Band FM.

I'm going to go to the house. Ọgá ni wa nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde Yorùbá pọ́n mẹ́lẹ́ níbi ká máa fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa níbẹ̀ ìfẹ́sọ̀wọ́pọ̀ àmì ètò tó mọ́yán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Band FM.

别希望说来了，可别希望说来。

0: Matthew,
1: Papa,
0: alakoko.
1: Yes, sir.
0: Gbogbo eni ti ba nfi anu.
1: Yes, sir.
0: E so pe ko lo ma ka Psalm 136.
1: Yes, sir.
0: Psalm 136. To ba nka laaro. To nka lale. To nka lojo to igba meta lojumo. Matthew, to ba gba awe si. Ko ni be ilekun anu. Yo si ba nka Psalm yen. E fo pe foluwa. O seun. Anu e gbo lai lai. Olorun awon Olorun anu edu lai lai Oluwa mo Oluwa anu edu lai lai o nikan o nsi se yanu la anu na ni o fi ogbe da o anu re du lai lai Matthew o ta ile lori omi anu re du lai lai o n lo anu lo fi da won sa anu edu lai lai o run to bo san anu edu lai lai osu pati rawo olu ni njoba o anu edu lai lai ibi ti mo fe ran gaganu baskin odeun basteni Matthew ibi mo like be
1: yes sir
0: won eni to ko lu egypt lara akobi won Matthew
1: papa mi
0: o sa anu eni kan opo me
1: be
0: o ko lu egypt lara akobi tori po nsa anu fun le israeli ta lo sa mi anu o jade si o mama awe ni ma npe anu jade awe atadua o lagbara lati pe anu onilu anu lo to sugba alaanu ni jesu o nti kara re o gbawe omo olorun ti o le gbawe yo deru onisegun omo olorun ti o le gbawe yo kowo bobo kubo omo olorun ti o le gbawe o yo rogo ko ni rilo Matthew 2020 lati bere awe 150 days gege bi itoni olorun August 1 the December 28th. Baba wa di December 28th. Amo wa woli agbaye won wa wa bo wa pari e. Abi be ko. Sugba lodun yi Oluwa so fun mi pe 50 akoko ago meta ni ke ma break. Ago meta ndere e gboro jata e gboro jepo e gboro je iyo. Fun adota ojo e ma je eso e ma je okede e ma je efo. Sugba e ma fantasy o e ma fe posi o. Ginger lo ma data yin. Matthew fun awon akoko yen. Iwo wa wo ke se pani ko gba lasan. Number 1 o ma riran. Number 2 o ma gbo latoro. Number 3 iwo ti o era re ma teriba. Number 4 anu o ma jade wa. Number 5 awon to lero mo pe o si bigida enikan so mi anu jade si Olorun. Eyin ni se anu jade si bayi. Matthew anu le sise ti awe ba ti leyin awe mo nsare anu mo nsare so wa mi bayi. Matthew anu mo nse kini o ti awe ba se kini o to ama eyin bere pe Oluwa iwo sise yanu awo le se Jesu ni be ko o ebe wo mi ngba mo ngba we abi be ko ebe wo mi ngba mo ngba do iru eleyi se da won se yanu pepe oke wo obirin to wa sori oke lo mo wo lose to koja lojo Sunday o accident itan kan ilu won na fe gba 8 million naira o wa di mo irin o wa nbe lohun o wa nbe lohun won gbe lo be pelu ese yen nipo ojojo Monday to sun ti le ma mo ese to o pada wa lojo Monday pe iyanu sele anu nu eni kan sa mi anu soro lori
1: e
0: aro lara aro tozi mo ma wa ni challenge ni badan gbogbo eyin omo eyan e ja pade e mu eso eyo kan lowo osan la fi gbadura lo eyin to je pe te ba ti dide e tun pada sile eyin te struggle lati lana ona ola ni aro ojo tozi e ma bo si challenge se wa ri gbogbo eyin te wa leko ni agbegbe eko ni ikorodu ibe ni ma ti se isoru first Friday eh yo ni agbara ba eni kan so pe daddy isoru te leyin ko iso oru lo challenge o awon woli wa nbe mo duro sugbon ni ojo Friday yen ma lo ba se so oru eyo kan ni church wa to nbe ni Ikorodu lagbara Olorun eyin te wa wa ni abule egba isoji kansele ni ro le ojo Thursday eni abule egba bo so isoji yen emi ni mo wa su nbe ni ro le ojo Thursday tin ba ti wa su tan lojo Thursday yen ma bo si church wa to wa ni egbeda laaro Friday tin ba ti ku o nibe laaro Friday iyan ni water bus stop ni egbeda ni alagutan yen water bus stop e ti ri signboard wa nbe te ba ti ku nbe laaro Friday oni mo ma de be yen ago meje sa ago mẹ́wàá tí n bá ti parí máa gba ìkòròdú lọ tí n bá ti parí ní kòròdú máa máa padà bọ̀ sí challenge lágbára ọlọ́run ìyanu ọ̀ṣẹ̀lẹ̀ a ilé ológo tá à ń lé ba a fi sèrè jẹ́ o ẹ̀yin tẹ́ ń sàmì ọ̀run àánú àsí fún yín lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ̀jẹ̀ àjọlọ bó o bá ti ìdé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rí láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní ìdálé lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ní ìdálé lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òun bí ìrẹ́ ọlọ wo ẹnìkan tó mọ pásítọ̀ kan tó mọ tó fẹ́ kó lọ àbẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kó ràn lọ sí Jerusalem oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mọ òróró méjì lọwọ yóò dára fún ọ fóòn nọmba yìí ẹ pé tàbí kẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalem wọn jọ ìmí mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọwọ oore rẹ oṣù bẹẹ jésù olúwa wa fóòn nọmba ẹ lo fóòn nọmba 08 0 6 6 4 8 1 4 5 5 08 0 6 6 4 8 1 4 5 5 ma kọ

pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yẹn ọ̀tún ìṣòwò alágbára ńlá láti máa gbàdúrà fún gbogbo oníkojúkò ènìyàn agbó méjìlá òróró òru kẹjọ ìṣòwò alágbára ńlá yóò máa wáyé ẹni gbogbo ìyá máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ táwọn ẹgbẹ̀rún kọ̀ọ̀kan tó bá wà tó máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́ àwọn ọmọ ilé ìwé tó máa gba báírọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn ké pọ̀ tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti ìkòròdú gáàj ẹ̀wọ̀ mẹ́rùn-ún tàbí micron tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́ ẹ sọ̀kalẹ̀ ní gbẹ́jà bus stop ẹ sọdẹ́sọ ní kejì títì ẹgbẹ́ ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yẹn ké pọ̀ tí sẹ́gun lẹ́ lọ àgbẹ̀yẹ bẹ́ẹ̀ ẹ tún lè gbé tẹlifóònù nọmba yìí 08066481455 owó ọjọ́ Friday.

0: gẹ́gẹ́ sáré lọ sí ọ̀dọ̀ iChief Kẹ́hìndé Adébùsọ̀lá kalẹ̀ jáyé baálé òtúmọ̀ra wọ́n fún nǹkan ránṣẹ́ sí mi ó gùn díẹ̀ o àmọ́ ẹja fi sùúrù gbọ́ torí ọ̀rọ̀ lúlọ̀rọ̀ yìí ó yá ẹja sáré jọ gbọ́.
1: Lagos State Electricity Regulatory Commission jẹ́ ká mọ̀ pé band B lawa we are not on band A lórí fídà ìjọra EB1 ní àwà. So ní Lagos State Electricity Regulation Board Commission a ti sọ fún wọn kọ́ clarify ẹ̀ fún wa wọ́n dẹ̀ jẹ́ pé ká mọ̀ pé band B la wà ní fídà wa wà. Why ti Èkó Electricity Distribution Company ń gbé bíìlì band A wa fún wa láti December 1913 wa ta ti ń san high tariff. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láti àná àníná o àníná látànà kẹ́nà ẹ̀ máa wo nǹkan tí ìyàtọ̀ fi ń jẹ àwọn aráàlú bá ilẹ̀ làwà àníná látànà o tó bá múná dé ńgbà míì báyìí wọ́n bá múná wá fọjọ́ méjì ọjọ́ mẹ́ta lè má níná tó bá múná wá fọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin a lè má níná. Ẹyin náà wo nǹkan táwọn electricity distribution company ṣe ṣé àníjọba ń lu ìmọ̀ ni ṣé àníjọba ni ta ló fẹ́ jà fáwọn mẹ̀kúnù ta ló fẹ́ jà fún wa eléyìí ò da gbogbo àwọn regulatory commission yẹn they should rise up to this occasion they should rise up we can't continue like this masses are suffering ìyẹn ń jáwé yìí. Mr. Pilot, please, the government should do something. I want to have one FCCPC, talk about Federal Consumer Protection Agency. What are they doing? And they complain. They do everybody just turn a lackadaisical kind of attitude to this. Congress of Awaralu, why would they increase electricity without consulting the community, the people of the community, the people on this band? Regulatory ni ban bilawa ẹyin district disco ẹyin distribution company ẹ gbé wa sí balẹ̀ ẹ lọ print bid ban ewa fún wa it's not good the government please fad ìlú yìí tí bá ní kò sú mi ó sú mi o olùpọ̀lùkù kò ṣe kọ on fad one ní justification kò dá. People are complaining, people are suffering.

0: jáde yìí ẹ jẹ́ gbọ́ pé wọ́n tún kọlu ìpínlẹ̀ Sakoto ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló farapa tí ọ̀pọ̀lọpọ̀ sì gbẹ̀mí mi.
1: Ológun yóò wó dé ṣìkìṣìkì máa mì owó dé o àtọ́lógún fẹ̀yìn àtọ́lógún tó ń bẹ lóṣì yìí tó sì ń bẹ lójú ogun nínú aṣọ kakí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣiṣọ́ ológun ètò owó
0: èyí tó wọ̀nyàn ló farapa tí ọ̀pọ̀lọpọ̀ sì gbẹ̀mí mi.
1: Ológun ilẹ̀ yóò wó ṣìkìṣìkì máa mì owó dé o àtọ́lógún fẹ̀yìn àtọ́lógún tó ń bẹ lóṣì yìí tó sì ń bẹ lójú ogun nínú aṣọ kakí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣiṣọ́ ológun ètò owó èyí tó máa jẹ́ ìgbádùn fún àwọn ológun lóde Nàìjíríà ìdá àádọ́rùn ọgọ́rin àwọn ológun ló fi gbẹnu sókè nínú ètò ìṣèjọba tó ń bẹ lọ́wọ́ yìí ti gbọ́wọ́ díẹ̀ sówó oṣù wọn.
0: Wọ́n ní ta ló lè gba kọ́ńbó lọ́wọ́ ọmú ta ló lè gbà gbọ̀n sàlẹ̀ lọ́wọ́ họ́wù họ́wù ó máa ní ti àwọn ọ̀jálẹ̀ olè bẹ́yìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ pé wọ́n fi dúkìá orílẹ̀-èdè ṣararindin ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn ológun àti àwọn tó jẹ́ alága ìgbà ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa wojú ara wọn látàrí kíni wọ́n ní olóṣèlú kan wọ́n fẹ́ láti máa wa kùsà lọ́nà àìtọ́ táwọn ológun sì fẹ́ gbà fún wọn eléfàṣù gbàsúlà ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Ohun tó yẹni ló yẹ ni okùn ọrùn kò máa yadìyẹ o yéésan wíkì Àbújá ti kéde àwọn agbègbè kan wà tí kẹ̀kẹ́ márúwà ògbọ́dọ̀ wọbẹ̀ ọ̀kadà ògbọ́dọ̀ wọbẹ̀ àti wá gbọ́ láwọn agbègbè kan pẹ̀rú ọ̀kadà bẹ́ẹ̀ ó ti kéde o wípé àwọn agbègbè kan wà ọ̀kadà ògbọ́dọ̀ rí ń bẹ̀ o.
0: wọ́n ní oníyan parọ́ ọlọ́kà ń ṣàbòsí alákọ̀ọ́ ló ń sòótọ́ o bó rọ́wọ́ mi ò rí inú mi dẹ mọ́ mo wà o. ó máa ní tí ọrẹ tó jẹ́ adarí ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin alàgbà Tajudeen Abbas ó ń sọ pé àsìkò tó láti fààyè gba àwọn ọ̀dọ́ langba láti dipò òṣèlú mú láti dipò aṣáájú mú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. ó náà gbọ́dọ̀ gbọ́ àwọn ọ̀dọ́ la gbọ́dọ̀ fún láyé o.
1: wọ́n ti sọ di mímọ̀ wípé ajá ń lẹ́ni lóko gbọ́dọ̀ yí àgbàlagbà àgbàlagbà gbọ́dọ̀ mọ àbáyọ láti ṣètò ìṣèjọba o. eléyìí ni ọ̀rọ̀ tí a ń bọ̀ ń sọ di Adeleke o. ó ní ẹ̀rù ń ba Adeleke ló ṣe ń kígbe tanú ẹgbẹ́ àkọọ́dù pé kaṣíwájú ó gbà òun sílẹ̀. bẹ́ẹ̀ ni ògbóǹtarí Takasúfè David Doe ń sọ di mímọ̀ wípé ẹ̀sìn miraskality olóṣèlú kan ò lè dábàá bó ohun Adeleke dúró ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́dẹ̀ẹ́dẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun.
0: wọ́n ní bí ògùn ẹni bá dání ju a máa fi gbari ni o. òun máa ní dókítà ìyẹn gómìnà ju alàgbà Jackson Nurudeen Ademola Adeleke bàbá máa tó àwọn iṣẹ́ bẹ́ẹ̀rẹ́bẹ́ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun sójú ìwé kíní Daily Trust láàárọ̀ ti tòní pé eléyìí ti kó láìwo egungun ni nínú ìwé ìròyìn Daily Trust lẹ́sìn rí àwọn iṣẹ́ Adeleke ní agbègbè ti àárín gbùngbùn Ọ̀ṣun Ọ̀ṣun Central ní ìwọ oòrùn Ọ̀ṣun Ọ̀ṣun West àti Ọ̀ṣun bí ìbò ṣe ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ o.
1: ǹjẹ́ ẹ jẹ́ mọ́ pé nú wẹ́rìn lówùrọ̀ tòní wọ́n ní báwo rí gún a ò gbọ́dọ̀ ṣẹbọ̀ báwo rà kàlẹ́ a ò gbọ́dọ̀ ṣe kíní a ò gbọ́dọ̀ ṣòro. wọ́n sọ pé bí ò sí PVC ètò ìdìbò kò tí ì péye o tó bá rí bẹ́ẹ̀. oníṣàṣà tìlú ṣàṣà ọba Nasiru Lawal Ogunrombi àti rọ gbogbo olùgbé àlímọ̀ ṣọ́ mẹ́fẹ̀ẹ̀fà kí wọ́n lọ tọ́jú káàdì PVC torí pé aṣíwájú lónìí ohun Hamzat lọ́dún 2027.
0: òjò tó rọ̀ tí ó ìdá ọlọ́run ọba ló mọ iye ẹni tí ó pa o. ó lọ ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ kan tí wọ́n ń wà díẹ̀ lọ́ba ẹ̀ PFIPC alàgbà Ariemi ẹ̀jẹ̀ mọ̀ pé kọ̀ǹgílá kan mà tún jáde. ó ní mílíọ̀nù lọ́nà irinwó náírà lòun fún Adéyẹmí o nígbà tó wà ní ipò yìí láti lè gba iṣẹ́ kan tọ́nu lọ bí bílíọ̀nù méjì náírà pé aṣọ gbà.
1: oorun gbogbo wọn ti sọ di mímọ wípé ọrọ̀ ajé ti ṣe rí lásìkò yìí síbẹ̀síbẹ̀ àwọn iléeṣẹ́ apínáká tìlú ìkẹjà tí wọ́n pè ní EKEDC wọ́n ti fi ẹ̀sùn kàn wọ́n pé kílẹ̀ gbé wa lọ bàǹdé fún owó gọbọi gọbọi bá ara 10,000 ó ti tán láàrin wákàtí méjì baálé ò tún mara kí gbé ta láàárọ̀ torí pé ẹgbà wà á iye owó à ń ra iná lórílẹ̀‐èdè yìí pàápàá nípínlẹ̀ Èkó ó ti kọjá.
0: wọ́n ní a ò gbọ́dọ̀ fọmọ ayẹyẹ sábẹ́ ká tún máa gbin kà ó máa ní ọ̀tẹ́ tó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ máa ń sọ fún àwọn gíwa ilé ẹ̀kọ́ yunifásitì gbogbo ìṣe ti olùkọ́ni náà wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé bóyá wọ́n jẹ́ alámí fáwọn tó ń jínigbé ni tẹ́ẹ̀tì rí pé ajé ìbàjẹ́ sí mọ́ wọn lọ́wọ́ ẹ lé wọn dànù wọ́n máa lọ fọmọ ẹyẹ sábẹ́ ká máa gbin kà.
1: ìka tó bá ṣe ọba lọ bá ń gé. bí ètò òṣèlú ìlànà tẹ́ ẹ fi ń ṣètò ìṣèjọba ò bá yé yín ẹ kẹ́kọ̀ọ́ dáadáa oyetola láti sọ di mímọ̀ fún Adeleke wípé di ẹ̀bùlé Tinubu olórí ètò ìṣèjọba yín nípínlẹ̀ Ọ̀ṣun ẹ wọ́rọ̀ kan fi kẹ́kọ̀ ẹ̀kọ́ lára Tinubu bá ti ṣe ń tètè ìṣèjọba.
0: wọ́n ti ń jáde mímọ́ o ìpè ká sọ ṣòkòtò wa kó lè dáadáa ọjọ́ wo lẹ̀dá nàìjíríà fẹ́ sinmi ogun ìgbà wo lọ́tẹ̀ fẹ́ do.

0: tẹ̀lájò ọ̀tẹ̀rẹ̀ níbi gbogbo bí a mọ̀ léde wa nàìjíríà tún ṣe pa ní báyìí orílẹ̀-èdè amẹ́ríkà tún ti gbé òfin kan dìde o fáwọn tó bá jẹ́ pa pé wọ́n lé wa bọ̀ ní benue ni maiduguri làwa ti ń bọ̀ ogun òjà gbádùn wọn ni kò ní sàǹfààní fáwọn orílẹ̀-èdè nàìjíríà láti gba rúrọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè amẹ́ríkà o.
1: wọ́n ti gbóríyìn fún pàràkù yìí oníṣòwò kan èyí tó yàn darí omi ìgbàlódé òòlù méjìléláàádọ́ta fáwọn ènìyàn lágbègbè odò yánta ìjẹ̀bú òde ìmọ̀ nípínlẹ̀ ogun wọ́n lélẹ̀ yìí gbẹnutọ́ àìmọye ọdún wọn ti wà tí wọn ò romi tó dákan ga mu.
0: wọ́n ní ká sóòótọ́ ká kú ó sàn ju ká parọ́ kà láàyè lọ o ó máa ní ọ̀rọ̀ tí ìjọ àgùdà èyí tí a mọ̀ sí kátólíìkì àgbáríjọ àwọn létí yẹn council of lady tó máa ń sọ wọn níṣẹ́ rí ìjọ àgùdà wọ́n yàtọ̀ sáwọn ìjọ tó yẹ pé máa jó lọ mò ń wẹ̀ yẹn o òótọ́ bá ti rí báyìí òun náà ni àgùdà ò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì iṣẹ́ wọn ni wọ́n ń jẹ.
1: ìjẹ́ ẹjẹ́ mọ̀ wíwọ́ pé wọ́n sọ di mímọ̀ ó ti mú lẹ́ẹ̀kan àwọn mílítírì àtẹ̀wọ̀n tí wọ́n yan rìn lọ́nà tí ó tọ̀ tuntun wà kùsà. nínú ìwé ìròyìn ló rọ tòní wọn ní yaba ọjọta àti oṣòdì wọn lásìkò tá a wà yìí ibẹ ni wọn ń sọ lọwọlọwọ o tó jẹ pé ọrọ ajé bẹ ó gbẹnu sókè bẹẹ nílé ń ta warawara àwọn lálù wọn ń jẹ wọn mú o lásìkò tá a wà oníṣẹ ìwádìí lójú oyé wa o.

0: kìí ṣe iyebíye òótọ́ ṣe ń nábí owó ọmọlúàbí lo nínú àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdààmú wọn ń dáàbò bo ni ẹ̀ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gàn ẹ̀sẹ̀ ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kò ń pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ ni káyé aláyọ̀ tí ṣẹ̀dá dáàmú ó jẹ jáde pẹ̀lú yóyó bitter ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitter rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí yóyó bitter sì wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹ sachet lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitter ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Ẹni ọdún babalaye ó yẹ kó sọpẹ́ lótọ̀ ló mú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn pàápàá jùlọ iléeṣẹ́ rédíò ẹ̀ka tìpínlẹ̀ Èkó lábẹ́ Princess Wúrọ̀lá Adẹ́nìkẹ́ Adégòkè máa kíbọ̀ bá wa nínú Olúwa Bishop Túndé Olúrótìmí Bámigbóyè ìjọ The African Church St. Peter's Blessed Parish Alágbígbá Mission Field and the President Wákàtí Ìtúsílẹ̀ Global tí wọ́n máa ń ṣe ètò àdúrà òwúrọ̀ fún ọ̀sẹ̀ tuntun on the FM 92.9 Bàbá ẹ kú ọdún ẹ kú ìyẹ̀dún ẹ̀mí yóò ṣe ọ̀kẹ́ èpẹ̀ ẹ ò ní fi eléyìí ṣàṣemọ́ o ẹ ò ní fi ìbànújẹ́ lògbà ta yin lọjọ alẹ apada si buruku oni kanyin orogodo aye oni lu fun yin jo yin ti atise iyanu ti oluwa n gbowo yin lo ko ni dimeri ipe ati ami ororo ori yin oni gbe baba wa bishop Túndé Olúrótìmí Bámigbóyè a ri yin lọdun yi a o ri yin lẹẹmi tọmọtọmọ o ami ba n gbọ ni gbejegbejọ awọn alaṣẹ ile iṣẹ rẹ nijiri ẹka ti ipinlẹ Eko labẹ priest wúrọ̀lá Adẹ́nìkẹ́ Adégòkè lẹgbẹgbẹ general manager bond fm alhaji wahab aladé.

0: sorrowful, comfort to driver.
1: Golden Vogue Independence Promotion. Gbogbo eyin lolufẹ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti mílíọ̀nù gbẹdùnú ko ọ̀pọ̀ èèyàn. Ní Naija ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ mọ́ àwọn olóríire. Tọ́jú àǹfààní owó tùlùtù. Ti ẹni kò kà tán. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Ló bá kájú òsùn. Nínú 125 million cash bonus. Bí Naija ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ mọ́ àwọn olóríire. Tọ́jú àǹfààní owó tùlùtù. Ti ẹni kò kà tán. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Ló bá kájú òsùn wọn. Láti jẹ nínú 125 million cash bonus. Gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Game. O le tala imoye iba mo si tato be lo se je to o ya gbera so ma dolu ara lo tarata se yikeyi Golden Chance Lotto stand kiosk tabi so bu wa gbogbo o le talori online wa our website www.goldenchancelotto.com tabi ussd code *7005 hash lori mtn kan ta morning game ta mo si golden vogue scan qr code lori ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift they grant for you o fi atila na wa o ayo yo wa fe ni odun mejide logun soke o ya lakasi ko yi September 27 you free play 200,000 naira, 100,000 naira, 1,000 naira. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irene Oni Bawa. Lotto Minera.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chini àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Olórú ìsebè ni mo fẹ́ rajà rẹ̀.
4: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
5: Òun rẹ̀ kò wọ́n rárá.
4: Ó sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lákòóyá o.
5: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebẹ̀ Devon Kings ni olórú ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Àríkẹ́ríkẹ́, ẹni lọ́dẹ tó rojú kòkó báyìí.
7: Ojú ló ṣì rí. Ṣé àwọn tún máa bọ̀ ẹ́ jẹ́?
6: Èmi ni mo ṣe.
7: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sòkìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ gidi ló ń kó lọ sí déédéé lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní tì tan ṣàdédàdì ọ̀nà. Tí o ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yàn.
6: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
7: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ́ ẹ lọ mójútó ara yín? Bẹ̀rẹ̀ bá o fẹ́ gámà kárí o. Ó rí egbògi bàbá òkè ihò.
6: Ìwọ́n náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ màá ráyé tó gun jalẹ́ rẹ fún lóko jẹ. Ọ̀pọ̀ ẹ̀yìn tó ń ronú gorogo. Ara títa jẹ, ara títa ara yíyú. Kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè o lè nípò jẹ́ àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dánigúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Dípà.

0: ni fe yo a ba te de oku fofo agbede amo wi o to ba jora won la wa fi di won ara won ile se radio ti wa hun eyan to dan to dalenu dalo mi pele ifeso wa po amejeje 92.9 awara pete kinu elede okun to ba gbo mo sha usa la ba so ko ni sipa sipa yo awala gba ni bi ka so didun lede igbo ọgá ni wọ́n nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọn mẹ́lẹ́ níbi ká má fẹ́ pọpọ ọyọ nínú èdè gbogbo lọ fíjá síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé sùn lọ́yẹ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọpọ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọkọṣe lọwọ wa ní ń bẹ ìfẹsọwọpọ àmẹlẹ ètò tó mọyọ lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹlẹ ọrọ
1: Sola okiki ewa o ye ni so nibe nibi ayeye aregbesola family day festival 2026 ojo thursday 17th september ni egun wo wo ma gbode o friday 18th september 2026 ni akose wa si ni 15 akimbaye street opposite oba solo new palace isolo ipinle eko bela go merin role oni wa si for the to shake ufman sanusheu al adabi mufasiru agba ilorin emirates ojo sunday 20th september eto asekaga ni ansarudi college of education 6 karimu street isolo ipinle eko bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ọ̀gálá fújì alhaji wàsíwà làbí pàṣúmà àti alhaji adìláàzí sàùtì àrẹwà náà máa dàlù bọ́lẹ̀ lọ́jọ́ náà lábẹ́ àjẹlé olórí ẹbí alhaji najimdin ìdùnnú àrẹgbẹ́sọlá alága ọjọ́ náà ọ̀nàrẹ́bù báyọ̀ àrẹ̀mú ọ̀làṣojú chairman ìsọ̀nà lcda grandfather of the day alhaji chief taurid farombi alado olórí ẹbí alágbèjì ankara ni gate pass láti rankara tí yẹn máa pe 08023431478 àti 08179997359 committee chairman Al-Hajj Chief Saeed Ishola Aregbesola SA 400

0: abade abala agbe o kini ajo fe gbe o laaro ti tuni awon agbalagba bo won ni owo to ba dile le suma nbe lowe o na ni ojuwe gomina babajide olusola sanwoolu ti ipinle eko won ni ajoje odun benikan o ba ni won ni eni to ko ni bi a se npeja o segun eni to fun ni ni ejaje latowo ile ise to ri si oro awon obirin ati ilese wogbe won ni awon eyan to ye pe won fun ni irinse igbalode lori awon ise ti won ti ko bayi won ni won lo bi egberun merin lanode yi la le je ka ona ma rowo mu lo senu kon ma woju jeun mo ni ipinle ti eko ki eto raje ipinle eko tun le lo soke gomina eni ti aya won dokita ibijoke sowo olu na salaye pe se ri oni agbegbe osodi tawon wa tawon ti wa se etoro ni lagbara fa awon eyan ni ebun pe awon fe da ireti pada si oko awon eyan ogulogo olugbe kawon na rin ki won yan falala falala falala kon ma woju jeun mo en to wa je commissioner fun oro ilese wogbe ati oro awon obirin bolaji dada awon ni ni ipinle ko ta wa yo awon obirin ti won ti kose ati awon odo ni awon ibudo ikose owo tani lawon ekun mararun ipinle eko won ni won tin lo bi egberun marun le ni 35,000 won ni ise wa ri awon ti won ti fun ni nkan iranwo lati bere ise ipe won lo bi egberun mejidi ni
1: gbo ka ki lekun itudugo mararun to wa ni ipinle eko na ni o labe isakoso gomina babajide sanwoolu won ni pe iroli lagbara yiyi yo je ki kaluko dekun an wa ise osu kaka akiri tori pe ise owo eni bayi atele owo eni won ni kin ton ni je o won eni ba nsowo to nsise owo irun wa ma laboro eni nsowo to tise owo irun wa ma roro aje won ma raje jeun lasiko idire ti ijoba ipinle eko se nlami laka lati je ki awon ile ise owo to wa ni ipinle eko ko ma ri daba soke eyin ara ile o ti wa kan yi bayi o bo lati sise ti ipese ise owo yi o ti se fese mule ni ese kuku oju wo le ri si kila moran yin fun ara ilu kila moran yin fun awon obi atalagbato lori ise owo kiko dipo ise osu temi ati e ta jo nwa kaka akiri iran awori agbeniwa eh onise owo ni wa lojo to ti pe ode oki o nbe ninu wa ode omi o nbe ninu wa agbe aruko bodunde o nbe ninu wa ka de ma sowo ile nta jogun lowo awon baba wa ni eh un to fi mo wa lawujo niyan to fi mo wa kakiri agbaye niyan
0: fata ha nitori awijare ki toton le oko ni iwo na ro yi lowo lowo bayi
1: oko se oko ni mo ro lowo lowo bayi
0: o tin dedu
1: o gari
0: o ti a fe be lowo eyin ara le ohun na ni pe awon ko gba pe ogota ogota owo laaru a pe iyen ni pe owo osu a pe sugbon awon kan ni atelewo eni ki nton ni jege bi gomina se foju woye awon pe se o to ni oro yi laisi na laisi gbogbo e se ise owo so si n lo bo se ki o lo eh pe baba ko se owo ise o ma fini lokan bale e je ka gbo ojuwo yi atawon pe nija to ba n koju oni se owo e je ki a gbo ni aro ti to ni
2: 0800 3728884 o ma ni oro ti so ta ti sokoto alaji muhammad saad abubakar keta to ma so di mimo won la won gbe royin kan ti won gbe kakakiri olede wa nigeria ipe awon oro gbogbo mo olede wa nigeria lati se atile fun are bola ahmed tinubu ti bo ba ti a lodun 2027 won la won o so be o so ta ti le sokoto alaji muhammad saad abubakar keta won ni ojo la won awon obe nikan sota eni ejiri le jin pa o ge bi won se fise na ran eni ti o je akowe fun iroyin won iye prince bashir adefaka lanode won ni se ri oba la won o awon si je olori elesin ojo la won awon obe nikan sota eni ejiri na ni ejin pa o sota ti le sokoto won ni oba gege bi oba laye ipe awon o gbodo soselu pe eye ni bayi mo to si gbogbo to ba ti da oda na ni gbogbo en to mo nigeria ba ti nife awon nife na ni sultan cannot go into partisan politics for selfish interest bo je fe bo nu o wa nte si waju won ni gege bi baba ati otu atosio atarin o ipe omo baba na ni gbogbo won o ipe father figure o na ni satan bo ye fe bo won siwaju si ni o tu wa te siwaju won ni bi gbogbo won ba ti de awon gbadura gege fun won bi baba awon gbadura fun bi oba laye awon gbadura fun gege bi adari esin ipe awon dupe lo gbogbo mo le de Nigeria o gbogbo oloselu ipe ori awon na lokun ti won ba won fa ka won fun won ni ibukun sugba ka won so pe eyin enikan ki awon eyan to si awon osi nbe o awon oso be o je bi so ta ti le sokoto alhaj muhammad sad abaka keta bo se so di mo laaro to
1: ninu wero in the guardian to jade lowuro to ni ni won ti so mo pe ku ise bayi na lo mori ise ya o eni loju ogun to fi yawo le to fomo le to fe bi le to wa loju ogun to keru de to gba lafia laaye lorilede o ye ka fe rin peke ru eniyan be eyi ni lakaka isakoso are bola me tinubu to buwo lu alekun owo osu alekun owo imulole fun awon ologun to nbe loju ogun lowo lowo lo le de wa Nigeria to je pe lati ida ogbon lo si ida ogorin ni won fi se alekun owo osu ohun kari gbogbo ipele ipele ta mo se rank ologun lo le de wa Nigeria ri ta gbo so mo wi pe atunse owo osu tutun na won ni yo bere lojo kini osu kesan odun ta wa yi fun egberun lona igba o le adota awon ologun to nbe ni ijoba apapo lo le de wa Nigeria to je pe gbogbo pata ni o je anfani eto ohun lawon mi ni bata ke lo tun fe eni to je olori osise si are bola me tinubu alagba femi gbaja bi amila lo tuso loju egun royin ohun lanu alana ibi ti won ti se ipade pelu gbogbo awon ale loro bi minister tori si oro ise ode eka itunira eto suna ati adari eto suna akata general ile yi ati awon ti won soju awon ajo IPPIS to fi mo olori awon osise to je ti nadi tori pe awon egbe aye daade awon resident doctor ti won sise to je ti eleto ilera orilede wa Nigeria iyan se lodi ti won na won ti wogile lanu alana tori won ti fori kokoso odurun owo ti e ki won gba eto won lodo joba apapo are bola me tinubu won ti buwolu fun won lafikun royin na to so dimo wi pe awon ologun to nbe ni ipele rank of private lo si staff sergeant won ni ida 80 ni owo ti won yo fi gbenu soke ti won ma je gbadun ise ti won se be la won to nbe ni rank of colonel lo si warrant officer awon na yo gba ida 50 lekun owo osu won awon to be ni senior officer lo si colonel lo si brigadier general major general lieutenant general ati gbogbo awon general general awon na ida 30 lowo osu ti won yo fi gbenu soke won ni are bola me tinubu se leyi gege bi eyi ti o sinu akosile eto ijoba to ti re koja tele ri idire ti won ti fe rin pe ke awon ologun na tori ise takun takun ni won se lati dole mi awon eniyan lo le bi wa Nigeria lori emi ati dukia inu were the guardian let's recall aro yi
2: inu were the daily trust to jade laaro toni won ni eni ta nba loja lanwo aki wari woja o ma ni oro ti awon ijo aguda to ma so di mo fun awon osise are to je afesikawo are o ta mo si presidency won ni kopepope yi na ni eni ti o je bishop yen archbishop fun olulewa abuja yen archbishop emeritus alagba cardinal john onayekan ton so ni mo pe won lo sabewo ati awon bishop si are bola ahmed tinubu ti won si salaye awon oro kan fun are to di pe oro na ko dumo awon abesikawo are nu won na awon meji ninu abesikawo are na ni won jade sita ti won bere si nbu awon baba na ti won fi won we senge o won ni ari alagba temi tope ajayi ati alagba daniel buala ti won so pe oro ti bishop john ona aye kan ti won so bipe oro na ko da to bipe ta ni won soju fun bipe se won soselu ni won satile fa won kan nigbati on soro lori radio kan to be ni ilese jebu ni pile ti ogun ibe na ni bishop ona aye kan to ti so di mo pe awon o gege bi ijo aguda o bipe awon lati so to tori we mo bibeli ni pe bi olodun ba ba o soro kan tabi kankan sele nilu ti wo ri to ye ko lo so fun eyan kan to so pe eje irufe ese ni be o nbe ni ori re o iwo omo eniyan mo ti fe se oluso lori ile Israel o won ni idire ta won se so gbogbo nkan to sele fun are won ni awon o lo be o gege lati lo waasu irere o ohun to nsele ni ilu o la won lo so fun are won lo ta won si ireti na ni ayipada rere lati owo are o won wa so di mo pe igba egbadun gbogbo mo lede Nigeria na lo je awon ologun gege bi oluso aguto ni awon bishop ijo aguda won lawon foro soselo nigba to hun na soro en to je alaga
0: fún àjọ àwọn ọmọlẹ́yìn kristi ní òkè ọ̀yà reverend john joseph ayab ó ní ẹ jẹ́ ká wò lóòótọ́ àti lódodo ṣé ebi ń pa ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó lè bi ń pa wọn o ó ní ǹjẹ́ ètò ààbò ṣé ó mẹ́ẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ní tá a bá ní parọ́ ètò ààbò ó mẹ́ẹ̀ o ó ní ǹjẹ́ owó wa ìyẹn náírà ìjẹ́ ó ń ṣe dáadáa láti ra nǹkan lọ́jà àgbáláyé ó ní káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà dá ó ní gbogbo eléyìí làwọn lọ sọ fún ààrẹ àwọn ò sì bá ààrẹ jà lórí ẹ̀ kọ́ lè mọbi tí ó kù sí kí wọ́n lè tún ṣiṣẹ́ lórí ẹ̀ ni pé èsì táwọn retí báyìí kì í ṣe látọwọ́ àwọn abẹ́ṣekáwọ ààrẹ bíi alàgbà dáúdà wàhálà àti tèmítọ́pẹ́ ajayi ṣùgbọ́n ààrẹ táwọn ń bá lọ́jà làwọn retí pé kí àyípadà rere kó dé fún tẹrútọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kì í ṣe fún ìjọ àgùdà nìkan gẹ́gẹ́ bí àwọn bíṣọ́ọ̀bù níbi tí a ti rí cardinal john ọ̀nà ayé kan àti ẹni tó jẹ́ olórí àwọn ọmọlẹ́yìn kristi ní òkè ọ̀yà ìyẹn northern christian association of nigeria ìyẹn alàgbà reverend john joseph ayab ṣe sọ tímọ̀ láàárọ̀ tó
1: ọ̀dà náà kó contest wájú ní wẹ́rọ in the nation tó jáde lówùrọ̀ tòní wọ́n ti sọ mọ̀ pé ẹni bá rìn ní bèbè ìwọ̀ ọ̀daràn tó rìn ní bèbè ẹgbẹ́ òkùnkùn tó rìn ní bèbè ìwà ká máa jínigbé tófin bá gbéná wojú irú èèyàn bẹ́ẹ̀ kò sí láìfí o lómi ìjọba àpapọ̀ pa láṣẹ fún gbogbo àwọn adarí ilé ẹ̀kọ́ tó jẹ́ fásitì lórílẹ̀-èdè wa nàìjíríà ilé ẹ̀kọ́ gbogbo oníṣe ilé ẹ̀kọ́ college of education ní pé ó yá o àyà bẹ́lẹ̀ ó bí are ẹ lọ tún tòbí yín tò dáadáa gbogbo akẹ́kọ̀ọ́ tó bá jẹ̀bi ẹ̀sùn ìjínigbé akẹ́kọ̀ọ́ tó bá jẹ̀bi ẹ̀sùn ẹgbẹ́ òkùnkùn àbí ìwà bàjẹ́ àbí ìwà ọ̀daràn yòówù tí wọ́n bá ṣe ẹ yọ wọ́n kò nílé ẹ̀kọ́ tí wọ́n gbọ́dọ̀ láǹfààní àti kàwé lórílẹ̀-èdè wa nàìjíríà mọ́ o gẹ́gẹ́ bí mínísítà torí sí ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí alàgbà tó jẹ́ aláùsà ti ṣe pàṣẹ wá ọ̀hún nígbà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn pro chancellor àwọn governing council àtàwọn alámòjútó ilé ẹ̀kọ́ fásitì tó jẹ́ ti láàfíà lánà alánà ló ti sọ dímọ̀ wípé ìkéde tí àwọn kéde yìí kó máa bá gbogbo fásitì lórílẹ̀-èdè nàìjíríà gbogbo ilé ẹ̀kọ́ gbogbo níṣe polytechniki gbogbo college of education tó ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà ni o lójú náà àti ṣẹ́gun ìṣòro ìwà ọ̀daràn ìjínigbé tó ń gbogbo lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí alámòjútó ètò ìròyìn mínísítà náà ọ̀gbẹ́ni ìkáwù hátà ṣe fi síta fún àwọn oníròyìn wípé lẹ́yìn ìwádìí fínífíní akẹ́kọ̀ọ́ yòówù tẹ bá rí wípé ó lọ́wọ́ nínú ìjínigbé nínú ilé ẹ̀kọ́ àbí níta ilé ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ yòówù tó bá lọ́wọ́ nínú ìwà ọ̀daràn tẹ̀sí ṣèwádìí bẹ́ẹ̀ pó jẹ̀bi ẹyọ orúkọ rẹ̀ kúrò nílé ẹ̀kọ́ kò sì gbọdọ̀ láǹfààní láti kàwé lórílẹ̀-èdè nàìjíríà mọ́ wọn ni kò yẹ ká tún máa bá ìwà burúkú báyìí ní àwọn fásitì wa lórílẹ̀-èdè wa nàìjíríà mínísítà náà sọ dímọ̀ wípé àwọn ti ṣe pàdé pẹ̀lú minister of defence ọ̀gágun christopher musa retired wípé eléyìí wà láti dáàbò bo gbogbo ilé ẹ̀kọ́ wa lórílẹ̀-èdè wa nàìjíríà kọ́mọ lè láǹfààní láti wọ ilé ẹ̀kọ́ pẹ̀lú ìfọkànbalẹ̀ wọn wá ní gbogbo àgọ́rọ́dì tó wọ ilé ẹ̀kọ́ gbogbo lórílẹ̀-èdè nàìjíríà wọn ti fi ẹ̀rọ akánimọ́dò wọn ti fi síbẹ̀ àlékún ìdàgbàsókè láwọn ilé ẹ̀kọ́ èyí tí wọ́n mú láti inú owó 30 fund fọdún 2027 ni wọ́n ti mú mbẹ̀ lójú náà àti jẹ́ kí àwọn ilé ẹ̀kọ́ kódùn gbé kódùn wọ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa lórílẹ̀-èdè nàìjíríà o.
0: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn new telegram tó jáde láàárọ̀ tòní wọ́n ní ẹ ti ná bọgbó ẹlẹ́fẹ́ kẹyẹ mọ́lé àkèrè wọdò ẹlẹ́fẹ́ finá lè jáde ohun tí ò lè bọ́ sílẹ̀ ra wọlé o ta ló ń pàṣámọ ọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ mínísítà fún olúlẹ́wà àbújá ni alàgbà yezon wike ó lóun wo gbogbo àwọn tó fẹ́ bá ààrẹ bọ́lá ahmed tinubu ta kọ̀ǹgbọ̀ òun wo rí ìgbà wọn òun ò rí ewé tó tó pọ̀kàn bẹ̀ o alàgbà wike tó ń sọ̀rọ̀ níbi ìjíròrò pẹ̀lú àwọn oníròyìn olóṣooṣù tó máa ń ṣe tó ṣe ní olúlẹ́wà àbújá níbẹ̀ náà ló ti sọ̀rọ̀ jí mímọ́ o ó ní tá a bá wo ààrẹ bọ́lá ahmed tinubu akínkanjú ni wọn o ó ní ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣe ààrẹ ṣáájú ọmọ òjò ni wọn ni pé wọ́n mọ̀ pé iṣẹ́ owó ìrànwọ́ epo bẹtiró àwọn kan ni wọ́n ń nọsẹ̀ tí wọ́n ń jẹun ajífaragbọ́ni ni tí wọ́n ń fowó náà ṣàràrí ṣùgbọ́n àti gbégbèsè àti yọ ọ́ pé bí ẹni yọ jìgá pé wọn ò lè ṣe o ni wọn ò láyà òjò ni wọn ò ní ṣùgbọ́n ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n gbé ìgbésẹ̀ yìí ó wá ní títa ríro là á kọlà ó ní gbogbo ohun tí à ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí pé fúngbà díẹ̀ náà ni ó ní bí ọmọ bá fi ṣẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí rìn pé yóò máa ṣe tàgé-tàgé òun náà là ń rí báyìí ó ní tẹ́sẹ̀ bá ti dúró tán báyìí yóò máa sáré ni ó ní tí ọrọ̀ ajé wa pé bí wọ́n ṣe yọ owó ìrànlọ́wọ́ epo petrol tá a mọ̀ sí sọ́sídì báyìí pé bí a bá ti kọjá àkókò tá a wà yìí temporary bó ṣe fọ́ lè bó nìhun ó ní a rí pé a bẹ̀rẹ̀ sí gbádùn bí èèrà tó bọ́ sínú ṣúgà ni o ó ní àwọn nǹkan tá bẹ̀rẹ̀ sí gbádùn ni pé àwọn ìjọba ìpínlẹ̀ wa gbogbo wọ́n lè rówó máa gbọ́ bùkátà àwọn nǹkan tá a nílò ní ìpínlẹ̀ gbogbo ó ní ìyẹn ni o ó ní ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan amáyédẹrùn bí ọ̀nà bi reluwe to nsare garaga to le gbe ni de kaduna laarin wakati kan oni a bere si ni ni olede wa Nigeria oni aye to je pe awon ijoba ipinle won ma lo si awon ile ifowopamo olokowo yen banki lati so pe e gba mi era mi e ya mi lo kire fi sanwo osu awon ose oni yen ti koja lo oni asuajibola ahmed tinubu leni na to laya to ni gboya courage bo se so ni o ipe lati gbe igbese ti gbogbo amolede wa Nigeria ti won tin reti lati ojo oni e fi fun o ohun lo ni o give him his credit bo se febo ni o minister fun olulewa abuja yezon wike o tu tesi waju o oni ipe alaya lo le gbele nla o ipe gbogbo awon to ku ye o daruko awon o demi oni daruko laaro yi toni oni won o to be ori won o gbe ipe e ti na gbogbo ele fe keye mole akere wodo ele fe fina le ja en te o le boss in 2027 e so pe o ti lo o emi ko mo so be o yezon wike to je minister fun olulewa abuja to n gbe bi ti are wa tori nu to rode to je ileku to ti sinu to ti sita o na lo so dimo ni aro toni oni ta ba yo fuel subsidy ni yen wo ro pe petrol pe yo ti lo si trillion meta bai ibo la ti fe san pe awon ipinle gbogbo won ma yawo lawon bank so wo osise tele ni afigba ti are Bola Ahmed Tinubu de to gbe igbese to ya ki o
1: kokonu we royin o te si waju o ninu wero yi nation to jade lowuro toni ni won tin so di mimo kinki eleyin pe ba origun agboro sebo ba rakala agboro soro lo mu kabiyesi oni sasa ati ilu sasa ni joba ibile alimoso oba nasiru lawal baba tunde oguro nbi tin so di mimo ke bi o cpvc ko si eto dibo bi o cpvc ko so lori ire o fun di eyi ki kaluko lo toju pvc re lati gbaradi fun eto dibo to nbo lona lati yo lori ire sori alefa ni gbogbo eka eto sijoba oba onisasa soro yi ni bi ipade ti won se pelu gbogbo awon serika hausa wa atawon olori olori nekun eto dibo mefefa ni joba ibile alimoso to wayi lafi won nilu sasa won tenu mo pataki idaabo bo kaadi pvc to je ti kokoro ta le fi silekun yo olori sori alefa oba oguro bi wan so mo pe baba ti eyin olori olori kan soso to to gbagba sun lo lasiko ta wa yi na ni are wa Bola Ahmed Tinubu ko tesu waju isejoba rere eyi ti o sinu akosile re tele ri lo le di wa Nigeria fun saa keji ko le ba tesu waju be na di Dr. Kadri Obafemi Amzati gege bi gomina ipinle Eko ninu eto dibo to nbo lona won ro awon serika Hausa wa na wi pe ki won jo mo re kon jale jore fun dabasoke ipinle Eko ato le bi wa Nigeria lori ti eto abo oba oguro bi kominu lori awon onibola to n ti keke kaakiri ko ile won ni opo won irogba won o da o bi kan ja nile kan ja ni lode de rungba to n be ninu okan won fun die yi won ro awon Hausa na lati ko awon omo won ni ijanu lori ise ti won se lojuna ati je kilu alimoso ko dun gbe lori emi ati dukiya ninu oro mo gbo mo gba re sika Hausa wa ilu sasa aladi yi aladi iliasu isa kira won mu da oba oguro bi loju pe ilu ilu sasa yo ma tesi waju si ninu eto abo emi ati dukiya be ni ka dibo o tin be nle ti awon ti si dabobo re daada lojuna ati fi seto dibo fun are Bola Ahmed Tinubu be ni akowi are wa community dali mosho Ibrahim Abubakar Jagaban o na se ni pe gbogbo serika Hausa to n be lekun ijoba ibile alimosho mefefa awon otuya ya tuya ya jade ninu eto dibo to n bo lati te fun egbe oselu APC ni tesiwaju ijoba to n be lode yi ni were the nation leti rika la aro yi
3: Band FM 92.9
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain, or toothache. That's now why millions of people then trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit to be like a Panadol. Make you always they read the label before no use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
5: Family, are you ready?

0: àjọ JAB náà ló ń ṣètò ìdánwò ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga fásitì gbogbo ìṣe polytechnic àti ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ni tí a mọ̀ sí college of education lábẹ́ ẹni tó jẹ́ ààrẹ fún àwọn àjọ akẹ́kọ̀ọ́ jáde university of lagos tí wọ́n pè ní UFA ọ̀mọ̀wé múmínì aláwo náà ni ó ń ṣàpèjúwe ọdún mẹ́wàá alàgbà olóyèdè gẹ́gẹ́ bí alákòóso fún àjọ JAB gẹ́gẹ́ bí tó ní ipa rere tó jẹ́ pé ó ṣe tọ́ka sí nínú ìtàn orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣàpèjúwe ọ̀jọ̀gbọ́n olóyèdè gẹ́gẹ́ bí aláwo náà ni ó ń ṣàpèjúwe mẹ́wàá alàgbà olóyèdè gẹ́gẹ́ bí alákòóso fún àjọ JAB tó ní ipa rere tó jẹ́ pé ó ṣe tọ́ka sí nínú ìtàn orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣàpèjúwe ọ̀jọ̀gbọ́n olóyèdè gẹ́gẹ́ ní ìgboyà láti ṣe àwọn àtúnṣe tó tọ́ àti tó yẹ bẹ́ẹ̀ tó ń ṣe ìjọba àkóyawọ́ tó jẹ́ olóòótọ́ tó tún mú nǹkan nínú àjọ JAB lè tó sọ àjọ JAB di ọkọ̀ gbòógì lára àwọn iléeṣẹ́ ọba tó ń ṣiṣẹ́ tààrà sòsé bó ti tọ́ ó ti yẹ tọ́pọ̀lọpọ̀ tún ń bọlá fún ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní lábẹ́ ìṣàkóso alàgbà olóyèdè wọ́n ní àwọn àkọ́kọ́ etí a mọ̀ sí utme pé wọ́n lo àwọn ọgbọ́n ìdánú ṣe ètò ẹ pé tó ní ìmọ̀ ẹ̀rọ nínú láti rí pé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ àti mímọ agbégun wọlé nínú ìdánwò pé ó di àfẹ́yìn tegun alárẹ ń fiṣọ gbogbo ìtí àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n máa ń ran àwọn ọmọ wọn lọ́wọ́ láti rí iye wọ́n ní àwọn ibùdó àràtọ̀ tá mo sì special center wọ́n ní iye ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ pẹ̀lú ọgbọ́n ìdánúṣe tí alàgbà ishaq olo wọ́n ní ju gbogbo ẹ̀ lọ látàwọn tó ti ń ṣe látẹ̀yìnwá kàn ṣe ṣinra ni pé wọ́n jẹ́ olóòótọ́ al-amin gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní mímọ̀ wípé wọ́n rárẹ̀ owó rọ̀gbùrọ̀gbù tó jẹ́ àìmọye billions of naira sí àpò ìkówósí ìjọba àpapọ̀ pé gẹ́gẹ́ bí mùsùlùmí inú àwọn dùn fún àwọn àṣeyọrí èyí wọ́n gbé jáde wọ́n ni wọ́n jẹ́ àrítọ́ka rere sí nínú iṣẹ́ ọba ní orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀rọ̀ aláwo tí wọ́n sọ̀rọ̀ láti ẹni tó jẹ́ alūkkóró fún àjọ àwọn akọ́jáde ti UNILA Muslim Alumni ìyẹn ọ̀mọ̀wé gani àtijáni adéńlé náà ni wọ́n ṣàlàyé pé ní parọ́ tábà ní ṣèké ọ̀jọ̀gbọ́n ishaq olóyèdè kò bójú àwọn akẹ́kọ̀ọ́ jáde tó jẹ́ mùsùlùmí jẹ́ o pé ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tún ní ìgbàgbọ́ pé bí mùsùlùmí bá dipò mú yóò ṣe dà ìjọ olóòótọ́ wọn ó jẹ́ ohun tó jẹ́ pé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tún gbàgbọ́ pé bàbá fi èèyàn tó jẹ́ mùsùlùmí tó lákìdá sí pé ó ṣẹ̀tọ́ bó ti tọ́ àti bí ó ti yẹ èyí ni ọ̀rọ̀ tí àjọ àwọn akẹ́kọ̀ọ́ jáde tó jẹ́ ti University of Lagos Muslim Alumni tó ń sọ nípa ọ̀jọ̀gbọ́n ishaq ọ̀làǹrẹ̀wájú olóyèdè wọ́n ti wá gbàgbé pé ẹgbà haraun báwo ẹgbà ṣe máa ń ṣe
1: very brave man
0: jẹ olóòótọ́
1: yẹn
0: amúlòkùnkùn dùn
1: làwọn àwọ fẹ́
0: ọ ní mú ọmọ
1: rárá
0: ẹgbà náà ara àti ìyàwó ìgbéyìn ọ̀ṣọ́gbẹ̀yìn nídìí
1: ó ti dá gógó ní wẹ́rọ yìí tẹ̀ síwájú o bond fm làwà 92.9 nínú wẹ́rọ in the nation lówùrọ̀ tòní ẹ̀ ìlú òtúnmàrà olóyè kẹ́hìndé kalẹ̀jáyé ni wọ́n ti fohùn sókè òtún wọn gbọ́n wípé àwọn ò ní gbà o iléeṣẹ́ èkó electricity distribution company ekedc ìlànà tí ẹ gbà tẹ fi gbé wa kúrò ní bí lójijì tẹ gbé wa lọ bá a láì sọ fẹnikẹni tí owó náà tó wá gbéra kúrò ní kílówáàtì 64.77 tó lọ sí 209.50 àti ní wákàtí kan wọn ni láéláé o àwọn ò ní gbà yín rárá o èmi balẹ̀ òtúmọ̀ràn ṣé ń gbẹnusọ fún gbogbo àwọn òjò oníyìn àpòdù àti gbogbo àyíká rẹ̀ níjọba ìbílẹ̀ lagos mainland local government tó ti mọ̀ wípé inú àwọn olùtò ìlànà tí wọ́n gbà gbé owó ọ̀hún sókè tí wọ́n gbó band b lọ sí band a tí wọ́n ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí kànjẹ́ fún àwọn tó sì bọ̀rọ̀ ajẹ́jẹ́ fún àwọn oníṣòwò tó ń bẹ ní agbègbè àti àyíká rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe gbé wípé lọ́dún 2016 àtúntò tí iléeṣẹ́ tó rí sí agbára náà mọ̀nàmọ́ná tí wọ́n ṣe ní èrè mẹ́ta ni wọ́n ṣe àfihàn wípé ní band b làwọn wà táwọn sì ń jẹ gbádùn náà bó ti ṣe mọ níwọ̀nba kó tó wọ́n gbé wọn kúrò ní band b láì ṣèpàdé pẹ̀lú ẹnikẹ́ni kó tó gbé wọn lọ sí band a o tó wọ náà òun tó sì gbéra lọ sí òkè balẹ̀ òtọ́ mọ̀ pé lójú ẹsẹ̀ kí wọ́n dákun dá owó náà padà sí band b tà lójú náà àti máa jẹ gbádùn náà ní agbègbè ìlú àpapọ̀ lagos mainland àti àyíká rẹ̀ olóyè ìkàlẹ̀ jáyé sọ di mímọ̀ wípé àwọn tó lọ gbègbè ọ̀hún wọn rí iná gan lò déédéé bó ti tọ́ àti bó ṣe yẹ ìgbà tó tún wá tún gbé yìí bẹ́ẹ̀ ni náà ń dákú ní méjeméje ní àsìkò tí ò wá sọ mọ̀ pé awolùgbé ìbàràpá kan náà lápàpá àwọn náà alàgbà wálé ó kọminú púpọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí eléyìí tí ò

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Mátírẹ́sì yìí ò lè wọ̀ ní.
2: Kò lè wọ̀.
3: Kí ló dé tó ń tiraka torí kò fẹ́ gbé mátírẹ́sì kọjá? Ǹjẹ́ o mọ̀ tó dára lórí mátírẹ́sì tó wà nínú àpótí?
1: Àpò kékeré yìí jẹ́ mátírẹ́sì tó kún. Lóòótọ́.
3: Bẹ́ẹ̀ni, mátírẹ́sì Restore àti Compressor láti iléeṣẹ́ Vitafoam ni.
1: Ha, ó mọ̀ ń fẹ̀ sí. Ó ń tòótọ́ o.
3: Lóòótọ́ ni, ìtura ńlá nínú àpótí kékeré kan. Ó rọrùn láti gbé. Ó ṣe lẹ́nu lẹ̀kùn toro láì sí wàhálà nínú.
1: Ó sì rí bí ẹni wípé ó dúró dáadáa ló dá. Ó rọrùn dáadáa.
3: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ́sì Restore àti Compressor ìtura pẹ̀lú ìdẹ́ra. Mátírẹ́sì Vitafoam nínú àpótí ìtùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Vitafoam, ọ̀nà ìgbésí ayé tó dára.
4: Ja ilu lo lebo eto gbe gbe oko bi e ba nlo carry card yi te nte wole te si nte jade carry card ra ni gbogbo ibuduko bus lamata ati ibuduko kojurin e le pe number yi tabi ke fi atejise ranse sori 0909 952 6282 0911 552 6282 bi eni ke ni ba bere owo lowo yin e fowo sun e si tule email info@lamata-ng.com e je ka gbaruku ta ipile eko ka ran won lowo e ma fowo san owo mo o lamata keeping leg moving
5: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kìí ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dínà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Àmbà yìí ká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lù nìkan. Ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín. Ẹ sì máa sanwó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan ti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí lo nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Ó máa lẹ́yìn bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àìbófinmu. Ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ SP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 00 00529.

0: iṣẹ́ Bond FM fún ẹ̀tí ẹgbẹ́ ọ̀rọ̀ tòní ọ̀rọ̀ gidi lẹ́sọ iṣẹ́ ọwọ́ dára o iṣẹ́ ọwọ́ náà ló gbà wá kẹrẹ̀ dé ọ́fíìsì gómìnà gẹ́gẹ́ bí alámọ̀ràn pàtàkì gómìnà lórí ìròyìn iṣẹ́ ọwọ́ da tí a bá mójútó dáadáa Honorable Fatai Adedayo Oyewumi aṣáájú pápá ìlú office of the governor of
1: Lagos State àwọn àwórí àwọn ìjìlá ẹkùn iṣẹ́ iṣẹ́ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ti wọlé aroma láti ayétòrò ìtèlè iṣẹ́ ọwọ́ dára ó yá ká tún kàwé náà ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ṣe kókó ṣe pàtàkì.
0: Alhaji Shu Yusuf Adekeye olówó láyé mọ̀ bàbá ọba Oro Kingdom. Owó dá o wọ́n ní iṣẹ́ ọmọ aláṣẹ owó ọmọ aláṣẹ là Yorùbá tó sọ bẹ́ẹ̀ wọn ò sì sọ o. Ṣé ẹ rí èmi owó ni mo ń ṣe mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ayé lónìí. Alhaji Shu Yusuf Adekeye olówó láyé mọ̀ gbogbo ìkòròdú bàbá ọba Oro Kingdom.
1: Alhaji Sani Ọkọlẹ́ orísun bá rí ṣàṣà ìgbésẹ̀ gómìnà yìí dára torí iṣẹ́ ọwọ́ ẹni ó ṣe pàtàkì iṣẹ́ ọwọ́ ẹni kì í tan níjẹ ṣùgbọ́n kí ìjọba Èkó ta kí wọ́n kí àǹfààní yìí kí wọ́n taari ẹ̀ káàkiri gbogbo aráàlú olóṣèlú nìkan ni wọ́n ń jẹ́ kinní fúnra wọn o wọn ò pín dọ́dọ̀ aráàlú o Alhaji Salaudeen Ọkọlẹ́ a.
0: wọ́n ti sọ̀rọ̀ yorùbá ní òsì ń bẹ̀ ó náà dáa
1: wẹ́ẹ́rẹ́
0: ẹwà àdúgbò yìí náà ti ṣe pàdé òṣèlú ẹ̀sùn mọ́ bẹ́ẹ̀ ìmáàmù ọpẹ́lẹ́ yẹn ló yédòkú láti ṣàṣà ògùntàdé ẹ̀kọ́ ojúmọ́ láti gómìnà gbé ìdára púpọ̀ ó dàpọ̀ náà ni ọtúnba tó ṣàṣà ẹ̀kọ́ ètò ọ̀rọ̀ tí ẹ mú wá rẹ̀ ó dára púpọ̀ ni pé kí ìjọba wa bá wa mójútó ọ̀rọ̀ ìnáko dúró déédéé bá wa bẹ aya gómìnà wa kí wọ́n rántí wa ní ṣàṣà ṣàṣà o olóyè Akeem Adébọ̀wálé ọtúnba tìlú ṣàṣà.
1: Imọ́ọ̀mù kan ìwà àyà imọ́ọ̀mù kàwé láti ìwà àyà bá ètò yìí dára lóòótọ́ tó bá jẹ́ wípé aráàlú ni wọ́n ń ṣe é fún láì fi tẹgbẹ́ òṣèlú ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ wọ̀nyí òṣèlú ni wọ́n fi ń ṣe o.
0: Òṣùpá àná ìgànnà láti làṣàyàn mo fẹ́ kí ìjọba Èkó tẹ̀síwájú lórí ìrànlọ́wọ́ yìí kí wọ́n jẹ́ kó kárí o ìrànlọ́wọ́ yìí kò tí ì dé ọ̀dọ̀ mi o.
1: Wọ́n roku sọ́dọ̀ ara
0: ẹ̀lìmọ́lé
1: ẹ̀jẹ̀ jáde ni ẹ lọ bá wọn ní pàṣẹ
0: ẹ̀ lọ gba fọ́ọ̀mù ẹ̀ ti bí tó ti ń kọ́ṣẹ́ yẹn ẹ̀ ní ìwòpọ̀ ẹ̀ ti dàgbà o ti àlùkò bíbá ó ti kọ́ bí
1: méjìlá iṣẹ́ owó òun nìkan
0: lọ́dọ̀ ìjọba bó ti ń kọ́ bọ́ ṣe ń wo báàgì
1: ló ń kọ́ tẹ́lọ̀
0: mọ́ ló ń
1: kọ́ṣẹ́ olómi. Alhaji Shamsuddin Kọ́lé Oṣó Sam Call Garden dáa púpọ̀ iṣẹ́ ọwọ́ sì dá èmi àmì businessman bó dẹ̀ tún ní ọwọ́ mi akọrin wẹ́dà ní mí gbogbo ayé sì mọ̀ mí pé bẹ́ẹ̀ mo ti gòkè ẹ jẹ́ kí àwọn ọmọ wa kọ́ṣẹ́ ọwọ́ o pàápàá àsìkò ọdúndé tí wọ́n wà yìí kọ́ṣẹ́ ọwọ́ tí wọ́n bá tún kàwé tán kọ́ padà sẹ́nu iṣẹ́ ọwọ́ o.
0: Alálù ọba Musiliu Olípẹ̀dé olójóoru ti tòkè iṣẹ́ ọwọ́ dá o mọ̀ṣúdí àbúrò mi wẹ́lì rọ̀kọ́ wẹ́lì rọ̀kọ́ ó ní wẹ́lì wà ilé rẹ̀ ti ń lọ bí ogun bí ọmọ bá fojú sí iṣẹ́ ọwọ́ ò dà púpọ̀ ṣìjọba ni ká wọn mú ọwọ́ iná mọ̀nàmọ́ná dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ lọ́ ti ń padà ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ yé lé fírídọ́ọ̀mù ẹ kọ́kọ́ ṣiṣẹ́ fún àwọn ọmọ kó tó di pé ẹ̀ ń peléré ẹ̀ ń ṣiṣẹ́ yóò dára fún wa alálù àwọn ọba Musiliu Olípẹ̀dé olójoori torí
1: o. Kí Ọlọ́run jẹ́ kí gbogbo ìrónílágbára yìí ó ṣe èso rere ni o. Ọkọ tí wọ́n ṣe é fún náà sì lò dáadáa kí wọ́n má lọ tún un tà. Lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ oṣù kókó ṣe pàtàkì Hajj Arọ̀ṣídà láti Òròdó.
0: Sáúbánà Àdìsá kété pé aláago láti ṣọ́làǹkẹ́. Sọ́wọ́ náà làwa náà ń ṣe iyo tó mú wa lókìkí ní Bond FM. À ń ta aago ṣe Ọlọ́run sì ràn wá ní ọwọ́ láti ń ta aago
1: tuntun. Ayọ̀ Mákọ́ Àtúnṣe Tìlú ń ṣe iṣẹ́ ọwọ́ dára ó jẹ́ kí ènìyàn ní nǹkan tí ó lè gbójú lé ni tí ènìyàn bá tún ka mọ́ ó máa tún modernize ẹ̀ dáadáa. God bless Nigeria. Mákọ́ Àtúnṣe Tìlú ń ṣe.
0: Àáfàá Ṣéhù Alágbo láti Oromọ́là. Àwọn obìnrin ni ká bá sọ̀rọ̀ o. Ìyá tí mo jẹ́ ọmọ mi ò ní jẹ́ bígbà tẹ́ ẹ̀ ń sọ síwájú ni o. Àwa náà lọ léèwé o, a lọ sí òjèrè ti fi ojú sí àgbo lọ́dọ̀ màmá wa. Òun náà làwa náà fi ń jẹun tá a fi ń sọ gbòòrò báyìí kí Ọlọ́run kó bá wa fi èrè tó pọ̀ sí i. Àáfàá Ṣéhù Alágbo láti Oromọ́là.
1: Ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. Ọlá Ìtàn bàbá èkí lórílé kí Ọlọ́run gbọ́ àdúrà yìí ní iṣẹ́ ọwọ́ dára gidi ìlú ní nǹkan kí iná yìí náà ní nǹkan kí wọ́n jẹ́ kí dúró dáadáa kí wọ́n ṣàánú àwọn mẹ̀kúnù pẹ̀lú ọ̀rọ̀ ìlú yìí àdúrà wa yóò gbà God bless Arandun Adéria.
0: Ẹ káàárọ̀ ìgbésẹ̀ yìí dá iṣẹ́ ọwọ́ dá lọ́pọ̀lọpọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó yìí agbórí ìfún kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ kí Ọlọ́run sì ràn wá lọ́wọ́ ìyá Bólú Ọ̀ṣun Sọ̀yà láti Bàrúwá
1: Ìsàlẹ̀. Mọ̀mọ́ pẹ́ ló yẹ ró yédòkun láti ṣàṣẹ ojúmọ́ ìgbésẹ̀ ti

0: gbé ìdára púpọ̀ ṣùgbọ́n kí gbogbo àwọn ènìyàn fọwọ́ pẹ̀lú ìjọba gọ́sìn òkè ògùn.
1: Ọlálẹ̀rẹ̀ àgbẹ̀ ilé ọba ìlú ìlérò ìwé kíkọ́ láìsí ọkọ́ tòun àdá òní lẹ́fẹ́ bá kọ́. Ìpé o ìwé kíkọ́ àti ìwọ́ àti iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe pàtàkì ẹ̀jẹ̀ mú wọn ní pàtàkì yóò ṣe é ṣe fún wa mi God save ogun God save Nigeria.
0: Baálé òkè odò olóyè Sálíù Babátúndé da okòwò dáa púpọ̀ ìdókòwò ni wọ́n fi mọ àwa tá a máa bù káàkiri bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ọwọ́ ṣe kókó ṣe pàtàkì kí ìjọba wa jẹ́ kí iná ọba ó dúró dáadáa gẹ́gẹ́ bí ìkéde ti máa ń kéde wá tí iná bá ti dúró àwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò wò rí ọjà. Baálé òkè odò olóyè Sálíù Babátúndé dáadáa.
1: Ẹ káàárọ̀ ẹ̀yà mo gbé orí ìfún gómìnà Sanwó-Olú àti kọ́ni ní ẹja pípa kókó bí kò ṣe pé kí ètò ọrọ̀ ajé Nàìjíríà rọ́lú Ismail Sódípọ̀ láti Sanwó-Olú.
0: Ọlábàdé Emperor ti ọ̀rẹ́ ẹ̀gún kí wọ́n kí ìjọba pé wọ́n kú iṣẹ́ takun àwọn tí wọ́n ró lágbára yìí kí wọ́n ṣàmúlò ìrónilágbára yìí dáadáa kí wọ́n má àwọn iṣẹ́ náà o. Ọlábàdé Emperor.
1: Sheikh Ọláwálé Trímísíù Ṣéwù yọ prayer warrior Ọlọ́ṣọ́ Go Street ni mo ṣe. Ìdí rẹ̀ táwọn náà ṣe gbé oríṣiríṣi alẹ̀ ní àwọn àsálàtù wa fún ẹ̀kọ́ sí ọwọ́ ọpọlọpọ ló ti di àǹfààní bíjọba ṣe ń ta kan rí nǹkan ronílágbára sí àwọn ibùdó ẹ̀kọ́ sí ọwọ́ tiwọn kí wọ́n máa ran àwa ilé ìjọsìn tá à ń gbérúgbìn ẹ̀ báyìí náà lọ́wọ́ yóò dára fún wọn. Sheikh Ọláwálé Trímísíù Ṣéwù yọ prayer warrior Ọlọ́ṣọ́ Go Street.
0: Alhaji Sirajuddin Ojúlari Ojus ọmọ ẹ̀sán adarí àṣájáratù ni mubarasmus nílùú Oshodi iṣẹ́ ọwọ́ ṣe kókó iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì bẹ́ẹ̀ yóò máa rí nǹkan jẹ tí wọ́n bá sì ń ṣe iṣẹ́ ọwọ́ yóò lákòjọ ẹ kí kálukú wa ó padà sí iṣẹ́ ọwọ́ wa ká sì mójú tó dáadáa àwọn òjíṣẹ́ ọlọ́run gan àwọn àáfàá gan tí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe wọ́n ní business abẹ́lé.
1: Ṣí Ṣakiru Ọlápù Olórogun Agege yìí fífún ètí ẹgbẹ́ ẹ̀ òní àárọ̀ tuntun ni ká a máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣojú wa ní Ege ní Ọ̀rẹ́bù Mudashiru Ajayi Ọbasa ọ̀pọ̀lọpọ̀ ètò onílágbára náà ṣe àti ibùdó ẹ̀kọ́ ṣọwọ́ ní agbègbè Agege ẹbẹ láti kí wọ́n ṣe àmúlò àwọn ibùdó ẹ̀kọ́ ṣe ọwọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wà ní gbèrí wọ́n tẹ́ pé wọn ò lọ kọ́lọ́n kó ran àwọn ọmọ wa lọ́wọ́ o.
0: Ọlálẹ́rẹ́ àgbẹ̀ ilé ọba ìlú ìlérò ìwé kíkọ́ àìsí ọkọ̀ Chief Alápẹ́ Osa Ọba of Ibà Kingdom iṣẹ́ ọwọ́ pàtàkì ká ṣe àgbẹ̀ ká ṣe ọlọ́dẹ èèyàn á tún máa ní ẹlé dáadáa fúnra rẹ̀ láì lọ sí ọjà lọ́rọ̀ oúnjẹ gẹ́gẹ́ bí àwa àwórì ti máa ń ṣe gàrí kúnlé ẹja kún ṣaṣọ bẹ́ẹ̀ náà ni gbúre oúnbẹ̀lẹ́kùnlé wa tá ṣọ̀gbẹ̀ tá a sì ń jẹun ó yẹ kí ìjọba kan tún rú àwọn àgbẹ̀.
1: Dr. Abiodun Oladele Balogun Ọjà Sábó Yàrá ọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ dá kí ìjọba ran àwa oníṣẹ́ ọwọ́ kí ajé kó lè máa gbàjẹ́ o kí ajé kí àmọ́ wa máa lọ kọ́ṣẹ́ ọwọ́ nítorí pé àtẹ̀lẹ́wọ́ ẹni Yorùbá ní kì í tán ní jẹ. Dr. Abiodun Oladele Balogun Ọjà Sábó.
0: Ìlànà fún o ó dára ṣùgbọ́n kí iná ó dúró dáadáa láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ wọn ìlàmúdà láti bàbá ẹja máa lọ.
1: Òun náà lẹ ti gbọ́ yẹn wọ́n ní iṣẹ́ abẹ́ ti ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ wọn ni wọ́n fẹ́ ṣùgbọ́n ẹ bá wa ṣètò iná pé ìyàkọ̀ jókòó sí ṣọ́ọ̀bù yóò máa wò ní bí kámẹ́rà sàbò ni fata ìṣá ń tẹnu ọdẹ ọdẹ
0: bẹẹni ọlọdẹ
1: igbó mélòó ló wà ní èkó
0: yìí ọlọdẹ ni wa àgbẹ ni wa
1: àbọdẹ obìnrin obìnrin pálọtì rẹ ó ní ẹsẹ ìyàwó òun kan
0: yìí mo tún nìyẹn kí àga òṣì
1: mo ti tu ilẹ̀ mi rẹ fún yìí abiodun fọlọ́ṣọ́ lorúkọ ti tèmi o
0: wọn lọ dada
1: mo ga file mi mo ń là wọn
2: Band FM 92.9

kí ló fẹ́ gan sa ta ni wọ́n wá ba irú àwọn èèyàn wo ni wọ́n

lọgbẹ ẹ fẹ nira faraalu mo sì mọ pé gbígbé iṣẹ lórí ẹsikọdí kẹ padà jábọ fún mi ẹjọ alájítayọ jai balógun ọmọ balógun àkọkọ ake ọjẹ amọlẹsẹ jí ní pápá àṣàfàyè ni president mo pápá àṣàfà forum mo kí yín o ọjẹ amọlẹsẹ kò ní bàjẹ fún ibẹ yìí dáadáa ní kẹ mọ ṣe lọ ládùn ọlọrun apá ọta ò ní ká olúwa adéfọlá nù kàn án lórúkọ tèmi ọrọ olúwa gbọnà kí lọ lóòótọ ẹ sì jẹjẹ ẹ ṣe o.

0: dúpẹ́ yẹ ọba gbogbo ọjọ́ ní gbogbo àsìkò ní gbogbo wákàtí ọba tó pa alálẹ̀ àná pẹ̀lú bismillah ar-rahman ar-rahim ojú wa sí mọ́lẹ̀ àlàyé láàárọ̀ tòní pẹ̀lú alhamdulillah rabbil alamin ọpẹ́ ní fún ọlọ́run ọba tó ń fòṣùpá ṣe wá sí fìràwọ̀ torí pé ojú òní jáde kó máa mú ìmọ́lẹ̀ lọ́wọ́ lágbọ́ ọlọ́run ọba ìmọ́lẹ̀ ayé wa kò ní pọ̀kùn ojú kì í ti ọjọ́ kó máa yọ ojú kì í ti oòrùn kó máa ràn ojú kì í ti oyin kó máa yọ lágbára ọlọ́run ọba ojú òní tì wá lẹ́nu òkò wà nílọ ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2026 lágbára ọlọ́run ọba ẹni asan asọmọ asan àìsàn àìkú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ka àrọ̀sà ẹ̀ka àrọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ iléeṣẹ́ bond fm 92.9 tó fi kalẹ̀ sí ní onígbòǹgbò nílùú ìkẹjà láti kí pẹ́ ẹ̀kú ojúmọ́ galiat bello shiru lorúkọ tèmi.
1: wọ́n ní kì í pọ̀ ojú obi kíkí náà ni ọmọlúàbí ti ẹ̀ka àrọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ibi tí ń gbọ́ iléeṣẹ́ bond fm 92.9 ìwé mi ẹni tó Abiodun Fọlọ́run ṣe lorúkọ
0: mi. Ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bonde FM láwa 92.9. Ìwé ìròyìn The Nation láàárọ̀ tòní. Wọ́n ní àlùkáwà ní ẹrù Ọlọ́run. Jẹ́jẹ́ mọ̀ pé ó ní ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wúwo àwọn ìlérí tí wọ́n fún àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ó máa mú àwọn ìlérí wọn máa múṣẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ àtẹ̀jáde nínú ìwé ìròyìn The Nation láàárọ̀. Wọ́n ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní wọ́n ti ṣíde àtúnṣe ojúnà ká ní Gwari Road. Tí wọ́n sì sọ di mímọ̀ pé owó rọ̀gùrọ̀gù tó lọ sí bílíọ̀nù lọ́nà 182 yẹn 178 billion naira. Ó ní wọ́n fẹ́ fi owó náà ṣe àtúnṣe ojúnà ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde láti ọ̀dọ̀ wọn lọ́wọ́ ẹni tó jẹ́ gómìnà Kaduna Alàgbà Ubásan ni. Òun sọ di mímọ̀ pé ní ọdún 2023 níbi ìbò ní ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ pé ṣe ẹ rí ojúnà yín tó ti rẹmìtì. Tọ́lọ́run bá tí kádàrá bá ṣàwọn lóore táwọn bá di ààrẹ lórílẹ̀ Nàìjíríà wọ́n ní ojúnà náà yóò máa yọ kùlùlù ni o. Ọwá nígbà tó tún di oṣù kejìlá ọdún 2022 wọ́n ní Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣèlérí fún àwọn kó tó di ọdún 2023 wọ́n ní ṣùgbọ́n nígbà inú àwọn dùn bọ́ ṣe ti bọ́wọ́ lu àtúnṣe ojúnà ọ̀hún tí wọ́n di mímọ̀ pé ṣe rí ojúnà náà nígbà tí wọ́n bá ṣe tán yóò jẹ́ ìgbóríyìn fún ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́ yìí inú ìwé ìròyìn The Nation ròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Okòónú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ tòní wọ́n ní alágbàtà tó jábọ́ látorí ìrókò ó mi rí ẹ̀sọ́ tún ó mi rí ẹ̀sọ́ sí ó ní bẹ́ẹ̀ nìkan kò bá yìn òun yinra òun. Ó máa ní ti ọ̀rọ̀ gómìnà tìpínlẹ̀ Anambra alàgbà Sa Soludo láàrin kinní látàrí ọ̀rọ̀ kan tó ti ń jẹyọ láti bí ọdún mélòó pé wọ́n gorí àlééfà kí lọ̀rọ̀ náà pé ẹ lẹ̀dí mọ́lé lọ́jọ́ Sunday kẹ́ẹ̀gbẹ̀mí gígùn ẹ jáde kẹ́ẹ̀gbẹ̀mí kúkúrú. Wọ́n láwọn olórí àṣà yìí wọ́n ní àwọn àjọ kan tí wọ́n pera wọn ní IPOB ni tó sọ pé àwọn fún òmìnira àwọn ìran Biafra wọn ni wọ́n ń dẹ́rù ba gbogbo àwọn ọlọ́ pé wọn kì í jẹ́ kí wọ́n jáde wá sí ọjà wọn ní ọjọ́ ajé Monday. Wọ́n ní ètò ọrọ̀ ajé kó polúkú mọ̀ṣú ṣùgbọ́n wọ́n ní láti ìgbà táwọn ti débẹ̀ báyìí àwọn ti ń làkàkà táwọn sapa sápọn wọ́n ní ní báyìí ó di pátákì eegun daṣọ borí tí kì í hàn lápá tí kì í hàn lẹ́sẹ̀ tó yẹ tó bá hàn lápá lẹ́sẹ̀ atọ́kùn ẹni ọ̀pá pa ọ́. Wọ́n ní àwọn ti ṣẹ́tẹ̀ náà pátápátá pé ní báyìí àwọn èèyàn ti ń lọ sí ọjà wọn ní gbogbo ọjọ́ ajé Monday. Wọ́n ní tẹ́ ẹ bá dó níṣà báyìí ẹsẹ̀ ògbèrò wọ́n ní súnkẹrẹ fàkẹrẹ ó ti ń ṣẹlẹ̀ ní agbègbè onísà lọ́jọ́ ajé Monday pé eré nìyẹn o. Wọ́n sọ̀rọ̀ níbi ètò kan tó ní ṣe pẹ̀lú ìpà ti ọrọ̀ ajé State Economic and Investment Summit 2026 ó wáyé ní Àsàbà ní ìpínlẹ̀ Delta o. Níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé pé kí wọ́n gbé kó tó di pé

0: ọjọ́ ajé Monday káyàn máa lọ ja wọn kẹ́rù máa bà wọ́n kọ́ máa pa wọ́n nípa ìfọnáfọṣu odi mímúṣẹ ní ìpínlẹ̀ ti Anambra. Wọ́n ní ọ̀rọ̀ tó ṣojú ìlú kò fara sí o. Wọ́n jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Senator Kashim Shettima wọ́n bẹ níbi ètò tó jẹ́ pé àwọn náà ni alága World Trade Organization ti pé àwọn náà ń bẹ́ẹ̀ ní ọ̀mọ̀wé abilékọ Ngozi Okojo Iweala tó ti jẹ́ mínísítà tẹ́lẹ̀ fún ètò ìṣúná ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibẹ̀ náà ni bàbá náà ti ń fọwọ́ sí pé ẹni bá lòun ò ṣe nǹkan èyí tó òun ṣe pé káwọn Igbo lè máa tajà pa ọjọ́ ajé Monday ní ìrọ̀rùn ìpè iṣẹ́ ńlá làwọn ṣe aláàgbà àwọn gbọ́dọ̀ torí ìrókò tó mi rísọ́ọ̀tì tó mi sósì bẹ́ẹ̀ nìkan kò bá yìn mí èyí sólùdò mo yẹra mi.
1: Inú ìwé ìròyìn The Guardian láàárọ̀ tó ní jẹ́ àwọn àjọ tó rí sí ẹnu àlàbodè lórílẹ̀-èdè wa Nàìjíríà Nigeria Customs Service ọmọ àti ń sọ nínú ẹ̀ pé àìníṣẹ́ lọ́wọ́ bàbá ìjayà wọn ní àwọn tó kọ application láti rí pé nígbà tí wọ́n kéde pé àwọn wà àwọn òṣìṣẹ́ ní iléeṣẹ́ àwọn wọn ní àwọn tó kọ application lọ síbi 573,000 wọ́n ní ratio òwò lẹ́wà fipin o wọ́n ní àwọn tó yẹ pé wọ́n meet up bí àṣẹ iléèbò tó yẹ pé wọ́n wá gbà yìí àwọn lọ síbi 3,852 inú àwọn 500,000 ratio owó lẹ fi pin àwọn ará ilé ni wọn bèrè láàárọ tòní gẹgẹ bí ẹni tó jẹ ọgá àgbà fún àjọ custom ìyẹn ọmọwé bashir adeniyi gẹgẹ bí wọn ṣe ń sọ ní mímọ wọn ní àwọn tó lákàkì pé àwọn máa gbà sẹnu iṣẹ ọhún ohun làwọn ti gbà yẹ o wọn ni wọn gbà wọn ní ìpele ìpele nígbà tí wọn sọ ní mẹ pé àwọn fi àǹfààní sílẹ láti jẹ kí àwọn ọdọ orílẹèdè wa nàìjíríà kí wọn wá láti forúkọ sílẹ gbà táwọn sì yẹ wọn wò nínú àwọn 573,000 yìí 3,000 péré ó lé 852 làwọn láǹfààní láti gbà iṣẹ́ inú ìwé ìròyìn The Guardian ìròyìn ọ̀hún wà bẹ̀ láàárọ̀ yìí.
0: Nínú ìwé New Telegraph tó jáde láàárọ̀ tòní wọ́n ní kò sí àwọn ọmọ tí wọ́n ń yo. Ó máa ní ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ igbákejì ààrẹ ìyẹn tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar tó tún jẹ́ adíje fún ẹgbẹ́ òṣèlú ADC tó máa ń sọ fún iléeṣẹ́ ààrẹ o látàrí kìnìún látàrí ètò kan ètò ọ̀rọ̀ ti owó ètò ìṣúná orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn 2026 budget ó ní ẹ̀ sọ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà pé àtúnṣe tí ẹ ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà máa fara dà á kán máa forí rọ dídùn náà ní ọ̀sán máa sùn àti pé ẹ tún sọ fún wọn pé títa ríro báyìí láàkọlà tó bá jiná tán ge àṣé ẹ ti tẹ̀yìn gbèrú ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́ bí Atiku Abubakar bó ṣe ń sọ ní olúlẹ̀ wa Abuja níbi ètò kan tó ti sọ̀rọ̀ nípa ìṣèjọba tó ń bẹ lóde yìí ó ní ẹjẹ́ àwò fún àpẹẹrẹ àbá ètò ìṣúná ọdún 2026 yìí ó ní ilé ẹ̀kọ́ kan wà tí wọ́n pè ní Federal College of tó ń bẹ ní Oji River nípínlẹ̀ ti Enugu onítàbá wo àbá ètò ìṣúná ọdún 2026 ó ní àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ní Federal College Creative tó fẹ́ ṣe ipò lọ bí 3,000 ìṣeṣẹ́ òde ó ní owó tí wọ́n wá yà sọ́tọ̀ fún àwọn iṣẹ́ àkànṣe ó ló lọ bí 1,000,000,000 kan ó ní ilé ẹ̀kọ́ tá a dálẹ̀ ó lè máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ báwo ló ṣe máa ṣe ọ̀nà jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ṣe Ministry of Works ni ó ní bákan náà ní ilé ẹ̀kọ́ College of Cooperative tó ń bẹ ní OG yìí ó ní bákan náà ni ó tún ṣe àwọn kòtò ìnà jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó tún ṣe iná tó ń lo oòrùn solar street jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní bákan náà yóò ra àwọn ọkọ̀ ètò ń gbé aláìsàn ambulances yóò tún wá ṣètò lágbára jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà pé wá tá ni òmò ẹgbọ́n ọ̀rọ̀ fẹ́ràn sẹ́nu ká wà tí ké pé owó ṣe ń sọnu rè tírílíọ̀nù kan Federal Cooperative College Oji River nípínlẹ̀ Enugu ó lè bẹ̀rù ọlọ́run o ṣé bẹ́ẹ̀ yín sọ fún àwọn ẹ̀kan máa fara dà rè tó jẹ́ ẹ̀ǹtì ẹ̀yìn ìgbèrú wọn nígbà mo sọ alàgbà Atiku Abubakar tó jẹ́ igbákejì tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ló sọ fúnmọ́ láàárọ̀ tó ní.
1: Kókó inú ìwé ìròyìn tẹ láàárọ̀ Bond FM láwà 92.9 sọ̀rọ̀ ṣẹ́ níwáléeṣẹ́ Bond FM bí a ṣe gbé yẹ̀wò lánàá pé bí àwọn ọmọdé ṣe wà lásìkò ìsinmi àwọn nǹkan tí wọ́n lè máa ṣe lójúnà àti má jẹ́ kí ọwọ́ wọn dilẹ̀ àti láti lè jẹ́ kí ọpọlọ wọn kí ó jí pépé. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé alága ìjọba Ṣomolú Honorable Abdulateef Hashimi wọn náà máa gbé ètò kan kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ yàtọ̀ sí pé kí wọ́n máa lọ lẹ́sìnì láti iyì tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé Monday tí ó sì kẹnupo ní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Wọ́n ní wọ́n tún gbé ètò kan kalẹ̀ tí wọ́n pè ní TechSpark 3.0 èyí tí wọ́n gbé sílẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ṣomolú. Wọ́n ní wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n kó wọn jọ láti máa kó wọn ní ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà àti àwọn ẹ̀rọ ìgbàlódé lójúnà àti kọ́ṣẹ́mọṣẹ́ yàtọ̀ sí ìwé ètò ẹ̀kọ́ tó kọ. Bákan náà ni wọ́n á sọ ní mẹ́pẹ́ yín òbí àti alágbàtà àwọn ọmọ yín máa jẹ́ kí orí yín wà fún yín ní ẹ̀yìn wá ọ̀la tẹ́ bá ti ṣe àtìlẹ́yìn fún wọn fún ìdí ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yín wọn ní tẹ̀tẹ̀ láti rí pé àwọn ọmọdé òwò yìí wọ́n èèyàn pàtàkì ní àwùjọ tó bá di ní ọ̀la tó pé gbogbo àwọn ètò tó gbé kalẹ̀ fún wọn yìí á lè jẹ́ kí ọpọlọ wọn jí pépé wọ́n sì lè bá ti àwọn akẹ́kọ̀ọ́ àgbà ńlá yé wọ́n á lè bá wọn dọ́gba bí alága ìjọba ìbílẹ̀ Ṣomolú Honorable Abdulateef Hashimi ṣe

0: John Vance 3-in-1 chocolate. Enjoy in us.
1: Life no dey stand for one place sake of say person headache, backache, muscle ache, menstrual pain, or toothache. Now why millions of people then trust Panadol Extra? Them don't prove in combining saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always they read the label before you use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor. Shian.
2: Ẹni ọdún bá balaye ó yẹ kó sọpẹ́ lótó ọgọ́rùn àwọn ènìyàn pàápàá jùlọ iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹ̀ka ìpínlẹ̀ Èkó Wúrọ̀lá Adẹ́nìkẹ́ Adégòkè máa kíbọ̀ bá wa nínú Olúwa Bishop Túndé Rótìmí Bámigbóyè ìjọ the African Church St. Peter's Blessed Parish Gbígbá Mission Field and the President Wákàtí Ìtúsílẹ̀ Global fún ètò àdúrà òwúrọ̀ fún ọ̀sẹ̀ tuntun lórí Bond FM 92.9. Burúkú òní korogodo ayé òní lù fún yíjú ìṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu tí olúwa ń gbọ́wọ́ yín dìmẹ́rí ìpè àti àmì òróró rí yóò ní gbẹ bàbá wa bishop dúró tìmí bá mi gbóyè a rí yín lọ́dún yìí a ó rí yín lẹ́ẹ̀mí ìtọ́mọ kan o àmì tí ẹ bá ń gbọ́ ní gbèjègbèjọ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹ̀ka ìpínlẹ̀ Èkó lábẹ́ princess Wúrọ̀lá Adẹ́nìkẹ́ Adégòkè lágbègbè jẹ́nẹ́rà mọ́ní jábọ̀ ní

0: bá. Ibẹ̀ làwọn tó mọ rírì oúnjẹ gidi tí ń tọ́jú ẹ̀mí wọn. Pẹ̀lú jọ̀lẹ́ rice wọn tó mára jọ àmàlà àtàbùlà. Ní búkà wọn fún ni lálàáfíà. Àjẹpọ̀nù ńlá ni fried rice. Tí wọ́n bá dish ní G Food and Buka. Ẹran ògúnfe, ẹran wẹ́wẹ́ ìkanú, grilled chicken. Ó débẹ̀ débẹ̀. Bá a ṣe wá ní búkà lábẹ́ òrùlé G Food. Làtún ní Raman Street. Níbi tí àwọn ohun mímu ẹlẹ́rìn dòdò bí yogurt, perfect, zoe. Gún wà sí. Láyọ̀ kéèkì, shawarma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn. Ẹ̀yin náà lọ jàǹfààní promo tó ń lọ lọ́wọ́. Jolly rice and beef, 2000 naira. Jolly loaded chicken pẹ̀lú small coke, 3000 naira péré. Jolly abula, àmàlà, gbẹ̀gìrì, ewédú àti ẹran ògúnfe pẹ̀lú small coke, 3500. Ní ẹ̀ka G Food and Buka, Dọ̀pẹ̀mú Road, Àṣàfà Bus Stop, Pápá Àṣàfà, wọ́n tún wà ní 74 Agege Ogba Road, Pẹ̀rọ Òtúbú Bus Stop, Agege, àti 6 Àgbàdo Ìjàyè Road, Jankara Ojokoro. Gbogbo ẹ̀yin aláyẹyẹ, ọjọ́ ìgbéyàwó, ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. G Food Catering Home Delicious, ẹ̀jẹ̀ kọ́ bá yín Andrew ẹ̀. Ẹ pè wọ́n kẹ́ ẹ jóúnjẹ ayọ̀ 081-592-4126. G Food, Good Food.
1: Kókó nú wẹ̀rẹ̀ náà ló ń tẹ̀ síwájú àwọn àgbà ní oríkì pọ̀ lọ́jà ká má mọ̀ tẹni o. Ó máa ní ọ̀rọ̀ tí àgbà àríjọ mùsùlùmí nípínlẹ̀ ti Ọ̀ṣun tọ́mà sọ fún àwọn mùsùlùmí òdodo yẹn pé Muslim Stakeholder and League of Afa nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní bí ìbò ya ní Sátidé ọjọ́ 15 oṣù kẹjọ. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC làwọn fẹ́ bá lọ. Wọ́n yẹn táwọn sì fẹ́ dìbò fún ni aṣíwájú. Mo nírò Bọ́lá Oyèbájí à ń bọ̀. Wọ́n ní kí nìdí àti túmọ̀. Wọ́n ní ọjọ́ ti pẹ́ o. Ọ̀nà ti jìn tí wọ́n ti ń dẹ́yẹ sí àwọn mùsùlùmí nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní ìjọba Adémọlá Adeleke pé wọn ò fi bẹ́ẹ̀ fún rere wo àwọn mùsùlùmí. Wọ́n ní ìdí rèé táwọn ṣe wò pé mùsùlùmí òun náà ni kí àwọn fìbò wọn ràn lọ́wọ́. Wọ́n ti gbàgbé pé gómìnà Adémọlá Jackson Nurudeen bẹ nínú orúkọ wọn. Jackson Nurudeen Adémọlá Adeleke. Wọ́n ní pé àwọn làwọn fẹ́ dìbò àwọn fún o gẹ́gẹ́ ẹni tí ó jẹ́ ààrẹ fún àjọ àwọn Coalition of Muslim Leaders in Ọ̀ṣun. Ìyẹn Sheikh Kazeem Abdulrahman bó ṣe ń sọ dọ́ pé báwọn ṣe fẹ́ ta wọn ni pé àwọn wọ̀ ọ̀tún àwọn wò sí àwọn rí pé àwọn òfin kan pọ́lá nínú ìjọba tó ń bẹ ní òde pé bóyá ètò tó ń bọ̀ jẹ́ ṣe ẹnu rẹ̀ fáwọn káwọn tún ṣe míì torí pé ètò àwọn ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn òfin bẹ́ẹ̀ rí nǹkan pọ́lá dáadáa.
2: Inú ìwé ìròyìn The Nation tẹ́gun ẹni bá jó orí a máa ya àtọ́kùn ẹ̀jẹ̀ jẹ́ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọ Badàpọ̀ Abiodun ọmọ àti gbósùbàrà bàǹdẹ̀ fún gíwá gbogbo ràwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Túnjídì Yusuf jẹ́ lórí kíni. Wọ́n ní lórí àwọn ètò tí wọ́n ṣe pàápàá jùlọ ìrànwọ́ kóyákóyá ló dínà kí ètò ààbò kó lè gbópọn ní ìpínlẹ̀ Ògùn. Gómìnà Abiodun wọ́n sọ di mímọ̀ pé lórí bí ètò ààbò ṣe fẹ́ ba mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní kí wá gbogbo ọlọ́pàá ló dínà àti kojú àwọn bàǹdìtì àwọn tó fẹ́ máa dà wọ́n láàmú. Ìpínlẹ̀ Ògùn wọn ni wọ́n ti gbé bàálù panu mọ́báì òun ni wọ́n taari sí ìpínlẹ̀ Ògùn lọ káàkiri. Àwọn kọ̀ọ̀kan dùn ìpínlẹ̀ Ògùn àwọn tó bá fẹ́ fara ṣoko síbẹ̀ láti máa dàmú ló dínà àti fi wọn jáde bí ìgbà tí ìjọba fi èkúté kúrò nínú sà ní tẹpẹpẹ ọ̀rọ̀ yìí. Ẹni tó jẹ́ akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ògùn ọgbẹ́ni Tàlàbí wọn ní àwọn dúpẹ́ o lọ́wọ́ gíwá gbogbo àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà alàgbà Ọlátúnjì Dìsù lórí ìgbésẹ̀ kóyákóyá tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ògùn. Inú ìwé ìròyìn The Nation Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bẹ̀ láàárọ̀ yìí.
1: Bá a ṣe ń lọ láàárọ̀ tòní aláìlúwà ọba Musiliu Afọlábí Olípẹ̀dé fìrọ̀rùn gbadé olójoru ti ètò. Wọ́n máa kí gbogbo ẹ̀gbá ti lé toko lápapọ̀ pé a tún kú oríire ọba tuntun yẹn aláìlú ọba Kọ́láwọlé Ibrahim Akínyẹlé tí wọ́n máa di òǹtorí ti ìtorí odò lónìí. Wọ́n ní ká kí bàbá wa aláìlú ọba Alákẹ́ ti ilẹ̀ gbà pé wọ́n kú oríire àti gbogbo ẹ̀mọ̀ ẹ̀gbá ti lé toko. Ẹni tó kí wa náà ni aláìlú ọba Àfọlábí Olípẹ̀dé olójoru ti torí òkè.
2: Wọ́n ní ọjọ́ abínibí bá wà sábà o. Wọ́n ní ká bá wa kọ́ bá wọn kí Bishop Túndé Olúró Gbóyè ti The African Church St. Peter Bethel Parish Bishop of Alágbígba Mission Field àti President Wákàtí Ìtúsílẹ̀ Global àti wọ́n ṣe àdúrà òwúrọ̀ níléeṣẹ́ ní ìní gan-an ni ọjọ́ òbí bàbá tẹ bá lo gba ọdún láyé fi ṣe àtẹ̀gbó àtẹ̀pẹ́ lẹsẹ̀ ń tẹ̀nu Adédèjì Olúyege àti wa. Princess Wúraọlá Adénìkẹ́ Adégòkè ni wọ́n ní ká máa. Bákan náà àwọn olùgbégíwẹ́ fúgbótù ní Powerline ní Benson wọ́n máa ra ọbẹ̀ sí iléeṣẹ́ apínọ́ka IKEDC. Wọ́n ní láti ọjọ́ Àìkú sọ́dẹ̀ ti fún àwọn ọ̀nà ẹ̀dákun torí Ọlọ́run. Àwọn olùgbé Powerline gí fúgbótù ọ̀nà ẹ̀jọ́ ẹ fún wa níná owó ẹ̀dákun abẹ̀bẹ̀. Àwọn iléeṣẹ́ bọ̀dọ̀bọ̀dọ̀ tó wà ní Alùgbà ló ń ṣàkóso bẹ̀. Ọ̀rọ̀ yín abẹ̀yìn ni ẹ bá wa dáná padà láti ọjọ́ Sunday. Dẹ́ẹ̀bá tí wàá gbọ́ abala ọ̀rọ̀ ajé àti lórí pápá kókó onírúurú èrò ilé Sunday FM kò tí ì parí. Adúpẹ́ lọ́wọ́ ajá làlẹ́ gà Fauzi Àsàlà kan sọ ni Ganias Bello Ashiru orúkọ tèmi láì.

0: iléeṣẹ́ bond 2.9 lajọwà lónìí tó jẹ́ ọjọ́rú wednesday ọjọ́rú wednesday ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún 26 ọ̀rẹ́ wa ọdún yìí máa tún ti ń lọ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o ọlọ́run ó ṣe àtìlẹ́yìn tó pé àríbá tí àárọ̀ náà gbégbá o àmọ́ ọdún yìí tún ti ń lọ ọdún yìí tún ti ń lọ torí pé kí ni téèyàn ò bá ti mọ tó ń ṣe lásìkò tá a wà yìí bí ọdún yìí bá lè lọ ọmọ lọ bí ọdún yìí bá lè lọ ọmọ lọ èmi yé mi o kí n máa sọ fún ẹ pé mo ní àlejò kan lórí afẹ́fẹ́ láàárọ̀ yìí bó wáyé pé èèyàn lè raṣọ ọdún ọmọ ẹ lẹ̀ láti ọgọ́st ni bá mi ti raṣọ ọdún ọmọ lẹ̀ àti pé náà kíníkò tiẹ̀ yé mi ǹjẹ́ jẹ́ pé àwọn kan wà tó pé tó bá máa lo káà wọn kí n lo káà 2025 ní 2026 wọn ò ṣògbọ́n owó wọn ò ṣe yahoo wọn ò mú kọmọkan business ni àwọn kan wà ọkọ̀ tí wọ́n ń lò ní 2026 yìí sọ́nà january àbí december ẹ rí i pé àwọn èèyàn máa ń ta ọkọ̀ kan december wọ́n á bà á ní chipe wọ́n fọ́kun wọ́n á tún ra ọkọ̀ míì tó jẹ́ tòkun bọ̀ oòrùn àbí oòrùn tún ọkọ̀ tuntun yẹn ó máa ń pé àwọn ẹlòmíì ju oòrùn fuel use car ò dáa big sam ṣé mo pa lọ́sà ọkọ̀ tí bàbá rí sí ti lò tó tà ń bàbá zainab kí ló ń gba ọmọ ẹ ti àlíyà bàbá àlíyà lo mọ́tò lórí eré ní táyà mọ́tò àlíyà wá ní ibi tí tàwọn ọkọ̀ ìmọ̀ lọ́rọ́ ọ̀ọ́lẹ́ paní pẹ̀lú ẹsẹ̀ pẹ́rẹ́ ni bàbá àlíyà ta mọ́tò ni bàbá àlíyà lọ́nà àlíyà lọ sùn lórí ọkọ̀ èlò wúrà big sam jẹ́ wa pàṣà.
1: ẹ káàárọ̀ gbogbo ayé ìlú Èkó.
0: yes sir ẹlẹ́sà.
1: ìlú Èkó Abẹ́òkúta Ìbàdàn Pókítẹ́sí Bọ́bọ́ndẹ́fẹ̀m.
0: yes sir. Àlàáfíà ara máa jẹ́. ami big sam. Ṣé ń gbọ́ mi sà?
1: Bọ́ọ̀ Ìbàdàn.

0: báwo lẹ ṣe ń ṣe fi ń dánmọ́rán báwo lẹ ṣe ń ṣe tẹ́ fi ń pààrọ̀ mọ́tò báwo lẹ ṣe ń ṣe tẹ́ fi ń pààrọ̀ báwo lẹ ṣe ń ṣe tẹ́bi òfin pa yín báwo lẹ ṣe ń ṣe tẹ́bi lówó tẹ́ ẹ̀dẹ̀ mọ́ lára big sam báwo lẹ ṣe ń ṣe wo àwọn ilé ńláńláńlá yìí pẹ̀lú gerard roof big sam báwo lẹ ṣe ń ṣe.
1: Yorùbá sọ pé tí ò bá mọ ibi tí ẹgbẹ́ ẹ ti là ó máa sáré àsàkú ni. Yorùbá dẹ̀ tún sọ pé tán bá ń sọ pé bèbè ẹ̀rí náà ẹ̀ máa ẹ̀kan gbé sẹ́yìn kò lè ṣe ilé bàbá yàn. Ṣé tán bá sọ pé tí nǹkan bá tán bá sọ pé nǹkan da ṣé nǹkan tó ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà kán máa fẹnu tẹ́ńbẹ́ ló nǹkan. Ìgbà pé ó da wọ́n ti tún bẹ̀rẹ̀. Ẹ̀rẹ̀ mọ̀ ìyàtọ̀ tó wà láàrin olówó àti tálíkà ni pé tí olówó nípa àǹfààní tó máa ń sọ pé nǹkan kan máa ń fi wọ́n láǹfààní wọ́n á tẹ̀yìn pé àjẹ òwò jẹ́ ìjẹ́wọ̀ jẹ́ kí wọ́n kí ni wọ́n.
0: Jẹ́nsáré ṣeun jẹ́nsáré invest síbẹ̀.
1: Bẹ̀tà àwọn tálákà wá ní pé.
0: Nàláì.
1: Nàláì. Orí ọ̀fẹ́ ń wá àǹfààní wá lójoojúmọ́ ṣùgbọ́n tí wọ́n tó wò bá náà ló máa kọjá àwọn wájá tó kọjá àwọn nǹkan tó bẹ̀rẹ̀ kan lówó lọ́wọ́ nìyẹn. Pé àǹfààní òkè ń wá ó máa ń wá ní gbogbo ìgbà. Tẹ bá ẹgbẹ́ wà lórí rédíò ẹmọ nǹkan tí mò ń sọ oríṣiríṣi àǹfààní ló ń gbé wá. Ṣùgbọ́n olówó á gbọ́ àǹfààní yẹn á darapọ̀ mọ́ àwọn apáṣẹ bùbá ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Tàbá ti ń gbé nǹkan tá à ń gbé wá ẹmọ gbàtà fi ń wá sórí rédíò ojúmọ́ ní every week every blessed week la fi ń wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ ń gbọ́ wa ní gbogbo ọgbà yẹn náà wọ̀n dẹ̀tún ní darapọ̀ mọ́ wa náà. Torí gbogbo ni ó ṣe Nàìjíríà nìkan à ń lọ sí gbogbo Áfíríkà ni àti lọ sí Egypt àti lọ sí Mali àti lọ sí Rwanda lọ sí Senegal. Ní Nàìjíríà yìí náà àdẹ̀tí lọ sóríṣiríṣi lọ Port Harcourt àti lọ Calabar àti lọ Enugu àti lọ Ìwòrì. Síbẹ̀síbẹ̀ Èkó yìí láti bẹ̀rẹ̀ àwọn kan bẹ́ẹ̀ sì wà lẹ́kọ̀ọ́ yìí bẹ́ẹ̀ ń gbọ́ wa lójoojúmọ́ síbẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ wa. Ṣé mọ̀ pé kò sí oògùn kankan téèyàn lè ṣe fún àwọn yìí? Kò sóògùn téèyàn wọ̀ àbí.
0: Ọmọ tó bá ṣípàdì yẹn ń gbé.
1: Tó bá ṣípàdì yẹn ń gbé. Nǹkan tó àwa lè ṣe òun náà ni nǹkan ta ti èyí. Ká máa jẹ́ kó ká máa sọ lórí amú.
0: Hello Big Sam sir. Hello Big Sam Big kíní kan bẹ tẹ sọ́ọ̀sì tó ní agbára a lè fi kúrò a lè fipá fún lómi mu. Àmọ́ ẹ má gbàgbé ipa tí ọ̀rọ̀ ìṣí tí lè kó nínú ìyípadà ayé ẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́mi ràn wá lọ́wọ́ ẹ má mo rí pé ẹ ti fẹ́ máa bínú pé bẹ́ẹ̀ ṣe ń tiraka bẹ́ẹ̀ ṣe ń làkàkà bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú pẹ̀lú ẹ̀ náà àwọn tó ń gbọ́ ń gbọ́ o àmọ́ ó yà yín lẹ́kọ̀ọ́ kan bẹ tó pé ìsàlẹ̀ yẹn ṣáà ni wọ́n fẹ́ takú sí ibẹ̀ wọ́n fẹ́ ìyẹ́ ẹ̀ ṣẹ̀ bàbá ẹ̀ kúnú ṣe ìṣẹ́ lòun náà fẹ́ bá kú ló ka yín lára.
1: Yorùbá ní pé ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò lò sí mo ní pẹ́ o tí ìran mẹ́ta tó bá wù wá o lò sí wá yóò lò sí o. Tí bàbá àkọ́kọ́ tí ó bá wù pé ó ń gbọ́ orí ọ̀fẹ́ tó ń gbọ́ àǹfààní lójoojúmọ́ ń gbé kinní wá tó sọ pé ìrọ̀fẹ́ tọ́mọ yẹn náà tó tún pẹ́ ní ìlànà ti bàbá yẹn náà á yọ lọ sí títí bẹ́ẹ̀ karùn-ún kò sí nǹkan kan sí kó tó máa yọ lọ sí.
0: Sir, in essence, what you are saying is that something must change about your life that change for that new life to come to place.
1: Yes, wọ́n ní pé you cannot keep doing the same thing and expect a new result. Do it differently. You need to do it differently. Tó bá fi gbọ́ orí ọ̀sọ̀rọ̀ fẹ̀ lọ síbẹ̀ ẹ̀fẹ́ sẹ́lẹ̀ tí wọ́n bá fẹ̀ nílé kó mú wá irú gbogbo àǹfààní tá à ń gbé wá ààbè owó lọ́wọ́ anybody.
0: Ọ̀fẹ́ ni ìgbàlá.
1: Nǹkan tó kọ̀ dá sí ó kàn ṣe pàtàkì tó bá ti wá gbọ́ tán tó ti gbọ́ àǹfààní yẹn tán ẹ mọ̀ pé owó náà wà á nílò owó láti fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n o nílò owó láti fi gbọ́ wa.
0: O nílò owó láti fi bá yín pàdé. O nílò owó láti fi jẹ́ pé kẹ́ ẹ tọ́ sọ́nà.
1: Sísì báyìí kò ní láti sọ. Tábàdẹ̀ tọ́ wọn sọ́nà tán ẹni tó bá wà láwọn sọ pé òkè mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn.
0: Big Sam, torí àsìkò sà. Big Sam, ẹnu yìí ni mo ti gbọ́ AI robotic, àrà tó ń dá iṣẹ́ tó ń ṣe. Ẹ mọ̀ pé.

0: Big Samson, ẹ má bá pe nọmba ẹlẹ́mẹ́ta sí pẹ̀lú sùúrù torí kò sí àsìkò mọ́ ẹ má bá pe ẹlẹ́mẹ́ta sí pẹ̀lú sùúrù àmọ́ àtẹ̀jíṣẹ́ kakàn tẹ orúkọ wa pẹ̀lú AI sórí nọmba tẹ fẹ́ pè yẹn àti WhatsApp a lè ṣe ní SMS àbí ẹ̀yin máa wá kàn sọ padà ẹ̀ get back sí wa pé ó yá ọba kí n jọmí ní GRO nọmba báyìí báyìí kẹsàn-án bá kò ń ṣe VIP lọ́la VIP àbí ṣàárọ̀ lánà ni àbí.
1: Àárọ̀ la ni aago mọ́kànlá ni.
0: Bàbá ó yá nọ́mbà yẹn ẹ bá mi pè é pẹ̀lú ìwúlẹ̀ rẹ̀ ta ká
1: máa
0: lọ́jọ́ tí lọ́sọ̀.
1: Ṣùgbọ́n ẹni tí ò bá lè mékè laago mọ́kànlá a sì máa ní torí ọ́fíìsì wa ni tó wọ́n sì lè wá.
0: Ó yà
1: aago mọ́kànlá gẹ́gẹ́gẹ́lá.
0: Ó yà sà.
1: 08 0 28 66 53 36 0 8 0 2 8 6 6 5 3 3 0 8 0 2 8 6 5 3 3 6
0: ẹ ṣe púpọ̀ pí ṣe sà
1: ẹ ṣe o
0: a máa pàdé ńlọ́la lájọ́ ọlọ́run
1: ẹ ṣe o tó tẹ̀lé.

0: Iléeṣẹ́ Bond 92.9 mo máa pẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi ní àsìkò yìí pé ẹ kú dédé àsìkò yìí ẹ sì kú òwúrọ̀ ní gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ìwọ́ tó lórí ọ̀fẹ́ àti tó tí gbọ́ nípa ètò Madam Dovo tó péye àǹfààní ni mo mú wá láti gbọ́ nípa ètò Madam Dovo tó péye pàápàá jùlọ gbogbo ẹ oníṣẹ́ gbọ́ mi ìjọ mọ̀ pé ìṣòwò rẹ tó ń wò ó ó yẹ kó ṣe ètò Madam Dovo fún pàápàá jùlọ lásìkò òjò àti parí lọ yìí gbogbo ẹni tó nílé lórí tó ń gbọ́ mi. Ǹjẹ́ ó ní ètò Madam Dovo fún lé rẹ tó kọ́hun àbó ògbọ́n pa ipò yẹ kó dé yàtọ̀ sí ìtìjọba ní òkan lọ́nà ó tún nílé agbọ́rọ̀ bá dòwò pọ̀ torí tí ò bá jẹ́ iṣẹ́ tó lẹ́sẹ̀ ńlẹ̀ ó lè má sí kíni ó lè má bójú mu yàtọ̀ síyun ẹnikẹ́ni tó ń gbọ́ mi tó ọkọ̀ ṣé ọkọ̀ rẹ ní ètò Madam Dovo rẹ ní ètò Madam Dovo bí ò bá ní jẹ́ kí ìrìn àjò lọ sí Leadway ní òní mo níbí lónìí wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé a mọ̀ wọ́n bí ọ̀ ẹgbẹ̀rún kan náírà 1000 ní ilé agbára iléeṣẹ́ Bond 92.9 àwọn èèyàn mọ̀ wọ́n dáadáa àwọn wọn tọ asọ́nà bí a ṣe lè ṣe ètò Madam Dovo fún ìṣòwò wa gbogbo ẹ̀yin ọlọ́jà pátápátá gbogbo oníṣẹ́ ọwọ́ gbogbo olówó ètò Madam Dovo yín òde o ẹ káàárọ̀ mà ẹ bá mi kí o gbára líkẹ́ ẹ dárúkọ ní iṣẹ́ tẹ tiwa mà.
1: Òkè orúkọ mi ni Ibitoye Olúbùnmi láti iléeṣẹ́ Leadway Assurance Company Limited tí a fi kalẹ̀ sí ìpọ̀nrí nílùú Èkó ni.
0: Ẹ káàbọ̀ àǹtí mo máa ń sọ pé àǹtí Bùnmi Leadway ni ọ̀pọ̀ ń pè wọ́n àmọ́ kíní kan ni mo fẹ́ fi dá lójú wọn máa pé ta bá ti fẹ́ kásẹ̀ ètò yìí lẹ̀ àmọ́ ó ṣe pàtàkì kí n jẹ́ kí gbogbo yín mọ eléyìí wípé gbogbo tí ẹ bá gbọ́ lẹ́nu wọn á tó bá júwe ọ̀run ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ti dọ̀hún ó ti padà sáyé ohun tó bá ẹ jẹ́ àgbà gbọ́ o gbogbo tí màmá yìí bá sọ fún wa nípa ètò fò pàápàá jùlọ Leadway mo fẹ́ kí ẹ rí dájú pé ẹ tẹ̀lé ọ̀rọ̀ pé wọ́n mọ̀ padà dáadáa máa a ti wà ní àsìkò òjò

0: especially pẹ̀lú àwọn dáfo wa bó ṣe wakọ̀ ẹ̀mọ lórí èyí tẹ́mi náà ní láàárọ̀ ànàbẹ́ yẹn tó kàn gbáyàn èyí tó fi máa ṣe wàhálà lórí títì tó fi máa pariwo because wàá rí pé most of the time àwọn dáfo ìwọ̀n ní insurance gidi irú èyí tó ṣe mí lánàá mo ní insurance ẹ̀dà kò ní pépà gidi lọ́wọ́ so mo kàn wá rò pé
1: ẹ̀jẹ̀
0: ìgbẹ́ tó ní plate number so mo wá rò pé kó lọ ṣe mọ́tò gan ìdọ̀bálẹ̀ ló pọ̀ lórí títì so I had to just leave him pé kí ó máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n mo mọ̀ pé mo ní insurance lórí mọ́tò mi nǹkan tí mo kàn ṣe láti dúró fún díẹ̀ náà ni pé mi kàn fẹ́ kó kàn rò pé òun lè ṣe kó kàn lọ bẹ́ẹ̀ yẹn wọ́n gbà by the time that he cause issue lórí ẹ̀dẹ̀ mọ bí ìkòrò dúró ṣe hold up ti fẹ́ máa build up mo kàn wá rò pé ṣá máa bá kádà rẹ̀ lọ bọ́ọ̀dì lọ́gbọ̀n tèmi náà bá ní insurance mi nílé sọ pé kó máa lọ a máa dúró síbẹ̀ ni because mo mọ iye tí mo máa fi ra bọ́m̀bà mi
1: àti gbogbo ẹ̀ tọ́lọ́pàá wọ́n fi wọlé
0: táwa
1: pe panẹ́bítà àti ẹ̀dá pété ní ẹ̀yìn ẹ̀yẹ
0: ti pàdé nílùú ní ọ̀nà wa so I dey pay on the long run my waste the whole day so ebe iye náà ṣe ń gbé mọ́tò síta ẹ jẹ́ ká ṣe insurance tó tọ́ má kàn rò pé jẹ́ ṣe táwọn ọlọ́pàá ni a máa ṣe third party that is on 15,000 ẹ jẹ́ ká ṣe comprehensive lórí insurance lórí mọ́tò wa especially tó bá jẹ́ mọ́tò tó sì jẹ́ tuntun tó sì dúró dáadáa ẹ jẹ́ ká ṣe comprehensive adẹ ní àwọn kan tí ò tiẹ̀ tún ṣe comprehensive tó lè jẹ́ a máa ń pè yẹn ní auto base ìyẹn ò tiẹ̀ wọn rárá 30,000 60,000 tó bá ti ṣe
1: ìyẹn tún lábẹ́ comprehensive lọ ni
0: kò tó comprehensive but ó wà chipa yes ó wà chipa
1: ní comprehensive kí láǹfààní ẹ̀ fi yàtọ̀ sí ti comprehensive
0: nǹkan tó ṣe yàtọ̀ ni pé ṣé rí comprehensive bí olùdámpẹ̀ ni ó cover gbogbo nǹkan wọ́n jí mọ́tò gbé ni comprehensive cover wọ́n gbá mọ́tò mi lórí títì
1: ni
0: mọ́tò jóná ni abẹ́mi gangan ni mo ṣe mistake mo gbá another person comprehensive cover
1: auto
0: base nǹkan auto base yẹn náà ó cover pé mo gbá yàn àbí wọn gbá mi
1: àbí wọn jí mọ́tò
0: wọn kò gbà kò cover jí mọ́tò jìjì that is why we call it auto base kò lè cover mọ́tò jóná total loss nìyẹn comprehensive ló cover yẹn.
1: Kí wà ní auto base wá yàtọ̀ fún sí
0: ní tó ṣe yàtọ̀ sí third party ni pé third party mo ti explain ẹni ní station yìí náà pé third party ni pé èmi ni mo jẹ̀bi lórí títì èmi ni mo ba mọ́tò another person jẹ́ so mọ́tò ẹni tó bàjẹ́ yẹn ni insurance company máa tún ṣe wọn ni tó tèmi ṣe that is why we call it third party insurance insurance fẹ́ ní kẹta
1: ẹni tó ṣe insurance yẹn mọ́tò ẹni tí ẹni yẹn bàjẹ́ ló máa tún ṣe wọn ni tó tẹni tó ṣe insurance gangan ṣe mo ká ní comprehensive ni àti tẹni tó bàjẹ́
0: àti tẹni tó bàjẹ́ àti tiẹ̀ àti ẹni tó ní bodily injury gbogbo ẹ̀ ní comprehensive cover àti wọ́n gbé mọ́tò lọ àti gbogbo ẹ̀ ló cover.
1: Àǹtí bu ẹ jẹ́ padà sórí ọ̀rọ̀ mọ́tò pàápàá jùlọ lórí ọ̀rọ̀ à ń lo mọ́tò àbí à ń lọ à ń bọ̀ lórí ọ̀rọ̀ mọ́tò ní àsìkò òjò tá a wà yìí ẹ mọ̀ pé ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ ní ẹ̀kún omi ọkọ̀ lè wọbẹ̀ kó padà jáde kó di ohun tí ò ní dáhùn wọn ṣeéṣeeṣe kán wà lẹ́nu ẹ̀ kó má di ohun tó yẹ pé ó padà dáhùn wọn ètò mádàndófò mọ́tò ẹni mẹ́ta lẹ mẹ́nu bàbá comprehensive àbí ẹ mẹ́nu bá auto base àti third party àbí nínú ọ̀rọ̀ yín ẹ̀yin gbà níyànjú pé tó dáa jù tá lè ṣe oní comprehensive pàápàá jù tó bá jẹ́ ọkọ̀ tá fi ń ṣiṣẹ́ tá fi ń ṣòwò àwọn ọkọ̀ akérò ńláńlá ọkọ̀ afayàfà ọkọ̀ akérò pé àwọn ọkọ̀ aládàáni náà tó bá ṣe comprehensive kò sí nǹkan tó burú jù ọlọ́run máa jáde
0: ládùúgbò
1: àwọn tírọ̀kì tó fi ń kó rẹpẹ̀ sínú ẹ̀
0: jáde
1: kíni tí a mú pápákó fẹ́ ṣe comprehensive ẹ̀ nígbà
0: máa
1: ń gbé àwọn mọ́tò tó gbé òbàdàn interstate yẹn kan ẹ máa ṣe.
0: Yes, a ń ṣe interstate.
1: Agilétẹ̀ kì í dá fún ẹ sọ.
0: Ó yí ẹ̀yìn náà. Àwọn dáfọ̀ wá lágbára lẹ́kọ̀ọ́ lé.
1: A ṣe mẹ́wàá ó dà mà ó dà mí lójú pé gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa.
0: But a cover Uber gbogbo àwọn yẹn a cover àwọn yẹn a yẹ mọ̀ pé transport service làwọn náà ń ṣe. A cover àwọn yẹn but dánfọ yellow dánfọ ni kò
1: náà. Tẹ bá gbọ́ dánfọ ẹ máa ń sá lọ ni. Àjẹ nǹkan.
0: A lè rọ́dà insurance company tó cover àwọn ọmọ wa o.
1: Ní Lido ẹ̀ ẹ̀fẹ́ wàhálà.
0: Yes
1: sir. Ẹ̀mọ̀ kó ojoojúmọ́ lẹjọ́ ẹ̀.
0: And àwọn gan ti ẹ̀ ṣe tán àti ṣe insurance gidi third party lọ máa ń ṣe.
1: Pé kọ́ṣà ti ní kan
0: àdé tó lọ́dún. Kọ́ṣà ti mú paper lọ́wọ́. Most of their paper ni wọ́n fake dẹ̀ ni.
1: Ó ga ju ó dà ilẹ̀ wíbẹ̀ o èmi kí o mú sọ yẹn o. Ma ẹ jẹ́ padà sórí ọ̀rọ̀ household.
0: Yes sir.
1: Ìyẹn ti insurance ta mọ̀ sí householder. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nígbàgbọ́ pé wọ́n àwọn ò lè sanwó ẹ̀. Ǹjẹ́ lè bá mi sọ nípa owó householder insurance yẹn ṣe nǹkan tó wọ́n jùmọ̀.
0: Ó náà ni mo sọ lẹ́ẹ̀kan pé householder insurance kò kí ń wọ́n rárá. It's something téèyàn lè ṣe pẹ̀lú owó kékeré. is a most of the time they ba fe se ti compress.

Nigeria.

0: there is a new recipe to delicious tasty meals.
1: Really?
0: Oh yes, it's Tasty Cubes Chicken Flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
1: Oh yeah?
0: Yes, so Tasty Cubes Chicken Flavor brings out a fantastic taste in everyday meals.
1: Wow.
0: I love this Tasty Cubes Chicken Flavor already. It's surely whetting my appetite.
1: Eh?
0: In that case, what are you waiting for? Hurry now and go and buy your own Tasty Cubes Chicken Flavor to keep that finger-licking taste in your cooking.
1: Yes, now.
0: Tasty Cubes Chicken Flavor brings out the inviting flavor in your meal. Tasty Cubes Chicken Flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in powder form.
2: Ẹyin tèmi, òun rere ti sẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹmọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Labode Health Center tó ti jẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tó ẹgbẹ̀rún mẹ́ta àti ọdún márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Labode mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Labode tó tó ẹgbẹ̀rún 82, wọ́n sì gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́ láwọn ilé-ìwòsàn Labode Health Center ti ń bẹ lágbègbè rẹ. Ètò ìwòsàn ń bẹ fáwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára, ìfètò sọmọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé-ìwòsàn Labode Health Center súnmọ́ ìdúró ti lérò lọ. Mú àwọn ilé-ìwòsàn náà dájú, fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ ìjà àjọ sọ́pọ̀. Mú àwọn ilé-ìwòsàn Labode rẹ dájú, fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency. That's your-

0: kò ní ìbára gbàgbọ́ ẹ̀tọ́ rẹ̀. O ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere. O ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà. O ní ẹ̀tọ́ láti gba owó rẹ padà. Tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó láti gba àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0805-600-2020 tàbí 0805-600-3030 tàbí kọjá sí www.sccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission SCCPC ń pèsè àyè fún yíyan ó ní ìbára àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹpọ̀nù lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fàdùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gbà ti Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, ẹ já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹpọ̀nù lá. Tasty Cubes Chicken Flavour. On fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavour. O wa lọlọgọrun gramu, ọlọgọrun mẹrin gramu, atọlọgọrun mẹfa gramu. O tun wa ni efun.

0: lo se ka poluwo ja ni be ne ka bo pada gbede mu ka extra won te si waju ba o ti o pe pe nti ja 0098933388 lo ba de la ro ti ni hello
1: hello
0: e ka ro
1: all
0: right sir okay number 1 ki fun yin sin
1: number
0: 10 okay number 10 one day. Ah, no, I fun yin se ko si en bi te ba mu ni. Awon ton je na mo number ton ba mu na mo fun won. E ma gbogbo question ti mo beere gan lati beere ri. I mo ko se le to je new. Gbogbo ti mo beere lowo yin, ele te mu nkan enu kan mo ah kan da le mi ni mo mu ni ma gba lowo kan ni. Ah, e ti ri nsin, ti ri nsin eh. Bo eri niyan. Eh ya oda ibere ke wa yin ka ma ke ma le join credit bi ati first phase to ko jade odun wo ni to kokko bere bi ati bus ni ekoyi odun wo na kokko bere first phase pe a Lagos bus rapid transport to jade bayi o
1: 1999
0: eh yo
1: sorry 2009
0: e de gbiyanju le 2008 ni not 9 first phase to kokko jade 2000 ko ti si aye si wa ona a fun ilagbara ona e sa gbadura ki be te tun ma mu next song go bo soju owo eya awon ara somolu eya iru simple lati somolu bayi ati ganiya alaja ganiya lati somolu o de eyin le de represent won o abi o eya e je ka ma ba pe ma wori ona le pe le te ma mu ma bo soju owo alright go down 0098933388 ló bá dé láàárọ̀ tèmi ah ó dé nọmbà tá a fi ń pèlè 0809893388 hello
1: hello
0: ẹ káàárọ̀ sá o
1: ẹ káàárọ̀ mọ
0: ẹ rẹ sá
1: ẹ ní ọgbọ́n ní káàkiri dínà rẹ mọ láti ló tẹsẹ̀ ìkòròdú
0: ok láti ìkòròdú.
1: Láti ló ti ṣe ìkòròdú ọgbẹ́ ìtajù dínà rẹ.
0: Ok kásà ní ìkòròdú sàbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ya ìbéèrè wo ni kí n fún yín sà.
1: Ẹ fún mi níṣe kẹfà.
0: Ìbéèrè kẹfà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìfẹ́ afa gbogbo arílágbára ọlọ́run.
1: Àmì
0: sọ ti yá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọdún wo àwọn eré mẹ́ta ṣe bẹ́ẹ̀ mọ́nà àwọn eré mẹ́ta yẹn?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọdún wo ni wọ́n kọ? Ta ló wà lórí àlééfà nígbà tí wọ́n kọ? Ta ló wà lóko gómìnà ngbà yẹn? Ok ọdún wo wá ni wọ́n kọ?
1: Ọdún 1978.
0: Ó dá sà ó tẹ̀ tiwa jẹ́ alàgbà tajudeen 1991 ni alàgbà Rajirasaki náà dẹ̀ wà nípò gómìnà ngbà yẹn 1991. Ẹ̀tẹ̀ ti jáde bóyá pè mí ló dẹ̀ wá já ni mo ṣáà ti sọ fún Olúwa ṣeun. Ní ahẹ́n Olúwa ṣeun. Olúwa ṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o tẹ́yìn ìgboro tẹ̀ ti gbogbo àwọn àmọye káàkiri ẹni.
2: Wọ́n ní màmá ọwọ́ ta ẹ padà ló ń pè
0: é.
2: Àwọ̀táyà ló ń pè é àpò oṣù tuntun
0: mà. A sàn wá sí gbogbo eré lágbára ọlọ́run.
2: Ẹ bá mi kí gbogbo ara mi bẹ̀rẹ̀ àti mi gàní alẹ́ bá mi kí wọ́n bẹ̀
0: o. Wọ́n ń gbọ́ àti gàní yakódà àti fàṣẹ alájà fàṣẹ àti náà ń gbọ́ yín. Bẹ́ẹ̀ni. So ìbéèrè wo ni kí n fún yín báyìí?
2: Béèrè kejì ká yẹ wò.
0: Ok kejì.
2: Ó bọ́ sójú ẹ̀ o.
0: Ó máa bọ́ sójú. Àwọn ilé ìdẹ́wà rọ̀ tó tọ́ ó rọ̀ gan ó rọ̀ gan tó ti yá. 1860 náà kọ́ ṣọ́ọ̀chì ṣọ́ọ̀chì wo ni ilé ìjọsìn wo ni ṣẹ́dikó rọ̀. 1860 kò yẹ kẹ́ ẹ̀ wòwe o.
2: Ṣèlú ìbéèrè la fẹ́ gbé sórí.
0: Ẹyọ ẹyin ẹ ti kọjá tó yẹ kẹ́ ẹ tún máa ṣí ìwé o. Ẹ rántí pé ìṣẹ́jú àyè. Bọ̀ ilé ìkò yẹ kẹ́ ẹ ti ẹ̀pẹ́ kẹ́ ẹ tó sọ.
2: Ẹ bọ pé ìwé wa pọ̀.
0: Ìjẹ́ ìṣẹ́jú ẹ̀mọ̀ pé àwọn tó ti ṣe ẹ̀kọ́ kan náà lè ìṣẹ́jú àyà là ń gbà fún gbogbo wọn pàápàá. Eighty sixty ni mo sọ.
2: 1860 àbí? Mi ma gbọ́ mọ̀ network. 1860
0: Eighty sixty. 6-0-6-0-5-2-2.
2: Okay.
0: No, 6-0 new. Ile ise kon ni mo so mo ni le josin awon eyan ma ma complain sin bula
2: wan
0: mo ni le josin
2: wo
0: ah won ti ja yin o pari eh ya won ti ja yin won ti ja yin bayi o eh se mo so call me lo ja yin se hello alagba simple o ti e da ikorodu na kon le ti jo wa ikorodu ja ikorodu ikorodu ja ikorodu anyway, mama wo son ya ijo aguda ni o Catholic no that le ni 1860 oya eyin sin oya number 2 no no mo ti ti pe yin ja to ja kuro yen so to sansa number 4 wan le so ti ya eyin e te gboro gbele dada oya local government ni etiosa local government ni won wa yo nu etiosa wa yo awon scda yen local government development area won yo kuro nbe e ba ma daruko awon ton yo kuro ni local government etiosa to je scda ton yo be ni ton yo lara local government ag won wa yo scda won yo kuro nbe idagbasoke won yo kuro ni local government etiosa ni local government ye won wa yo awon scd be e daruko won melo ni won kede daruko won okay ja mo meji yen
2: etiosa etiosa
0: okay etiosa gangan ati etiosa east meji ton yo kuro nbe le gbianju ntoto ta ba so local government etiosa won yo etiosa east etiosa west Iru, Victoria Island, Iko Yoba Lende. There is a. Eh, Badia Kokon. Etiosa local government ni. Eh, then all your easy. Meji, Etiosa local government, Gongon, Etiosa, eh? Etiosa East, that's your con.

láti lè ṣe Bond FM 92.9 gèrègè ní aago mẹ́wàá lú ẹ̀ka àárọ̀ ìròyìn yálẹ̀ta ló ń dé ṣe tí ìgbọ̀yìn láti lè ṣe Bond FM 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà ganiat bello ashiru lóníròyìn yìí ìjọba ìpínlẹ̀ èkó ti tẹpẹlẹ mọ́ ìpinnu wọn láti máa dáàbò bo àwọn ọmọ ìkókó àti àwọn ọmọ kéékèèké bí wọ́n ṣe ń sàmì sí àyájọ́ ọ̀sẹ̀ fífọ́mọ lọ́mú ìyẹn world breastfeeding week lágbàńlá ayé tí wọ́n sì sọ dúró ẹ̀ pé ètò tí àwọn gbé kalẹ̀ lórí ẹ̀ ti wọ ìdá 50 báyìí nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ àwọn àjọ tó rí sètò ìlera ní aláwùsá ìkẹjà àtẹnitójì òdámọ̀ràn sí gómìnà lórí ètò ìlera ìyẹn dókítà kẹmi ògúnyẹmí jẹ́ kó dúró ẹ̀ pé àwọn tẹ̀síwájú lójúnà àti rí pé àwọn ọmọ òkókó ń rí ọmú mu dáadáa láti ọ̀dọ̀ ìyá wọn pẹ̀lú àkòrí tí wọ́n fún ti ọdún yìí wọ́n jẹ́ kó dúró ẹ̀ pé kò sí ọmọ kankan tí kò ní láǹfààní sí mímu ọmú dáadáa lóòrèkóòrè lásìkò tí wọ́n bá wà ní ọmọ òpóǹlù títí wọ́n fi pé ọmọ ọdún méjì lójúnà àti ran ètò ìlera wọn lọ́wọ́ àti dídẹ́kun ikú àìtọ́jọ́ bákan náà ni dókítà ògúnyẹmí tún rán wa létí pé ìjọba ìpínlẹ̀ èkó ti bọ́wọ́ lu ìsinmi olóṣù mẹ́fà fún àwọn ìyá ọlọ́mọ tí wọ́n sì fún àwọn bàbá ní ọ̀sẹ̀ méjì fún àwọn tó jẹ́ ti òṣìṣẹ́ ìjọba láti ọdún mẹ́wàá sẹ́yìn lójúnà àti rí pé àwọn ọmọ ìkókó ní àǹfààní sí ọmú mímu lóòrèkóòrè bákan náà ni wọ́n rọ àwọn aráàlú àwọn ọkọ àwọn òbí àwọn olùgbanisíṣẹ́ àwọn ẹ̀ka àwọn èèyàn lẹ́ka ètò ìlera àwọn olórí ẹlẹ́sìn

0: láti fọwọ́ sowọ́pọ̀ lórí ìgbésẹ̀ yìí kí a lè ní àwùjọ tó jìnlẹ̀ pàápàá jùlọ dídẹ́kun ìpàdánù ọmọ ìkókó nínú ọ̀rọ̀ tiẹ̀. Ẹni tó jẹ́ alákòóso fún ẹgbẹ́ àwùjọ àti ètò ìfúnni lóúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀gbẹ́ni Akinyande Samuel gbóríyìn fún ìpínlẹ̀ Èkó lórí gbogbo àwọn ètò tí wọ́n ṣe pàápàá jùlọ lójúnà àti pé ìṣẹ́pẹlẹ mọ́ fífún ọmọ lọ́mú ó fẹsẹ̀ múlẹ̀ dandan. Gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olu ti ṣẹpẹlẹ mọ́ ìpinnu wọn láti rí pé ìdáàbòbò tó péye wà fún aráàlú bí wọ́n ṣe gba àwọn tó ń lọ síbi 50 sí iléeṣẹ́ Lagos State Fire and Rescue Service yẹn iléeṣẹ́ panápaná èyí tí wọ́n yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní Òwòrò Ṣòkí Fire Station ní ìpínlẹ̀ Èkó. Àwọn tí wọ́n ṣẹ̀gbà síṣẹ́ ọ̀nà ti kọ́ lọ fún ìdánilẹ́kọ̀ọ́ olóṣù mẹ́fà ní ìpínlẹ̀ Èkó nílùú Ìkẹjà lójúnà àti kọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn ọ̀nà tí wọ́n máa gbà fi ṣiṣẹ́ wọn. Bákan náà ni wọ́n fún wọn ní ẹ̀rí ẹ̀rí Basic Firefighting Competency Certificate yẹn BFCC láti lè fi kí iṣẹ́ wọn lẹ́yìn ní ìgbáradì dé iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́. Níbi ètò náà tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó arábìnrin Margaret Adéṣẹ̀yẹ, wọ́n kí gbogbo àwọn tí wọ́n ṣẹ̀gbà síṣẹ́ ọ̀hún àti àwọn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún kú oríire. Bákan náà ni wọ́n rọ̀ wọ́n láti tẹpẹlẹ mọ́ ètò iṣẹ́ ọ̀hún dáadáa bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe gbélé wọn lọ́wọ́. Wọ́n rán wa létí pé àwọn 50 tí wọ́n gbà náà ni wọ́n gbà ní oṣù kejìlá ọdún 2025 tí àwọn tí wọ́n sì ti gbà sí ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún ti lọ sí bíi 685 báyìí. Arábìnrin Adéṣẹ̀yẹ wá jẹ́ kó di mímọ̀ pé ìṣèjọba gómìnà Babájídé Sanwó-Olu ń ṣe àtìlẹ́yìn pẹ̀lú àwọn ẹ̀ka aládàáni àti àwọn ẹgbẹ́ àwùjọ lójúnà àti kí n ṣẹ́ náà lẹ́yìn. Bákan náà ló gbóríyìn fún gómìnà Babájídé Sanwó-Olu lórí àwọn ètò irinṣẹ́ àti àwọn àtìlẹ́yìn tí wọ́n ṣe fún ẹ̀ka iléeṣẹ́ panápaná kí ìdáàbòbò lè wà fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Ìyálẹ̀ tààtàárọ̀ Èkó ni ju báyìí lọ. Aago 12 ọ̀sán ni kí a tún pàdé fún àkójọpọ̀ ìròyìn. Adéyẹmí Adésanya ló lóòótú ìròyìn yìí. Ganiat Bello Ashu lorúkọ tèmi tí mò ń kí n pe ẹmúra sí iṣẹ́ òní ìwé hàn.
1: Ìdìmọ̀ ló di rí ẹwà fákùkọ. Ọba òkè ló di rí ẹwà fákùkọ. Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹwà fákùkọ. Níbi kápẹ́jẹ àti pọ̀ lọ́wọ́ ó ṣèròyìn Bọ́ndẹ́ FM àwa máa.

0: ẹ̀lẹ́ gbogbo ọmọ Nàìjíríà rere ẹ kú kalẹ̀ ìsìnkú dédé àsìkò yìí fífi àsìkò yìí kí gbogbo wa kú oṣù tuntun ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀ láyọ̀ ni a ó lo oṣù yìí já kíkiri kàbọ̀ sórí ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò NAFTAC àti ìlera rẹ ètò yìí ni ètò tó jẹ́ wípé a mú ìlera tí a mú ní ọ̀kúnkúndùn èyí ló sì fà á tó fi jẹ́ wípé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nígbà tí a bá dìjọ pàdé a máa mú àwọn kókó ìtọ́sọ́nà tí a lè lò láti ṣe ìtọ́jú ìlera àti àjíǹde ara yín àti ti ẹ̀bí yín mo tún wá fi àsìkò yìí kí gbogbo wa wípé a kú ayẹyẹ ọ̀sẹ̀ ìfọ́mọlọ́mú àgbáyé o ẹ̀rí gẹ̀ẹ́sì Happy World Breastfeeding Week bẹ́ẹ̀ni lónìí ohun kan pàtàkì tó ṣe kókó tó sì ṣe pàtàkì fún ìlera àwùjọ wa òun là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ohun tí mò ń wí yìí ó jẹ́ ara ìgbésí ayé ènìyàn láti ìrandíran ni ẹ lè máa wòye pé kí ni ohun tí mò ń sọ náà ni ìfọ́mọlọ́mú bẹ́ẹ̀ni ìfọ́mọlọ́mú ó ṣe pàtàkì ó ṣe kókó yálà ọmọdé àgbà ọkùnrin obìnrin nígbà kan rí ní ìgbésí ayé wa gbogbo wa náà la jẹ́ ìkókó tó mu ọmú láti ara ìyá wa nítorí náà ń kọ́ àkọlé tòní ọ̀rọ̀ náà ó ṣe pàtàkì ó ṣe kókó ó sì kan gbogbo wa lọ́dọọdún ni gbogbo àgbáyé máa ń ṣarajọ tí wọ́n máa ń kórajọ pọ̀ láti ṣe ayẹyẹ ọ̀sẹ̀ ìfọ́mọlọ́mú àgbáyé èyí tí máa ń wáyé láti ọjọ́ kìíní títí di ọjọ́ keje oṣù kẹjọ ìyẹn August lọ́dọọdún àkọlé ti ọdún yìí ti ọdún 2026 òun náà ni wípé ká fọ́mọlọ́mú fún ìdàgbàsókè tó péye ká sì tẹ̀síwájú pẹ̀lú ohun tó bá ti ń ṣiṣẹ́ ṣé rí àkọlé yìí kì í ṣe wípé a kàn fẹ́ sọ lásán rárá ó jẹ́ ohun tó ń rán wa létí wípé àníṣe ká fọ́mọlọ́mú ó ń pèsè oúnjẹ tó jẹ́ iyebíye tó sì ní èròjà aṣaralóore alákọ̀ọ́kọ́ fún àwọn ìkókó ó sì tún ṣe àtìlẹyìn fún oúnjẹ ìkókó ìlera àwùjọ ìnáwó ẹbí ìdáàbòbò oúnjẹ àti ìlera àyíká wa pàápàá ká má fọ̀rọ̀gùn ká má fọ́mọlọ́mú kì í ṣe ohun tó kàn ṣẹlẹ̀ láàrin ìyá àti ìkókó lásán o rárá ó rọ̀ mọ́ ìlera àti àjíǹde ẹbí àwùjọ wa àti gbogbo orílẹ̀-èdè wa pátápátá bẹ́ẹ̀ gangan ló ṣe jẹ́ èyí náà ló sì fi fà á tó fi jẹ́ wípé lára ètò tí a fi ń ṣe ayẹyẹ ọ̀sẹ̀ ìfọ́mọlọ́mú ti ọdún yìí ọ̀gá àwàpáta àjọ NAFTAC fi ọ̀rọ̀ tó jẹ́ wípé ó ṣe kókó wọ́n fi ránṣẹ́ sí gbogbo ìyá àti abiyamọ pàápàá.
1: Mothers, it is important to breastfeed your child for the first 6 months of life.
2: Ó ṣe pàtàkì kí ẹ máa fún ọmọ ìkókó yín ní omi ọmú nìkan fún oṣù mẹ́fà àkọ́kọ́. Nígbà tí ẹ bá ń ṣe yìí, ẹ ń fi ìpìlẹ̀ tó dálẹ̀ fún ọjọ́ ọ̀la ọmọ náà. Pàápàá jùlọ nípa agbára tí ó máa dáàbò bo ọmọ náà kúrò nínú àìsàn. Ìmọ̀ràn kan tó ṣe kókó tó sì jẹyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé a ní láti tẹ̀síwájú kúrò ní wípé a kàn ń sọ̀rọ̀ nípa ètò ìfọ́mọlọ́mú lásán o. A ní láti fi àwọn ètò àtìlẹyìn tó yẹ sí ipò láti rí wípé ó ṣeéṣe ó sì rọrùn fún gbogbo ìyá àkókó tí ó bá yàn wípé ẹni fẹ́ fún ìkókó mi ní ọmú a sì ní láti rí wípé wọ́n ní àtìlẹyìn tí wọ́n nílò nítorí wípé kákàn máa sọ fún ìyá àkókó wípé fọ́mọlọ́mú apákan nìkan nìyẹn ṣùgbọ́n ká wá rí wípé ìyá àkókó yìí ó ní àtìlẹyìn ó ní ìrànlọ́wọ́ ó ní ìmọ̀ ó ní àsìkò ó sì ní ààyè àti agbègbè tí ó péye tí ó sì rọrùn fún láti ṣe ìfọ́mọlọ́mú yìí ohun mìíràn òun ni ìyẹn a sì nílò láti ṣe èyí nítorí náà ẹ má gbé kúrò ń bẹ̀ o ẹ máa bá wa ká lọ. Ètò NAFTAC àti ìlera rẹ náà ni ẹ̀ṣì ń tẹ́tí gbọ́ èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣe odùkọ̀yà ọmọ bá ń tàmọ́ alága ẹ̀mọ mẹ́rìndínlógún ọmọ bá rìn ilẹ̀ ń lò tìtì ọmọ bá yín ọ̀rọ̀ ẹ má bá mi ká lọ lórí ètò tòní wàyí àsìkò ti tó báyìí láti tẹ́tí sí ìròyìn wa ẹ lórí iṣẹ́ àti ìṣe àjọ NAFTAC káàkiri orílẹ̀-èdè wa oníròyìn wa ẹ̀tí ìpín méjì Ubaida Adeola Ismail náà ni yóò fún wa ní ìròyìn tòní.
3: Ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú dédé wòyí o ìròyìn láti àjọ NAFTAC ni ẹ mú wá sí ti gbọ́yìn lọ́sẹ̀ Ubaida Ismail lorúkọ mi ẹ máa bá mi ká lọ. Àjọ NAFTAC ní iṣẹ́ ìgbófinró owó lórí ọtí inú ọ̀rá àti inú kékékèké yóò tẹ̀síwájú. Adarí àgbà àjọ NAFTAC ọ̀jọ̀gbọ́n Mojúsọ́lá Adéyẹ ló sọ yìí nípàdé pẹ̀lú àwọn oníròyìn lọ́sẹ̀ tó kọjá ní ìlú Èkó nípa ìwọ́de tí àjọ náà ṣe lọ́wọ́lọ́wọ́. Ọ̀jọ̀gbọ́n Adéyẹ ní iṣẹ́ ìwọ́de lórí àwọn ọtí tí òfin ti gbẹ́sẹ̀ lé lọ lọ́wọ́ ní àwọn ìpínlẹ̀ káàkiri bíi Èkó àti Ògùn sí àwọn iléeṣẹ́ ńláńlá tí ń ṣe ọtí tà àwọn tí ń pín kiri àwọn ilé ìtajà ńlá àti àwọn ọjà náà pẹ̀lú. Wọ́n ní ìwọ́de tí wọ́n ṣe fi hàn pé àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan sì ń ṣe ọtí inú ọ̀rá
2: ati nu kekekeke na be won gba awon irinse won bi ora ti won lo ati ike oti kekekeke na be awon ile ise kokan pa oruko inu ona ile ise won re lati farapamo fun ofin be won tun ri awon ti won ara ti won sese nse ni ojo 23 osu keje odun yi oga gba nabdak tun pe awon elomi tun kolu awon osise ajo na lasiko iwode na won wa kilo pe ofin ti gbese le sise oti inu ora sacheti ati kekekeke to kereju iwon 200 mg lo Benny, isha iwode lati gba oti inu ora tesiwaju tori na gbogbo ile ise ti owo ofin ba mu ni won ma ti pa ti won si ma gba gbogbo oja won pelu won wa ro awon eyan wa lati sora ninu rira oti won yi ki won si fesun kan ajo na ti won ba ri eni to nse to nta abi ti se agbe ka awon oti inu kekekeke yi eyi ni lati sabo fun ilera awon eyan wa papa julo awon omode ati odo lati ni ewo oti lile Eyi ni ireyin ti mo mu ase ti gbo yin lose. Won tun ma kan si yin lose ti nbo. Ubaida Ismail loruko mi. O digba.
4: Ehe. Ti e ba n teti gbo awon eto wa. O se se nigba kan ri ki e ti gbo ki oga agba pata ajo NAFTA. Ki won so nipa eto ifomo yomu nikan ti a mo si exclusive breastfeeding. E be a eni ti gbo ti won so eyi ninu oro isi ti won nigba kan tabi ni igba keji ri. Beeni awon iwadi ti a si se e afihan won je ohun ti owo ni lori nitori wipe awon afihan won yi fi han wipe ise si ka ma fun omo koko ti ko ti to osu mefa lomu nikan iyen exclusive breastfeeding wipe ise si o ti le kan si o ti po si kakiri agbaye to be ti o fi to ida 80% ninu 100 kakiri agbaye ti awon bi odun 12 seyin ati ni ilo siwaju to dara ninu ise si yi amo ka ma paro ati ni ilo siwaju le oto sugbon be ni ise si wa fun wa lati se opolopo awon ojogbon ati awon onimo ijile ni won gbagbo wipe pelu ati leyin to tubo gurege to tubo nipo fun awon iya akoko wipe ifomo lomu o le je ohun ti yo gba opolopo emi awon omo ikoko la ni ododun asin so awon omo ti won le ni iye 1800 o le okekan eyi 820,000 children ni ododun ki se kekere o orin ewo de fa ti a fi ntenu mo wipe ati se ati leyin to peye fun awon iya akoko o se pataki o se koko nitori wipe ka so tooto looto ohun adayeba ni eto ifomo lomu je sugbon Eyi ko wa tumo si wipe gbogbo iya ni ka ma fomo lomo rorun fun o. Iwadi kan tile fi han wipe opolopo eniyan to le ni ilaji gbogbo eniyan agbaye eyi to nlo si bilionu 4 atabo lo je wipe won ko ni eto ilera pipe ni arowoto won. Bẹ́ẹ̀ si ni opolopo obinrin ati iya akoko ni oni won ko ni igbaninimoran nipa eto ifomo lomo lona to to ati lona to peye won ko ni iru imoran yi ni arowoto won bakan naa. Eyi si fati akọle ti ọdun 2026 yi je ka tẹsiwaju pẹlu eto iranlọwọ to munadoko eyi ni pe ki a ro awọn eto to wa nle ti won se iranlọwọ fun awọn iya koko ati awọn ikoko ki a tubo ro won lagbara lara eyi ni pe ki a ma fi eto igbaninimo lori ifomo lomu ki a ma fi sinu eto itọju awọn alaboyun eto itọju leyin ibimọ papa ki a si tun ma se iranlọwọ fun gbogbo eto to wa ni awujọ wa lati le se atileyin fun awon iya akoko fun bi odun meji gbako ati ju be lo papa nitori wipe atileyin fun ifomo lomu ko gbodo bere ko si pari ni ile iwosan nikan rara o gbogbo wa la mo owe yoruba to ni agbajo won ko ohun ni afin soya ajeje owo kan ko si gbe eru dori a nilo ebi awujọ wa awon osise ilera awon ile ise wa ati ijọba papa lati pese aye ati agbegbe to le se atileyin fun awon iya akoko wa lati se aseyori ninu eto ifomo lomu awon osere wa gege bi ise won won ti gbaradi pelu ere akonilogbo ere idaraya lati tun se agbeyewo oro toni boya o
5: Mabe wa joko e joko sibi ki le fe je
6: iya e se oma e ma binu o mo kan fe joko sibi bi ki fomo loyan ni nitori won ko fa yin gba ka ma fomo loyan ni bi ti won tin sise
5: se lo to o da na e omo to wa tele yin wa nko
6: se yen e kan ba mi fun ni abati la
7: ke fi eran kan si fun
8: iwo to nfun omo loyo gan kan o biri to ba nfun omo loyo bodo jeun daada nitori ro yabo ba mi fun won ni abo iresi ati ewa ke wa fi eja ati eran si fun ba sanwo re
7: ah se emi nikan tan mo dupe o ah amo e ma se nawo
8: ra ra ah ma se nawo yabo jo ba fun wo
7: ko buru e se omo dupe sa ah ah
5: omode ise wa re wa bayi e wa na omodun melo ni na
7: ah omo su ka le die ni o anana ni mo se bere ise eh
5: se isimi maternity ki se osu meta mo ni
7: iyen ni bi se ijoba ṣugbọn ni bi se aladani agbara kaka ni won fi fun eyan ni osu kan ti o ba ti wa ṣora won ma gba eyan ni moran pe ki eyan ti le fi se sile
5: ah ah iye buru jayi ogun bibi ti wa di ogun ale ni kuro ni bise ni eyi ti o je wi pe osu me edogun ni won ma fun awon ti won ba sese bibo ni awon ilu kan ti won si tun so owo won to ma pe
7: igbadun ni awon iyen wa o ha eleyi ti a sese nbebe pin fun wa ni osu mefa tun ba ti le fun wa se bi won ido o fun wa na ni
5: ewo ni temi o ti mo ba bimo omo papa ko ni won oyan aya mi ko le duro digbi titi won fi darugbo
8: ah ah iyabo
5: kini
8: a to eti elembe o
5: eyabo
8: wa fun mi ni iyan meji pelu obe egusi ah eran ogufe merin na opoju na
5: ah oga tunde e ka bo o mo nbo
8: ah ah madam bawo lomo yin on lori rumuru mi
7: abi e seun sir
9: ah mo ki gbogbo le o omo ise wa re wa bayi
8: no toni madam mo lero wi pe o nyanyan ni kan le fun omo yi lai si omi fun odidi osu mefa gbapo o kere tan
7: be ni sir idi ni ti mo fi kuro ni bise lati wa fun loyan ni bi yi dokita mi ni mi o gbodo fun ni omi rara rara afi omi eyan mo si gbodo ma fun ni igba kugba ti o ba bere fun
8: iyin na da be iyen tumo si wi pe dokita yen mo se ni se anfani nla wa ninu ka ma fun omo ni omi oyan nikan
9: oga tode owo je tun so lenu bawo ni omo se wa lai bi omi o da o je omo wa nko
8: se yin omo wi pe omi oyan je bu pataki ti iya le fun omo ni ki se omo malu o omi oyan e wa te ti gbo o je mo wi pe omi je ikan ninu eroja to po julo ninu omi oyan o ta sibe o tun wa ni awon eroja to le se omo lore papa julo fun idaabobo lori awon arun gbogbo o tun ma je ki ara omo ja fafa ko ba ni ilera to peye ni ti se oni ile ewosan ela ile ewosan ki a ma fi ojojumo lo ri dokita sa ewo ara omo wa ni koko yo si ma wa ta pon pon bi bolu alafesegba ko si ni ma yagbe kaakiri bi pepeye baba omo na o ri owo onje omo fi se nkan mi pataki julo nje je mo wi pe akoko ti a ba fun omo ni onu onu ero tele o le duro sara ko si ni si wi pe a ni loyun ile omo osu mefa pẹlu pẹlu ọpọlọpọ awọn obinrin to nigbagbọ wipe aifọmọ lọyan ko ni jẹ ki ọyan wọn pẹlẹbẹ irọ pọnbele ni o ọfọmọ lọyan o ọfọmọ lọyan kò sígbà ti ọyan ni dori kodo ki wa ni idi ti a n fi anfani omi ọyan dun ọmọ.
5: Èyí ga o ṣùgbọ́n oúnjẹ ọmọ náà dà ó máa fún ìyá náà ní àǹfààní láti lọ sí ibi iṣẹ́.
9: Tó bá jẹ́ wípé lóòótọ́ ni a jẹ́ wípé mo ti ná ọ̀pọ̀lọpọ̀ owó dànù lórí oúnjẹ ọmọ ìbàjẹ́ wípé ilé ìwòsàn ni ìyàwó mi bímọ sí mi dókítà bá ṣàlàyé fún wa.
8: Ìdí nìyẹn tí a fi máa ń gba àwọn èèyàn nímọ̀ pé kí wọ́n bímọ sí ilé ìwòsàn ṣe rí owó oúnjẹ ọmọ òkèrè o ó dẹ̀ jẹ́ ìkan nínú ọ̀nà tí a fi ń ná ìnádànù tí a bá ń tọ́jú ọmọ lẹ́yìn owó ànádànù yìí a tún máa gbé ọmọ lọ sí ilé ìwòsàn nígbà tí ó bá ń ṣe àárẹ̀ àbí àìsàn tí ò yẹ kó wáyé àsìkò tó báyìí láti jáwọ́ nínú àpọ̀n tí ó yọ ká gbómi lákaná.
7: Bẹ́ẹ̀ni o, àkókò kan ṣoṣo tí mo dé ilé ìwòsàn lẹ́yìn tí mo bímọ tán ní ìgbà tí mo lọ dábẹ́ fún un tí ó sì tún gba abẹ́rẹ́ àjẹsára. Ẹ̀yin náà ẹ wò bí ọmọ náà ṣe rúrùmúrùmú.
9: Ẹ máa wo ìyanu Ọlọ́run báyìí. Ìyẹn ni wípé omi ọyàn nìkan ni ọmọ mu tó fi wá rí rúrùmúrùmú báyìí. Ọlọ́run ọmọ màtóbi o. Ó túmọ̀ sí wípé ogún ẹgbẹ̀rún náírà tí mo máa ń ná lọ́sọ̀ọ̀sẹ̀ ànádànù lásán ni. Ìyàwó mi ò gbọ́n sílẹ̀. Eléyìí tí mo ti wá mọ̀ báyìí
10: bi ya mi o ba to wa sabi amo aso mi yan ni kon omo na mu fodi jodi ko gbako
8: ah ah alamu o si nefa ni won pe o
0: ni lari besi ni o ko ni logbo awon iya koko wa won o le da oro yi se won o le da mu ni owo ara won won ni lo atileyin gbogbo wa gege bi ebi awujo ile ise ati ijoba wa papa so kini ere ti nje ni ibere tabi riri tabi imoro kan tabi itoko papa ti efe fi to wa leti ko le rara kya ele kan si wa nipa atejise tabi whatsapp ni number 08 08 8 9 8 8 8 8 ti e ba ri ohun kun to fun yin lara kya kya e soro soke o
11: dokita ki se igba kokore ti omo yin ma ni aisan iba ile isiwa lagbara to yi
12: arabirin aisan to so mo yin leju be se lero lo awon ayewo ta se fi han wa pe omo yin ti mu o ti se die o si ti sakoba to po lagba ara re
11: ah iwo la niyan e ko le je be
13: o to ni mami o ti lo ra pe le de lo ma fi gba naira ati ma fun lo sile eko ra lo jojumo
12: o ti ni mo ba polo mode je mi o sakoba fun bi won se ni agbe ni ile eko be lo sakoba fun sise ipele to ni koro fun won lo agba ara nko o ma n ba ikide ni ati edo je ni o fa je riru be lo si se lo fun awon jejere lati ja bọ̀ náà gbọ́ ara wọn lọ́jọ́ iwájú
14: ó tún máa ń ṣokùn fa ìrẹ̀wẹ̀sì ọkàn àìnífarabalẹ̀ àìdára ẹni lójú tó sì máa ń sanwó di ọ̀mù tí paraku tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí mọ tí nígbà tí wọ́n wà níwe
12: ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti dẹ́kun ọtí nínú fáwọn ìwé wa ẹ jẹ́ ká gbójú àágan sí ọtí inú ọ̀rá pélébé àti èyí tí wọ́n ṣe sínú ìgò kéékèèké tí ojú 200 ml lọ láti yọ àwọn ọmọ wa kúrò nínú ìgbèkùn ọtí nínú ká lè dáàbòbò ọjọ́ iwájú wọn àjọ NAFDAC pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ National Orientation Agency ló ṣe kéde yìí
0: so e je ka wa soro nipa ojuse ebi lori oro ta nwi yi opopopo igba ni a ma ni ireti pe iya akoko won ko fun omo won lomu sugbon opo igba na ni a ma ngbagbe lati ti bere lowo ara ti wa wi pe awa gan papa ta wa ni ayika tabi ta wa ni sakani won ki la nse lati se atileyin won gege bi oko egbon aburo ile oko baba oko egbon oko gbogbo wa ta ba sa ti je ara ebi tabi ta je molebi lọrọ kan tabi ni ona keje awon molebi tun le se iranlowo pelu titoju omo niwe mo gbigbomojo ati orisirisi iranlowo be ti ko ro mo ifomo lomo funra re ki a si ma gbagbe atileyin oro iwuri ajo NAFDAC darapọ mọ gbogbo agbaye lati se ayeye ose ifomo lomo agbaye ti odun 2026 lára ètò náà ọgá àgbàpátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyẹ fi àwọn ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìṣírí kan ránṣẹ́ ẹ̀ sí àwọn ìyá wa tó jẹ́ ọ̀rọ̀ tó ṣe kókó ẹ jẹ́ kí a tẹ́tí gbọ́.
1: Mothers, it is important to breastfeed your child for the first 6 months of life.
2: Ó ṣe pàtàkì kí ẹ máa fún ọmọ ìkókó yín ní omi ọmú nìkan fún oṣù mẹ́fà àkọ́kọ́. Nígbà tí ẹ bá ń ṣe yìí, ẹ ń fi ìpìlẹ̀ tó dálẹ̀ fún ọjọ́ ọ̀la ọmọ náà. Pàápàá jùlọ nípa agbára tí ó máa dáàbò bo ọmọ náà kúrò nínú àìsàn. Mo ń gba gbogbo àwọn ìyá níyànjú pé kí wọ́n máa fún ọmọ ìkókó wọn ní omi ọmú nìkan. Bí ẹ bá jẹ́ ìyá tó ń ṣiṣẹ́, ẹ lè fún omi ọmú yín náà jáde kí ẹ sì fi sínú ìgò tó mú kí ẹ gbé lọ sí ilé ìtọ́jú ọmọ èyí tí à ń pè ní daycare kí wọ́n lè máa fún ọmọ náà. Bí ẹ bá sì jẹ́ oníṣòwò, ní ọ̀pọ̀ ìgbà ni ọmọ náà máa ń wà pẹ̀lú yín. Èyí sì mú kí ó rọrùn láti máa fún ọmọ yín ní omi ọmú dáadáa. Ẹ jẹ́ ká rántí pé fífún ọmọ ní ọmú ṣe pàtàkì gan ni. Ohun tí ìmọ̀ sáyẹ́ǹsì sì fi hàn ni pé ó ran ọmọ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ pẹ̀lú ìlera tó dáa tí ó sì dín àìsàn kù. Ẹ jọ ẹ máa rántí pé fífún ọmọ lọ́mú fún oṣù mẹ́fà àkọ́kọ́ ṣe pàtàkì gan ni fún ìgbésí ayé rẹ̀ láti dáàbò bo ìlera rẹ̀ àti ìdàgbàsókè ọmọ náà.
0: Àlàyé tí ọ̀gá àgbàpátá àjọ NAFDAC ṣe yìí ó wà ní ìbámu pẹ̀lú àkọlé ọ̀sẹ̀ ìfọmọlọ́mú àgbáyé ti ọdún 2026 èyí tó jẹ́ kí a ṣe ìfọmọlọ́mú fún ìdàgbàsókè ọlọ́jọ́ pípẹ́ kí a sì tẹ̀síwájú pẹ̀lú ètò tó bá ń ṣiṣẹ́ dáradára. Wọ́n ní wípé tí a bá ń rú àwọn obìnrin lágbára tí a ti ń ṣe àtìlẹyìn obìnrin àti àwọn ìkókó pípẹ́ yóò ṣe ìrànlọ́wọ́ láti lè kọ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé yóò ní ìlera pípẹ́ tí yóò sì lè ní ìdàgbàsókè ọlọ́jọ́ pípẹ́. Bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ wọn wọ́n ṣe àfihàn ètò NAFDAC Maternal Newborn and Child Health Initiative èyí ni ètò ìtọ́jú ìyá àkókó ìkókó àti gbogbo ọmọdé èyí tí àjọ NAFDAC fi lọ́lẹ̀ ní ọdún 2025 ìyẹn ní oṣù kọkànlá. Bẹ́ẹ̀ eléyìí àfihàn wípé àjọ NAFDAC rí ìlera obìnrin wípé ó ṣe pàtàkì fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa. Síwájú sí ọ̀gá àgbàpátá àjọ NAFDAC ní àjọ NAFDAC kì í kàn ṣe alámòjútó rárá o.
4: Money at John Nabrak Ninja. Any two sorrows, okay? Who eat a basoke? At the Ilera Bobo Benini, our Joa. Kiriko Koro, see, oh, God, but Pata, John Nabrak, Fiancia, see, Bobo Berry. Money obeja, oh, Bomero, who ate to Ilera at your Joa Ju, only lady Nigeria. Repeat as she at the Lenny Obery, Ushi Pataki, K. Aliko, only lady to me, Ilera Kupi, for Boboa. Ati bo oro lenu oga agba wa sugbon bawo ni eyin se nsise ni oju aye nile nibi ise ati lawujo wa lakotan eyin lo fa ti a fi kan si awon iya ati baba wa kan lati gbo iriri lati enu ti won osise ijoba ni iya fi Wahab Bemisola je ile eko ni won si gbe iya wa enle o nje e fun omo yin ni omu nikan fun osu mefa akoko leyin ti e bi bi So, that is a settler, Ushia Jobani, killing me, we take in a share and she, that's me say, at a lay for me, a new if from a long way. Fún ìyáàfin Sadiq wọ́n ní yàtọ̀ sí àǹfààní fún ìlera pípé tó ń jẹyọ láti ara ìfọmọlọ́mọ wọ́n ní àǹfààní fún ọrọ̀ ajé gan pàápàá kì í ṣe kékeré rárá o èyí tí àkọlé rẹ̀ jẹ́ kí a fún ọmọlọ́mọ fún ìdàgbàsókè tó péye ní ọjọ́ iwájú kí a sì tẹ̀síwájú pẹ̀lú àwọn ìlànà tó ń ṣiṣẹ́ dáradára fún ìwádìí ẹ kàn sí àjọ NAFDAC lórí nọ́mbà 08910 7 6 0 6 0 láti fẹ̀sùn kan lórí àwọn ohun èlò tó fini lára tí ó jẹ́ ayédèrú tàbí tí ṣíṣe rẹ̀ òkun ojú òṣùwọ̀n tàbí tí kò ní ìdáàbòbò pàápàá ẹ̀kọ́ sí nọ́mbà 08910 7 6 0 7 bẹ́ẹ̀ sì ni ẹ lè kàn sí àjọ NAFDAC lórí ayélujára ní ìkànnì wọn ní www.nafdac.gov.ng láti ní ìmọ̀ sí nípa iṣẹ́ àti ìṣe wọn. Ẹ bá wa darapọ̀ lórí àwọn ètò yìí tí a ti ṣe sẹ́yìn ètò NAFDAC àti ìlera rẹ̀ ní gadoagencymedia.com.ng ẹ̀rọ tí o. We are Redaju Ki Otora. It's a Nigeria Bijabi Gado Agency Limited, T Ajo National Agency for Food and Drug Administration and Control. NAFDAC je onigbo wore. A dupe pipo. Lawo obeni malaki upmok fun bobo akiti yon. Lulu eto yi. Owo awon oshere wa. Ti agwani ni ewe daraya wa toni. Awon ni labet bopola. Kola Alija. Sain Bilo. Ati Victoria. Alade. Godwood. Adani jeni. Olo etu etu. Si awa yofemi. Kadiri ati. Olu wa shagun. Shita be si she. Ati lenye yon. Tu. Emi wani omoni. Owe yon yon ilera. Olu wa shu. Odukoya. Oma banta mala gene. Nyeri dilogu. Oma bani. Ile mi titi. Oma bani yon. Atoku etu yon. Ala jaka fi pade si ose tu mbo lori o tu etu. Titi di gba non ko. Ala fi elidua. Nyo ma jefu bubu wawo. Ile yon.
15: What? ẹni tó bá ní ètò ẹ̀kọ́ wọn gógó ó gbìyànjú àmọ̀ kan wò àmọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ṣe kókó wọn alága ìjọba ìbílẹ̀ sómolú local government honorable Abdulatif Ashimi ṣe ń rọ gbogbo òbí àti alágbàtọ́ láti rí dájú pé àwọn ọmọ wọn kópa níbi ètò ẹ̀kọ́ ìtọ́sí summer coaching lásìkò ìsinmi tí wọ́n wà báyìí èyí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹta oṣù kẹjọ sí ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún tá a wà yìí August 4 sí September 4 2026 bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago méjìlá ọ̀sán ní ọjọ́ Monday sí ọjọ́ Thursday ni yóò máa wáyé ní gbogbo àsìkò ìsinmi tí wọ́n wà yìí nílé ẹ̀kọ́ St Augustine Primary School Morocco àti Agunbíadé Primary School Somolu ọ̀fẹ́ ló bàdé kò sí pé ẹ̀ ń sanwó kankan fún intensive summer coaching yìí nítorí honorable Abdulatif Ashimi executive chairman Somolu local government ti ṣagbátẹrù rẹ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìjọba ìbílẹ̀ Somolu local government olùkéde honorable Abdulatif Ashimi executive chairman Somolu local government.

0: Root FM 92.9. Ifẹ̀sùwapọ̀ kárí ayé.
1: Bond FM 92.9 ifẹ̀sùwapọ̀ kárí ayé. À ń tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ní báyìí aago mẹ́wàá àbọ̀ ti lù, ẹ jẹ́ ká lọ sórí ètò ọ̀rọ̀ tó lọ pẹ̀lú Kánsẹ́lò Àrẹ̀mọ Ayénirọ́ Ọmọlọ́gbọ́n Ọmọ tí ń yà fọ́kọ̀. Ẹ jẹ́ kí a lọ bá wọn pàdé lórí àkọ́tun ètò náà, àgbọ̀dọ̀ náà.
2: Muraye mo safaye, ainde muraye mo safaye, muraye mo safaye, muraye mo safaye, ainde muraye mo safaye, muraye mo safaye, heru edama bami.

0: SCCP sì ṣiṣẹ́ tó sún pòwò láti ṣe dájú pé olúkúlùkù oníbàárà gbàgbọ́ ẹ̀tọ́ rẹ̀. O ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere. O ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà. O ní ẹ̀tọ́ láti gba owó rẹ padà. Tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó láti gba àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0805-600-2020 tàbí 0805-600-3030 tàbí kọjá sí www.sccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission SCCPC ń pèsè àyè fún yíyan oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nú ńlá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fún adùn ara máa ń da sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹ pọ́nú ńlá. Tasty Cubes Chicken Flavor. On fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavor. O wa lo logorun gramu. O logorun meri gramu. A to logorun mefa gramu. O tun wa ni ye fun.

0: kábíyèsí olódùmarè ọba àkọ́kọ́ kakọ́ dúpẹ́ ńlá wípé atún láǹfààní àti pàdé ara wa lọ́jọ́ tó lórí ètò ọ̀rọ̀ tó ń lọ tí wọ́n ní ṣe bond fm 9 tá a kalẹ̀ sójú lẹ́kìnní òpinna adékúnlé bá juwe jíàrò nílùú èkó ìlú onígbòǹgbò gángan látẹ̀dó sí lábẹ́ ìsúrìà majesty ọba adéyẹmí olúwaṣẹ́gun àjàṣá àwùṣẹ tòlú onígbòǹgbò bàbá ìlú náà ní dàrú mọ́ lórí bàbá ẹ̀yin náà ẹkú palẹ̀mọ́ ọdún ṣẹ̀ṣẹ̀ o ẹkú palẹ̀mọ́ ọdún tó gbọ́n gbogbo ẹ̀sìn tọ́ba ni yóò máa tuba yóò máa tuṣẹ́ aṣíṣàlè wọn dáadáa bàbá ní ìyá ẹni ṣẹṣẹ ni bàbá ẹni ṣẹṣẹ ni ẹ̀yin náà ẹkú palẹ̀mọ́ ṣẹṣẹ ti ìlú balẹ̀ ìlú ńlá òkè odò ẹkú palẹ̀mọ́ ṣẹṣẹ dé gbogbo ẹyin lọ́ba lọ́ba náà ni mo tún kí bàbá olówó èkó mo kẹ́yìn náà kú palẹ̀mọ́ mo fọ́ kọ́ yín kí gbogbo àwọn lọ́ba lọ́ba nílẹ̀ pé a kú palẹ̀mọ́ ọdún náà ti di àbí abasiléyà náà ta dẹ̀ sí kérésì ta ṣe esther ìtùnú àwẹ̀ àbí ìṣẹ̀ṣẹ̀ náà kò gbẹ̀yìn mọ́ báyìí ọlọ́jẹ̀ kó túbà kó túṣẹ̀ ńlẹ̀ olórin tẹ́ gbọ́n òun náà ni barry soke ó wà lókè òkun ìtọ́ ẹ̀sẹ̀ jáde tó ṣe jáde nìyẹn ti sọ̀wọ́ sí wa ń bí ọ́nì ẹni tó yẹ káyé ó ṣe kẹ́ni sọ lóko pa tó yẹ káyé ó pánlé tí wọ́n sọ lóko ṣe owó ẹ̀dá ni wọ́n máa tọ́kálukú lẹ́yìn àsìkò tá a wá àsìkò òdìbò ni síwájú náà àrẹ ambassador yínúṣà rẹ̀ mọ́ inú ọmọ ni mo jẹ́ lọ́gọ́ ọmọ tí àfọkọ ìtọ́rọ tó ń lọ lẹ́tọ̀ọ́ tẹ́ ń gbọ́ òní ni ọjọ́ kẹfà àbí ọjọ́ karùn-ún sọ́ọ̀rì láìsí gba sálárì ojú nǹkan mi mo fi ọjọ́ yẹn mo fi ń kí kọ́lá wọlé àyòyé dowó òní lọ́jọ́ òbí rẹ̀ yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ayé lágbára ọlọ́run ọba á kí ọ dáadáa o ètò ìdìbò yìí kí ni díẹ̀ tó fi le koko gan báyìí sáfẹ́ tó lù ṣe ni àbápò wa là ń jà fún torí kò yé wa mo kàn fẹ́ káàrò ni o kò yẹ kó rí báyìí ń gbé pa láfẹ́ tó lù ṣe ni ẹ ń bá wọlé kókun ẹ tí ò wọlé lọ́wọ́ kan jọfọgbọn kan wọnú ara wọn láti tún lù ṣe ni tó jà jù gbogbo bíi tí wọn ti ń para wọn díẹdíẹ yìí ẹ má jẹ awura wa ràn ẹ já síra wa létí gbogbo ẹyin àgbààgbà tẹ ẹ mọ bí ìdìbò 1960s bó ṣe dá wàhálà lẹ tí 1980s náà tó náà fẹ dogun dọdẹ àbí 70 ẹ jọ ẹ jẹ apẹra wa sàkíyèsí ìṣètọ́dá nìkan pa ẹbí èèyàn kan torí pa fẹ dépò ó yẹ kọkàn wọn mọ jẹ wa àwọn tán sì ń gbàpò tí ìbò wọn ò rẹ́ níṣẹ́ tí wọ́n bí díje wọn ò rẹ́ níṣẹ́ dètò fún ara yín lẹ́fẹ́ ara yín ṣùgbọ́n kọ́lọ́mọ sọ fọ́mọ rẹ̀ ẹ̀yin olórí wa lásìkò tá a wà yìí ẹ má jẹ́ kí wọ́n kàkà kó kà sí náà torí iye ẹ̀mí tó bá ń bọ́ olórí náà náà máa pè ẹ̀ dákun ẹ̀jẹ̀ bá ní gbé ìgbésẹ̀ tó ya kin kádìbò wọ́ọ́rọ́wọ́ kádìbò wọ́ọ́rọ́wọ́ ẹni ó bá débẹ̀ kó gbà fọlọ́run ẹni tí ò bá rí bẹ̀ dé kó gbà fọlọ́run ẹ wo ẹ jẹ́ ká sáré dínú ajé ńlẹ̀ ajé.
1: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ijọ fadila to Sheikh Isa Tijaniya Movement of Nigeria first man. Wọ́n fi tìfẹ́ pé gbogbo ẹ̀ síbi ọjọ́ bí ànábì wà mẹ́mẹ́ tí a ó ṣe ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 tó jẹ́ ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta ní òpópónà Dapò Biri Street off Ladipo Road, Mushin, Lagos lédè aago mẹ́sàlẹ̀ di àárọ̀ ọjọ́ kejì. Olùgbàlejò ọjọ́ náà ni fadila to Sheikh Alhaji Khalifa Alhaji Ibrahim Isa Bad Boss. Oníwàsí ọjọ́ náà ni fadila to Sheikh Alhaji Abdulkali Olamilekan Muhammadu Sadiq, Chief Imam Araromi Central Bus, Oshodi, Lagos. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ̀pẹ̀ 080-261-72989, 080-261-72989, tàbí 0818-003-4061, 0818-003-4061. Olùkéde Kẹ́mi tí ìjọ àpapọ̀, Masala.
2: Convention.
3: Praise God.
2: Hallelujah.
3: Ijo Eternal Life Gospel Mission worldwide. Ti Reverend Z.O. Odu sino je olùdásílẹ̀ rẹ̀ pé gbogbo èèyàn láì fi ti ẹ̀sìn ṣe sí ìpàgọ́ àdúrà àwọn ọdún yìí. 37th Annual Convention. Àkórí gba àdúrà láìsinmi tí ó wáyé nílé ìjọsìn wọn Ararami Alade Village, Owode Isalẹ Bus Stop, along Sango Ifo Expressway Ogbose. Ìpàgọ́ àdúrà yóò bẹ̀rẹ̀ ní Sunday, ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí títí di August 16, 2026. Gbomokola aro ni isi adua ma bere. Ni gbogbo akoko yi, adua ni toso toru. Opa wojishe olo ni won ma fi adua wele shupale bam bam. Biba ti, adua tuide jaide. Pelufi vi oro lo boni, yo ma wai lati enu baba wa. Alako sojo pastor Haiti, agbanyo mu. Ko gbogbo shoro repade jesu libe. Ko di ashego. Fu adua tabi bere, epe baba sori. 08026329562. 08026329562. Jesu lulu.
0: Eto tẹsiwaju gẹgẹ bi ati sọ fun wa se ma pe oro elepo a le yo le lasiko ta wa ko ti e wa do loju kan ma se sunke ni sunle sugbon bi ka ma pa nlo si ona to din ka ya bara nbi kan ka repo ko wa je pa ti ni lo jina nta ti ka pa ti na to po le lori ko wa je pa fe ni oja si idi e nu ti mo fi soro npa gauge gauge lo da ka monitor da ibi temi monitor ti mo se ri eri won je o na ni mobi to wa ni first gate ni mo so fun yin o mobi to wa nbe gate won pepere tawon asuko ti ni mi gba be mo se gba be eyan lagba olamide ojo ani manager won be olamide ojo mobi to wa ni owo ni koko ti a ba te de inu agbado bayi ta ya ta lo si ona lakoko mobi to wa nbe na katapela na pere o na pepere la kupa la gbe kweme manager ma ni ile mo be wa ri mobi to wa ni onibuku ni after e jota mobi to wa ni onibuku ma tan gba na be mo ti ma don na tan o na pepere o alagba lekan awon ni manager awon ni ile mo alagba lekan ba kan na mobi to wa ni mowo ona badag expressway nbi ni mowo mobi na o na pepere alagba bolaji manager awon ni ile mo mobi to wa ni oko afo lọ́nà àbàdàgbè kan náà ni mobi tó wà ló kó afọ́ òun náà pérépéré alàgbà sílé balógun ọ̀nà mánéjà wọn bẹ̀rù ní àsìkò tá a wà yìí mo rọ̀ wá ọ̀nàdìbò akíọ́lá dòdò ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ni wọ́n ti ṣe ẹ̀yìn alága wa tó kù náà ẹjẹ́ ká mọ tẹ́yìn náà ti ẹ̀ ṣe àríṣelà àríkà bàbá rẹ̀ wọn ẹ̀yìn psp ọjọ́ ò lẹ́fẹ́ wa bá wa kólẹ̀ o orí káàkiri kò sí local government ti kẹ́ni yóò kà báyìí ẹjọ́ ìjọba àpínlẹ̀ èkó ẹni àbájákalẹ̀ àrùn wọn náà làmàbẹ́ ẹ̀dàkùn ẹ̀bá ní gbígbésẹ̀ ní orí eléyìí ọlọ́run gbà fún wa ẹ̀jẹ̀ kásáré délé ajé.
3: Convention. Praise God. Hallelujah. Ijo Eternal Life Gospel Mission worldwide. Ti Reverend Z.O. Odu sino je olùdásílẹ̀ rẹ̀ pé gbogbo èèyàn láì fi ti ẹ̀sìn ṣe sí ìpàgọ́ àdúrà àwọn ọdún yìí. 37th Annual Convention. Àkórí gba àdúrà láìsinmi tí ó wáyé nílé ìjọsìn wọn Ararami Alade Village, Owode Isalẹ Bus Stop, along Sango Ifo Expressway Ogbose. Ìpàgọ́ àdúrà yóò bẹ̀rẹ̀ ní Sunday, ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí títí di August 16, 2026. August 2026. Gbomokola aro ni isi adua ma bere. Ni gbogbo akoko yi, adua ni toso toru. Opa wojishe olorun ni won ma fi adua wele shupale bam bam. Biba ti, adua tuide jaide. Pelufi vi oro olorun boni, yo ma wai lati enu baba wa. Alakoso ijo pastor Haiti, agbanyo mu. Ko gbogbo soro repade jesu nibe. Ko di ashego. Fu adua tabi bere. Epe baba sori. 08026329562. 08026329562. Jesu lulu.
0: Ibi ilá ìdúró ètò ọ̀rọ̀ tó lọ fún ti àárọ̀ tọjọ́ tò ní dọ́mẹjò ní àpàdé àkọ́tún ètò lágbára ọlọ́run ọlọ́run bọ́tẹ̀mí àjàgà ní àkòrìntì àti àlájà art sanni àwọn ènìyàn ọlọ́run bọ́tẹ̀mí fún ti ọjọ́ tò ní ẹkú iṣẹ́ o nọ́mbà 0033251214 olóòtú ètò sọlá balógun ààrẹ ambassador yínúṣà rẹ̀ mú ayinúrọ́mọ́ni mọ̀ ń jẹ́ ọlọ́gbọ́n wọn tí àfọ́kọ̀ eré o.

0: Ìlera lọ́rọ̀. A ní aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
1: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe. Àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe. Tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe. Ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rọrẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn ún wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe. Ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Guinness Investor ṣe. Ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. NAFDAC ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní Bisilọlá Pharmacy. Wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunọlá. Ẹ lè rí rà ní Ojes Pharmacy Ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy. Wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council. Wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Iroko Road. Wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè. Wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vinpoor Pharmacy. Vinpoor Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, NEPA Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, No. 1, Demoni Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgọ̀ràn, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akẹ́ Ògún ní Pàjá, lẹ́gbẹ̀ẹ́ Post Office ní Pàjá. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103, 0703-039-8601 or 01-45087-2. Address ọ́fíìsì wa, Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Àtútúndé ṣùgbọ́n àwọlá péréká a ti dé ẹwàgbà rẹ̀ a ti dé LSTF 10 years anniversary àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ pop-up market tá à ń pè é sí ẹ má gbàgbé ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pop-up market LSTF 2.0 tí wọ́n pè ní Lagos on display. Lagos on display wo shop from 300 plus unique business at discounted prices ni gbàbẹ́ ìfarahàn aṣọ ẹwà ohun jíjẹ mímu àtohun ìnílé àti oríṣiríṣi nǹkan ni wọ́n máa pàtẹ níbi ìpàtẹ ńlá yìí ìpàtẹ ńlá tí mo sọ yìí ó ní agbára ẹnìkú nǹkan tí ìjọba ìpínlẹ̀ kò bá gbé kalẹ̀ nǹkan ńlá tó máa ń ní kìnìún tó lè máa ń létò gan ṣùgbọ́n àdójọ ọ̀fẹ́ ni mo forúkọ sílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹfà sí ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ 6 to 8 August 2026 ní JJT Park Ikeja JJT Park Ikeja Lagos ẹ má gbàgbé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹfà sí ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tá a wà yìí ni àǹfààní pẹ̀lú oríṣiríṣi tí ẹ bá wá pàtẹ ọjà yín níbẹ̀ ní JJT Park ẹ mú JJT Park náà tó wà ní Aláùsá níbi ẹ̀yìn Lagos Ìta Assembly yín ọ̀rọ̀ tó gbẹ̀gbẹ́ rẹ nígbà tí wọ́n máa lọ sí sẹ́mínà tọ́jọ́ta JJT Park wà àǹfààní pọ̀gbọ́n rẹpẹtẹ fún àǹfààní ẹ máa forúkọ sílẹ̀ fún ètò ẹ̀yáwó Lagos State Employment Trust tí ẹ̀dẹ̀ máa rí wíyàn gbà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàtọ̀ sí ẹ máa forúkọ sílẹ̀ fún LASTRA nílẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ máa láǹfààní àti forúkọ sílẹ̀ fún LASMA ìlera Èkó ní owó tí ò gara àtàwọn àǹfààní ìmíì tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ní fún gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó má gbàgbé ipa tí ọjà yìí máa ṣíjú ọjà sí àwọn aráàlú torí pé àwọn ẹni bí ẹni èrò bí ìrìn ìjànkọ̀jànkọ̀ tó ń kọjá lọ àtàwọn tó wá síbẹ̀ láti wá ra ọjà gbogbo ọmọ bá tọkàn wọn ti ń fẹ́ ní lọ́dún tó ti pé àti lọ́jọ́ tó ti pé ní máa bá pàdé ìgbàgbọ́ tó ń gbẹmí tó ní ọjà àwọn ní nǹkan kan tó ń ṣe tí ò yá kankan tí ò yá jà kérédé tó ń rí rẹ̀ pẹ̀lú wọn sì wà polongo síta wá sí JJT Park lábẹ́ Lagos State Employment Trust àǹfààní láti wọ́n fi sílẹ̀.

0: coffee, cashier, and anything there.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀ èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdáàdọ́rin àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé ó lè fà á kí èèyàn over stress ara. Ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ì máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí ìròyìn ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or Injama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe é ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní Abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́ra WhatsApp number wa òun ni 0803-869-0104 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumani Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ní 0816-585-8582 Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
1: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara, ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.

0: ọjà lórí rédíò àti tẹlifíṣàn ọ̀gá ni bàbá aláyò ayọ̀dẹ́lẹ̀ olóyè ọkọ̀ sìsílẹ̀ aláya máwòta kò sọ́jà tí bàbá aláyò polówó tó kù tàrí gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ ṣayẹyẹ ẹ pé bàbá aláyò gẹ́gẹ́ bíi mc ẹ̀fẹ̀ àwàdà ẹ̀rí àrítàkìtì ọlọ́run dìdí fìṣẹ́ ìran ni bàbá aláyò media focus office wà ní 174 ìpájà road abúlégùn bus stop ní ìpájà lẹ́kọ̀ọ́ láti ìyànà ìpájà wọn mọ́tò ìpájà ayọ̀bọ́ sọkalẹ̀ ní abúlégùn bus stop gangan ibẹ̀ ni ọ́fíìsì bàbá aláyò wà ẹ̀lú ẹ̀ ló wọn ni 0802-304-7876 0802-304-7876 bàbá aláyò media focus ayọ̀dẹ́lẹ̀ olóyè talented mc and advertiser.
1: 2025 tó ń búra fún yín gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ àbí alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè tẹ́ wà kí làwọn aráàlú lè tọ́ka sí pẹ́ẹ́tì gbèsè ẹ̀yin tẹ́ sọ fún wa pé tẹ́ bá dórí àlééfà ẹ bá jẹ́ káwọn aráàlú mọ bó ṣe ń lọ ẹ̀yin àsìkò tó báyìí kẹ wá ṣàlàyé fún wa ipa tẹ́ ti kó ohun tẹ́ ti gbé ṣe àbíbi tó kù ní ẹ̀ka àtó sí àwọn ọ̀nà lẹ́fẹ́ gbà kára àrùn ràn yín lọ́wọ́ ẹ máa bọ̀ lórí ètò yìí ẹ pé 070-6468-5754 070-6468-5754 ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín ẹ sọ fún information officer cps àti cm pé ẹ pé bàbá láyò wá èyí náà fẹ́ ṣàlàyé ipa tẹ́yìn ti kó àwọn tẹ́yìn ti gbé ṣe láàrin ọdún kan fún gbogbo ọmọ nàìjíríà open door policy lẹ pé ìgbà tẹ́ fẹ́ gba orí àlééfà yẹ ṣàlàyé fún wa wípé bó bá ṣe ń lọ bá ṣe ń lọ bá ṣe ń lọ ẹ bá jẹ́ káwọn ará lé gbọ́ ọdún kan rèé o kẹdùn orí àlééfà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ẹ jẹ́ ká mọ nǹkan tó ti ṣẹlẹ̀ o àwọn kábíyèsí aláìlúwà àwọn náà kópa ribiribi láàrin ìlú lónìí àfin kábíyèsí aláìlúwà ọba tuntun tìlú amúwo kújẹ ní orí adé sd ní ìpínlẹ̀ èkó la wà yorùbá bọ̀ wọn tẹ́nàtì olè mọ̀tán lébí láńlọ tó kọ́lé ẹ̀ ìṣúra majesty ọba adégbòyega ọlátúnjì yusuf akérolú aláàmú amúwo kújẹ ní orí adé sd.
2: Orúkọ mi ni ọba yusuf ọlátúnjì àrẹ̀mọ adégbòyega akérolú alámúwọ kújẹ amú ọlànà fẹsà town.
1: Èyí ló wà ní ìṣàṣẹ sẹsà town.
2: Bẹ́ẹ̀ni màá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí mi màá dúpẹ́ lọ́wọ́ ọba ìlúwànú ṣọ̀ọ́lálẹ́ àrẹ̀mọ màá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ládéládé ìlú èkó àtàwọn olóyè ìlú èkó gbogbo àwọn olóyè ìlú kújẹ amú náà títí lórí ẹbí ìlú kújẹ amú màá dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn màá pàṣípè màá fi dúpẹ́ lọ́wọ́ president wa Bola Ahmed Tinubu ọlọ́run ọba òsì jẹ́kọ́ ṣiṣẹ́ wọ́n á máa rí ṣe bọ́ ṣe ń tukọ̀ lu nàìjíríà yìí ọlọ́run jẹ́ kó dàrú mọ́ wọn lọ́wọ́ ìyí tó wá ń dùn tó wá dojúkọ báyìí lágbára ọlọ́run wọ́n á lékè oṣù wọ́n á lékè ọ̀tá gbogbo ẹ̀dákẹ́dà tábí nínú obìnrin tábí nínú ọkùnrin tó bá ní kó má rí bẹ́ẹ̀ tó bá jẹun nílé a lọ sanwó lóde rí wọ́n fa àsìkò yìí mo tó fi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ìlú èkó Babájídé Sanwó-Olú wọ́n á fi àti ara wọn mo fi ń bẹ ọlọ́run ọba fún amzat gbogbo bó ṣe lè wù kó ṣe rí lágbára ọlọ́run àwọn ọlọ́mà ti kọ.
1: Kábíyèsí kí ni pẹ̀fẹ́ pé àkíyèsí gómìnà ìpínlẹ̀ èkó àbí alága ìjọba ìbílẹ̀ sí pé kùjẹ́ ó yẹ kó nǹkan báyìí kó ṣẹlẹ̀ ó yẹ kí wọ́n báyìí kó ṣẹlẹ̀ o ẹ gbá bójútó.
2: Àbá wọ́n ti máa bẹ ìjọba ìpínlẹ̀ èkó fún mi ìdàgbàsókè ìlú kújẹ́ àmúrò kọjọ kó tún bá mi ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère fún àwọn èèyàn mi kára lè bẹ̀ wọ́n kára lè tù wọ́n máa bẹ̀ wọ́n kọ́ rántí àwa mẹ̀kúnrù kọ́ ṣígbà mìíràn kọ́ ṣe wà hospital ọ̀nà omi ó jẹ́ nǹkan tí oúnjẹ wá níyà nílùú kújẹ́ pàtàkì bẹ́ẹ̀ jùlọ iná kíjọba ìpínlẹ̀ ìlú èkó kọ́ jọ kọ́ bá wa rí sí ọ̀rọ̀ náà ìlú kújẹ́ àmúwò yìí kọ́nù máa tọrọ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó.
1: Ìlú amúwọ̀dọ̀sùn àti ikújì àmúwọ̀ bá ló ṣe jẹ́.
2: Wọ́n ní tọmọdé ò bá bá tàn, a bá rọba, àrọ́bá ṣẹ̀rí bàbá ìtàn ni. Àwọn bàbá wa tí wọ́n ní ìlú kújì àmúwọ̀ yìí látàyè ìgbà wa ṣẹ̀. First town lẹ́yìn ọwọ́ àwọn bàbá ńlá mi ìjọba Nàìjíríà tó ti gbà á tó fi ṣe festival art and culture. Ní 1975 ní 1977 wọ́n tún ṣe another one extension. Ní 1977 local government ló pa èmi àti àmúwọ̀dọ̀fin pọ̀. Àmúwọ̀dọ̀fin local government orí ilẹ̀kùn jẹ́ àmúwò ló wà ní first park. Àwọn ìjọba wa wọ́n gbé ìjọba wọ́n gbé wá súnmọ́ àwátawà ní grassroots láti create local government which is àmúwọ̀dọ̀fin. Before the creation of LCDA orí adé àmúwọ̀dọ̀fin là ń lò àmúwọ̀dọ̀fin local government nígbà tó yọ kúrò látara òjò tó create àmúwọ̀dọ̀fin local government. Nígbà tó lè create àmúwọ̀dọ̀fin local government àwọn àgbàlagbà jókòó wọn wò làwọn àgbàlagbà bíi pé bíi kó tó lọ fi gbà síìsì ilé wa lọ́dọ̀ títí wá ń bí báyìí ká fi ṣe local government ká lè mójútó nǹkan tó jẹ́ ọrọ̀ ajé àwọn bàbá wa. First start ilẹ̀ kújì àmúwò mo pa ààlà pẹ̀lú aládùn mo pa ààlà pẹ̀lú ìlú Fagbilẹ̀ mo pa ààlà pẹ̀lú ìlú Ìṣẹ́rí mo wá ní ààlà pẹ̀lú ìlú àmúwọ̀dọ̀fin.
1: Ẹ jẹ́ mo gbọ́ pé ẹbí ni àmúwọ̀dọ̀fin àti kújẹ.
2: Ẹbí ni wá gbogbo ọmọ àmúwọ̀dọ̀fin kọ́ lọmọ kújẹ àwọn kan wà tó jẹ́ ọmọ ọ̀dọ̀fin tọ́jú jẹ́ ọmọ bíbí ìlú kújẹ. Bẹ́ẹ̀ ni bàbá pọ́n
1: mi ẹ̀yin lọmọ kì í ti gbé
2: ó gbére
1: ọmọ káfa pa wà káfa jẹ wà
2: káfa gbére bí
1: lọ́wọ́ àtọ̀lẹ́lú ṣẹ́rí ẹ̀yin ọmọ ọlọ́kọ̀ tí sọ ọmọ àkẹ́sí ọlọ́kọ̀ tí sèjì balẹ̀kẹ̀ ẹ̀yin ọmọ àgbòdì yíbọ̀ lọ́jọ́ tó wọnú ọkọ̀ tó dé funfun ẹ̀yin ọmọ àgbò gbére ọmọ àjú kábíyèsí o. Ẹ jẹ́ ká wá wo ìgbà tí ẹ dórí tẹ yìí kí ni àwọn tẹ fẹ́ ṣe.
2: Lára o bàbá gbogbo ẹ̀dákẹ̀dá tó bá wà láyé tàbí nínú ọkùnrin àbí tàbí nínú obìnrin kò gbọdọ̀ gbèrò kí okùn ẹbí tó tọwọ́ òun já. Àsìkò tèmi yìí ló ní dàrú
1: àṣẹ
2: àwọn olóyè kan wà tí ó sì mọ àwọn olóyè tó wà àmọ ni àwọn olóyè kù wọn ni láti jọ ti kọ lù
1: yìí
2: èyí tó jẹ ẹgbọn mi wà nínú wọn
1: èyí
2: tó jẹ bàbá mi wà nínú wọn mi ò yọ olóyè kankan àjọmọṣèlú kújì àmúwò ni àjọmọṣe pẹpẹpẹpẹpẹ ni.
1: Lákòótọ́ kí lè lè sọ nípa gómìnà ìpínlẹ̀ Èkó.
2: Bàbá wọn gbìyànjú púpọ̀ wọn yẹ sọ síwájú nǹkan tí wọn kọ tí wọn ní mo fẹ́ tọrọ lọ́wọ́ wọn òun ni ọ̀rọ̀ iná òun ni ọ̀rọ̀ iná tí mo fẹ́ tọrọ lọ́wọ́ wọn.
1: Torí
2: gómìnà wa wọn ti ṣe ohun mèremèremèremère fún wa nílùú yìí tó fi láyé látara local government chairman wa general hospital láyé gómìnà wa Babatunde Rajifasola wọn fún wa ní modern child bàbá wọn fún wa ní modern child but àbá náà fẹ general hospital a ní general hospital nílùú kújì àmúwò yìí
1: wọn
2: fọ wa náà ní general hospital káyé máa lọ sí àwòdì ọrà badagry èkó igando ọjọ máa bẹ gómìnà wa kọ dá wa náà ló ń kọ fún wa ní general hospital nílùú wa.
1: Ó wá ṣe kí àwọn tó wà lè sọ pé nọ́mbà ló máa pè é tí ó jẹ́ pé bí èyí lọ máa pè tó jẹ́ pé ó dẹ̀ máa fún un lọ́wọ́ fẹ̀kẹsẹ̀ ẹjọ ẹ̀rọ bá ń pè díẹ̀ dẹ̀ tí wọ́n sọ yẹ kọ́ lẹ̀ léyìí tó kìí
2: sáà. 080-37-21-5048
1: ẹ bá ń pè díẹ̀ díẹ̀ tó yẹ kọ́ lẹ̀ kọ́ lẹ̀ yìí wà.
2: 080-37-21-5048 ẹ bá pè ẹ send message àti whatsapp number.
1: Bí èsì o.
3: Gbogbo ọjọ́ Thursday ni o. Má ṣe jẹ́ kí ohunkóhun kó dá ẹ dúró. Àkànṣe àdúrà tí ọ̀pọ̀ ènìyàn ti máa ń gbégbá ọpẹ́ ọ̀la Thursday ni. Nínú kò sí ààyè wá ààyè lọ́nà kan náà láti wá kópa. Àkànṣe àdúrà tí ìdí ìjọ Gospel Tabernacle Bible Church gbé kalẹ̀ ní gbogbo ọjọ́ Thursday. Wákàtí méjì péré ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sago mọ́kànlá àárọ̀. Wákàtí ìṣelógo ni. Àsọdùkọ́lé eléyìí o débẹ̀ kó confirm. Ó di dandan kò gbégbá ọpẹ́ láti ìyànà pàjà ẹwọ wọn tún ayọ̀ bọ́ ẹ̀sọ̀ kalẹ̀ ní Megida bus stop ẹgbẹ́ ọ̀kadà nọmba 9 Kehinde Onifade street Dangote bus stop ní Alaja ní ayọ̀ bọ́ bàbá wa nínú olúwa apostle Benjamin Adio àti àwọn òjíṣẹ́ ọlọ́run mìíràn yóò wà níkàlẹ̀ láti fi àdúrà tu ẹ sílẹ̀ ní bàbá wa apostle Benjamin Adio ti ìjọ gospel tabernacle bible church ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08035162726 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 08035162726. 2726 ti iwo ba ti ri owo Olorun iwo ni o tun mu elomiran wa
1: ma gbagbe ti e ba se kopa lori eto yi pe mi sori number yi 070 64 68 5754 070 64 68 5754 Ipolo ọjà àti ìkéde ló mú ètò yìí tẹ̀síwájú dáadáa o. Ayọ̀dẹ́lẹ̀ olóyè bàbá aláyọ̀ ọkọ Sicily Alamalale. Àná wọn nírun àkókò ọmọ lọ́ọ̀madẹ ló sọ pé a ti máa pàdé òye ọjọ́ mẹ́jọ. Àbá ń lọ bá pàdé lónìí o. Ó dàbọ̀.
4: Band FM.

láti lè ṣe Bond FM 92.9 gẹ́gẹ́ ní aago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn ìròyìn àpapọ̀ lẹ̀wà ló ń dé ṣe tí ìgbọ̀yìn láti lè ṣe wa Bond FM 92.9 ẹ̀ka Radio Nigeria tó wà ní onígbòǹgbò nílùú Ikeja ṣáájú ẹgbọ́ àwọn kókó tó jẹun nínú ìròyìn náà gómìnà ọ̀sánwó-olú ṣètò ìpín ètò ìrónilágbára irinṣẹ́ fáwọn ẹgbẹ̀rún mẹ́rin àwọn olùgbé ìlú Èkó ìjọba ìpínlẹ̀ Èkó gba àwọn òṣìṣẹ́ àádọ́jọ síléeṣẹ́ panápaná ìpínlẹ̀ yìí alákòóso fún ètò ẹ̀kọ́ pàṣẹ fáwọn ọ̀gá ilé ẹ̀kọ́ láti fọ̀nà tan àwọn akẹ́kọ̀ọ́ tó bá lọ́wọ́ nínú ìwà ìjínigbé láti ilẹ̀ òkèrè wọ́n ti fọwọ́ ṣìkún mú àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Íjíbítì lórí lílo ayédèrú adájọ́ láti máa fi lu àwọn èèyàn ní Íjíbítì ní orílẹ̀-èdè náà wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu Gani Àtibélò Áṣírò gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ti tẹ́ pẹpẹ ètò ìrónilágbára fún àwọn olókoòwò kéékèèké lábẹ́ àjọ tó rí sí ọ̀rọ̀ obìnrin àti ìléṣẹ̀ wọ̀gbẹ́ gómìnà Sanwó-Olú rọ àwọn tí wọ́n jẹ àǹfààní ẹgbẹlẹmùkù àwọn irinṣẹ́ ọ̀hún láti lò ó fún àǹfààní ara wọn kí wọ́n sì lò ó fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí àyà gómìnà ìpínlẹ̀ Èkó dókítà Ibijoke Sanwó-Olú ti arábìnrin Islamiyah Tàrẹ́gbẹ́ tí wọ́n jẹ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Oshodi Sọlọlọ délé fún wọ́n rọ àwọn tí wọ́n jẹ àǹfààní ọ̀hún láti pé wọ́n lò ó dáadáa bákan náà ni igbákejì gómìnà dókítà Ọbáfẹ́mi Hamzat kí àwọn tí wọ́n jẹ àǹfààní irinṣẹ́ ọ̀hún kú oríire bákan náà ló rọ̀ wọ́n láti ri pé wọ́n lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn yẹn PVC card fún ìgbáradì de ètò ìdìbò ọdún 2027 ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ obìnrin àti ìgbésẹ̀ wọ̀gbẹ́ ní ìpínlẹ̀ yìí arábìnrin Bọ́lájí Dàdà wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n lọ síbi 135 ni wọ́n ti kọ́ ṣe ètò ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n sì ti fàkọyọ ní ìpínlẹ̀ pàápàá jùlọ ní àwọn ẹkùn tó wà ní ìpínlẹ̀ Èkó bákan náà ni ìjọba ìpínlẹ̀ Èkó ìṣèjọba wọn tún fún wọn ní àwọn irinṣẹ́ tí wọ́n fi dúró lórí ẹsẹ̀ wọn àwọn akópa náà wọ́n dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní ètò ìrónilágbára tí wọ́n ṣe fún àwọn yìí ó ní ó máa tu àwọn lára tí ó sì lapa rere ní ara wọn akọ̀ròyìn wá jábọ̀ pé àwọn irinṣẹ́ tí gómìnà fi dá wọn lọ́la láti rí irinṣẹ́ maṣíìnì tí wọ́n fi ń to stone sí aṣọ àwọn ẹ̀rọ ìlọ́ta tó jẹ́ ti ilẹ̀ òkèrè àwọn irinṣẹ́ tí wọ́n fi ń gẹ̀rí àwọn tí wọ́n fi ń túrun ṣe àwọn cooking pot àti gas cooker bákan náà ni nǹkan tí wọ́n fi ń po àkàrà òyìnbó àwọn kámẹ́rà ayàwòrán àti àwọn irinṣẹ́ tí wọ́n lò láti fi ṣètò ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ti tẹpẹlẹ mọ́ ìpinnu rẹ̀ láti máa rí pé ètò ààbò wà fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n ti gba àwọn àádọ́jọ síléeṣẹ́ pan

0: 92.9 Bond FM Igirigindo.
1: Happy on the 92.9
2: Bond FM.
1: Happy on the 92.9
2: Bond FM.

Go, go, she buy some salmon, say, me. Go, banana.

Then,

Ya ga mu ci.

Allah,

Zumbo, we are the galami. In the

I am in the

Adara fun wa o ise.

0: baba wa somo yi wa kere ju fe mi
1: kilo ko nbe oro mi de leru sobo le yo ke
0: daddy wa omo ile jomo ni ije ti e mo pe ko ja rara ka ma fi awon omode sise agbara ka ma lo won ni lo tabi ka ma fi iya je won awon omo woyi awon ni ojo iwaju wa leyin wa ola ajo agbaye yin United Nations papa o fa juro gidi si ki a ma fi awon omode sise agbara koda ijiya to gbon be labe ofin orilede Nigeria fun eni ti owo ba te to fi awon omode sise agbara
1: to mi mo ni o je pe mi o ni se be mo o
0: e ma se be mo nitori pe oju se gbogbo wa ni oju se temi
1: Do you
2: eh, Carosa.
1: A car, madam. Do you want no coin?
2: Oh, single cos, I could single con. I can't and die the lonely.
1: You are not so drunk on money to far, Ruby.
3: Omi mo sowo na leni nipa ti mo joko ndi ko ti mi tete ri oko wa koku mo ya bole mo ni siwaju awon ko bogini bogini nko ba paki mo mi legbe bo se gbe mi niyan ah mo sowo mi na
4: kare omo ni abi omo to yayi ojo ya awon egbe omo ni mo ku no mama na wo ya raye lo
1: omo lo sowo na yi
4: ya yo baba yo
1: ogede nba ja si lo npo omo to ye ko jagbe mo ko ma se wo oko ni rono mo ti yo pe opo ni awon oko gogiri gogiri to yin olode yi bo je pe mo ma nji eyan gbe mo a si fun to se etutu ola won tabi ki won bere fun omurogun lodu emi so temi o eyin eyan wa oju la ko fi sori e se ra fun mo ko so le ati iri aidaje mo mo ki se address o eyin mi ka e so ra se 100% lo se ki lo ni
5: Ẹgbẹ́ ọ̀dọ́ ìbò yìí tó ń rẹ̀ nínú odò adágún ọtí ìwà èémí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò. Ẹgbẹ́ ọ̀dọ́ ìbò yìí tí ó sọ ìbẹ̀rù àgbàlù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere. Àlẹ́bámẹ́wò ọ̀dọ́ ìbò yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òwe tí àsìkò sì dúró dé. Ìgbà tí dúró yóò kọjá lọ, ìgbà tuntun yóò sì dé. Ǹjẹ́ ìgbà ọ̀tún bá dé, irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ? Ìwọ ọ̀dọ́ ìbò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀. A mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́. Ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ akíkanjú onílẹ̀ tútù ìwọ ọ̀dọ́ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ ọ̀rẹ́ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ ní ibi dànù láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kún ní ayé. Ò bá di àmọ̀ràn rẹ ìwọ ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kíkí rẹ kí àwọn òun gan kọ́ gbé sàdánkátà rẹ. Ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o. Ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ iṣẹ́
6: rògbòmíyàn láàrin lọpọlọyà jẹ ìṣòro tó ń kojú mọlẹbí ní gbogbo ìgbà pàápàá jùlọ tó ń ṣàkóbá fáwọn obìnrin ìyọkọ ìyàwó kí ló dé tó sọra rẹ di abọ̀ṣẹ́kù bí òjò tó ń fi ẹ̀ṣẹ́ dábìrì àsára ìyàwó rẹ èyí tó ṣèlérí àti nífẹ̀ẹ́ títí dọ̀jú alẹ́ ìwọ ìyàwó náà abẹnifẹ́lẹ́ bí abẹ aláìgbọ́ràn tí ń bọkọ ṣagidi nínú ilé ẹ jẹ́ ká lọ mọ̀ pé rògbòmíyàn ni ló máa ń ṣàkóbá fún àgọ́ ara títí ayé ni ọ̀pọ̀ ọmọkùnrin ló máa ń nílé èròǹgbà wípé nǹkan tó fẹ́ ni láti máa ń fẹ́ wà báyìí tí àwọn bá dàgbà bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin máa ń bẹ̀rù àti lọ́kọ lọ́jọ́ iwájú nítorí ìwà burúkú tí bàbá wọn bá rù sí ìyá wọn lọ́mọdé ọ̀pọ̀ ọmọdébìnrin ni irúfẹ́ wà báyìí máa ń ṣàkóbá fún ní ọjọ́ iwájú wọn àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ ká gbàlàáfíà láàyè láàrin ara wa ẹ jẹ́ ká dẹ́kun bíbẹ̀rẹ̀ sí ara wa lọ́nà àìtọ́ yóò ṣeéṣe fún wa o àmọ̀ràn rèé láti iléeṣẹ́ bob fm.

jẹ́ àfimọ́ síbílẹ̀ ní aago márùn-ún sí ibi tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú. Kí ni àlàyé wa lórí ètò gbàgede náà ni pé ẹ jẹ́ ka tún àyíká wa ṣe àwọn nǹkan tí ìjọba ti ṣe ẹ má jẹ́ ká bà á jẹ́ ẹ má jẹ́ ká ba dúkìá ìjọba jẹ́ àwa náà ní cda cdc wà ládùúgbò wa gbogbo bí ta wà ńbẹ̀ àti ìbá àti ẹ̀sìn ndc cda ss la ń gbé ni bí tá à ń gbé ni ká tún àwọn àyíká wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́pẹ́ ẹnu ilé wọn ilé ńlá ni koríko kún ńbẹ̀ wọ́n kàn wọlé wọn jáde ni ẹ ká roko iwájú ilé wa àwọn gbálẹ̀ngbàtà olóṣooṣù tíjọba bẹ̀rẹ̀ a rí pé àwọn nǹkan ò tiẹ̀ dá sí rárá wọ́n kàn máa wà nílé wọn ni ẹ̀yin olówó onílé ńláńlá tí gbogbo iwájú ilé yín tó kún fún koríko tó ń gbé àwọn ọlọ́mà ni wọ́n lọ tún lọ ń kó ilẹ̀ náà lọ ń roko iwájú ilé yín kò yẹ kó rí bẹ́ẹ̀

àdúrà yìí pẹ̀lú omi jẹ́ ló ń padà sílé pẹ̀lú ẹ̀rí ilẹ̀kùn ire tó ti fọ́pọ̀ ọdún lòlúwa ń ṣí bí ọ̀rọ̀ àṣẹ ìtúsílẹ̀ ìgbédìde àlùyọ ìwòsàn ohun ìbùkún ti ń jáde látẹnu ajínrere àgbáyé ni ṣẹ́gun ilésànmí ìgbòbòjọ Thursday aago mẹ́wàá òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán nípàdé àdúrà yìí kò sí àṣetì lọ́dọ̀ jésù ìwọ lókàn tó lùwà fi ṣe lóore nítorí náà máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí kò gbàdúrà kó kájọ àdúrà kó gun ṣe kọ́tàrí ó gbẹ̀yìndà olúwa ń retí ìwọ náà lórí òkè takọ́lọ́jì ní Thursday ọ̀sẹ̀ yìí orí òkè takọ́lọ́jì wà ní òpin òpópónà omíyalé ìdìbò tẹ́ bá ti dé omíyalé ẹgbẹ́rẹ́ orí òkè takọ́lọ́jì oníwàásù àti olùgbàlejò àwíkòkò lójú ọlọ́rọ̀ ni ajínrere àgbáyé ṣẹ́gun ilésànmí telephone 0803-3906-216 0803-3906-216 lórí òkè takọ́lọ́jì àdúrà ń gbà.

0: náà ni rọrùn ẹyẹ nígbàtí ọkàn àwọn ológun bá balẹ̀ náà ni ọkàn aráàlú yóò tún ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìfọkànbalẹ̀ sí awádúpẹ́ pé ọlọ́run kò lójú tì wá àwọn kan mọ̀ ń gbọ́ lórí àwọn ìròyìn ní àwọn rédíò kan pé ṣé kò tó ní jẹ́ political statement tí ó ṣégese pé oníkálukú kan sá sọ tiẹ̀ ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ṣe máa ṣe wá pẹ̀lú pé bóyá àfi taratara ní ìgbàgbọ́ nínú ìjọba ní bẹ́ẹ̀ kẹ̀ láì bó ṣe wòó lè rí àdúà náà ló yẹ ká máa fi ran àwọn ìjọba wa lọ́wọ́ kí wọ́n túbọ̀ lè máa tẹ̀síwájú nínú iṣẹ́ dáadáa torí pé tí wọ́n bá tẹ̀síwájú nínú iṣẹ́ rere àti ìwárí wọn yìí ni yóò jẹ́ kí àwa náà ká lè bá a sùn ká forí lé oṣù ká alágbàtà ọ̀rẹ́sẹ̀ ní nǹkan tàbí kejì sọ lórí yẹ kó tó bá máa tẹ̀síwájú.
1: Kò sí nǹkan tá a máa sọ náà ju pé kí àwọn èèyàn nígbàgbọ́ nínú ìjọba ká fi ọkàn tán wọn tó bá sọ pé àwọn fẹ́ ṣe nǹkan wọn ṣe nǹkan tí mi náà rẹ̀ máa sọ fún ìjọba náà ni pé tó bá ti sọ̀rọ̀ kó má jẹ́ kó jẹ́ nǹkan tó ń pè ní AI lásán kan ṣe kan tọ̀ kan ta kan tọ̀ kó má dẹ̀rọ níbi torí pé kí ni aráàlú máa nígbàgbọ́ nínú ìjọba tó bá sọ̀rọ̀ pé bàṣẹ fẹ́ ṣe ni tọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan tó máa ń dùn mí ni pé tó bá wọ́n máa pariwo báyìí nísìnyí àwọn aráàlú kan wá ti balẹ̀ wípé bí wọ́n ṣe fẹ́ ṣe ni wọ́n ṣe àwọn sọ báyìí nísìnyí àwọn ológun ti ń gbó gidigidi kó má jẹ́ nígbà tó bá máa di bíi oṣù mẹ́fà tàbí ọdún kan tó wọ́n náà bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án oṣù tó ń bọ̀ nìyẹn tí wọ́n bá fi di bí oṣù kejìlá má jẹ́ ká máa gbọ́ kí wọ́n máa sọ fún wa pé ìròyìn ayọ̀ ni pé àwọn ti sán o kí ìdílé wọn náà kan ti máa gbọ́ pé àwọn náà kẹnu wọn ti máa dùn kó ti máa dùn wípé nǹkan tí ìjọba lòun fẹ́ ṣe wọ́n ti ṣe so that ìgbáyégbádùn yẹn á lè jẹ́ kí orí àwọn tó ń ṣiṣẹ́ yìí kan owó torí pé kí ni wọ́n á fìyàwó sílẹ̀ wọ́n á fa àwọn ọmọ sílẹ̀ wọ́n á fi ẹbí sílẹ̀ wọ́n á fara sílẹ̀ wọ́n á lọ bá àwọn tó yẹ pé wọ́n ń dógun ojú tó dojú ìjà kọ orílẹ̀-èdè wa Nàìjíríà ilé ìyọ yẹ kí á kí ìjọba àpapọ̀ ká lù wọ́n lógun ẹnu pé wọ́n kú iṣẹ́ ọmọnìyàn tó ń ṣe wọ́n dẹ̀ adẹ̀ ìyẹn fi yé wa pé wọ́n múra sí ìdàgbàsókè pàápàá jù lájẹ̀kọ́ rí pé wọ́n ṣẹ́gun àwọn èso òkọ̀kú ní orílẹ̀-èdè wa Nàìjíríà.
0: Tó kí wọ́n ṣẹ́gun àwọn èso òkọ̀kú ní orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé ẹni tó kàn ló mọ̀ o ní ìpínlẹ̀ Kwara ni bóyá ọ̀sẹ̀ tó kọjá bóyá ọ̀sẹ̀ tó kọjá lọ ni wọ́n tún náà tó kó àwọn ọmọ mẹ́ta lábẹ́ àwọn òbí wọn nígbà tí ẹ bá kalẹ̀ ń kókó pé ìwọ owó nìyẹn tó wá di pé àwa ni o ṣe é ṣe láẹ́rọ̀ àbí wọ́n ṣe lágídí tí wọ́n já ilẹ̀kùn lulẹ̀ wọ́n gbé ọmọ lọ toyún-toyún wọ́n tó kó àwọn ẹ̀gbọ́n àtàbúrò méjì wọ́n jẹ́ mẹ́ta nínú ẹbí kan ṣoṣo kódà wọ́n gbé ìyàwó gan pẹ̀lú wọ́n gbà yà sọ pé ó kàn ṣubú ṣeré lójú ọjọ́ wálé à eléyìí
1: wọ́n kó nínú eléyìí wàdá wa dúró
0: ẹjọ́ máa bá tiẹ̀ lọ́jà rẹ ní ọba lè yà padà títí di àkókò tá a wà ìwọ̀n tí ìdí àwọn mẹ́ta gbà padà kọ́ náà kó jọ nínú àánú ẹ̀ kó bá wa ṣe àwọn ọmọ náà ní rírí alùpàtà ó ní ká máa gbé yàwó lórí ètò nísàn fún tìrọ̀lẹ́ ti tèmi òun náà ni àwọn ètò tíjọba máa ṣe gbàrán wọn parí pé ìjọba yóò ìjọba o wọn ò ṣètò wọn ṣe wọn mọ o a wá padà rí mọ pé àwọn ètò kan wà tíjọba máa ṣe lábẹ́lẹ̀ tó jẹ́ bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ ògo wẹ́rẹ́ wọn lè sọ pé nígbà míì 18 to 30 years ìmí 25 to 40 years lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí nígbà ìpínlẹ̀ èkó ń ṣètò kan lọ́wọ́ nípasẹ̀ AI ni o digital marketing ni o data analysis ni o àtàwọn kan bẹ́ẹ̀ lọ ni o ṣùgbọ́n ìró ò fi bẹ́ẹ̀ tó ni wọ́n máa wò pé ṣé èkó tá a lò lánàá náà là ń lò lọ́wọ́ yìí tó yẹ pé bíjọba bá tó fẹ́ gbogbo aráàlú ni ó gbọ̀ nítorí èkó ti wá di pé wọ́n sectionalize ẹ̀ ni o pé àwọn tá a fẹ́ ń bẹ̀ lílé yìí àfẹ́ àwọn kan ni o bí wọn dẹ ń ṣètò owó ìpolongo jáde táwọn kókó pé wáyé social media rẹ gbé sórí facebook instagram jáde ẹ ń bá rí kó rí ẹni tí ò bá rí kó rí nìyẹn ṣe pé nǹkan tó bá fẹ́ kí gbogbo ayé ó rí yàtọ̀ sí pé bóyá a gbé sórí péèjì wa yóò tún lọ́rọ̀ àwọn ọ̀nà tá a gbà ṣe promotion wáyé ṣe kẹ́sì pọ̀ social media náà la fẹ́ lò tó nílé òfìrí tí àlejò tí wọn yóò fi rí láì lánàá ní tá a mọ̀ èkó mọ̀ òun ni ká ṣèkéde ká ṣèpolongo kí aróko gbọ́ kéró ọ̀nà ó mọ̀ kí ṣe wá di pé ẹ kàn máa gbọ́ pé kò ń ṣe nǹkan ní ìsinmi ẹ̀ ní ní ìró kankan nípa rẹ̀ kí ló tó fi rí bẹ́ẹ̀ ojúṣe àwọn àwo ni láti lè rí pé àwọn kinní ò jẹ́ sísọ aráàlú.
1: Ọmọ tó mọ kọ́lọ̀ sórí ìbéèrè tó ń béèrè yìí akọ̀fẹ́ kọjá rí ẹ̀ sí àwọn tó jẹ́ bíi director ni Ministry of Information and Strategy.
0: Okay.
1: Or we have the Commissioner for Information and Strategy. Kon wa shalaye. Tori ko ta mo nigba ye Fashola. Ton ba so. Ati gbo bo ba se ngbo lori radio.
0: Ko da ngba
1: ngbo. Ngbo lori television. Mo ko mo nboro bo ni awon lori television. Sugbo lodi oni to ko gbo ni pe so ti gbo pe won ti ni ki won ti se also se graduation for training to se training for that to se meta. Awon ko ta ma gbo ni. Awon igba wo gangan ni won mu yan. Mo de wa re pe igba ta awon Fashola n se joba ngba yen. Bóyá Fashola àwọn fẹ́ẹ́ jẹ́ wọ́n pèrò sọ́kọ̀ wípé ẹ̀yin ẹ̀mọ ẹ̀ máa bọ̀ wá ẹ nígbàgbọ́ inú wa o ẹ máa bọ̀ ẹ nígbàgbọ́ inú wa ṣùgbọ́n nísìnyí wọ́n rí pé ọkọ̀ tó pèrò síjọ́ kẹ́ni àná
0: ó
1: ti kún ó ti ṣẹ́kùn ó ti lélẹ̀ nǹkan tọ́kọ̀ ṣe ni pé ọmọ tó mọ kọ́lọ̀ gba fọ́ọ̀mù mú èèyàn márùn-ún wá Adéyẹmí Adésọ́yà gba fọ́ọ̀mù lọ́mú èèyàn mẹ́rin wá tọ́pẹ́ Àgòrò ọ̀nà ọgbà márùn-ún lọ́mú èèyàn wá àwọn tó bá mú wá àwọn ni wọ́n mọ̀ kò sí gbogbo àkọ́tọ̀ yẹ pé wọ́n tó bá sì pò lówugo ìfùgọ́ lórí social media tó à ń sọ yìí tó ń sọ pé kí náà kúrúpọ̀ yìí náà mélòó làwọn èèyàn mọ̀ nípẹ̀ wọn ò ṣe mọ ohun tọkàn ṣe nísìnyí pé èèyàn wo ni wọ́n mọ̀ ta ló mọ̀ ẹ̀ ni wọ́n fi gbogbo ẹ̀ ṣe ìyẹn ló fi jẹ́ pé dàbí tó bá gbọ́ pé wọ́n ní wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ oṣù mẹ́ta wọ́n fáwọn èèyàn nírin iṣẹ́ wọ́n parí ìdánilẹ́kọ̀ọ́ wọn máa wò pé gbà ọ̀nà gbà yẹn jẹ́ ń surprise yín fún ọ̀sìn bọ́bù ẹ̀ lánàá àwọn Lagos State Ministry of Fire Service and Rescue Service wọ́n láwọn gbẹ̀yìn 150 people sí iléeṣẹ́ panápaná nípínlẹ̀ èkó wọ́n bèrè pé ìgbà wo lẹ wá kéde síta pé ẹ fẹ́ gbàyàn
0: àbí ìgbà wo lẹ gbà mílíọ̀nù
1: aṣáàgbọ̀dẹ
0: wà fún lórí ìlú ló sábà
1: nínú iléeṣẹ́ bọ́ọ̀dẹ pẹ̀tẹ̀ wà pariwo pẹ̀tẹ̀ wà fẹ́ gba panápaná lótẹ̀ wà fi gbọ́ mú láti challenge yẹn tó jẹ́ pr wọn ó dẹ̀ sọ pé mr àwọn gan báwọn náà ṣe rí nìyẹn o ìyẹn ni pé gbogbo àwọn táwọn sọ yìí náà ọ̀pọ̀ nu wọn kàn di pé wọn kàn fún wọn lẹ́tà ni ìgbà tó yẹ tán pariwo díẹ̀ tọ́lá fẹ́ gbàyàn fún local government service commission.
0: Láti ẹ̀rí
1: ẹ̀ẹ́nà mo sọ tó ní jẹ́ fíìlì fọ́ọ̀m tálẹ̀ jẹ́ fíìlì
0: fọ́ọ̀m tó ní jẹ́ fíìlì fọ́ọ̀m sórí ìjọba ìpínlẹ̀ èkó ọlọ́run ara wọn lọ́wọ́ ni o ṣó wá rí àwọn ọmọ ọlọ́mọ wọn wá kíp wọn bísí bí wọn wá di pé
1: ẹsẹ̀ oríṣiríṣi
0: ọmọ tó bọ́yìí ni pé sáìtì yẹn ó lè lọ́njọ́ monday kò ní lọ túnṣe kò ní lọ wẹ́sẹ̀ kò ní lọ friday ó lè jẹ́ pé aago márùn-ún ìdájí jọ sunday yóò tún lọ tó bá tún di jọ monday ẹ̀ tún ní rí mọ́ àṣẹyìnwá àṣẹyìnbọ̀ àwọn èèyàn sá fọgbọgbọn bí a nu mọ́ kọ̀m̀pútà lẹ́nu omi bí a nu wọ́n sá àwọn asára àwọn tó rí ṣe rẹpẹtẹ ṣùgbọ́n nígbà tí ó dàsìkò ní
1: interview wọ́n ṣe dáadáa náà gbà tó bá di ó di pé ó di last stage
0: ìkàlùkù sàárín lẹ́tà náà ni ló wá rí pé ṣé wò ó tí rí ìgbẹ́gbọ́n kan ó lọ́wọ́ ní àwọn political stakeholder.
1: Inú mo ti sọ pé ìgbà tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ń pèrò sọ́kọ̀
0: báyìí. Àwọn ènìyàn pín fọ́ọ̀mù.
1: Wọ́n ti pèrò sọ́kọ̀ kan ti kú.
0: Ẹ mọ̀ wá mọ̀ bẹ́ẹ̀ wọ́n àbúrò mọ́tà wọ́n yẹn láwọn pé ká lọ bá fíìlì fọ́ọ̀mù. Aláwọ̀ ló bíi wọ́n tó ń gbé káńdù lórí ẹ̀. Òru ló mọ̀ wá link kiri àdúgbò. Wọ́n wá wá link ọ̀sà fagidi nu mọ̀ lẹ́nu pé wọ́n kí ni burúkú yìí ọ̀sà gba data mi lọ́wọ́ mi. Àṣẹ wa bẹ̀rẹ̀ bọ̀ àwọn ọmọ kò sẹ́ni tó ríṣẹ́ nu wọn o. Kò sẹ́ni tó ríṣẹ́ nu wọn. Ṣùgbọ́n tọ́pọ̀ àti ẹ̀sọ́ pé bí àwọn tiẹ̀ wá ń wá èrò náà ni. Nípasẹ̀ àwọn ti tírẹ́nì eléyìí tán ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí o. Tán tún ṣe tán ṣe àtàwọn tí àwọn tán ṣe lọ́wọ́ yìí. Ó fi hàn wípé àwọn èrò tí wọ́n nílò gan kò tó. Tó bá yẹ pé bí alòótọ́ ni wọ́n pín fọ́ọ̀mù fún àwọn olóṣèlú ẹgbẹ́ wọn á jẹ́ pé iṣẹ́ wọn pọ̀ torí àwọn olóṣèlú tá à ń sọ yìí náà wọn ò rọmọ mú wá tó bá yẹ pé nǹkan tán mi sọ pé nǹkan tán ń ṣe nìyẹn o tí wọn ò fi torí ẹ̀ kéde fáráàlú káàlú fi lè mọ̀ pé because they are trying different programs fáwọn youth.
1: Ìṣòro mi tuntun wà níbẹ̀ ni wípé àwọn youth tó sọ yìí pé àwọn òbí la máa rọ̀ lórí yẹn kò sí ètò fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ mọ́ nù.
0: Bẹ́ẹ̀ bọ̀ àwọn èèyàn gbọ́.
1: Kò sí ètò fẹ́ kọ́ṣẹ́ ọwọ́
0: mọ́ nù. Tọ́wọ́ ni mo fẹ́ kọ́ṣẹ́ ṣebí lórí information tó bá rí nìyẹn. Ní ìsàsọ pé ìpínlẹ̀ Èkó bí ó ní bí ìyàn 20 million for instance. Kò lè burúburú tí ìjọba wa polongo àwọn kiní yẹn. Àwọn program tá a sọ wọ̀nyẹn kí wọ́n sọ àwọn program 10,000 to 20,000
1: Adétò sèdètò Adétòkùn wa bírò ní Korodu mo lè fi ṣe àpẹẹrẹ tó bá pé kò lòun síta pé káwọn ọ̀dọ́ wá ṣe ọkọ̀ ICT tó wá ṣe
0: yẹn
1: tẹ bá máa débi constituency office on Saturday bi after general hospital ní Korodu yẹn ẹ máa rí èrò tó máa pọ̀ bí ẹni pé wọ́n fẹ́ wá gba iṣẹ́ ni but to the people who paid the Lagos Central District there, Tony. But they are clear now. I don't know my feel she look like a consumer. I mean, you know, just come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch me. Come watch wa da won odo tun wa jade ton o so pe ko wa ko se break layer ko wa ko se plumbing
0: eh boy won le ta so yin na won awon yato sa won plumbing kankan na si wa nbe iru emi ni artificial intelligence nisin won se data analysis won se awon data marketing atawon programs with different programs
1: iru yen ma rero
0: won fun won lan lan lan
1: ma rero to dipo won lo je pe won ta nisin
0: o sumo pe awon kini o rero o sumo pe to ba won na olohun fun ni gba laye lola lo se gan na se lo be lowo awon eyan to wa nbe ijoba lataye baye ni ma nnu ma ti ma nwa bi an so fe pin 80 sister ninu 80 yen won le da si meji awon stakeholders bi awon pin bi 50 mowo won a de fan bi 50 to 2 sister sugbo pelu nkan to nlo lowo lowo pelu awon opolopo awon dan leko ta nso yi bi elegbe pe bi awon fa awon stakeholders awon awon eyan ra awon eyan fun ni o bi awon mo tan fun wo pe
1: mi wa boya lu to fe gbo ni won ma so nkan to dun to dun ah oga ti ba lo se ko gbugbe ko tin je won tin yo won need ise ijoba mo won need ise kini wa o ka ti wa everybody ti wa okay mi wa ko ri be sugbon ta won baba awon ba oba awon ba lele to je pe awon loro loselu to ba pe gomina pe ah yes sir sister nkan to se yen to to ni o da o sugbon awon process e gbegba en lati lo yewo ko se pe gbugbo nkan na ni pe keyan so ko be ayan ba nkan je pe ka so pe nkan to se o da awon kan wa ti ori ibon pe ni constructive criticism e je kan mo pe mi kan pe order bi lo so pe principal appraiser ni e je kan mo pe positive nkan te se to da ni bi to kun de ka to ni te ba se bayi e wa fi ona abayo to le se igba to fi ri abayo to ye pe wa fi ri abayo si solution si nkan yen e je kan mo iyen lo le je ki ilu wa ko gboro si an so nipa awon ilu nla kan dagba gbogbo ona kan lo wa se ijoba kakiri awon awon se owo kita ga na mo nse to e pon fi lo lo to e pon fi je lawojo
0: 07063161916 se ti ijoba ba ni awon eto fa awon odo abi fa awon obirin seyin ma nla nfani lati gbo
1: bawo na se ngbo
0: bawo le se ngbo nta fe nta awon olodo tuju sita ni fun ti rolest ni niyan 07063161916 ti ijoba ba le to fa awon odo seyin ma ngbo bawo le se ngbo abe ki ngbo rara 07063161916 Hello. Tawa tunu ke hello. 07063
1: Emma flash number yen ba.
0: E pe ni Emma flash. Tori ko oro ta so oro to ni se pelu oro yin odo ni. Elomi ni graduate marun mefa nle ti won ori kan se kan. Hello.
2: Hello sir.
0: E kuro le oruko ebi ti pe wa.
2: Ajoke lo soro lati osodi.
0: Madam Ajoke lati osodi. O ye da se to.
2: Like me,
0: how many
2: go to
0: share
2: 2000 Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm
0: 2008 I see, I see. So I'm down to cover our Tawid. Not to cover our pay. I want to form of we. Too bad, dear, if we do, no one worry you for daddy.
1: Tomorrow, could daddy.
0: I think of our own, kicking you, caracal and warrior 14. Tomorrow 14, voluntarily. No, she went back on the cushion in Lana to the way.
3: I'm not going to be able to get a new one. 0760-161-9169 Oh yeah, that's it too.
1: I know a lot of shit, Lou. Benny. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I
0: know. Yes, I know. Yes, I know.
1: Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know.
0: Yes, I know.
1: Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know.
0: Yes, I know. Yes, I
1: know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know. Yes, I know.
0: Yes, I know. Yes,
1: I want it to.
0: Ki amaki gbogbo ebi yawa Symbiat Moriti Ola Belu ni agbe ladepo ni ipele Eko ku ipalemo popo sese iyan aye se kagba eto isiku yawa laja Symbiat Moriti Ola Belu ile ti o wa lojo Saturday to nbo loke lon ni on the 15 ni o eh ona ribo able able ti fun bo nbe I mo ya won lo la won tokunle eyan lo ri ri America ni o Dublin ni o jake jaru gbagba nla yi ki Olorun ko wa mu ojoro Aji Fatai e ku pale mo Ola Fatia Alaja Serifa bu wa lapapo na ni anke awon na wa ni so ni ba wa ki won
1: e ba e ku pale mo eh awon ma wa bi awon ma je malu awon de aje
0: no access card no entry ni o
1: e se ra
0: eh o ba wo
1: o be lo wa ida
0: to
1: ba ti wa to process le wa lowo
0: eh
1: go be le but best bara won yo wa be
0: le awon bansa to bansa ti e wa ko ri mu moto ni wa
1: lowo o but la je le go ba so so do ni royin mo ni
0: ba kana ye gbe awon to won ti gbe lasra sumo eh olule egbe won Alhaji Ahmed Saro eh awon ni won ni ta ba so pe lasra gbo yan lo ye ko gba en to so pe ona ji won ni ko le sumo awon eyan won pe ki I'm a lot of frontier on Letty TV, Luruko, Timtoka Guraya Kalole, Adeyemi, Adesaya. Have the ones in Salahudin,
1: Motoko,
0: Jimmy.

mọ̀lẹ́ bí wò kò ṣe bí lọ́mọ lòó bó tó ń wò bí olówó nítorí àyè afa fún ọ ọ̀rẹ́ akọ ẹ sílẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ á jìnà sí ọ ṣọ́ra má jẹ́ àpẹẹrẹ búburú má jẹ́ káyé fi ẹ́ ṣàríkọ́gbọ́n nítorí náà kò sáwàrí fún ògùn olówó iléeṣẹ́ bond fm 92.9 lórí ìkéde ìwá ṣe ti gbẹ̀yìn.

0: football lẹ́yìn tẹ̀mí iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ́ràn láwà 92.9 gbá bọ́ọ̀lù sáwọn náà lẹ́ ń gbádùn lẹ́ni wednesday àkọ́kọ́ nú oṣù kẹjọ ọdún 2026 ìrírí ṣe gò ìfẹ́ sáwọn ọ̀sẹ̀ tó máa wáyé lẹ́ni pàápàá jùlọ láwọn obìnrin wa tá a mọ̀ sí wafcon tó ń tẹ̀síwájú ó yẹ ká nígbáradì tó lọ́rùn yára ni o torí pé láṣálẹ̀ yìí eléyìí náà ni ó sọ ibi tá a máa wà ìpele tá a tún máa kángun sí bóyá máa tẹ̀síwájú ni àbí a máa rìbáàsì sẹ́yìn ṣùgbọ́n mo rò pé dídùn náà lọ́sọ̀ọ́sọ̀ pẹ̀lú aṣọ ọlọ́ba mi aláwùrábí torí pé ìpele yìí ó jẹ wá lógún gidigidi ni o a gbọ́dọ̀ má jáwé olúborí láwọn obìnrin wa a sì fi àdúrà tì wọ́n lẹ́yìn ká ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè bá a ṣe dáadáa torí pé ìtẹ̀síwájú báyìí náà lọ́pá àṣẹ́gun ikọ̀ nàìjíríà a máa kojú íjíbítì láago mẹ́wàá àṣálẹ̀ yìí láwọn obìnrin wa bákan náà màláwì pẹ̀lú zambia aago mẹ́sàn-án láṣálẹ̀ ní èjì máa wáyé ní ti ìpele women's african cup of nations ìpele tá a wà náà ni ìpele group c bẹ́ẹ̀ ni lórí àkàsọ yẹn tá a bá ṣe bẹ́ẹ̀ pérégedé a bọ̀ sí semi final láti máa súnmọ́ àti máa wọyọ ìpele final lọ́ọ̀kan wa lọ́hùn-ún ṣùgbọ́n pé dáadáa náà ni ó wáyé láṣọ ọlọ́ba mi aláwùrábí ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn obìnrin mìíràn ṣì ń tẹ̀síwájú lè ní o tó jẹ́ pé ti uefa women's champions league àṣekágbá ti pele yẹn náà ni eléyìí ni second round ìpele lẹ́ẹ̀kejì fáwọn tí wọ́n ti ṣe dáadáa wẹ́níkàwó sk brown láwọn obìnrin wọn ti mú mitrovic wọ́n ti lù wọ́n bí ejò àjẹ́ márùn-ún sódò ọ̀tọ̀ọ̀tọ̀ náà kólé wọn lọ́wọ́ bákan náà austria wen àti ausdrick split àwọn náà lura wọn mẹ́ta sí méjì ló yọrí sí austria wen náà ló já olúborí lábala bẹ̀yẹn náà ṣùgbọ́n tá a bá níkàwó mamo ff òun àti valerenga wà kò ó sì lù mọ́lẹ̀ rẹ̀ lẹ́yọkan sódò fẹsọ̀sẹ̀ náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kákàn mú díẹ̀ ń bẹ̀ kágbẹ́nukún bẹ̀rẹ̀ torí pé lẹ́ni náà ikọ̀ chelsea the blues wọ́n mọ̀ rí àhẹ pẹ̀lú gbogbo rọ̀gbọ̀rọ̀gbọ̀ tí wọ́n ná wọ́n jẹ́ ẹ̀yà wọ́n sì jẹ́wé ẹ̀yà mọ́ ikọ̀ juventus náà ló lù wọ́n ní títọ́rọ̀ sọ̀rọ̀ tá a mọ̀ sí friendly 1-0 ni juve fi lu chelsea bá a ṣe ń bá a bọ̀ yìí àfàìmọ̀ kálò ń sọ má padà gbèpè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ torí pé tí wọ́n bá báyìí wọnú sáà tuntun nǹkan máa ṣẹlẹ̀ fún ikọ̀ chelsea the blues mo sì mọ̀ pé ara wọn sábà balẹ̀ dáadáa bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn kí wọ́n máa pàdánù ìfẹsọ̀sẹ̀ kan ṣùgbọ́n báyìí o àfi kí wọ́n tún kọ́ túnra gidi dáadáa tí sábà bẹ̀rẹ̀ kí wọ́n máa ṣe báyìí bí bẹ́ẹ̀ kọ́ ìpè yìí máa pọ̀ jù lọ́dọ̀ àwọn olólùfẹ́ chelsea the blues ẹ jẹ́ ìdẹ́ka àkúròjà iléeṣẹ́ bs media broadcast tí ń bá padà dé ká máa tẹ̀síwájú lọ́kọ̀ọ̀kan èdè èjì èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi mò ń bọ̀ o.
1: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olórí ìsebè ni mo fẹ́ ra jà ní. Olórí àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. O sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé.
1: Wọ́n ti pé ìfàmù afanilápòyà o. Olórí òun ló wá fẹ́ kí n ra báyìí.
2: Olórí Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórí ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olórí ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni,
1: o pààrọ̀. Ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Mo máa gbọ́ pé Lafarge ti pààrọ̀ orúkọ.
4: Bẹ́ẹ̀ ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC. Orúkọ ti yí padà, ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá à ń pèsè ò yí padà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe é gbáralé àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland gẹ̀ta, gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kínní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC. Tá a mọ̀ sí Lafarge Africa PLC tẹ́lẹ̀. Ó kọjá ilé kíkọ́.

0: ogun ogun iba salatem ni atemita ati lumefantrin ninu o wa ni horo aladun esu cherry to sise ni kia pelu ilana to rorun fomode salatem si tu wa ni horo fagbalagba ba ibajade laarin ojo meta pelu salatem lati owo shalina healthcare ti ko ba si ayipada leyin ojo meta lori dokita re ajo awon dokita ni nigeria fun telu salatem
1: Eyin temi, ohun rere ti sele lorilede yi o. Ije ti e mo pe ijoba ti se agbende awon ile iwosan Labode Health Center to ti jenu kole tele re ti won to egberun meta ati dollar 5.70 kaakiri orilede yi pelu egberun ka awon ile iwosan Labode miran ti won se atunse re lowo lowo. Beeni ijoba tun se danileko fun awon ose leto ilera Labode to egberun 80 won ti gbe egberun 19,000 awon agbede sise lati pese eto ilera to peye fun iwo ati molebi re pelu owo ta sere. Àwọn ilé ìwòsàn Labode Health Center ti ń bẹ lágbègbè rẹ. Ètò ìwòsàn ń bẹ fáwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára. Ìfètò sọmọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé ìwòsàn Labode Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé ìwòsàn náà dájú fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mú àwọn ilé ìwòsàn Labode rẹ dájú fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Health Care Development Agency.
2: I need that magic.

0: padà. Gbàgbọ́ sáwọn tẹ̀síwájú iléeṣẹ́ wọ́n fẹ́ mọ́ láṣùwà 92.9. Ẹjẹ́ kọ́kọ́ kí ikọ̀ Arsenal kú oríire pẹ̀lú agbábọ́ọ̀lù tuntun láàrin gbùngbùn tó darapọ̀ mọ́ ikọ̀ náà. Talenta ń sọ wọ́n pẹ́ títí tó di pé wọ́n sọ̀rọ̀ àsọyépọ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù náà Victor Gyökeres láti inú ikọ̀ Newcastle. Ṣùgbọ́n báyìí mẹ́díkà ń lọ tá a mọ̀ sí àyẹ̀wò pínípíní nípa àgọ́ ara arákùnrin náà tó bá ṣe é tó yege a máa kí wọn kú oríire lákìndélẹ̀ pé ìbí tẹnumọ́gi ó sì padà gùn náà ní tọ̀rọ̀ Arsenal abalabẹ̀ yẹn fún agbábọ́ọ̀lù míì tó darapọ̀ mọ́ láàrin gbùngbùn yẹn wá jẹ́ kó yíwa pé pẹ̀lú bó ṣe rí yẹn lọ́dọ̀ tèmi o mo fẹ́ sọ fún wọn pé sáà tá a máa mú yìí ó ṣeé ṣe o tí wọ́n bá jára wọn tàn mọ́ kí wọ́n tún gba líìgì náà lẹ́ẹ̀kan sí torí pé àárín gbùngbùn yẹn ó ti dúróore lẹ́yìn wọ́n ti ní Declan Rice láàrin àti Victor Gyökeres tó ṣẹ̀kọ́ eléyìí náà àárín yẹn máa sọ lè dìpa ẹni tí ó break defense yẹn lọ bá wọn lọ score lẹ́yìn yóò ṣiṣẹ́ gidi gan ni o káwọn tara alábalàbẹ̀ yẹn lọ torí pé ẹni tí wọ́n mú yìí agbábọ́ọ̀lù tó ti lákaakì tó sì làmìlaka nínú ikọ̀ English Premier League ni tó sì ní ìrírí tó pọ̀ dáadáa pàápàá jùlọ nínú ikọ̀ Newcastle torí kò darapọ̀ mọ́ báyìí ní báyìí kí n máa kún ọkọ̀ oríire sílẹ̀ níwòye ọ̀la a ti gbọ́dọ̀ gbọ́ pé ó ti di agbábọ́ọ̀lù tó ṣe àṣepé àyẹ̀wò sínú ikọ̀ Arsenal pẹ̀lú àṣẹ Ọlọ́run bí ò bá sí bó tilẹ̀ hùn yóò kó hùn kó rí ṣá àwọn mọ̀ pé kò ní fèlè mẹ́díkà torí nǹkan ẹ̀kan tó sáà máa tún da dáadáa mú sílẹ̀ fún agbábọ́ọ̀lù sínú ikọ̀ míì náà tún ní ẹ pé wọ́n gbìyànjú àti mu ṣùgbọ́n ó padà fèlè mẹ́díkà ṣùgbọ́n eléyìí o mọ̀ pé kò ní fèlè mẹ́díkà torí pé kò sí ohun tó lè mu kó lè fèlè mẹ́díkà òun gan fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ Arsenal láì tábà nítorí wa jẹ inú ẹ̀ sì dùn láti pé wọ́n kéde rẹ̀ fún ikọ̀ náà gẹ́gẹ́ bí mo ṣe fojú wo yóò sì tọ́wọ́ bọ̀ wí àdéhùn ó kéré jù ọdún márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láṣálẹ̀ náà ní láago méje gédégé méje àbọ̀ gédégé Arsenal pẹ̀lú Real Betis ní ti ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ yóò máa wáyé láṣálẹ̀ yìí Napoli àti Osasuna wọ́n wà kò lọ́wọ́ báyìí wọ́n sì ń ta ọ̀mì òdo ikọ̀ Paris Saint-Germain onírà méje PSG àwọn àti Mallorca láṣálẹ̀ láago mẹ́jọ gédégé fẹsọ̀ sẹ́yìn máa tẹ̀síwájú tá a mọ̀ sí international friendly láàfin mọ́ ibi tí wọ́n kù sí AC Milan ti gbá tiẹ̀ pẹ̀lú Inter Milan wọ́n sì ta ọ̀mì kan mo sọ fún ilé ẹ̀kan pé Chelsea the Blues wọ́n jẹ̀yà pẹ̀lú gbọ́n tí wọ́n rà ọkọ̀ yà bẹ́ẹ̀ Man City gbìyànjú ó lu alátakò rẹ̀ K League All Stars mẹ́ta sẹ́yìn kan bí èṣẹ́ lábala bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ nígbà àkúlọ̀jà iléeṣẹ́ BS Media lẹ́ẹ̀kan sí ká tó máa fi ṣe lọ díẹ̀ díẹ̀.
1: O si man gbadun re.
2: Amọ pe
1: kilo fe ra yin.
2: Ororo isebe ni mo fe ra ja re.
1: Ororo aburo ti ororo koke.
2: Owo re ko won rara.
1: O si man gbadun re.
2: Amọ pe
1: roti pe ifa ma fani lapo ya o.
2: Ororo wo lo wa fe ki ra bayi?
1: Ororo Devon Kings lo ye ko ra.
2: O ti ororo isebe to poju owo.
1: O si ko fun eroja sara lori vitamin A.
2: Ororo ijeun ti mo le yan layo fun emi ati idile mi.
1: Be ni o paro. O le ra igun ba ti owo re ba ka ko si mo pe wa gbadun. O je aladun to ba fi ororo na si.
2: O to lo so. O se ore mi. Mo ri daju pe mo so fun gbogbo eniyan pe ororo isebe Devon Kings ni ororo isebe to dara.
1: O dara be ore mi.
2: Devon Kings, orun aladun, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja jakejado orilede Nigeria.
3: My country people, better things don't they happen for a country, oh. You know, say governments don't revive 3,275 primary health centers across Niger, and them still they upgrade another 1,000 health centers. Governments don't also train 78,000 community health workers and employ over 19,000 birth attendants. With Sabi, make them fit give you and your family better health care with chickeny money. For health center within you, women or your wife will get belle fit get better care. Your picking fit get immunization against yamayama disease, better family planning for women, and you fit see health workers for general medical checkup. Your primary health center they close to you pass as you think. Oh, this is the main message. Know your primary health center, trust your health center, go health center within you. Naibi, no trust go. Or you make we talk and together,
4: no trust go.
3: This message now from National Primary Healthcare Development Agency NPHCDA.
5: Wọ́n máa gbọ́ pé Lafarge ti pàrọ̀ orúkọ.
6: Bẹ́ẹ̀ ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC. Orúkọ ti yí padà, ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá à ń pèsè ò ní padà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe é gbáralé àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland kẹta. Gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kínní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC. Tamo si la Faj Africa PLC. Tele. Okoja ile kiko.

gbogbo ọpẹ elédùà ló ní gbogbo ẹyìn òun ló ní torí pé ká dúpẹ fún láti rí àkọtun orí ní ìgbà lọdọ rẹ mi fi máa ń sọ wípé ọlọrun ò jẹun kò gbowó kò gbobì lọwọ kálukú wa àfi ká mọ rírì òre tó ṣe láyé wa mo fi yẹn kú yín kúrẹ lẹẹkú àfọmọ ènìyàn ṣe ẹyin olùgbé ìpínlẹ èkó ẹkú kó lè da ẹkú bọwọ fún òfin ìlú ẹkú ẹtọ ẹkú gbìyànjú ẹkú kó lè da o àfi tá a bá fẹ ṣàbòsí lókù láàní kí aráàlú èkó pé wọn kú àdúró ti gómìnà babájídé sanwóolu látòdìdí ọdún mẹjọ àbí ká pè é lọdún méje sẹyìn torí wẹrẹwẹrẹ tí ó bá fi doṣù karùnún ọdún ti ń bọ ọdún mẹjọ ó pè á dúpẹ lọwọ yín ẹ ṣeun ṣeun ẹkú àdúró tì ìdúpẹ yín yẹn mo tètè mú níbẹrẹ pẹpẹpẹ ni torí pé olúfa túìsì la máa fi ṣe nígbà ó bá ń wọ bíi november december a tún máa bẹ yìí pé báyìí la tún fẹ o èkó lẹ́lẹ̀tò tó ń lalẹ̀ wù tó ń balẹ̀ gudẹ̀ bí ìgbọ̀nsẹ̀ àjànàkú léyìí tá a fi ń jíṣẹ́ gómìnà babájídé sanwóolu pé ibi tá a báṣẹ́ ìlú dé rèé o èyí tá a tún ṣe lọ́sẹ̀ yìí rèé tá a tún ṣe lọ́ṣù yìí rèé o tí ó máa ṣe atọ́nà ibi tá a tún mú ìlú èkó tẹ̀síwájú ṣe é gbàgbé bàbá wa latif jákàn ń dènú ìtọ́ fún mr yemi yìí lágbára ẹ kú àlejò wípé bàbá wa latif jákàn ń dé olóògbé bàbá kékeré nígbà táwọn ológun yọ̀ǹda fún wọn àwọn ni wọ́n gbé progressive plan nílẹ̀ tìlú èkó fi ń tẹ̀ síwájú wọ́n gbé fún bàbá wa tó di ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà lónìí àṣewájú bọ́lá ahmed tinubu nígbà náà ni gbogbo ẹ̀ wá bú kẹbúyẹrì kẹbúyẹrì kẹbúyẹrì tó ń dùn mọ̀rànyìn ọwọ́ babatunde rajiv fashola tẹ̀ ó mú igba ó sọ ọ́ dẹgbẹ̀rún ìlú èkó ń dùn yugbayugba domi alagba ó ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ìpè alárọ̀ à ń bọ̀ dínà ṣe tiẹ̀ à ń bọ̀ ooo à ń bọ̀ gbàgàgbàgà ó mìlú tìtìtì lọ́dún náà lọ́hùn ó ṣe tiẹ̀ kó tó gbé fún mr celebu ẹni àríbẹ́ni ẹ̀gbẹ́ndùn ẹ̀gbẹ́ ọdún ìrìn ọmọ èkó ni sanwó ó sanwó gbá ó sanwó àwo èkó ń dùn yugbayugba títí dà kókò tá a wà yìí under the theme plus agenda of the present administration ẹ kú ẹ lẹ́lẹ́ẹ̀kan sí kó lẹ́lẹ́tò adéyẹmí adéṣà lólóòtú abdul fatahi abdul gafar ló kọ́ mi commissioner for information and strategy ọ̀gbẹ́ni gbẹ̀ngàn mọ́tòṣọ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn àjọ lọ́ọ̀mà wọ́n ṣe kinní kan bàbà lóge wọ́n gbé ìgbésẹ̀ akin bí ìlú èkó ti ṣe mọ́ tónítóní à á sọ̀rọ̀ lórí rẹ̀ gómìnà ti yan dókítà olúfúnkẹ́ ọmọlára tayo makanju ọlá gẹ́gẹ́ bí acting state auditor general gẹ́gẹ́ bí ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó subject to confirmation by lagos state house of assembly a sọ̀rọ̀ lórí ìyún náà amúwo kújẹ ní amúwo kingdom lọ́hùn amúwo ọ̀dọ̀fin kingdom wọ́n ti lọ́ba o ọba adégbòyègà ọlátújí yusuf akiolu oríadé lcda a sọ̀rọ̀ lórí ìyún náà bí wọ́n ti ṣe ń gbé ọkọ̀ síbi tí ò yẹ àjọ laspa sọ pé àwọn ò ní gbà lágbègbè maryland yẹ gbọ́dọ̀ máa páàkì ọkọ̀ dáadáa ni ó gbéná ojú àwọn kan ń bẹ̀ á mẹ́nuba ètò tó jọmọ́ ti affordable healthcare ètò ìlera tó gbá yágiyági àjọ lashma sọ pé ìlera èkó is open for everyone regardless of your state in the state ìyẹn ni wípé status tó bá wà gbogbo apáta la gbọ́dọ̀ máa gbádùn ìlera èkó a sọ̀rọ̀ lórí ìyún náà ó ṣòdì gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu first integrated energy hub ibi tí wọ́n ti máa ṣàmúlò agbára iná mọ̀nàmọ́ná léyìí tó máa yà lárọ̀ ọ̀tọ̀ cng máa wà ńbẹ̀ electric vehicle máa wà ńbẹ̀ àti bẹ́ẹ̀ lọ a mẹ́nuba bẹ́ẹ̀ ni lọ́ọ́ máa ìlàkàkà wọn láti fọ gbogbo náà ikọ̀ tún ìgọdọ̀ àti

gbogbo àyíká rẹ̀ láti fọ̀ mọ́ tónítóní ojú ẹlẹ́gba láwánsìn tìrẹ́ a sọ̀rọ̀ lórí ìyún náà àwọn disability àkàndé ẹ̀dá gómìnà sanwó-olú ògbàgbé wọn wọ́n tún rú wọn lágbára láàrin ọ̀sẹ̀ yìí a sọ̀rọ̀ lórí ìyún náà bẹ́ẹ̀ ni lagos state public works corporation àwọn kòtògìrìwò tó wà lópópónà nílùú èkó ìjọba gómìnà babájídé sanwó-olú ti ń dí gbogbo àwọn kòtòkòtò náà wọ́n ti ń tún gbogbo ẹ̀ ṣe a sọ̀rọ̀ lórí ìyún náà breastfeeding fọmọ lọ́mú 2026 world breastfeeding week ó ti bẹ̀rẹ̀ ń pẹ́rẹ́ wo ẹ fọmọ lọ́yàn ẹ fọmọ lọ́mú méjèèjì ó ṣe kókó ṣe pàtàkì a sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni gómìnà babájídé sanwó-olú tún ìpinnu rẹ̀ sọ láti dájú wípé àwọn òṣìṣẹ́ panápaná rin irinṣẹ́ ìgbàlódégbà wọ́n tún gba 150 firefighters sínú ilé-iṣẹ́ lagos state fire service and rescue services a sọ̀rọ̀ lórí ìyún náà lára ìpèsè iṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjẹ́ dókè lọ́hùn ló ń gbà ń bádé máa tẹ̀síwájú lórí ètò yín ètò àìkó olé o tẹ̀ ń gbọ́ iléeṣẹ́ bond fm 92.9 wáẹ́ẹ̀kì kí wọ́n ṣe wọ́n ti yọjú èsì ìdánwò wáẹ́ẹ̀kì àwọn ọmọ tó jókòó 167,486 candidates tí wọ́n ṣe ìdánwò 2026 computer based west examination ó ti jáde a mẹ́nuba ẹjẹ́ ìdókè lọ́hùn náà ẹ má yí kó mẹ́ abdul fatah abdul gafar ló kọ́ mi ẹ kú kalẹ̀.

ẹnikan gbin nílẹ̀ láìkí gbogbo apáta mo kí o ẹjẹ́ ń tẹ̀síwájú kí n jábọ̀ fún yín pé àwọn àkàndá ẹ̀dá ta mọ̀ sí làsódà àìjọba ìpínlẹ̀ èkó rán wọn ní agbára iṣẹ́ owó oríṣiríṣi láti build sustainable compliant and competitive business láàrin ìlú èkó ẹni tó jẹ́ akọ̀wé fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ òtí amúdúdùn olúwa tó yan ọ̀kẹ́ ọ̀sán ìtọ́lú ni wọ́n sọ pé ètò ìdúró ní lágbára fún àwọn àkàndá lánà ó ṣe kókó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ìṣe ìjọba ìpínlẹ̀ èkó wọn ni gbogbo àwọn tó jẹ àǹfààní yìí wọn jẹ àwọn àkàndá ẹ̀dá adarí àjọ làsódà adẹnìkẹ oyètúndé lawal wọn sọ pé wọn ṣe ètò náà láti jẹ pé ìdáhùn padà sí ìbéèrè àwọn àkàndá dáhùn lójúnà àti jẹ káwọn náà mọ wípé ìjọba orí tiwọn rò nínú ìṣèjọba tó ń bẹ lóde yìí wọn dẹ ṣe registration 100 business names fún àwọn àkàndá ẹ̀dá ọ̀hún lọ́jọ́ àjọ cac wọn dẹ provide business related topic láti dá wọn ní ẹ̀kọ́ lè ṣe wáyé látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ èkó nìyẹn ẹjá lọ sọ́dọ̀ àjọ tó ń ṣe àtúnṣe àwọn kòtò gìrìwò tó ń bẹ lójú pópó nípínlẹ̀ èkó àṣìṣe maintenance across the state pẹ̀lú gbogbo bí òjò ti ṣe ṣe àkóbá fáwọn ojú ọ̀nà wa tó ti wọ àwọn asphalt ibẹ̀ tó wọ kó dókítà àtòkúnbọ̀ àjànàkú adarí àjọ náà sọ pé ó ṣe kókó ó ṣe pàtàkì láti bẹ̀rẹ̀ sí ní dí gbogbo àwọn kòtò náà across 57 local government in Lagos State àtàwọn SCDA wa wọ́n ní Odùnbà Mbadiwe Avenue Ìkòròdú Road fún Shop Williams Avenue Akilo Road Kódẹ́sọ̀ Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní interlogging sí wọn báyìí àtàwọn boulders láti dájú wípé iṣẹ́ náà ó dé gbagbagba wọn kí gómìnà Babájídé Sanwó-Olú Dr. Hamzat àti olùdámọ̀ràn lórí infrastructure ọ̀gbẹ́ni Olúfẹ́mi Dáramọ́lá wọ́n ti ṣètò ètò ìrànlọ́wọ́ owó fún àwọn òṣìṣẹ́ àjọ LSPWC láti bẹ̀rẹ̀ sí ní tú gbogbo àwọn kòtò náà ṣe káàkiri èyí tí òjò torí kọjá lọ tó dálẹ̀ láàrin ìlú Èkó bí ẹ̀ ṣe wà ní ẹ̀fọ́mọlọ́yàn ọ̀sẹ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ léyìí tí ó jẹ́ ti ọdún 2026 wọ́n ṣe àlàyé pé exclusive breastfeeding ni ẹ má fomi là á kẹ ẹ máa gbọ́yàn sọmọlẹ́nu kó máa mu káàkiri àgbáńlá ayé ni 50% ni kó pé gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò ìlera dókítà Kẹ́mi Ògúnyẹmí ṣe sọ mọ̀ pé ní tòótọ́ ìlú Èkó wọ́n ń ṣàṣeyọrí nínú ìlanilọ́yẹ̀ àti ìmọ́tótó bí wọ́n ti ṣe ń fọmọ ní ọmú káàkiri ìlú Èkó ṣùgbọ́n lọ́wọ́ ta wà ìdá 14 péré ni 14% ìpínlẹ̀ Èkó wà lórí ètò náà wọ́n rọ gbogbo aráàlú Èkó wọ́n ní ìfọmọlọ́mú ó ṣe kókó ṣe pàtàkì pé mílìkì tó ń bẹ ńbẹ ó ń dáàbò bọ ọmọ ó sì ń jẹ kára ọmọ máa ṣe kíni kó máa gbáya gí dáadáa wọn lódi oṣù mẹfà àkọkọ ẹ má fomi là ẹ má fi mílìkì ọlọ́pẹ ẹ má fi là kẹ ẹ máa ṣe kíni kẹ ẹ máa fún ọmọ tààràtà èló jẹ kí ara rẹ kó gba yagiyagi dáadáa tí ó bá fi dàgbà àìsàn káìsàn kò ní ṣe ọmọ wọn rọ gbogbo ilé ìjọsìn àti kan máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ìyá ọlọ́mọ kí wọ́n mú fọmọ ní ọmú náà kan mú ní bàbàrà torí pé àwọn oúnjẹ aṣaralóore fọmọ kéékèèké fọmọ òkókó ibẹ̀ ló lúgọ sí níyẹn bó ti ṣe wà nìyẹn àwọn òṣìṣẹ́ panápaná tó wọ́ bí 150 ní staff tó jẹ́ 150 firefighters níjọba ìpínlẹ̀ èkó ti gbàṣẹ ní iṣẹ́ panápaná ní ìpínlẹ̀ èkó wọ́n ti ṣe commissioning fire service kan tó ń bẹ ní òru ṣòkí fire station wọ́n parí iyẹ̀ láàrin oṣù mẹ́fà péré tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n dẹ̀ ṣe àtúnṣe rẹ̀ pátápátá bẹ́ẹ̀ ló ṣe rí nílùú kẹjà náà tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi ránṣẹ́ sí gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n sì ti dá wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe máa paná tí wọ́n sì ti gba ìwé ẹ̀rí pé wọ́n yege láti ṣiṣẹ́ ní iṣẹ́ panápaná ìlú Èkó arábìnrin Margaret Adéṣẹ̀yẹ tó jẹ́ adarí ilé iṣẹ́ panápaná ìpínlẹ̀ ìpínlẹ̀ Èkó kí àwọn ọ́fíṣà náà tó jẹ́ 150 tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ó kí wọn pé wọ́n kú oríire wọ́n kú ìfaradà níbi ìdánilẹ́kọ̀ọ́ àti ìdánrawò tí wọ́n ṣe fún wọn wọ́n 150 firefighters yìí December ni wọ́n ti kó wọn sí ìpàgọ́ látọdún tó kọjá lọ tí wọ́n dẹ̀ ń gbáradì kó tó di wípé wọ́n yọ̀rantí àwọn 685 níjọba ti gbà sí ẹnu iṣẹ́ panápaná báyìí nsìn gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti ṣe gbé gómìnà sanwó-olu tún ìpinnu wọn sọ wípé àwọn máa dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìjàm̀bá iná tó bá ti ń ṣẹlẹ̀ nílùú Èkó ẹjẹ́ mú ti ìdókòwò iná gómìnà Babájídé Sanwó-Olu ti pírẹ́sẹ́ǹtì ètò owó àti irinṣẹ́ ìrónilágbára lábẹ́ àjọ Ministry of Women Affairs and Poverty Alleviation láti mú iṣẹ́ àtúnṣe kó fún about 4,000 equipment ni wọ́n pèsè fún àwọn ènìyàn ní ìlú Èkó dókítà Bíjọ́kẹ́ Sanwó-Olu ti ń ṣe aya gómìnà wọ́n léwájú níbi tí arábìnrin Mrs. Islamia Arẹ́gbẹ́ ti ń ṣe alága oṣòdì sọ̀lọ̀ àti ṣe igbákejì alága oṣòdì sọ̀lọ̀ ti ṣe ṣojú wọn níbẹ̀ wọ́n sì kí gbogbo àwọn tó jẹ àǹfààní náà kú oríire Commissioner for Women Affairs and Poverty Alleviation Bolaji Dada sọ pé over 35,000 Lagos residents
won graduate ti won se ri face skill acquisition ti won ru won lagbara nbe over 18,000 ni won set up tools fun won lati gba ti gomina abaje san owo ti wa lori alefa gege bi gomina ipinle eko awon ise stone machine imported grinding machine barber skit air dressing tools cooking pot and gas cooker cake mixer recording cameras tripod ati be be lo awon eto ru ni lagbara ti won o fi da duro fun ra won gege bi olominira osise fun si ma paru owo fun apo ara won won ra won to je anfani na lati ma se ta awon ise ohun fun iru won ni agbara lo wa fun ise gomina abajide sanwoolu 103 plus agenda of the present administration pelu ati leyin deputy governor of Lagos state Dr. Kadri Obafemi Hamzat ati chief of staff ati head of service ati gbogbo ise oba to fi mole igbimo asofin ipinle eko adupe lowo yin nigba bi commissioner for information and strategy agbeni gbingo motosho e seun lopolopo e ku gbogbo igba be na ni mo kelo tu mi adeyemi adesanya fun ise takuntakun ti to pe agoro modupe e ma gbagbe don't put no we on flower don't put no we across the road don't put no we on railway e ma pupu e ma wewe soju railway o lewo e di ma kere ma sora gbogbo awon bi te sun si eyan mo gan fi e sora owo kinu woyi o lodi so ofin samurewa ipinle eko owo ori nko o se koko o se pataki pay your tax I enjoy the dividends of democracy in Lagos state bi yen bo ti se wa ni e di ma gbagbe card idibo yin PVC e toju re dara dara o ton lenu o kun niku e ja pade lose to nbo ibi gomina abajide sanwoolu basede a tu je ki gbogbo ile ke tugbo gege bi ise wa lose ose ari mi ma obuse abdul fatahi abdul gafar lo ko mi tutun a tu mu wa fun yin lose to nbo ire o ani mo je gege gbogbo e to ba o o baba ya pure di ope o ko ni ti o se bo yo n pa ni

One more, I got a joke. Go, go, let's shell out.

0: FM. Net is het als mijn.
1: Ìyàbọ̀ olú, ìtakúta tó fẹ̀ ní sọ̀rọ̀ lánàá, má ti bá àwọn ta lónìí bó ṣe lọ lónìí o.
2: Bẹ́ẹ̀ ni bí ti bá wo.
1: Àsìkò ní fọ́nrán náà láti gba national cake wa. Gbogbo nǹkan ló ti gbówó lórí, kò sì yẹ kó yọ ọjà tiẹ̀ náà sílẹ̀.
2: Ha bálẹ̀ ni, ẹ̀kọ́ mi níwà ìjẹba mi kọ̀rọ̀ sọ̀. Ní ìgbà tí mo ti yọwọ́ wàhálà mi, owó mọ́tò mo sì ti jèrè. Ewó na bọ̀rọ̀ tún fara ní ọmọ làkejì mi.
1: Ìwà ìjẹba mi bíi ti báwo, ṣé mo ní kó lọ máa kówó òlú jẹ ni?
2: Irú ẹ̀mí tẹni iná làwọn tó ń jọwọ́ ìlú náà ni. Ó ti lẹ̀ jẹ́ pé ẹ ti gbàgbé pé ẹni tó fara ní ìlú lọ́nà kan, ìlú afara ni òun náà lọ́nà mìíràn. Ó fi tó kí gbogbo wa ká jọ gbé ogun ti ìwà ìjẹba nu ní gbogbo ọ̀nà tó ń gbà wáyé. Káyé lo epo tàbí àyè tí a bá wà lọ́nà jìbìtì, eléyìí tó lè pa ọmọ làkejì wa lára. Ta máa rántí pé bálọbálọ ààbò á bọ̀.
1: Ó ṣe wáyà mi, ọjọ́ kébì náà ti ń jí gbogbo orísun tán kó fún wa níbi iṣẹ́, mi ò mọ tí mo fowó ọ̀hún ṣe.
2: Bẹ́ẹ̀ ni baálé mi, àwọn mìíràn yóò máa gbà lọ́wọ́ yín lọ́nà àìpọ́ ni.
1: Ó wáyé mi báyìí aya mi pé àti àwọn aláṣẹ àtàwọn tí wọ́n pàṣẹ lé lórí ló yẹ ká jọ gbógun ti ìwà ìjẹbánu tí wọ́n pè ní corruption nínú ìkólè lálàáfíà.
0: Báyìí ló sọ pé ẹ̀yẹ́ àpapọ̀ sọ̀rọ̀ ìkọ̀ọ́.

alẹ́ ti lù ẹ̀kọ́ àjálẹ́ o a kú iṣẹ́ lónìí ìròyìn àgbáyé ròyìn tó ń dé sétí ìgbọ́ yín láti lè ṣẹ̀bọ̀ndà fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ gbọ́ kókó tó ń bẹ̀ nínú ìròyìn náà àjọ elétò ìlera ìjọba ìpínlẹ̀ èkó àti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ti jùmọ̀ buwọ́lu ìwé àsọyé pọ̀ láti ṣe àlékún ètò ààbò láwọn iléèwòsàn tó jẹ́ ti ìjọba gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adeleke yìí kígbe ta o lórí ẹ̀sùn pé àjọ efcc

tó ń bẹ nílùú Abuja láti gbéná wojú wọn. Komisanna ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun CP Samuel Erela Etiafo òun ló gbé ọ̀rọ̀ fanilétí ọ̀hún kalẹ̀ fún àwọn oníròyìn lólu iléeṣẹ́ wọn tó ń bẹ nílùú Ọ̀ṣọ́gbó. CP Etiafo ṣe àlàyé wípé 1,500 àwọn ọlọ́pàá ni wọ́n ti darí sí ìpínlẹ̀ Ọ̀ṣun káàkiri ẹkùn ètò ìdìbò nípínlẹ̀ náà láti jẹ́ kí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ lọ́jọ́ 15 oṣù kẹjọ yìí kó lè ba kẹsẹ̀ járí o. Àjọ tó rí sí ètò ìdánwò WAEC ti gbẹ́sẹ̀ lé èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ 2,200,000 tí wọ́n jókòó ṣe ìdánwò sí ibi tí ọ̀hún látàrí wípé wọ́n ṣe màgòmágó nínú yàrá tí wọ́n ti ń ṣe ìdánwò náà. Kò fi hàn wípé ó lé ní 80% àwọn akẹ́kọ̀ọ́ tí wọn ò rí èsì ìdánwò WAEC wọn. Ìròyìn tá a gbọ́ látẹnu alámójútó àjọ WAEC ìyẹn Dókítà Amos Tangut ṣe àlàyé wípé àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ yìí kàn ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ṣíṣe màgòmágó àti gbígbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù wọnú yàrá ìdánwò. Àti wípé àwọn supervisor àti vigilator tí wọ́n ń ṣe àmójútó ìdánwò náà tí wọ́n tún ń gbé ọ̀rìjó fún àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá tí wọ́n sì ti fojú winá òfin ìjọba. Ìròyìn àgbọ̀ sọ di mímọ̀ wípé 1,180,169 tó fi mọ́ 186,000 akẹ́kọ̀ọ́ ló ṣe ìdánwò WAEC ọdún 2026 yìí láti ilé ẹ̀kọ́ tó jẹ́ pé 24,000 ni wọ́n 107 ni wọ́n forúkọ lẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè olómìnira Benin Republic, orílẹ̀-èdè Cote d'Ivoire, Equatorial Guinea ni wọ́n jókòó ṣe ìdánwò náà. Ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n ó lo ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà CBT format láti ṣe ìdánwò WAEC fọdún 2026. Ìròyìn àgbọ̀ sọ di mímọ̀ wípé àjọ WAEC kọmi inú pípọ̀ bí màgòmágó náà bó ti ṣe gbẹnu sókè nínú ìdánwò ọdún tá a wà yìí. Ròyìn àgbáyé lẹ̀ ń gbọ́ o láti iléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrànlú. A sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀rẹ̀ wọ ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdáminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọlanke. Ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bó yẹ ṣe ń borí ooru. Àrùn ìwọ̀sí sínú ìgbìnà wa. Iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa ó ti ṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá. Ṣé sì gbọ́ yín?
1: Alábàárí, alábàárí, alábàárí.
2: Oya, dẹ́rù tẹ̀lé mi.
3: Bàbá wa, ṣọ́bọ̀ yìí wà á kéré jù fẹ́ mi.
2: Kí ló kò ń bẹ̀? Ọ̀rọ̀ mi dẹlẹ́rù, ṣọ́bọ̀ lè yọké.
3: Dádì wa, ọmọ yìí lè jọmọ yìn. Ìjẹ́ ti ẹ̀mọ́ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára, ká máa lò wọ́n nílò ẹrú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí, àwọn ni ọjọ́ iwájú wa lẹ́yìn wa ọ̀la. Àjọ àgbáyé yẹn United Nations pàápàá wọ́n fajúro gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára. Kódà ìjìyà tó burúkú ń bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Tọ́ ni mo ní a jẹ́ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́.
3: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí pé ojúṣe gbogbo wa ni, ojúṣe tèmi, ojúṣe tiẹ̀ láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Dúró bẹ̀yẹn.
4: Ẹ̀káàárọ̀ sà.
2: Ẹ̀káàárọ̀ màdàmú. Kí ló wà nínú ọkọ̀ yín?
4: Kò sí nǹkan kan sà, kò sí nǹkan kan. Akọ̀ ń jáde lọ ni.
2: Kí wá ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí?
4: Ebi ló máa ń pa wọ́n sà, ebi ló ń pa wọ́n.
5: Ọ̀gá ọlọ́pàá àwọ̀ yìí máa sọ ọmọ wọn. A fẹ́ kó wa lọ bí òjì kejì lọ bí wá ṣiṣẹ́ jù o.
2: Oya, ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
4: Ó ti ọ àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọ́n kàn parọ́ ni.
5: Àìsọmọ yín.
6: Àjọmọ gbé ọ̀daràn, oṣù kábíámọ́, yẹ́ ṣe bímọ. Tó bá jẹ́ ọmọ rẹ ń kọ́.
7: Ìkéde yìí wá láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ̀jẹ̀ àmójútó àwọn ìwé.

0: Mr. Yendeleka,
1: Yendeleka,
0: Yendeleka, Yendeleka, Yendeleka,

Easy. I'm a yari oko.

Yeah, yeah, yeah. I'm a Yari Aoko.

pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yàn tún ìṣó wà lágbára láti má gbàgbà fún gbogbo onípojúpo ènìyàn adún méjìlá òróró gẹjọ ìṣó wà lágbára náà yóò máa wáyé ẹni gbogbo ènìyàn máa láǹfààní láti má gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ báwọn ẹgbẹ̀rún kan ogbó tó bá wọ́n tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́ báwọn ọmọ ilé ìwé tún máa gba báyọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn kí n kò ti sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀

kẹ́kẹ́ jẹ́ ẹ ò ní ṣe dá dúró ẹ ò ní ṣe dá dúró ẹ ò ní ṣe dá dúró ẹ ò ní ṣe dá dúró ẹlẹ́kẹfà táyé fi máa ń dá yàn án dúró ó ní ẹ̀ṣẹ̀ bàbá ti kọwọ́ rẹ bẹ̀ṣẹ̀ wọ́n ti dá ọ dúró nìyẹn sà ẹskísà ẹ wo júdà ẹ wo bí wọn ṣe dá júdà dúró nígbà tó báyàwó ọmọ rẹ sùn ọ̀pọ̀lọpọ̀ gbogbo wáyé ẹsẹ̀ òjò orókòlù ẹsẹ̀ iná ni sà wọn bá lọ káàkiri wàá rí àwọn ilé ijó oríṣiríṣi wàá rí àwọn èèyàn bí wọn ṣe ń sọ àsìkí àdúgbò nù jọọjì wà lẹ ò lọ ibi tó tó ti ń sọnù ni wọn ń yà sí ayé a máa fẹsẹ̀ dáyàn dúró àìmọye àwọn akọrin wọn ti dolójú ẹ̀sìn wọn ti dolójú ẹlẹ́yà akọrin ni tẹ́lẹ̀ o àfàdúrà jagun ni tẹ́lẹ̀ o ọ̀ṣà ni tẹ́lẹ̀ ń jọ́jì o ó wúlò fọlọ́run o àwọn ọmọ rẹ ti ń rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere o ṣùgbọ́n ní ìsìn wọn ní dádì ti jó lọ mọ́mí ti jó lọ ayé èrí òní jóná ògbó tó gbé wá sáyé kò ní jóná bọ́dá ayé a máa fẹsẹ̀ dáyàn dúró ayé a máa fẹsẹ̀ dáyàn dúró ẹlẹ́ẹ̀kẹ́jẹ́ ayé a máa fi ọ̀rọ̀ ẹnu dáyàn dúró bíbélì wípé tá a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ mú ọ ó ní wọn ti réyìí sí wọn a máa fi ọ̀rọ̀ ẹnu dèèyàn wọn a máa fọ̀rọ̀ dèèyàn gbọ́rọ̀ olúwa lórúkọ jésù gbogbo bí tí a ti fẹ́ fọ̀rọ̀ dè ọ́ ọlọ́run apọ́sù ayọ̀dẹ́lẹ́ babalọ́lá ọlọ́run ló mọ wọ̀ ó yá kó tú ayé rẹ sílẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ẹnìkan tó sàníyàn ìrànlọ́wọ́ dìde fún ọ ẹnìkan tó sàníyàn àánú dìde fún ọ ẹnìkan tó sàníyàn ikú jésù lórí àgbélébu yóò jà fún ọ ẹgbọ́n eléyìí bẹ́ẹ̀ ṣe ń rí àmì àdúrà yìí ṣe gbogbo ọkàn tó ń sàmì àdúrà ẹgbọ́n eléyìí ẹgbẹ́ ń sọ eléyìí fọ yín ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ yìí lẹ́nu mi láti òní lọ àwọn ọmọ yín máa tètè pàdé àánú mọ̀mọ́ ẹ̀ẹ́dẹ̀ sàmì àdúrà àní àwọn ọmọ tí yín máa tètè pàdé àánú ẹ wò mí sà ó mo ti ń lọ sí àádọ́ta ọdún kí n tó pàdé àánú bí ọba jẹ àánú ọlọ́run inú ìpájú náà lèmi náà bá ti máa gbógbé ayé mi ìpájú yìí pọ̀ ẹ̀yẹ wo ẹ̀mọ́ tó wà ní kóòdù wọ́n lè sọ púpọ̀ nínú ìtàn mi ẹ sà mo gbàdúrà.

àwọn èèyàn sọ pé nǹkan kan ní ilé yìí kì í ṣe mọ́tò ẹ́skísà ẹni tó tọrọ owó ńlá sí à wọ́n lè dọ́wọ́ lé lórí ọ̀nà dẹ̀ sí gbaragada ó ní bàbá mi mo fẹ́ ra mọ́tò fún irú mọ́tò tí ra mi kan ò rà rí ló dẹ̀ ra lé mi lọ́wọ́ bọ́dá máa pọ̀ jẹ́ ń gbọ́wọ́ lé ọ ìwọ béèrè lọ́wọ́ ẹni tó kọ́kọ́ bí ìbẹ̀ta nínú tọ́jì wa ọwọ́ ni mo dá lé ìṣẹ̀dá rẹ̀ bí mo ṣe dáwọ́ lé ìṣẹ̀dá rẹ̀ ọ̀run àánú dẹ̀ sí ẹni tí ò lóyún dẹ̀ gbé ọmọ ìwọ náà máa ráàánú gbà wọ́n kò sí màjíǹkì kankan bì kankan agbára jésù ní ńlànà fún yàn agbára jésù ní ń gbé ní dìde wọ́n gbogbo ayé ti sá kúrò nídìí òkùnkùn jésù ní kálukú wá ìwọ náà kúrò nídìí òkùnkùn máa bọ̀ mo gbàdúrà ayé rí ó lẹ́rìí.

lọ́sọ̀ láàárọ̀ Friday ní on the 7th máa wà ńbẹ̀. Tí n bá ti kúrò ní ìyànà àbájá tẹ́ bá ti gbé alágùntàn yẹn sọ pé water bus stop ẹ̀ ti rí sign board wà ńbẹ̀. Ibi àwọn ṣọ́ọ̀bù tuntun táìsì ń kọ́ yẹn. Jésù ló ni gbogbo bìtì ibi tẹ́ ń wò yẹn. So ẹ bá mi ńbẹ̀ láàárọ̀ Friday. Tí n bá ti kúrò ńbẹ̀ láàárọ̀ Friday ni màá máa gba ìkòrò bíbọ̀ fún ìṣòro. Ẹni tó sàmì ìlú hotel lọ, ọjọ́ ayọ̀ rẹ̀ dé, ọjọ́ òkú rẹ̀ dé, ìràwọ̀ rẹ̀ mú ayé òní pọ̀ pa o. Bẹ́ẹ̀ ni màá rí lágbára Ọlọ́run. Mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀run rí. Yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti ran wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bá a bá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dálé lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dálé lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkú òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òun bí ìlú ọlọ wú ẹnìkan tó mọ̀, pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe olóríri kó wọ́n lọ sí Jerusalemu. Oore rẹ̀ wà ńbẹ̀. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ yóò dára fún ọ. Fóònù nọ́mbà yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́jì. Èmi náà fẹ́ lọ Jerusalemu. Wọ́n jọ ìmí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ. Oore ìrànlọ́wọ́ oore rẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Fóònù nọ́mbà ẹ lo fóònù nọ́mbà 08 6 4 8 1 4 5 5 08 6 6 4 8 1 4 5 5. Orí ọ̀fẹ́ Jésù kò ní kápú olórí rẹ̀. Ẹ pe nọ́mbà yìí ẹ pásítọ̀ Ṣèyí ni kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 08 30 45 01 46. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08 30 45 01 46. Lágbára Ọlọ́run ẹ rọ́jú ayọ̀ àwọn ọmọ yín o. Jésù Olúwa wa. Àmì.

0: iṣẹ́ ìmúláradá ní gbogbo ọjọ́ Thursday lórí òkè Takwology. Agbára Ọlọ́run ṣiṣẹ́ bíi ti gbani lórí òkè yìí. Ní gbogbo ọjọ́ Thursday, Jésù ṣiṣẹ́ ìyanu lórí òkè. Ọ̀pọ̀ ènìyàn tó wá sí pàdé àdúrà yìí pẹ̀lú omijé ló ń padà sílé pẹ̀lú ẹ̀rín. Ilẹ̀kùn ire tó ti tì fọ́pọ̀ ọdún ni Olúwa ń ṣí. Bí ọ̀rọ̀ àṣẹ ìtúsílẹ̀ ìgbédìde àlùyọ ìwòsàn ohun ìbùkún ti ń jáde látẹnu ajínrere àgbáyé ni. Ṣẹ́gun Ilésanmí ní gbogbo ọjọ́ Thursday, aago mẹ́wàá òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán ni pàdé àdúrà yìí. Kò sí àṣetì lọ́dọ̀ Jésù, ìwọ lókè tó Olúwa fẹ́ ṣe lóore. Nítorí náà, máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí. Kò gbàdúrà kó kájọ àdúrà kó gbọ́ ṣẹ́ kọ́ta rẹ̀ ó gbẹ̀yìndà. Olúwa ń retí ìwọ náà lórí òkè Takwology ní Thursday ọ̀sẹ̀ yìí. Orí òkè Takwology wà ní òpin òpópónà Omíyalé Èjìgbò. Tẹ bá ti dé Omíyalé, ẹ bèrè orí òkè Takwology. Oníwàásù àti olùgbàlejò, àwíkòkò lójú ọlọ́rọ̀ ni. Ajínrere àgbáyé, Ṣẹ́gun Ilésanmí, tẹlifóònù 0803-3906-216 0803-3906-216 lórí òkè Takwology. Àdúrà ń gbà, ogún ṣẹ́.
1: Band FM.

0: ebe ni yo ba monoro yo mo bo ti ko dupe lowo olorun oba alaye be da ba monoro yo mo ba tin dupe lowo olorun oba to je pe ohun nu anu re to tun da wa siti le tile ti o je ki buburu kan osubu lo wa ko si je karun karun kan so wa lojo kabiyesi oba mi edumare ti owo gogo ba tin wu wa ko wo tese wa ko wo ba tin soro ko wo wa ti se wa ko to da wa siti le tile ko to pa wa mo bi eyin oju ti o je ka kan lagba mi wa la kan bo ti le hun ko mo ogo ni foruko re loke orun ori ofe la rigba lodo re ki nse mi mo nse wa ki la je ki la mo ki la le da se bi ko se nipa agbara olorun baba to tun fun wa lori ofe lati tun wa sori eto leni eto yin eto wa po gbara gege ba ti ma mu wa se ti igboyin ni gbogbo asale wednesday papa julo lo gangan bi ta tin soro yi ni bond fm 92.9 oruko mi o yi pada oludosun omo koladerun le mi nje akanju olohun oro tin fojojumo won olorun oba tin se atoko eto yi lore kore awa la ma wa eyin la si ma ba ati won fi asoko idupa lowo gbogbo awon kan ti won tin fi okan beto ibo lati gba ta aya eto ti bele mo gba ladura pe ile atona yo ni daru eti ta se fi ngbo wa oni de o mo won gba ladura pe gbogbo ohun ti olorun oba emi ti se nnu aye yin ni daada nipasẹ eto yi isu ese aye yi o ni ba beje be ba tin lu bayi ni o ma dun be ba si tin pe bayi ni o ma je atun ti de na nu ni gege ba ti ma nse lori eto yi eto yin eto wa opo gbala ebi ti a tin ni ori ofe lati ma gbohun awon baba wa reverend dr lagun adesoya awon oluso agutun agba ti ijo celestial church of christ afonifoji ibukun parish to wa ni challenge bus stop ni moshini ilu eko awon baba mi reverend dr lagun adesoya ti tun wa lori eto pelu mi ni asale yi lati ma mu wa lo sinu awon asayan oro olorun lati ori itemimo olorun wa gege bi ise won lore kore ṣugbọn ka awon baba wa to kan lagba mi oro olorun gege ba ti ma nse lori eto yi
1: fun gbogbo eyin ti e ni ohun kan te fe ba awon baba so ni idakan kan tabi o fe ki awon baba ko gbadura fun o tabi o ni ohun kan to n yo lenu yala boya fun idi kan tabi idi keji o ni ore ofe lati pe awon baba wa fun adura tabi imoran to yoranti o ni ore ofe lati pe awon baba mi reverend dr lagun adesoya leyin eto yi sori ero ibanisoro ti won pe fun o yi nigba ti won ma pase oro sinu aye ore ti gbese aye ore o si ni ri bakan na mo 070-65-89-6331 tabi ki epe 080-59-68-1221 eje npe lekan si 080-59-68-1221
0: ero ibani soro te pe awon baba wa reverend dr lagun adesoya si re leyin eto mo si n gbaladura pe gbogbo awon ere ti baba o ma so fun o ni o ma mo lori ti o ma to aye re se ti gbese aye re o si ni re bakan na mo ni gbogbo asale ojo wednesday ni dede agogo mejo le ma ba awon baba wa reverend dr lagun adesoya pade lori eto yin eto wa wo gbala eto yin rere ta ma mu to yin wa logogan bi ta wa yi ni bond fm 92.9 ni bi ta tin da bi edun ta n ro bi owe aye wa ti wa bele bayi tori awon baba wa ti wa ni ikale bayi lati ma mu wa lo sinu awon asayan oro olorun awon asayan oro olorun lati ori itemimo olorun wa gege bi won ti ma n se lore koore nitori pe oro olorun iye ni ibukun benu re ìwòsàn ń bẹnu rẹ fún gbogbo ọkàn tó rẹ gbà láàyè láti túnlé ayé rẹ ṣe ọrọ ìrìn náà látún mú tọ wá lónìí fún gbogbo etí tó ń gbọ mi lákòókò yìí mo sì gbàládùra pé ìgbé ayé rẹ ò ní wà bákan náà mọ ní báyìí a máa pe àwọn baba wa reverend dr lagun adesoya wọlé báyìí àwọn baba wa reverend dr lagun adesoya àwọn olùsọ àgùntàn àgbà ti ìjọ celestial church of christ afonifoji ibukun parish tó wà ní challenge bus stop ní moshini ìlú èkó àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọrọ ọlọrun láti orí ìtẹ̀mímọ ọlọrun wá gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ máa bá wa bọ̀.
2: Ìgbàlá wọlé tán ló ní ọ̀rẹ́.
3: Má gba ìgbàlá orí rẹ̀.
2: Èyí ẹ ìgbàlá tó lè fowó ra rárá.
3: Má gba ìgbàlá ṣe yọrí
4: o. Ẹ jẹ́ ká tẹ́rìbá fún àdúrà. Jehova, Jesu Christ, Michael Mimọ, láti inú oyún ló ti pè wá ní orúkọ. Níbikíbi tí ẹnìkankan ń gbé, ìrẹ́ ló pa láwọn síbẹ̀.

0: lónìí olúwa ní bí a bá gbóhùn rẹ ká má ṣe sí ọkàn lé gbogbo ọkàn òkúta fi ọkàn ẹran rọpò ní orúkọ jésù kristi ọrọ tó dàpọ pẹlú ẹran ara tó gbé láàrin àwọ ènìyàn wá gbénú wa ní orúkọ jésù kristi wá sọ wá di mímọ gbogbo ohunkóhun tí kìí ṣe ti ọlọ́run àwọn ọ̀rọ̀ tí mú lọ sí ní ìdájọ́ ìsun tí wọ́n ti ń jáde kan gbẹ dànù ìtura àti àlàáfíà kò jẹ́ ìpín wa jésù olúwa wa hallelujah hallelujah ọ̀rọ̀ ọlọ́run zakaraya.
1: Angeli ti ń bá mi sọ̀rọ̀ sì tún dé ó sì jí mi bí ọkùnrin tí a jí láti ojú oorun rẹ̀ ó sì wí fún mi pé kí ni ìwọ rí mo sì wí pé mo wò sì kíyèsí ọpá fìtílà tí gbogbo rẹ̀ jẹ́ wúrà pẹ̀lú kójó rẹ̀ lórí rẹ̀ pẹ̀lú fìtílà méje rẹ̀ lórí rẹ̀ àti ẹ̀rọ méje fún fìtílà méjeje tí ó wà lórí rẹ̀ igi olífì méjì sì wà létí rẹ̀ ọ̀kan ní apá ọ̀tún kójó náà àti èkejì ní apá òsì rẹ̀ mo sì dáhùn mo sì wí fún áńgẹ́lì tí ń bá mi sọ̀rọ̀ pé kí ni ìwọ̀nyí olúwa mi áńgẹ́lì tí ń bá mi sọ̀rọ̀ dáhùn ó sì wí fún mi pé ìwọ kò mọ ohun tí àwọn wọ̀nyí já sí mo sì wí pé ó ń kọ mọ olúwa mi ó sì dáhùn ó sì wí fún mi pé èyí ni ọ̀rọ̀ olúwa sí Serubabeli wípé kìí ṣe nípa ipá kìí ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi ni olúwa àwọn ọmọ ogun wí ta ni ìwọ ìwọ òkè ńlá ìwọ òdi pẹ̀tẹ́lẹ̀ níwájú Serubabeli òun ó sì fi ariwo mú òkúta tó ń tẹ orí rẹ̀ wá yóò máa kígbe wípé oore ọ̀fẹ́ sí i ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wípé ọwọ́ Serubabeli ni ó pinlẹ̀ ilé yìí ọwọ́ rẹ̀ ni yóò sì parí rẹ̀ ìwọ ó sì mọ̀ pé olúwa àwọn ọmọ ogun ni ó ràn mí sí yín ṣùgbọ́n ta ni a ń kẹ́kọ̀ọ́ ọjọ́ ohun kékeré nítorí wọn ò yọ̀ wọn ò sì rí ìwọ̀n lọ́wọ́ Serubabeli pẹ̀lú méje wọn ni àwọn ni ojú olúwa ti ń sáré sí yìí sóhun ní gbogbo ayé mo sì dáhùn mo sì sọ fún pé kí ni àwọn igi olífì wọ̀nyí túmọ̀ sí tí ó wà ní apá ọ̀tún fìtílà àti ní apá òsì rẹ̀ mo sì tún dáhùn mo sì sọ fún pé kí ni àwọn ẹ̀ka méjì igi olífì wọ̀nyí túmọ̀ sí tí ń tu òróró wúrà jáde lórí wọn láti inú ìkòkò wúrà.
0: Hallelujah. Hallelujah. Igi olífì méjì àbí ìkan máa ń pe náà. Hallelujah. Ìkan dẹ̀ rí ó ń sọ fún òkùnkùn péyà àwọn méjèèjì jẹ́ wòlíì àti olófin wòlíì ìlíjà máa ń pinná ṣùgbọ́n fail mose pín òkun níyà ó wà under the law ó fail hallelujah àbí wọn fail wọn fail mose fail ọlọ́run sọ pé gòkè lọ wo bí tó ń lọ ò ní débẹ̀ kó dẹ̀ kú ó dẹ̀ gorí òkè ó dẹ̀ kú àwọn áńgẹ́lì ló bò mọ́lẹ̀ ń bẹ̀ tí dèní léni wọn ò mọbi tó kú sí ṣùgbọ́n bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ pé àwọn áńgẹ́lì ló lọ gba òkú ẹ̀ lọ́wọ́ sátani hallelujah ọmọ tí ọlọ́run lò nínú ayé nìyẹn law and prophet ọlọ́run sì ń sọ fún pé kì í ṣe agbára wọn ló ṣe ń tọ́ ṣe not by your power not by my but by my spirit hallelujah àbí ọlọ́run kọ́ ló lò wọ́n ọlọ́run ló lò wọ́n olúwa náà kò fi wá sílẹ̀ Chuma, awon mejeji to fail yen na lo lo ba Jesu lori oke. Won so fun Jesu pe awa fail o. O le fail o. Hallelujah. Won so fun ni ori oke. Awon mo yin lo si ori oke. Won ri pe o ye ka pa agbo meta. Okan fun o. Okan fun Elijah. Ati okan fun Mose. So the spirit you feel, hallelujah, when you follow the Lord or follow prophets, hallelujah, Olorun je ka mo pe ni igba ikeyin yi Olorun soro lati enu omo ki se lenu woli mo on ti bebele je ka mo ni pe o beta ko je omo Olorun ju ko je iranse abi ewo n title e gaju oni omo odo mo nko ti Oluwa en se abomo iranse ti o wa tele gbogbo ti awon iranse to ti se iranse fun Olorun emi Christian olo hallelujah Olorun so pe inu o n baje tori ti mo da eniyan emi mi ki o gbe ninu eniyan mo tori gbogbo ero inu eniyan ibi ni ki lo n produce ibi hallelujah o to produce ibi ni envy jealousy hallelujah awon o ti isu produce ni e de mo bo se produce e aba mo bo se produce ni pe e wa dupe lodo mi kon so pe to da kon so pe anyhow olorun wa so pe e ti keje mu wa lo beta ko kole tubo binu hallelujah Olorun de lo ni ibinu Olorun so pe to ba binu ma se Olorun lo ni idajo hallelujah en to binu to se ni pe o fe se idajo Olorun si so pe timi ni esan hallelujah en ke ni o gbodo gbesan now arakunrin ti ke nipa Abel abi abi se Abel lo pa Bible so pe eje Abel ki gbe fun igbesan Bible de so fun wa pe o bo mole ninu ile sugbon ohun re jade di odo Olorun nbo lo ohun yen ti wa hallelujah blood on soro blood Abel lo ki gbe ti Olorun si gbo o bere pe arakunrin eda o ni se emi je my brother's keeper hallelujah Olorun de so pe eje arakunrin re o ti gi pepe mi Job 16 from verse 18 ha ile aye ma gba eje mi ki ekun mi ko ma ni ipo kan hallelujah ile aye ma gba eje mi ki ekun mi ma se ni ipo kan ehn nje nisisiyi ki esi Eleri mi nbe lọrun Hebrew 12 from verse 22 ṣugbọn
1: eyin wa si oke si oni
0: eyin wa si oke si oni
1: ati si ilu Olorun alaye
0: si ilu Olorun alaye
1: si Jerusalem ti orun
0: si Jerusalem ti orun
1: ati si ẹgbẹ awọn angele aniye
0: ati si ẹgbẹ awọn angele aniye
1: si ijọ nla
0: si ijọ nla
1: ati ijọ akọbi
0: ijọ akọbi
1: ti ati ka oruko won ni orun
0: ti akoruko won ni orun
1: ati sodo Olorun
0: ati si odo Olorun
1: onidajo gbogbo eniyan
0: onidajo gbogbo eniyan
1: ati sodo awon eni Olorun emi Olorun to
0: ati si odo won si en so won to ti ku
1: eniyan ti a se
0: to wa lodo Olorun si
1: ti a se ni ase pe
0: awon ti a se ni ase pe
1: ati soda Jesu
0: ati si odo Jesu
1: Olorun na majemu titun
0: e to je pe ohun lo arrange majemu titun
1: ati si bi eje ibu won ni
0: ati si bi eje ibu won ni
1: ti soro ohun ti o dara ju ti Abeli lo
0: hallelujah eje Jesu soro to dara ju ti Abeli lo ile ma gba eje mi eyi ti le gba o n bere fun gbesan mi eto ni ile ma gbe eje mi baba dariji won tori won ko mo ohun ti won se hallelujah Oluwa yin saanu fun wa baba dariji won wo se eyan ko lo ni ko dariji won bi won se se eyan lelomi ise ta lo ma se idajo gbogbo aten to se aten ta se ngba ti en to de ma se idajo so pe dariji to de so pe ti wo fun re o ba dariji a ni dariji hallelujah ni zakara 4 ti won ka yen oni candlestick wa bi oni stand meje which is the spirit of Christ hallelujah now igi olifi meji wa on to ti se eri pe won so pe candle stand yen there is supply on come on flow sinu won hallelujah now that lo flow sinu won se to sise pelu it is the spirit of God abi se mi olorun lo ba mo se se sugbon olorun fun ara e so pe you can never be perfect except as say you are perfect olorun look for perfect people is looking for imperfect people to empty them. Hallelujah. We want to know why he does it. Latin Baghdad. Only I want Pharisee. One for the cup. One for you. Hallelujah. Oh, there's a way. I want my Jesus. One, she won't tell you. One, finish it. Yes, there's a way. In New Gong, only you care for. Can show the. Oh, then you think. Hallelujah. But nibo ni oro nbe inu oro to de nbe no eniyan o ni emi tin jeri re emi mimo hallelujah emi esu na wa emi olorun wa ta lo da mejeji olorun nbo mejeji tin wa latodo olorun ni ko handle everything for satan at all emi esu to wa latodo olorun be yan ba ton yan won ma ton na je won ton Jacob ba won ton eh how many years lo serve 21 hallelujah who served 7 years for the first woman won gbe mi le lowo ira yo wa ayo ni gba mo wa lowo won ni ko to serve another 7 years tori egbon wa le aburo le ku le ki egbon wa le hallelujah who serve another 7 years. Olorun lo loran leti pe mo ni ma pade e nibi ti o ti ba mi ja. Mo de tin do de lati joy. O ti lo extra 6 years. Nigba yen. Hallelujah. 6 years yen ni o so pe mo fe sise ti ara mi. Pe gbogbo ise ti mo se ana mi lo gba. Abi for 7 years o ton mi. Emi na eleto. Mo pade letan hallelujah en to wa ni end time yin ni o ton je lokun end time babire so fo wa ni verse 10 kilo wi for who had despised the day of small things on ko ton se opolopo ni problem now ni gba to ma kuro o fe bribe egbon en to ton je yen na lowo lowo sugbon ti ta ogun ibi e akota fun tori kini duro nje won de wa jesu wa joba le wa lori tori kini tori onje onje lopolopo se nwa olorun kini fe je kini fe mo kini fe wo kini mo fe na won wa olorun tokoto hallelujah ijoba orun ki se nipa jije ati mimu bi ki se ayo itura peace and righteousness of the Holy Spirit. Kini, chapter 16, verse 10, we talk about verse 4, no?
1: Ibanuji, I want to sell it to Allah, and I'm lying.
0: Yes.
1: Ni emi ki yo tansile. Be, ni emi ki yo daru kawani enu mi.
0: Hallelujah. Ile lalun safu, I want to go alone mi. Kote, nikpe won. Emi ki o da oruko won ni enu mi verse 10 nko
1: nitori iwa ki yo fi okan mi sile ni ipoku
0: iwa ki yo fi okan mi sile si ipoku
1: be ni iwa ki yo je ki eni mi ma re ki o ri idibaje
0: hallelujah ajide lo nje be on ti o le ki lo fe je ki lo fe mu o ro gbe yin aye bo lo fe endes Hallelujah. So fun Lazarus ko wa fun mi ni omi ko fi kan mi lenu. O so fun pe ogun wa laarin wa. Lati bi nsin. Hallelujah. Lo si oke. Orun ki na pe ogun. O le ani ja ja bo sinu e. O ba ti ja bo be hell. Hell fire lo nje be. Hallelujah. Isa oku agbara re da. Iku oro re da. Ki lo pe agbara ise ofin.
1: Iku oro re da.
0: Yes.
1: Isa oku isegun re da.
0: Isegun re da.
1: Oro iku ni ese.
0: Ese.
1: Ati agbara ise ni ofin.
0: Agbara ese ofin lo je ko mo pe you are guilty. Hallelujah. But God now took you out of Ofin to bring you under grace, and you don't realize it. Hallelujah. Oni ireki o fi okan mi si Isaaku. Ireki o je ki eni amuro re. Ki leyan se nje eni amuro Olorun. Hallelujah. Bible so yi pe when you die, Lord so yi pe Christ can't die. Hallelujah. Won bere pe Jesus oro iku. Sugbon ofin so pe ko le ku. Ile ti so oro iku. Hallelujah. Now iku yen ni ko lo de si ase Olorun. Anything ti Olorun da o le gboro se le. Hallelujah. Lolu gbogbo ti Olorun da lo n gboro se Olorun lenu. Isaiah 48 verse 13.
1: Owo mi pelu
0: eh
1: ni o si ti fi ipile aye sole.
0: Eh-eh.
1: Atelewo otun mi.
0: Yes.
1: Ni o si na awon orun.
0: Yes.
1: Nigba ti mo pe won.
0: Eh-eh.
1: Won tumo dide duro.
0: Hallelujah. Nigba ti Olorun fe pa aye re nigba. Won mo bi ti o ma ti nkan to fe lo wa. But every instrument of destruction Olorun fi pa mo si awon bi to mo strategic purposes. Mo ba le osin Olorun o le ko re sinu ile ki ede ki wa mo enu ile. O de je de ke lo ma pa wa de lo nkan fun ko niran se ita lo ti get yen. Hallelujah. O to ma pa yan o wa legbe, o to de ma la yan o wa legbe. Olu ayo sanu fun wa. Oju Olorun o lo si yin sohun si gbogbo aye. Everything to look out ko se ni Olorun ri. Hallelujah. Abi ko ri Olorun to da oju o da fun kini ṣugbọn ko loju ko loju to fi riran lo fi riran latare ko ni owo. Hallelujah. Owo ti e lo fe lo ebi to ba de clean lo fe lo ebi to debt ni isu fe lo. Hallelujah. So olukaluku lo ma sise igbala e o ba ma gbadura ko le gbadura ko Olorun ma gbo na opolopo lo gbadura ti Olorun o gbo. Ni papa so fe pe mo bo se gbadura abi ilo lo gbadura fo wa o de le mo emi e mo lo ku gbogbo ara o de fe gbadura se eni mimo. It's not possible. Lo ayi sanu fo wa olo ato wa sonu olo abu ko oro re Jesu lo wa wa Jehovah Jesu Christ Michael mimo Olorun re lo ndari e bi eniyan toro n to ba fe ni o nje kan se. Ṣùgbọ́n tó sọ ní pé ó farapamọ́ síbẹ̀ ló ń ṣe lọ́n lọ sínú ìṣìnà sí i. Ó wá wò pé èmi ò mọ̀ ọ́n láradá. Nínú gbogbo ohun tó ti fi pọ́n wa lójú èèyàn yí wa padà láì jẹ́ kó fúra ara rẹ̀ ṣe ní orúkọ Jésù Kristì. Ra ọkọ wa kúrò lábẹ́ ẹ̀tẹ́ sátani. Àwọn agbára ti ń fi pamọ́ ní ṣerú. Ọba ti ń de ìgbèkùn ní ìgbèkùn. Èmi tó fẹ́ dè wá ní ìgbèkùn yìí Olúwa dè wọ́n ní ìgbèkùn. Tú àwọn ọmọ rẹ sílẹ̀. Tú àwọn ọmọ rẹ sílẹ̀. Tú ìjọ rẹ sílẹ̀. Gbogbo agbára ní ọ̀run àti ní ayé ní ìsàlẹ̀lẹ̀ Jésù la fún. Gbogbo agbára ayé òtún bá ń tẹni wọn. Asán ni wọn. Olúwa fi wọ́n sábẹ́ àtẹlẹsẹ̀ wa. Ọgbọ́n láti ọ̀run wá oníkábèrè. Ọpọn láti ọ̀run wa kò ṣòro láti tù lójú. Tó bá ṣe é má bínú ó tán. Ẹ̀mí Ọlọ́run ló ń jẹ́bẹ̀ Jésù ní ọgbọ́n náà. Kò ṣe tó wá sọ́dọ̀ rẹ tó kọ̀ sílẹ̀. Kí ló fẹ́ ló ń bèrè? Tó bá sì sọ wá ṣe ní orúkọ Jésù Kristì. Ọmọ Ọlọ́run aláàyè àwọn ìbéèrè wa má fi dùn wá Olúwa. Ìrẹ́ nìkan ṣoṣo ló lè mú wa yàtọ̀ síbi a ṣe jẹ́ lónìí. Jésù Olúwa wa.
2: A dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Reverend Dr. Olagun Adesanya fún àṣàyàn ọ̀rọ̀ ìmísí ìtàṣálẹ̀ yìí. A dúpẹ́ fún ìmísí Ọlọ́run nínú ayé yín. Wọ́n gbàládùra pé bí ẹ ti ń jáfáfá sí iṣẹ́ Olúwa bá ti ń pè yín tẹ́ ń jẹ́ wa. Ọlọ́run ọba ẹ̀mí yóò ṣe gbogbo iṣẹ́ yín ní àṣẹ pé ẹ ní tẹnugbó lọ bí ọwọ́. Ìjọba ọ̀run náà ti gbogbo wá sì wà nílépa báyìí. Ọlọ́run ní ṣe ilé ìwọ̀fún kó wá wa. Àmì ní orúkọ Jésù. Fún gbogbo ẹ̀yin tí ẹ wá fẹ́ ìmọ̀ síwájú sí lórí àkórí ọ̀rọ̀ tí bàbá ti fi bá wa sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí. Bóyá ẹ fẹ́ kí bàbá kó gbà yín ní ìmọ̀ràn kan tàbí ìkejì tàbí ẹ fẹ́ bá àwọn bàbá sọ̀rọ̀ ní ìdàkọ́ńkọ́ tàbí fẹ́ kí àwọn bàbá kó gbàdúrà fún yín kán pàṣẹ síbi orísun ìbànújẹ́ ayé yín tàbí ó ní ohun kan tí ẹ dáwọ́lé tàbí tí ẹ fẹ́ dáwọ́lé tí ẹ fẹ́ kí àwọn bàbá kó fi àdúrà ràn yín lọ́wọ́. Ẹ ní orí ọ̀fẹ́ láti pé àwọn bàbá wa Reverend Dr. Olagun Adesanya sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí nígbà tí wọ́n máa bá yín sọ̀rọ̀ tí wọ́n sì máa pàṣẹ ọ̀rọ̀ síbi ìgbésí ayé yín tí ayé yín ò sì máa gba àtúnṣe ìgbésí ayé yín ò sì ní rí bákan náà mọ́. Ẹ pé àwọn bàbá wa Reverend Dr. Olagun Adesanya sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
3: 08059681221 08059681221 tàbí kí ẹ pé 07065896331 07065896331
2: Mo sì wá ń gbàládùra pé bí wọ́n ti máa gbàdúrà fún ọ tí wọ́n máa pàṣẹ ọ̀rọ̀ sí bí orísun ìbànújẹ́ ayé rẹ ìbànújẹ́ ayé rẹ yóò dayọ̀. Èmi ó máa wá fi èyí ṣàlọ ní àṣálẹ́ yìí lórí ètò yín ètò wa òpó ìgbàlà nígbà tá a tún máa padà bọ̀ ní ọ̀sẹ̀ tó bọ̀ láti túnjọ gbádùn ara wa lórí ètò yìí ètò òpó ìgbàlà. Àní gbogbo jíjáde àti ìwọlé wa nínú ọ̀sẹ̀ yìí ni yóò mú ìmísí àti ìbùkún Ọlọ́run dání. Ire o, ó dàrọ̀.

0: ìbéèrè dé pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọ̀làdẹ̀jọ glorious child wákàtí ìbéèrè dé ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlé yìí wákàtí ìbéèrè dé wòlé peter bí ọ̀làdẹ̀jọ glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yìí sí wa lónìí lónìí
1: gbogbo bí a mọ̀ pẹ̀lú gbogbo ọmọ ológun ló máa ń jà ìjàmbá nínú àdúrà oní wákàtí mẹ́rìnlélógún 24 hours with God.
2: Yanu

0: ẹka alẹ gbogbo olólùfẹ ètò rẹ tó yàn bọ wá bu abúwẹ ọba ṣẹrú ọgbọngbalẹ àlàgbà kì í gba nípa. À ń kọjá lọ sí ìlú ọyọ agbolé ọlọ́wà ni nísàlẹ̀ ọyọ ó ní ẹtí ti pé ọlá rí èyí ò ní ti bí ọmọ ẹni kọọkan ẹyìn pé ọyọ ajọ mọlẹ ọyọ sì sábà yẹrin lẹ àfi tí ọba dà ní. Ẹ̀ka ń gbà lálejò náà ni ògbóǹtarìgì amúnidára aránsọfúnni fáṣẹ ẹdìṣọ́nà àsìsìtì ní tọ́pẹ́ fẹ́jọ́ ọmọ bíbí ìlú ọyọ là ń gbà lálejò. Tẹ́lá sì fi kalẹ̀ tọ́fù sọ fi kalẹ̀ sí Bọ́ládé Aloysius yẹn ní oṣù òdì òkè ń bíbá ẹ́. Kí ló ń kọ yín ní ẹsẹ̀ẹsẹ̀?
1: Orúkọ mi ni Aziz Tèmítọ́pẹ́ Àjàlá ní ọjọ́ ọmọ bíbí ìlú ọyọ ní ọlọ́yà sàlẹ̀ ọyọ.
0: Iṣẹ́ ìwòlẹ̀ yẹn láàyò tẹ́ ẹ ṣe.
1: Iṣẹ́ ìpínlẹ̀ ni mo yàn láàyò láti kékeré ni.
0: Ọdún mélòó rẹ fi kọ́?
1: Nfi ọdún mẹ́ta kọ. Ọdún mẹ́ta àtàbọ̀ ni mo kọ.
0: Kí gbẹlẹ ti kọ?
1: Mo kọ ní oṣù road ní oṣù òdìbí.
0: Nípínlẹ̀ Èkó bí wàá?
1: Nípínlẹ̀ Èkó bí.
0: Lẹ́yìn ọdún mẹ́ta fi kọ ẹ lọ ṣe fírídọ́ọ̀mù.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn òṣèlú ìpèníjà wo lóyún dojú kọ àwọn télọ̀ tó báwọn mọ̀ sí wò sábà fẹ́ kọ́ṣẹ́ mọ́ nígbà tẹ́ ṣiṣẹ́.
1: Ẹ ṣe
0: sọ. Ṣé ẹrántí ọdún tẹ ti ẹ̀kọ́ gan?
1: Ẹ
0: ti lọ bọ ọdún gbogbo sẹ́yìn wáyé.
1: Mo lọ bọ ọdún 1978.
0: Ọkùnrin lọ́kùnrin ni àbóbìnrin tó wá arúgbìnrin tí wọ́n sọ ọkùnrin tí wọ́n sọ ìgbìnrin.
1: Bẹ́ẹ̀ni ọkùnrin ló kọ́ mi.
0: Àwọn ìpèníjà wo lóyún dojú kọ sẹ́yìn táwọn mọ̀ sí fi ń sá fún sí ọwọ́ sí ọwọ́.
1: Ìpèníjà tó ń dojú kọ ó pọ̀ kò tó pọ̀ nítorí pé ọmọ afurasí wọn ní sùúrù mọ́. Bọ́lá ti fún mi ní sùúrù sí ń gbà yẹn wọn lè rìn wọn ní sùúrù mọ́ sí. Àwọn ọmọ sí bẹ́ẹ̀ yàtọ̀ kò wọ́n ṣe bá wí nígbà tí ìyàwó ńkọ́ tí wa ta máa ń jẹ gbà kó bá ní ọmọ kan sì máa sá lọ pẹ̀lú wa máa ń.
0: Yàtọ̀ fún yẹn ìjẹ́ ọdún ní ìrànlọ́wọ́ kan àbí fún ara yín náà ni tọ́jọ́ pé ẹ fi débi ipò tẹ́ ẹ wà ẹ́ bàbá àti ìyá ń kọ́.
1: Bàbá àti ìyá ti lọ dúpẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ náà ní agbára náà ìyá náà àpò àdúgbò.
0: Kí ló kọ bàbá yín kí ló kọ ìyá?
1: Mo kọ ìyá mi jẹ́ òdo bàbá mi jẹ́ òjò.
0: Ọmọ olúgbó la náà.
1: Ọmọ ìlú ọ̀yọ́.
0: Ìyá ń kọ́.
1: Ìyá ọmọ ìyọ́ náà làwọn.
0: Iṣẹ́ wo ni ó yẹn láyé nígbà tí ó wà láyé?
1: Ìyá mi ni alákàrà ni ìyá mi.
0: Ẹgbẹ́ àkàrà wo àkàrà pólísì
1: ní ìsìn? Àkàrà
0: kí n gbé
1: kéńgbé lẹ́gbẹ̀ẹ́. Ẹgbẹ́
0: kọlọ bá kọ dẹlẹ fẹ nílé adúgbò lọla ẹgbẹ ilé ní ogun lẹ ti jáde ní àbí bóun ni àlù bàbá yín.
1: Bàbá mi ìyàwó méjì yàn fẹ.
0: Bóun ló ṣe é ṣe tọjọ pé kò sí wàhálà láàrin ìyá ọmọ ìyálé àtọmọ ìyàwó nígbà tí mo wà.
1: Kò sí wàhálà ní ọba tí mo mọ kó tó di pọlọ ń pè wọn gbọdọ ilé bàbá mi lọ 1969 ni bàbá mi ti lọ fún mi bẹẹ mọ púpọ kọlọ tó pè wọn gbọdọ.
0: Bó ti wù kó wù kó mú tó ṣọ́bọ̀ dúdú jẹ yóò wá. Gbàsọ́ ti sọ náà sísè ní tọ́pẹ́ bó ti wù ká yín wọ láyọ̀ yóò là kó kó ẹ kó rẹ. Àwọn ọmọ kan wá ti ń tọ́ka sílẹ̀ kó kéékèé tẹ bá yìí gbèsè ayé gbèsè ti ń bá bọ̀. Nǹkan kan tó lọ́n ṣe fún yọ́n pọ̀ o. Ṣùgbọ́n nǹkan kan wà fẹ́ pẹ̀ lè gbàgbé lálẹ́ tó jẹ́ ìdùnnú. Ètò ìsìn ẹ̀kọ́ jẹ́ tọ́jẹ́ kókoro tó ẹ̀fẹ́ wù ọ̀mọ́. Ewé ni tọ́jẹ́ dùn ní nǹkan tó lọ́pọ̀ ẹ̀fẹ́.
1: Ìgbà tí wọ́n wọ ilé iṣẹ́ mi tó dùn wà. Ìjẹ́ lànà jẹ́ fún mi.
0: Ṣé kí ọlọ́run
1: ló dé náà ni? Tó o jẹ́ ní oṣòdì orílẹ̀ èdè gan ni. Oṣòdì oṣòdì mi. Ó jẹ́ ìbànújẹ́ fún mi tó ti pé ọlọ́run ò fa mi níjọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dì mí ni kan ti fẹ́ sọ dábẹ̀rẹ̀. Èyí tó wá ní àgbègbè Bọ́ládálẹ̀ ní Adéwálé Christian.
0: Òyìn bá ṣe pé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gílé jù ìgbé arúgbó.
1: Ìyàwó
0: ń kọ́.
1: Ìyàwó wà
0: ọmọ. Ọmọ kọ́.
1: Ọmọ wà.
0: Ìyàwó mélòó.
1: Ìyàwó kan náà ni wọ́n wà lé.
0: Ọmọ arúgbó làwọn.
1: Ọmọ àdéhùn ìbàdàn yín náà.
0: Oge ọlọ́run fà gbàrí pa wà ló pàdé ìbàdàn náà ni. Àwọn ewúlẹ̀ fẹ́ kí tó jẹ́ pé ó jẹ́
1: Aláàjì Dr. Latif ń kí wọn ọmọ dúpẹ́ lọ́wọ́ tí wọ́n gbà mí láyé ní.
0: Ìyá ọ̀sẹ̀ ká bọ̀ sí àyà ń rúwà ẹ́.
1: Bẹ́ẹ̀ni. Ìyá dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Nàwárò Dìn. Kí wọ́n jẹ́ kí n fún tó. Kí wọ́n jẹ́ kí ọmọ ìbọ́ ni wọ́n gbà mí láyé. Dúpẹ́ lọ́wọ́ wọn, bàbá wà bá wọn, ìyá ìyá ìyá. Pápá ìyá súnmọ̀. Nàwárò Dìn Lagos State. Dúpẹ́ lọ́wọ́ wọn.
0: Àbáwọ́gbà ni agbára ọlọ́ba. Ìjọba tí wọ́n ti wá láwàá jẹ́ nímọ̀ràn fáwọn ìjọba yìí. Ó lè ló ṣèlú tó.

0: ye wa yato fo se bi ti je o ori ko
1: mo fele se mo fele se tori pe o na titi ni aye ni ba nru waju ko ma ro e in se ju bo da
0: awon mo wa tojo be nko lo lo ni fun wa lopin ati bebe re
1: mo ti je de amo wa lo de ni olohun ko ko fun won leni kan ni leni si fe na kan le bo ji je owo won alright ta je nkan kan
0: Radio Radio Abound FM. I may only put your money, but I will any food share. We
1: will not be able to get a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of
0: a
1: little bit of a little bit of
0: a little bit of a little bit of a little bit of a little bit of a little
1: bit of a little bit of a little bit of
2: Foresters secure the nation's forest. Bi na wo ba sele lagole, a ma ka gun sani kan je nikan lo. Gbogbo eyin olugbe osodi solo leko, ti e ninu eso alabo ti wantiwa, ni bi oniruru ayeye, bi ko mo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbo pa ase, walimatu Quran, ayeye ni If you don't let him out, launching at the bed, Bello, if I do the lab, it also, then you want to know about to pay Luria Mia to Dukia, as you can see, a forester, Labi Assistant Commander, Forester Security Services, Lagos State, Al Aj Chief Adewale Salami, Desalam, and Melo Wani, 080-3321-1124, Tabi, 080-8050-0098 as it's only a state commander Nick Muleko, Commander Oguni Balogun 003318-6093. And for this is to one, Latikos, Iliagbewa, Tokalesi 21, Adeyemi Street, Arojobe area, Oshodi, Muleko, Foresters, secure the nation's forest.
0: Lori to Akiya, Wabu, Abu, Abu, Kalesi,
1: Lori to Shikotaki. Only the top of the two cities to really go to the world. What I tell you, Lori to, in Katia, shoot down nobody lost the bed. Ilé ìsẹ̀ ayé kọ́ọ̀zì ànínà káyé ìdánilárin bọ̀bọ̀tápà worldwide tó jẹ́ pé káyé sí 61 sátọ́sá fẹ́rẹ́ ìrẹ́ abúlé ẹ̀bá ẹ̀kọ́ sí wọn lọ́nà òde àgbàáfà ni wọn gbígbà àdúrà wà lẹ́nu wọn àṣìbí pápá ọgbẹ̀ lọ́dọ̀ wọn lẹ́yìn ìdàdà pa kókó tó polúkúmuso tó tó rẹ̀ nípa aláìsàn ìdí alálọ́gbọ̀n àbí àrùn agbára wọn kà lẹ́ Sadi Ode, Abelilo Ifata, Abelilo Solar System, Oyinbele. Papa Baliwa lo sori Adish, Aliamina, Taufik, Azan, Adibere Babu, Kerigbe, Gide Begele, Tilekwa ni Shop 10A, Oyikola Sapi Complex, Oka Kolo Bamuta Nile Vali, Lela Lei, Tilekwa ni Mon Polo Dono, Enshi ni Intobadja, Nye Mende Kulo Nye Ruli Alare, Wako, Enshi Togu ni, Ano Wano Wako ni, Oni Usan Dodo. Ẹjẹ́ tó gbọ́ tó sì torí ilé ìkọ́ tó ní ìlú náà ni supolawad muritala ìkọjú police press oníkàwé ẹni ẹ̀sìn pẹ̀lú ìlú kọjọ bí akédélé agboola fẹ́ẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ ẹgbẹ́ aláàyè kojú náà lágbàjọ àwa kòlìkòlì pàápàájúlọ mc wọ̀sí sàláwọ̀dẹ ọmọ tó mú kọ́lọ̀ kọ́sìn fọ́fún mi lókè badru bákan náà mutif abdullahi lágbàgbé tariq abdullahi alhaj ọgbẹ́ni gbogbo àti akọrin mínísítà ìgbẹ́kẹ̀lé olùwòye pátápátá lẹ́sùn ká péjú kúṣẹ̀ síbi àṣẹ kágbó òkú mọ̀mọ́ wọn ẹni rẹ̀ grandma dípẹ́ silifat agbègbèrè ìjọba àṣẹ ní ọjọ́ ẹtì tó yẹ pé ọkọ̀dá ní gavin fusion first center 471 first avenue ìbú wọn ẹsẹ̀ sasi boston ní ẹgbẹ́ra ìwà pátápátá náà wọn pé agbẹ̀yìn arúgbó wa sábẹ́rẹ́ dowó amúnidára àwọn tẹ́lẹ̀ ìjọ pé ń tẹ́lẹ̀ àṣìṣẹ́ mi tọ́pẹ́ oyi ọlọ́run fashion tó kọ́ wà ní bọ́lá kalẹ́ yẹrí oṣòdì òkè orí ìlú ọ̀yọ́ ní agbo ní ọlọ́wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ bá wọn dòwò papọ̀ kí wọ́n bá ń gbé aṣọ orílẹ̀ kódà bí rí 00600342 43. Òun náà ni ẹjọ́ òpó ọ̀wọ́. Gbogbo jẹ́ mùsùlùmí jákèjádé àgbà láyé ilẹ̀ wa Nàìjíríà ní ká máa fi àsìkò ká fi máa kí ìjọ ìsìnkú láì níjọ wa. Gbogbo àgbà ọ̀gbẹ̀rẹ̀ pé kókó àṣà ìlú ìgbàsílẹ̀ ìjọ náà lábẹ́ àdíjíṣe x ráájú lórí àkànlé àsìkò náà sọ̀rọ̀ ọba. Kọ̀dẹ̀lẹ̀ fẹ́ lè ti pé lẹ́dí láì wáyé lẹ́ẹ̀dẹ́ ìrọ̀jú ọ̀nà ọjọ́ra tí wọ́n aládọ́lọ́ rẹ̀ pé a sì padà sí kọ́ńtù 1456 àdìjọ́ olùfúrás òfijì kiri àdíjíṣe x ráájú lórí àkànlé àsìkò náà. Lọ́ba kọ̀dẹ̀lẹ̀ fẹ́ lè bẹ́sẹ̀ ní kí a jẹ ẹsẹ̀ ni. Àpàdé jẹ́ mẹ́jọ lórí àkọ́tún tó wà tó lọ́wọ́ tẹ́bì mi. Ìyá ò sí bàbá ò sí ẹlẹ́fìn àjọ ọmọ òkú ọ̀ràn 0034054 náà ni ojú òpó òdìjọ́ mẹ́jọ.
3: Àlàáfíà ni bàbá lórí ẹ̀ka kan ní owó ojú.
4: Àríkẹ́ríkẹ́ inú ló dé tó rojú kókó báyìí.
5: Ojú lo ṣì rí ṣé mo tún máa bọ̀ ẹ́ jẹ́.
4: Èmi ni mo ṣe.
5: Ẹni bá rí ọgbọ́n ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí dédé lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Kí o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yàn.
4: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní fi ṣe báyìí olólùfẹ́ mi.
5: Ṣé èmi ni màá ṣẹ̀rọ̀ sọ fún yín pé kí ẹ lọ mójútó ara yín? Bàdá táwọn fọgámà kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ehò.
4: Kíni ìlú ọ̀la sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ehò. Kọ́mọ aráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yíyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ ó máa ṣẹlọ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń buni so. Bàbá òkè ehò lélẹ́ kò jẹ́ atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ehò kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Egbero Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó Ẹ̀pẹ́ 08094471143 08094471143 Bàbá òkè ehò elépògì dèbèdè ebè.
6: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wàyí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
7: Ẹ ṣeun Atọ́kùn orúkọ tèmi ni Taofik Ajibọrọ ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè ehò òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
6: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
7: Àmì.
6: Bàbá òkè ehò a máa tún rí yín.
7: Ẹ ṣeun Atọ́kùn bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè ehò lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè ehò lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè ehò lórí pé bàbá òkè ehò kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ni ṣara.
6: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
7: Ẹ ṣeun Atọ́kùn lákàyìn ò ní dàrú.
6: Àṣẹ.
7: Nípa ìpèníjà tó máa fa iṣan inú ara, àkọ́kọ́ ń bẹ̀, ó ní pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí tá ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kejì, ó ní kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeré-ṣeré, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kó bá iṣan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé bàbá òkè ehò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ̀ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbí ìwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo ní tó bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, dìde lẹ̀ máa bọ̀ wá bàbá òkè ehò ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè ehò wà báyìí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pé bàbá òkè òsì 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó nìwọ o ti ju ọmọ 40 years lọ o ti ju ọmọ 50 years lọ o ti ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti dà tó wẹ́lẹ̀ mo nítọ bá wá bàbá bókè o ìwọ gan mọ̀ pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá bókè o àwọ mọ nǹkan méjì o ju iṣan ara tí mo fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀ lórí iṣan ara tí bàbá bókè o ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi gan fúnra mi rí ni tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kú ńbẹ tó bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o bàbá yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442
6: nlẹ ti gbọ yẹn ṣe mọ wípé yorùbá bọ wọn ní ìrírí lágbà ohun tí ò bá tí ì ṣe ni rí kí àwòsàn a ò lè sọ pé báyìí ni wọn ṣe ń ṣe ìwòsàn rẹ nlẹ ti gbọ lẹnu bàbá òkè òyì ohun tó ti ṣe wọn fúnra wọn rí ni kí ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyì náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè òyì nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojora arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
7: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ ni ti ń bá obìnrin rẹ̀ ṣeré tó jájú pé ní yóò lè ṣe ní dèdè bó sì yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì arábẹ́kú ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojora ń titẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa sí.
6: bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
7: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ mọ mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kwárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí mọ mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò mọ rìn gèégèé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká mọ tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbòmọ́lẹ̀ nítorí pé àtẹlẹ sí ó mọ kan gorogoro ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ò mọ gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí mọ gbọ̀n ẹlòmíì ń bẹ́ nǹkan ó mọ rìn káàkiri inú ara títí ẹ̀ ni àbí kí inú ara bẹ̀rẹ̀ sí tàyàn ẹlòmíì ń bẹ́ òtí ẹ̀ nílé rórun sùn déédéé kórìí mọ fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni káàtẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì òtí ẹ̀ ní rígbọ́n ẹsẹ̀ sí déédéé dáadáa ẹ̀yìn yóò mọ fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó mọ fa ẹlòmíì so iṣẹ́ apá kó mọ fa yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣẹ́ ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣẹ́ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o nítorí bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ dédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ dédé kí sàlẹ̀ nu máa kàn yàn kẹyin ma fayan ọpẹ yi ko ma ro ni gorogo eru kuko bẹrẹ si ro elomi elomi nbe to ja si gbadje pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kelomi ma ro run sun dede ko ri ma bẹrẹ si fọ ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ba bẹrẹ si tayan to ba ti ni ipenija yi pẹlu agbara lodo olohun pẹlu ase to olohun ti mo fi nsoro yi to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero bani soro mi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
6: o lagbara o nte do ba ma ma sagbare o emi o mo wi pe aisan nu sara o ko gbogbo nkan to po to bayi o ko sinu afi be se nlaye wa o de ti wa ye wa ye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won ati ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin nle opolopo awon ti ejo wa nilana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adaye ba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
7: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma tokun pupo ajegun adayeba ti mo so ni pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ana ni ajegun adayeba yi nipa imo lo soko ode ibe na ti ba pade nipa ti won wa ba pade won ti sato tele pe ti omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo oni won fi wa pe pe baboke o
6: abi
7: chu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba oni won pe nu
6: kabiyesi eledumare
7: bo bi ja si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lo wa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke o toro olohun ba wa se
6: A dupe fun Olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to Olorun je ko di erun ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
7: baboke o ti wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni solo road ibe ni baboke o wa ero ibani soro ti ele pe aboke ozi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi ti awoseun fun awon eyan ti wo na ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti solo ibe ni baboke wa
6: on le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati isolo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de jakande gate ni waju church nla kan deeper life church to wa nbe o ti ri oye kola plaza iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agu ara wa se bugbe o iwo na se igbese won ma reti re ni le se baboke o
7: ari ke ri ke emi lo de to roju koko bayi
5: oju lo si ri se awon ti ma bo je
8: ah emi mo se
5: eni ba je bo se ni furu kokko furu kokko je eni pe le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se de de lanu beke o ke pe o ni ti tan sade dadi ona ti o ti kari wonu bi epolo to fenu kan yo
8: ah ai satan ru ma se kan o emi wa ni ti se bayi olulu fe mi
5: se emi ni ma se so fun pe ka lo moju to ara yin but e ba o fo ga ma kari o o we mo gi baba o ke hu
4: Wala soro soke, shala ye bo se se fun baba oke o. Ko ma ra yo to gun jale re fun lugo je. Opo yin to ro ni gorogo, ara ti jaje, ara ti ta ara yin. Ti ba ta ma bo lese omo eniyan ko sun o. Ke do ma se lo sere sere, tabi to po la poju. Isara to gun so, baba oke o le lepo je atura. Lori yi ke ni aisan tabi arun to fe da ni gure. Baba oke o kale si Shop 10A, Oyekola Shopping Complex, Ladojuko Deepa Life Church, Jakonde Gate, Egbe Road, Isolo Ipinle Eko, e pe 08094 7143 08094 7143 Baba Okeo, Elepo Gi Debede Ebe.

0: tun ti dé o. Bàbá Yísà wí kòkó lójú ọlọ́run. Àkàrùgùdù lọ́kẹ́lú ẹ̀kọ́ gírí. Bàbá ń sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí mùsèmúsè rẹ̀ dá múṣẹ́múṣẹ́. Bàbá Yísà, olùdarí iléeṣẹ́ Fin International, ó ní gbogbo èèyàn ń gbé gbòòsà fún. Agbára gbé egbòogi tí dẹ́kùkùlajà á bá ìsàn tí wọ́n méré sá. Kí ni tí dọ̀ọ́lá mú? Ogun ayé ni, ogun ẹnu, àkókò àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan ká ti mọ́ kọ̀rọ̀ kó di wàhálà. Mọ́ bọ̀, apá ọlọ́run kà. Ìwòsàn ẹ̀dùnwọ́n tó ti padà dé nírà bájì gan. Gbogbo ìtọ́jú yòówù tọ́ bá gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré, 50,000 naira lọ́sàn. Tó sì fògo fọlọ́run, ọ̀tẹ́ kò dó, olùkọ̀yọ́. Ọwọ́ rò pé ikú lọ́kàn. Túnù, ọmọ ológo ni ọ̀. Mọ́ bọ̀, ẹ mọ́ sì gbàgbé pé ọsẹ tó péyàn ń dà wìtìwìtì. Ọsẹ tó péyàn, ọsẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọjẹ́ fi ṣeré. Ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni. Èèkó wípé nà láyìí tó kẹ̀. Mọ́ bàbá ikú, bàbá Yísà, wọ́n wà ní Number 41 Ogunrombi Street, Dimu, 08139682421 08139682421 Bàbá Yísà ló ní àǹfààní ẹ̀dínwó yìí. Ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.
1: A tún ti dé nìyẹn. Àròkan. Ètò yẹn tún ti dé nìyẹn o. Àròkan. Onírúurú ọ̀nà.
2: Ẹ rí kí sùn ó tó dìyàn ṣe lè yàn gúnṣù lọ́dọ̀. Kí àgbàdo tó lẹ̀kọ́ á gbé ògì á gbé dédé ẹ̀rọ wọn lọ. Lẹ́yìn tí a bá lọ tán ẹni wọn ó gbé wálé tí wọn ṣẹ̀ṣẹ̀ wá sọ dẹ̀kọ nígbà tí a bá sí. Èyí ti jẹ́ pé wàhálà kékeré kọ́ lèèyàn ṣe. Àmọ́ bàbá wa ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbogbo gbìyànjú téèyàn gbà láyé tọ́ bá gbà á kò sí ní tó kù o. Torí pé tí ò bá wí ni pé bọ́rọ̀ bá kòkè tọ́ bá kọlẹ̀ ó níbìkan á gbé sí. Bẹ́yàn bá ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbígba kámú kọ́ nìkan èyàn gba kámú ọ̀ràn. Torí pé lẹ́yìn onígbìyànjú ni kádàrá tó kò àti kádàrá àti sábàbí a méjèèjì ń bẹ̀. Ìgbìyànjú wa lásọ̀gá bẹ́yàn bá gbìyànjú kádàrá ò lè kò bẹ́yàn bá ṣègbìyànjú gbogbo bẹ́yàn bá pé ẹ wò mí kí wọ́n pè yàn yàn dáadáa láyé kọ́ wá jí kọ́ ọmọ sùn kọ́ ọmọ jẹun kọ́ ọmọ ṣiṣẹ́ kankan àfàìmọ̀ kí kádàrá àwọn ọmọ yẹ̀. Ṣùgbọ́n tó bá wá gbìyànjú ké pé ayé rí ọpọ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n sẹ́ rí ọ̀yọ́ ọ̀nà àgbéyégbà wà. Èèyàn wà lọ bèrè ṣé èèwọ̀ nìkan ni mò ń jẹ ni tí ń bẹ́ ìdílé wa àbí nǹkan kan mò ń ṣe tí ò yẹ kí n ṣe tí ò jẹ́ kí ọ̀nà mi ọ́ là wà. Kété tí wọ́n bá ti sọ fún ọ tọ́ ọmọ rú orí tó mú wáyé tọ́ ọmọ rú tó yọ jẹ tọ́ ọmọ rú tí ò yọ jẹ ìwọ náà bójú ọ̀nà gbogbo àti ẹ ti yọ̀ ọ́ lẹ̀ ìwọ náà ọba tó máa bá wọn lọ́ba tó máa yà wọ́n lẹ̀. Ilé ayé ò ṣe é wòra èèyàn ràn àìsàn níyẹn lòmíì ti ra mọ́lẹ̀ bójóbójó o ti gbìyànjú títí. Ẹ wò ó gbogbo àìsàn tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe àwọn ọmọ Nàìjíríà ewé àtegbò kà àfi tí yorùbá tí ìdọ́dọ̀ ẹni tọ́ mọ̀ ń pẹ́. Ìdíre tí mi ń sọ̀rọ̀ fún ọ nípa bàbá Yísà ọmọ kúta tó fi orí sọlẹ̀ sí kúta tọ́ wá dàgbà tán tọ́ dara àlú Èkó tí gbogbo ayé wá ń pariwo rẹ̀ lọ́tún ló sì bí ẹ ti ń kígbe rẹ̀ nílùú Èkó ni ń pariwo nílùú Òyìnbó kò sóhun méjì tí ń pariwo ẹ̀ sí ju sẹ́ ìwòsàn tọ́lọ́ ń gbìnrán lọ tọ́lọ́ ń sì pé kọ́ mọ́ ṣe kọ́ mọ́ jẹ́ lọ. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ tí ń wá dúpẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ tí ń ra ẹ̀bùn fún bàbá. A kàn tiẹ̀ máa mọ̀ ń sanwó rédíò èwo ló tún wá kù mọ́ wo ra rẹ̀ ràn mọ́ dákẹ́ mọ́lé. Báìsàn ní bá ń ra ọmọlẹ̀ bójóbójó ẹlòmíì yọmọ rìn lójú títì ní ọmọ ta gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹlòmíì ò ní tì rìn òpó náà sí kejì yọmọ mí hẹlẹhẹlẹ ẹlòmíì àti mọ́kọ̀roko yóò diṣẹ́. Ọmọ ọdún mélòó náà wàá ni ọ́ tọ́ jẹ́ pé àwọn bàbá wa máa di 90 nígbà bá di 80 wọn ò tó fẹ́yàwó tuntun wọn ò sì tún bímọ níbo ni ìwọ wá tì dé tíyàwó rẹ wá ń gbóúnjẹ rẹ lọ fọlọ́ngbò jẹ ó ṣe gbìyànjú ọyọ jù sí bàbá Yísà àwíkoǹkò lójú ọlọ́rọ̀ gbogbo ntọ́ bá gbà ntọ́rọ̀ rẹ bá jẹ mọ́ tí wọn ètò olódùmarè lójú tọ́rọ̀ tiẹ̀ náà ó fi gbọ́ yọjú sí wọn. Ìyàwó àbúrò ìyàwó ẹ̀dí mẹ́ta ẹni ẹ̀ máa fi sùúrù wá tẹ̀gbọ́n sọ yẹ kí wọ́n sọ̀rọ̀ sùúrù nù mọ́ nǹkan mí ń bẹ tí sùúrù ọ̀ràn àbí tá à ń sọ òye yín nǹkan mí ń bẹ tí pé sùúrù ọ̀ràn eyan mo lele ni o fi yanju nto ba si gba suru e ja fi suru se bo se wa nu oro olon gan so o ni ibukun o ni fe ni ofo bo lo yan igbe ni fe ni ogba abi ntan so ye yin beyan ba de ba fo bo lo yan teyan ba gba teyan po nlo suru nbe ko ye ko ri be mo wura gbogbo asamo yi mo wura re ran ni elomi eme wa ni omo to ye kile o to mo emeje emejo e ti ri elomi ti e sere ni ma ta ba wa ri gba melo odo abi omo ro eyan be elomi bi ti nto ti e le ro mo pe bo yo si mo ru ti omo gbe o se mo dake boya nti boya nkan keke kan na won ara fun o tadua re o si gba olo ti kirikiri ona bayo beyan ba ti kan bi ti file re wa eyan mo kiri na ni beyan ba lo bi kan ti o ti debe egbegberun leteyan ba kan eyan ni tori aduo o digba teyan ba de bi tin lo ibi file eyan ba wa ibe la dua re ti gba baba yesa awi konko loju oloro oludari ile ise fin international number ni ke ma fi pe won be na ba ni nkan kankan to ru yin loju te fe bere 080 54 27 6137 081 48 25 6032 081 81 71 3350 pelu 081 39 68 24 21 akase lasiko ta wa yi edewo promo wa gbogbo toju yowu to ba gba to si fi ma pe alhamdulillah tabi ko ma hallelujah egberun me dogo 50000 naira losan to si ma fogo folohun ati egbo gba ti gbogbo egbe nu oke sugba lowo lowo bayi won se promo lowo 50000 naira pere olohun ni je odo pa mo tori 50000 mo tori eku beyan ba ya teyan si jeyan teyan e sa pada yoga won na gbianju o ogoro awon eyan ni ati ntu keti ti en lo sibe bi won na ba wa debe musuru agbodo egbo ke gba jo kan ti to ba je po ba yan nle ibi obada kaluku na ni ma sare be ibi teyin o ti sorire kaluku ni ma sare be ni suru ki won fi do olohun won si toju re debi wi pe igba to ba to so pe ogbadun adua re gba ni 50000 re to jo tan ki lo wa tun wo e ja kan si won loke lohun
3: e le nbe awon eyan eyan wa baba isa lo ni aso fun yin pe a ni faisan lo gba eni kan to ba fe ri wa aye wa fun lati ago mejo aro titi dale ni gbogbo ojo de ba nbo e wa na lati de dimu ke wa gbe okada tabi keke maruwa ke ni en lo odo baba isa number 41 ogurombi road lati aro titi dale ni a ma nwa nbe tabi ka pe wa sori awon number won yi 080 54 27 6137 080 54 27 6137
4: Hara yes, Samia.

0: Amoka Street, Daily Arab Bus Stop, Off Abaranje Road, Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ dẹ́gbẹ́ lójú, wá fún ìtọ́jú tó péye, ọ̀rìn wọ́nkú wọ́nkú, ọ̀rìn ọ̀ntẹ́ kòlùbà, àti ìrìn di ọ̀rọ̀ fún wọn, ìwọ́gbẹ́ gbogbo òbàdí, gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà, bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀. To ba ti ra pere kekeke tete gbera bayi
0: ma bo sodo baba agba awa ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaranje Road Ikotun
2: ero ibanisoro wa 08068216859 08068216859
1: gbogbo adugo to ba tin gbo wa bayi tete ma bo lodo baba agba lori ati ni dogun ni ati segbanse ndoran ni telo mi ti ba po lo saanu wa to ba gbe won gbowo ka to se igbanse ni be se ngbo mi ba dele mechanic ni elomi e le ba soro nitori be elomi o lo nawo sagu are agu ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lele ko si se ma so be sugbon olorun oba fe nikan si de nikan lo bo na se ma ti ko se ti ma nbo sodo wa olorun ti ngbadura e ati mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere gbogbo yo ni bata nbo lese re e a se nko Pada pada lọwọ lẹsẹ ati ni gbogun apa orumi egbe kara orumi ati gbera gan baba ni party ayin o le lo ogun lo ni ogun omo ni olorun o ni ja ogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to ni olorun ni je keri sugbon adua la so ran ju ka gbe igbese ikan to oju olorun to nbe gbogbo ona ti soro kan si keji ba fi wa lagu are to nfura si tete ma bo
0: si number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaranje Road Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
1: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde dẹ́ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹ fi máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lori tewe tebo ti o mu kara yin se kebe kebe elomi ni mato ti o toju mato eyin lo ri bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ti a ba gbe mato so na ta ba service e mo ko le ta ku soju ona odun wo ni won ti wa laye to ti nje to ti mu to n gbadun to si jo toju ara e ri tan ma wa soro pe bye bye le ra wa o ti wa jido iro na ma pa ma ba so be o baba agba teni be gbe gbogbo bi ti mo n de pata adura na ma se se ni pe ya gugu ara lo n te ni ara yin e ni ọwọ́ kan mi ni ẹgbẹ́ kara ronú mi tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
0: ní number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaranje Road Ikotun
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859
3: ẹ tún máa tẹ̀síwájú.
1: Kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lérí àìsàn agbẹ́nilówó ọlọ́run má jẹ́ àárí ogun wàhálà yà ń lu pìpìpì àyin tó ẹjọ́ bèrè létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá wa ní abíwọ̀ sọ̀rọ̀ gbọ́ obìnrin ni gbogbo tọkùnrin tó bèrè lómi tá à ń sọ yìí ṣùgbọ́n ìwọ tó bá ń wá ojú ọlọ́tọ̀ ń bẹ lọ́ọ̀ náà tọ láìsà kan sí kejì inú àgbára ìwọ kàn sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe tọba ti dé lórí gbogbo kagọ́lá lè má fẹnubà gbogbo tí wọn náà bá jókòó tọ ni pé ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí mọ̀ páìsà àtàrùn tán bá ti bímọ máa bọ̀ sí.
0: Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaranje Road Ikotun.
1: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ̀ ò ní sọ wádẹ tí ó máa tiro àá tó ń ṣe àòfin wọn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ téèyàn bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdánárí lóríṣiríṣi tí náà ti gbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀jà ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdo ìwé márùkù ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ẹ́ wọn náà bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ a kì í gbókèrè máa dúdú ọbẹ̀ ẹ̀ wá ti fowó ròyìn ìyẹn kò kọ̀ lójú ẹ̀yìn ẹ̀ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ ṣe ń gbọ́ mi báyìí ẹ̀ dìde fíá ẹ̀ máa bọ̀ pé ó bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ wá ẹ̀ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú.
0: Ní number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaranje Road Ikotun.
1: Ẹ wá kẹ́ wá jàǹfààní ìwé àti gbòpẹ́ wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ ara tó ti fa àìsàn bóyá àti ìní dogun àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bù ò ní jẹ́ ká wá rógun ọfà ọfà burúkú ò ní bá wa fẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí dá àti ẹ̀ chairman tó bá ti dé ẹ̀yin náà wọ́n mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò

0: bí ọkọ arúgbó bàbá olóòtú ọfà ara.
1: Jọlọ́ gbọ́dọ̀ lọ́wọ́ ògùn ọfà ara ni.
0: Ìyàbá ti ń tàrí lọ́nà àbájì.
1: Tí ọwọ́ àfiẹsẹ̀ ní ń bọ̀tìbò ti yẹ.
0: Ká máa rìn sóṣù tó bí ẹni ń tẹ ẹ̀gún mọ́lẹ̀.
2: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
0: Bàbá rẹ̀lẹ̀ mú tàbí ra ògiri mú.
2: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu gbogbo ẹ̀ gbọdọ̀ dà fi ẹ̀yìn.
0: Fún àwọn ká lagunlagun ṣọ́gun ṣọ́gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
2: Ẹ̀yẹ yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti dà lóde tó ń tìbílẹ̀ làkọ́kọ́.
0: Ká tó wá fi wí àtẹ̀kọ̀ tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wá kojú ẹ̀ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08054 máa sùn.
1: Nídìí òwò yìí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi àkànṣe ètò lélẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìlera. Oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì tó kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ̀dákùn ẹ̀ bá ń dakọ̀ yín fáwọn ará ilé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú kulò pẹ̀lú mi.
3: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́ mi lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí. Àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o. Èmi ni bàbá Agitọ́ lòún gbìn olóòótọ́ ọfà ara. Ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rùn ewé àtegbò bá a ti lò ó tí í ṣe rí bó ṣe yẹ ó rí. Báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́. Bó ṣe jẹ́ pé ayé náà da ayé òyìnbó tó kò dé agbára ewé àtegbò kù. Ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá. Ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣeyẹlẹ́dùn àtòdarí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
1: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara. Ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyí? Àti pé kí ni ọfà ara gan?
3: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni. Ó ti wà tipẹ́tipẹ́. Orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ mi. Ṣùgbọ́n ẹdẹ́ ń fún aláwọn àpẹẹrẹ tó ṣe pé ó ṣe é ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn. Ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o. Ìnira ni ó mọ jẹ́ ń bẹ̀. Nígbà míì wà bó ní tóun bá ní kóun ó fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí lára. Nítorí ọfà ara yìí èyí mọ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àtinú ara ni. Kò wá síbi tí ó lè rìn dé nínú ara. Bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú oṣù wíì bí pé kò kò fẹ́ sún gbà míì. Nígbà míì sì rí a máa ṣeni láyà tí ó mọ ṣọni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ já pàpàpàpà. Ẹ sì rí kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń ti ń bí ọkàn nu ọ̀fà ara nu. Kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọkùnrin àmọ́ ọ̀ṣọbìnrin àmọ́ ọ̀ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà. Jẹ́jẹ́ mi mo jókòó kò sí inú ọ̀rọ̀ ọ̀fà ara o. Mo bá wọ́dẹ́sẹ̀ ó lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ìjẹ́kára ó ní ẹni tó bá ṣe ni. Ṣùgbọ́n pẹ̀lú ewé àtegbò gbogbo ẹ̀ pátápátá ní òdò gbàgbé tẹ́ni tí ń sì ṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
1: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàn tá báyìí àwọn ìdojú kọ inú ara wo ni ká gbà ẹ pé yóò dùn àfisẹ́yìn tégun fi ṣọ.
3: Ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626.
3: Ẹlòmíì àmọ́ fẹ́ báyàn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù. Ngbò bá sì gbàláyé tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ yóò mọ̀ pé kóun gbéra kóun wá lóko torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò lè gbóògùn látòrí tẹlifóònù o. Ṣé ẹ rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni? Bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá ṣan ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé ṣan ara wá dàbí wáyà tí í múná láti ibì kan síbì kan ni o. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ogbe. Bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin. Èyí ò ní fà tẹ́lòmíì fi máa wo ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọ́dọ̀ fọwọ́ kàn. Yóò sì máa rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ni. Ewé àtegbò tán bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta. ti o si soju se bo ba ti e lagbara ati niyawo meji meta ikan to ba nina ogbodo ji o mo pe okoloko ohun ile yoruba ta wa yi aroba alade to ti lele ni 80 odun to si niyawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan aburu ni aile rin daada nkan aburu ni asi mo fa ti kokoro nu eje iba gbina ya tan ohun ato fara ama je koju fe mo wo bye bye asi mo fa ki apa kan ri ko mo fe foyan ye ngba mi si wa to se pe lomi iba ko ni rurun su owo re kan ni kokoko ku ririri bi ko se je nbe elomi si re ese re kan ni ku ririri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje ni ku ririri bi ko se je nbe se mo pa wa gbogbo da keka mo wo owo eyun niran eta si se loro iwe ategbo ni se pa se lo lu yinbo lo re wi ategbo wa ibi ta ti mi wi ategbo na la wa ti se re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo du ta o tin se yan a wa se kini a wa gbegbe se lori e be yan ba ti lu ogun bi e se ni olu ko ni suru dada ni ko sise bo se ye ko sise baba gi tolohun gbe olotu ofa ara ti an fi pe mi lolotu ofa ara nu mo bo bayi
4: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
3: ibenu kale si si mo gba mi lago opolopo eyan oju amoti soro lori telephone ngba ba soro ti mba bi olori si si beere oro iwo na ori pe rere loluwa
4: 07031445626 07031445626 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
3: awon kan ti mu ko mokunrin o mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile iso ta ko mokunrin o mo le se bi okunrin atawon ti so ni darugbo kange kange elomi won fa woda nfo won gbe gokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara asi mo da igbesi aye omokunrin atomo bere laamu olotu o tetile
2: o de bayi bi tolorun bi oko arugbo baba olotu ofa ara olorun ku ko lowo ogun ofa ara mi ya baba ti ntare lona abaji si owo abi o se ni gbo ti bo ti ye ka ma ri susu so bi eni te gumole ka ma le ri ya da ta bi bere mu nko baba re le mu tabi ra o giri mu awon apere wo yi ki se to boju mu gugu e gbodo da fi eyin wo awo ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ege ara je e yoju si wa aye o fini fini lona ti da lode ko ti bile la ko atu wa fi wura ti ko tun gbono bi mo ne wa ko ju e pe wa ka jo se mo na papo 0805470401 ko da da o 0805470401 ofa ara o se duro wo igbo na ma su
1: baba mu gbo te menu ba isan ara ni isin opolopo eda lo ti gbianju sugbon ogbo gbianju won na ko so ni nbo si bo lo ti ri baba
3: olotu opolopo eyan ti o ba gbiyanju ogbo ni won ni aye ikala se kukuruse en ba se ku ti o se tan aye ikikuruse eyan se ti fi de bi apere ni so ri be eyan ba damu loko damu lodo ori ti o gbere amo gba wo re ko ni we lomi ngbo ba lo nfe kirun abo fe gbadua ile ijosi won gbaga fun loto ni omo odun melo ni o te ngbaga fun bo ba ti e fe te pa nbo si te opa afa ri le eyan te o ba ti dopa po n figisi keta ise lai ti po mo goju odun po mo adota odun ndu wa na re mi ngba o fe wonu ku ni ayi o ri pe fun ra mi no bole no moto ki sa imo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asi bole awa na awonu ayi ngba ade to ni ki o ra ilerin dodo ni bere ilerin dodo o mi ni o buwa ngba bere ise so ri ba na fun ra mi no du si di kini gbongbo oro to ya so po sugbon fe gba wa laye ni won ba bo ba telephone mi won o gbo isan la fi se le aye bi o ba sisan lare deyin abi se o ba se n to ye o se oni to mu kan dabi oku gi ti agbe ti se gbe kan ni kokoro nu eja si mo ba san je gbogbo n ti de lomi o mo wo kan ko bi ki bi kurukuru ko boju ojo ara n ti de kokoro nu eje ni elomi isire ji dara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo da gbogbo ara je ni be lomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro meje nse o po ayewo la kokoko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aise lugo si ewe to bataye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubulubu oju ologun ni jebe agbo isegun ibile iwe ategun ateso atepogi ba ti nfa wo yebo je nbo lati bi ogoji odun o le pese pese ta ti wa lenu e ati gbawo san lodo wa mo awa ko eledun oke lo fa se se nta se sugbon wa di ise iwe ategun bi ati lu gele ewe ta wa fun awa ra le ta gbe ta ni se mo fowo ra ewe teyan fi bi odidi eka le kan gbe lorisirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi yen en ta gbe si ibi bojuwa lorisirisi to je pe a ni mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni oja re para o wa laafia funra re bo ba ti laafia en ten ti o ti ku lo ni gboke to ni gboke on na number mi
4: 07031445626 Te wa bayi mi baba ji t'Olorun gbin oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
3: ofa ara lare de eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo pe won ni lewo eni to ni le ni o ni gba fun awon apere to ba wa ri to mo tu mo re to mu ko re iwo pe mi lori telefone alaafi ara wa ko ni gbon danu bu ni elubo o
1: baba e ku atoto mu era kan ba n pe phone number yi le kan si se mo pe elomi o le ma ra ye sugbon bo ti mu phone number yi elomi ati e le pe lati mo pato igbo lo wa gan ati bo mi ati ba yin soro
4: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won 07031445626 gbo mi dada o 07031445626 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
3: ibenu kale si gbo mi dada o
4: ke jade wa o ke wa bayi mi baba gi t'Olorun gbin oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
3: ibi gbogbo ni isokan ko osupa ijojumo onile molotun
4: 07031445626 07031445626
3: amore ti yin
1: oro le ti gbo yen eyin eyan se mo pe orire yi fe ke yan se un bayi iwo na jara re gba loni alaafia wa ko ni di fi afia
2: o de bayi bi t'Olorun gbi oko arugbo
5: lako lako lako lara otun otun otun ni ti wa ati daraba ati gbere

olùpilẹ̀ṣẹ́ ìfiránṣẹ́ Gráìlì wí mo sì ṣe àgbàsọ rẹ̀. Ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ ni ìwà tí ó tọ́. Ohun tí à ń wàásùn nípa rẹ̀ lónìí lábẹ́ ẹ̀tàn ìlọsíwájú tí ó rẹwà lójú kìí ṣe ohun mìíràn bí kò ṣe àtìlẹyìn àbòsí fún àìnítìjú pàápàá. Ìporó sí gbogbo ìrí ọkàn gíga púpọ̀ nínú ènìyàn. Àjàkálẹ̀ àrùn búburú jùlọ tí ó kọlu aráyé tí irú rẹ̀ kò ṣẹlẹ̀ rí ni ó jẹ́. Ó sì yani lẹ́nu. Ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wulẹ̀ ti ń retí irú nǹkan yìí tí yóò fún wọn ní àwáwí tí ó fẹ́rẹ̀ jọ òtítọ́ tí wọn yóò fi sọ ara wọn di ẹni yẹpẹrẹ. Fún àìmọye ènìyàn ohun àríyọ̀ gidi ni ó jẹ́. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mọ àwọn òfin ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú àgbáyé ni yóò kẹ̀yìn pẹ̀lú ìrira sí àwọn nǹkan tí à ń lépa lóde òní. Ẹ kàn jẹ́ kí a mú ọ̀kan lára àwọn fàájì náà tí kò léwu kankan rárá. Àjọwẹ̀ tẹ̀bítara. Lójú ẹni mímọ́ ohun gbogbo ni mímọ́. Èyí dùn láti gbọ́ sétí tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé lábẹ́ ààbò ohun àdídùn wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a fàyè gbà. Ṣùgbọ́n ẹ kàn jẹ́ kí a ṣe àgbéyẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ àgọ̀ fífẹ́lẹ́ tí ó rọrùn jùlọ ní irú ibi ìwẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a sọ wípé ọgbọ̀n ènìyàn tọkùnrin tóbìnrin ni wọ́n ń bẹ níbẹ̀ àti wípé mọ́kàndínlọ́gbọ̀n nínú wọn ni wọ́n mọ́ tinú tòde ní gbogbo ọ̀nà. Ìṣe bí kan tí kò lè wáyé rárá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni èyí jẹ́. Nítorí odi kejì rẹ̀ ni ìbá súnmọ́ òtítọ́ náà púpọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé èyí pàápàá ṣìṣàn wọ́n. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbà á bẹ̀. Nípasẹ̀ ohun tí ó rí tí ó ru lọ́kàn sókè èròkerò dìde nínú ọkàn ẹnìkan ti bí ẹni ọgbọ̀n nì bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣesí rẹ̀ ní gbangba lè ṣe déédéé dójú àmì. Àwọn èrò wọ̀nyí yóò fi aṣọ agọ̀ fífẹ́lẹ́ bora lẹ́sẹ̀kẹsẹ̀ ní ti àwọn ìrísí èrò alààyè. Wọn yóò sì wọ́ lọ sọ́dọ̀ ẹni tí òun wò. Wọn yóò sì dìrọ̀ mọ́ ẹni yìí. Ìsọnidì èérí ni èyí jẹ́. Ó sì rí bákan náà bóyá ìsọ̀rọ̀ sí ni tàbí ìwà àìbójúmu kankan wáyé tàbí kò wáyé. Ẹni náà tí ọ̀rọ̀ kàn tí a ti ta èérí sí lára yóò máa gbé ìdọ̀tí yìí kiri. Èyí tí ó lágbára láti fa àwọn ìrísí èrò tí ó jọra tí ó rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kiri mọ́ra. Nípa bẹ́ẹ̀ yóò máa nípọn síwájú àti síwájú sí yí ẹni yìí ká. Nígbẹ̀yìn ó sì lè dá a láàmú kí ó sì poró sí i lára. Gẹ́gẹ́ bí àfòmọ́ tí ń mú òjé igi ṣe máa ń pa ṣekú pa igi tí ara rẹ̀ le jùlọ lọ́pọ̀ ìgbà. Àwọn wọ̀nyí ni ìṣẹ̀lẹ̀ agọ̀ fífẹ́lẹ́ náà nínú ohun tí à ń pè ní àìléwu. Níbi àjọwẹ̀ tẹbítara eré ibi àríyá níbi ijó tàbí àwọn nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó yẹ kí a fi sọ́kàn wípé ní àwọn ibi ìwẹ̀ àti ibi ìgbafẹ́ wọ̀nyí bí ó ti wù kí ó rí àwọn wọn ni nǹkan ṣoṣo tí wọ́n ń wá nǹkan yìí tààràtà ni yóò máa lọ síbẹ̀. Kí a bá lè jẹ́ kí èrè wọn rú sókè kí ara wọn sì dìde lára ọ̀tọ̀ nípasẹ̀ irú ìpàtẹ ara bẹ́ẹ̀. Kò ṣòro láti ṣàlàyé irú ẹ̀gbin tí a ò tọ́ dàgbà báyìí láìjẹ́ wípé a lè kíyèsí ohun kankan nípa rẹ̀ ní gbangba ní ti agọ̀ wíwúwo. Ó tún hàn kedere wípé àwọn àkójọpọ̀ ìkúùkú ìrísí èrò ìfẹ́kúfẹ́ wọ̀nyí tí ó ń pọ̀ sí tí ó sì tún fún pọ̀ sí léraléra ni ó gbọ́dọ̀ sa ipá nísinsìnyí lórí àìmọye ènìyàn tí wọn kò wá irú nǹkan bẹ́ẹ̀. Ní inú wọn ni irú àwọn èrò bẹ́ẹ̀ tí kò lágbára yóò kọ́kọ́ dìde.
lẹ́yìn náà wọn yóò lágbára púpọ̀ sí i iye inú wọn yóò sì pọ̀ sí i a sì ń bọ́ wọn láì dáwọ́dúró nípasẹ̀ onírúurú ìfihàn ohun tí a ń pè ní ìlọsíwájú láyìíká wọn nítorí náà níkọ̀ọ̀kan ni wọ́n sì ń yọ̀ gẹ̀ẹ́rẹ́ lọ sínú odò yíyí dúdú náà nínú èyí tí agbára àti lóye ìwà mímọ́ àti ìwà tí ó tọ́ gidi túbọ̀ ń ṣòkùnkùn sí i títí tí a ó fi wọ́ ohun gbogbo lọ sínú ọ̀gbun àìníṣẹ̀lẹ̀ òkùnkùn bíremùbíremù nígbẹ̀yìn ní àkọ́kọ́ àwọn àyè tí ó wọ̀ wọ̀nyí àti ìrúnilọ́kànsókè fún irú àwọn abàmì ihò tí ń dàgbà láìníjanu wọ̀nyí ni a gbọ́dọ̀ mú kúrò wọn kì í ṣe òmíràn ju ibi ọ̀sìn lọ sínú èyí tí àwọn aláìníwà rere ẹ̀dá ènìyàn lè sọ èrò ìríra ẹlẹ́gbin wọn èyí tí ó sì lalẹ̀ wù nígbà náà láìníjanu tí ó sì fọ́nká sórí aráyé gbogbo tìparun tìparun tí ó sì ń dá àwọn àkọ̀tun ibi ọ̀sìn mìíràn sílẹ̀ láì dáwọ́ dúró èyí tí ó kàn dàbí oko ọ̀gbìn ńlá kan ṣoṣo tí ń ríni lára nígbẹ̀yìn láti inú èyí tí èémí olóró ń tú jáde wá èyí tí ó tún ṣe ìdíwọ́ fún ohun tí ó dára pàápàá láti mí ẹ já ara yín gbà pẹ̀lú ipá kúrò nínú ìrànràn yìí èyí tí ó dàbí ogun akuniloorun nàkótíìkì tí ó kàn ṣe bí ẹni pé ó ń fúnni lókun ṣùgbọ́n tí ó ń múni lókun lọ nítòótọ́ tí ó sì mú ìparun báni ó bá ìwà ẹ̀dá mu bí ó tilẹ̀ ṣe ni láàánú wípé ní àkọ́kọ́ ẹ̀yà obìnrin gangan ni yóò tún gun igi kọjá ewé àti wípé nínú ìmúra rẹ̀ ó ti jindò sínú ìwà panṣágà láì fi ẹ̀rí ọkàn jẹ ṣùgbọ́n èyí kàn jẹ́rìí sí i wípé àlàyé nípa àwọn ìṣẹ̀lẹ̀ agọ̀fífẹ́lẹ́ tọ̀nà obìnrin gangan ẹni tí ohun àdáyébá fún ní agbára ìrí ọkàn tí ó lókun púpọ̀ ni ó kọ́kọ́ fa oró inú ìrísí èrò ayé agọ̀fífẹ́lẹ́ yìí tí a ti sọ di àìmọ́mu sínú ara rẹ̀ dénúdénú púpọ̀ jù láì ní ìyè àmọ̀dénú rárá wípé òun ṣe é ó fi ojú winá àwọn ewu wọ̀nyí púpọ̀ jù fún ìdí èyí òun tú ni ẹni àkọ́kọ́ tí yóò gbàgbéra tí yóò sì rìn rékọjá gbogbo ààlà lọ́nà tí kò lè yé ni tí ó sì hàn kedere kì í ṣe lásán ni a fi wípé nígbà tí obìnrin bá burú yóò burú ju ọkùnrin lọ èyí rí bákan náà nínú ohun gbogbo ìbáàjẹ́ nínú ìwà ìkà nínú ìkórira tàbí nínú ìfẹ́ ìwà obìnrin yóò máa jẹ́ èso ayé agọ̀fífẹ́lẹ́ tí ó yí ká nígbà gbogbo ni bí ó ti tọ́ àwọn ìmúkúrò kan ń bẹ níbẹ̀ bẹ́ẹ̀ sì ni obìnrin kò tipa ṣe èyí bọ́ lọ́wọ́ ìdáhùn fún rẹ̀ nítorí ó lágbára láti kíyèsí àwọn ìbìlù àtòdéwá tí ó ń pakoro mọ́ ọ àti wípé ó lè darí ìfẹ́ inú rẹ̀ àti ìṣe rẹ̀ níṣe dédé pẹ̀lú ìpinnu rẹ̀ bí ó bá fẹ́ bẹ́ẹ̀ wípé àwọn tí ó pọ̀ jù nínú wọn kùnà láti ṣe èyí ṣe ni láàánú wípé ó jẹ́ àbùkù ẹ̀yà obìnrin èyí tí ó jẹ́ wípé ohun tí ó fà á kò ju kìkì ìyòpè pátápátá nínú àwọn ọ̀ràn wọ̀nyí lọ ṣùgbọ́n àdánù ńlá ni ó jẹ́ fún àkókò yìí wípé ọwọ́ obìnrin ni ọjọ́ ọ̀la àwọn ará ìlú wà nítòótọ́ ó ń bẹ lọ́wọ́ rẹ̀ nítorí pé ipò tí ọkàn rẹ̀ wà la ipa tí ó nípọn púpọ̀ sórí àwọn ìran rẹ̀ ju ti ọkùnrin lọ sì wo irú ìdínkù tí ọjọ́ ọ̀la gbọdọ̀ mú wá báyìí láì lè yẹ̀ sílẹ̀ a kò lè dáwọ́ rẹ̀ dúró pẹ̀lú ìhámọ́ra ogun owó tàbí àwárí bẹ́ẹ̀ sì ni inú rere tàbí ọgbọ́n ìṣèlú kò lè ṣe é ohun tí ó lágbára púpọ̀ ju wọ́n yí lọ ni a gbọ́dọ̀ mú lò níbí
ṣugbọn ki ṣe obirin nikan ni ẹbi ti o gbọ re gẹjẹgẹ yi da wa lọrun re nigba gbogbo ni ohun yo ma nikan je aworan to to aye ni niti irisi ero eyi ti o nra baba lori awon eniyan re eyi ni a ko gbọdọ gbagbe ebu ola ati owo fun obirin gẹgẹ bi o ṣe tọ ohun yo si so ara re di eni be gẹgẹ ohun yo si di ohun ti eyin ri ninu re eyin yo si ti pase yi gbe awon eniyan yi gbogbo ga ṣugbọn ki eyi to le sele eto ipawodan la kan gbọdọ waye laarin awon obirin bi won se wa nisisin iwosan le waye nikan nipase ise abe tegbo ti gaga pelu didasi oran na tipatipa la le da lowo ko eyi ti o fi abe ti o mu sasa ge eyikeyi abami ihu danu ti o ti so sinu ina bi be ko gbogbo apa ibi ti o nilera ni yo parun pelu si ha ise abe ti o se pataki lori araye gbogbo yi ni akoko yi nsure tete lo kikan kikan siwaju ati siwaju si lai le da duro yo si fi owo ara re mu waye nigbeyin eyi yo dun ni yo si buru jai ṣugbọn imu larada ni yo gbeyin re o si digba na ki a to le soro nipa iwa ti o to loni yo pora bi oro ti a so sinu afefe lile ni ṣugbọn nigba ti wakati na ba ti koja ninu eyi ti babiloni ti o kun fun ese ni lati parun nitori pe o subu nipase ibaje ninu nigba na e kiyesi eya obirin ohun ti o gbese ati eyi ti o fi sile laise ni yo fi han yin nigba gbogbo bi ese wa nitori pe nipase agbara ire okan re ti o selege pupo ohun se igbesi aye re gege bi ohun ti irisi ero fe oran yi tun fun wa ni idani ni wa lari daju wipe nigbati ero riro ati ire okan ba de mimo eya obirin ni yo koko yara fo fio fio soke de ibi ti o lapere julo eyi ti afojuwo gege bi eda eniyan olola nigba na ni iwa ti o to ninu ekunrere ogo mimo re yo ti wole wa opin oro agbaso

ọgbọ́n olúwa káyesu lẹ́tọ̀ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ ìjìnlẹ̀ ètò tí ó pilẹ̀ lórí iṣẹ́ ẹ̀nì nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gíráàlì láti ọwọ́ abrushin

bákan náà la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ọ̀gá wa nílé iṣẹ́ Bond 92.9 FM láti orí gíwa wa bàbá wa àgbà pátápátá lókè lọ́hùn títí di ọ̀dọ̀ àwọn managers wa títí kan olótú wa ẹni orí ètò yìí adúpẹ́ fún Ọlọ́run fún yín ẹni pé Olúwa tí ó ń bá wa wà pẹ̀lú yín kò ní fi yín lẹ̀ láéláé jèrè iṣẹ́ yín o iṣẹ́ kékeré èrè ńlá ni Ọlọ́run yóò ṣe fún gbogbo wa bákan náà ilé iṣẹ́ wa ò ní jóná irinṣẹ́ wa ò dẹ̀ ní daṣẹ́lẹ̀ lábalábá wa kò ní fapá kan fò kò sì ní ṣe lápá yóò mọ fò ní ọ̀tún ní ojoojúmọ́ ní lágbára Ọlọ́run bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ẹbí lábalábá ọ̀rọ̀ ní gbogbo ibi tí a wà tí ẹ ti ń gbọ́ wa báyìí Ọlọ́run máa pò wà pẹ̀lú wa náà nǹkan tí a rò kò ní ba etí à ń rò jẹ́ ní agbára Olúwa ní aṣálẹ̀ yìí lórí ètò a máa sọ nípa nǹkan kan tó ṣe pàtàkì tó jẹ́ pé ó tiẹ̀ wà lára nǹkan téèyàn lè sọ pé àdédùn bóyá ọ̀rọ̀ aphrodisiac nǹkan téèyàn fi ń rẹra àyàn tẹ́ tí labalábá máa fi fò dáadáa kò ń ṣe ibi tọkàn yìí ń lọ yẹn o another place ibòmíì la máa ti gbà wọlé kẹ́lẹ̀ bá mọ̀ pé tí labalábá tí ò bá máa fò dáadáa ní ẹ̀yìnlẹ̀kùn wa ó ju pé kankan sọ pé ìyá alágbájá ìyá tẹ́yìn ẹ̀ sílẹ̀ mo fẹ́ wọlé ó jùlọ tẹ̀yìn àwọn tó wà ní ara ìyàwó mi ò kí mú àbí kíní kan ò ṣe nǹkan àwa rí pé oríṣiríṣi nǹkan ló wà lárọ̀ọ́wọ́tó wa tọ́lọ́run ti ṣètò ẹ̀ sílẹ̀ pé tábàkàn ti mú tàmú lò yóò mọ lọ ní mẹ́lọmẹ́lọ ni ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ètò rárá ẹjẹ́ a lọ bá olótú wa kí wọ́n fún wa lórí ráńpẹ́ káfẹsẹ̀rájó mọ̀ pé máa ń sọ fún wa pé lórí ètò ẹni orin tá a bá gbé wa ẹ̀yin ẹ connect ẹ̀ sí labalábá kẹjọ́ níbi tẹ bá wà ẹ lè má fẹsẹ̀ jó ẹ lè fẹsẹ̀ ẹsẹ̀ kẹta jó ẹ dẹ̀ lè fi sẹ́mọ̀ oríṣiríṣi nǹkan ló lè jẹ́sẹ̀ tẹ máa fi jó oríṣiríṣi ọ̀nà lè fi jó ó bá ti jẹ́ pé ọ̀rọ̀ labalábá ni ẹ̀yin láwa lọ́hùn àwa láwa ń bí lágbára ọlọ́run bond 92.9 FM dẹ̀ láwa tákàlẹ̀ sí nọmba 1A Adékúnlé Fájúwe ní Ìkẹjà GRE nílùú Èkó ń bí ẹ jẹ́ lọ sókè lọ́hùn.

ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín làbàlàbọ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ètò tí ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ náà ni àkànṣe kí wa ni ẹ jẹ́ ká kí wa ní ìkíni pàtàkì tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ máa gbọ́ ètò yìí rèé àbí tẹ máa gbọ́ ohùn yìí lórí rédíò yín bó jẹ́ orí rédíò yẹn bó jẹ́ fóònù lẹ ti ń gbọ́ bó dẹ̀ jẹ́ orí rédíò gangan lẹ wà nílé bó dẹ̀ jẹ́ orí afẹ́fẹ́ lẹ wà ẹniwẹ̀ tẹ bá ti ń gbé ohùn yìí tẹ ní mi gbọ́ ohùn yìí rí ẹ̀yin ẹ máa wọ̀rí ohùn labalaba ni èmi là ń pè ní labalaba one of Africa olúwa tóyìn tìyín ní tòótọ́. Gẹ́gẹ́ mo ṣe sọ pé ní àṣálẹ̀ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan kan tí ọ̀nà kan tí a fi lè gbà wọ ọ̀rọ̀ labalaba wa.

0: lè máa fi lọ ní mẹ́lọ́mẹ́lọ́ síbi tá a ti ẹ̀ fojú sí rárá tó dẹ̀ jẹ́ pé ó ń ṣe bẹbẹ. In fact, a ti yan lórí ètò nígbà kan tàbí ìkejì pé nǹkan káwọn míì rí ní ọbẹ̀ tó fi lọ́ wa rú sọ́wọ́ níbòmíì tó jẹ́ pé bàbá wọn wà lé ilé lọ́wọ́ ọ̀ ṣùgbọ́n ìta lọ́n ń nàgà sí àgbà àfẹ́ pé káwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n gbà míì àwọn èèyàn ní dúró lé ìta lọ́ máa nàgà sí lọ́ máa nàró sí nítorí pé kí ni wọ́n ń gba nǹkan yẹn níta wọ́n ń rí nǹkan yẹn gbà níta ṣùgbọ́n nínú ilé wọn ò rí gbà. Ká tó lọ sí gbogbo ibẹ̀ yẹn ẹ jẹ́ kí n jẹ́ ká mọ̀ pé tó bá ń gbé ètò yìí kò sí nǹkan kan tó ń jẹ́ pé bàbá wo lè ṣe mú ṣe kan fún lọ ní ìṣẹ́jú méjì akàn 2 seconds àwọn kan fẹ̀ ní 2 minutes man àwọn kan wà tó jẹ́ pé 2 minutes yẹn wọn rí ṣe luxury ni fún wọn tí èrí ṣe ó ti pẹ́tàn tí rí ṣe gbẹ̀yìn kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé kí ni olúwa ti fún ó ti já wa sí lórí ètò yìí tó jẹ́ pé a fi lè kọ́ a lè gba A1 kò sọ̀rọ̀ F9 kankan mọ́ ẹ̀yẹ ṣáà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà wa tẹ́tí mọ̀ nípa olúwa tó yìn mi ì fẹ́ sọ̀ F9 mọ́ A1 mo fẹ́ máa gba jámẹ́sì ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 08023135773 o ni nọmba ti ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn kan bá ṣe gbọ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí flash wa ni ọlọ́run ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ẹ máa flash wa àwọn míì òru gànjọ́ níjọ́ tí ò ń ṣe jọ́ ètò gan máa máa flash wa wọ́n kàn máa flash àwọn àṣẹ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kọ ẹ̀yìn sí irú àwọn nǹkan báyìí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ a ti fàyè sílẹ̀ fún wa pé a lè pè wá láàrin aago mẹ́wàá àárọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ Monday sí Friday ẹ láǹfààní láti pè wá bó ti ẹ̀ jẹ́ pé ẹ kàn fẹ́ pè ní pé olúwa tó yìn ẹ ṣeun gan ni o a máa ń gbádùn ètò yín akọ̀nìkà kí yín ni ẹ lè ṣe bẹ́ẹ̀ ìyẹn sì bẹ́tà ó yá ju pé kéèyàn ṣe wa máa fíláṣì àbí kẹ wá pè kẹ máa sọ pé bàbá ṣé bàbá nìyẹn àbí màmá nìyẹn àbí kẹ pé orúkọ kan kò wá òkè mo mọ̀ pé ó dá mi lójú pé gbogbo àwa tá à ń gbé ètò yìí kò sí arògbó nínú wa rárá lọ yálà lóbìnrin àbí lọkùnrin ni àwọn dádì wa dẹ̀ ló kọ́mọ̀n sí àbáwọn dádì wa mí pàápàá wọn wá mú nọ́mbà yẹn wọn á fún their friend wọn wọn á ní ya pé nọ́mbà tó bá ti pè kó máa àwọn pé ṣẹ̀nà gbogbo kíní yẹn là ń rí à ń rí kedere tó jẹ́ pé táwọn ẹ̀yin míì gan tẹ́ ìṣeré ta bá pe nọ́mbà yẹn jọ́kàn a máa compile àwọn nọ́mbà yẹn a máa pè wọ́n lórí afẹ́fẹ́ pé káwọn èèyàn bá pe àwọn nọ́mbà yẹn wọ́n bá sọ fún ẹ pé ìwà bàjẹ́ tó burú jáì òní wọ́n wù tó dẹ́ bá fẹ́ wọn flusher ni àbí anything at all tí ẹ fẹ́ kí olúwa tó yìn bá wọn pé bá a dá sí kíní ìnà kí la lè lò ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà yẹn 08023135773 gẹ́gẹ́ bí mo ṣe sọ aphrodisiac kan tí a lè lò kí ló ń jẹ́ aphrodisiac ní yorùbá màá ṣàlàyé ẹ fún wa ẹ jẹ́ ń gbé tọ́mì tíntìní kí olótú wa kọ́kàn tawájí kọ́stíǹgì wa pọ́n tábà padà dé màá wá bẹ̀rẹ̀ ní pẹrẹu kí ló ń jẹ́ aphrodisiac mo fẹ́ sọ aphrodisiac kan fún wa tẹ́ pé tábà lò ó tí a bá já sí tẹ́lẹ̀ tábà wá já sí ní alẹ́ yìí láti wákàtí ìlọ tá ti já sí yẹn tábà mú lò ńlá rí wípé a bẹ̀rẹ̀ sí rí wípé rere ni olúwa ilé nìkan ni kẹ lò ó sí ẹ má lọ lò ó síta o torí tẹ bá lò ó síta ìta yẹn ló máa ṣiṣẹ́ sí o inú ilé la dẹ̀ fẹ́ kó ṣiṣẹ́ sí ní ọ̀tún àtòsí ni bàbá sí màmá màmá sí bàbá tábà ń mú kíní ìlò tábà ń lo aphrodisiac yìí kò sí ni mi ì fẹ́ mọ iye ọdún ta jẹ́ kí iye ọjọ́ orí wa labalábá máa fò ó lè máa fò bó ṣe ń fò ní kékeré bí irú stáìlì kékeré nígbà tá a kéré ju ọjọ́ orí kan lọ o ṣùgbọ́n labalábá máa fò ní for sure.
1: Labalábá ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láyà lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labalábá ọ̀rọ̀ ẹ like Facebook page wa labalábá ọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.
0: Bẹ́ẹ̀ ni o labalábá ọ̀rọ̀ ń lọ wà ní orí afẹ́fẹ́ ní bond 92.9 FM ṣe rí mo sọ wípé aphrodisiac aphrodisiac yen ka so pe nkan ti a le lo to le re eyan pe nkan ti a le lo ti o le re eyan pe abi ka so pe se adodun la ma pe abi ka so pe ogun fe to ma mu ise ise to ma mu goro to ma mu karaji aphrodisiac we are best kin pe ni adodun fun ti ale kin kan pe be abi nkan to le re eyan te to ma je kara gbera fun ibalopo e je kin so be pe aphrodisiac orisirisi de lo wa asi so ma so lorisirisi in fact ewon wagon is a form of aphrodisiac to ma go to anything to ba ti ma se aphrodisiac le je pe bi inu yara yin kan se wa iru na blue tetan te wa gborin si mo ni ale yi adodun ti a fe sore oni nkan ti awon loyinbo n pe ni kindness inu rere awon kan ni si e ti ni labalaba fe so ki wa niyan seri inu rere lasun abi keyan lokan rere abi keyan laanu keyan ni oju anu fun oko abi yawo eyan nkan la ni o it is the idakeji ikunsinu abi aise ife oto oni o keyan loju anu fun oko abi yawo e keyan ni okan rere inu rere ti ko se pe o ni inu buruku boya le mo pe oko ati yawo opolopo oko ati yawo lode oni ninu won mo sira won yen tun ko e je kin je ka mo pe seri okunrin to ban se ita abi obirin to ban se ita inu e mo ni o inu e buruku si en to wa le ni mi sora won ton se pe okay eme l'olohun wi o ton ti fe won wole o to je pe iwo ti mo pe oko mi yawo ni yawo meta ni iyale mi mo ni iyale mo ni yawo iyen yato si nkan ti mo so o awon to je pe kele kele won lo nse bonkele bonkele won ni anu abi inu rere si ololufe won sati wa le pe won lololufe papa won ni inu rere si won so mo je ka so oko ati yawo as in laba plus laba si inu rere abi oju anu abi okan anu taba ni sirawa ani jera wa lese o seri ijera eni lese o ni ki baba fe lo sile laba laba land ki ya se pe ko si bi to ma land si ibi bai ko ai ma sa anu nbe ni eyan ni elomi ni wa se pe nkan to se le lo nje nitori pe kini baba to fe wan sin gan tíyàwó sọ pé kò sáànú kò síbi tó máa láǹdì sí ó lè jẹ bàbá yẹn ní ò ṣe nǹkan àánú sóbìnrin yẹn tẹlẹ báwo la ṣe lè lo àánú ọkàn inú rere ọkàn rere ta tó sì lè jẹ kí labalábá wá fò wọn ní oríṣiríṣi ọ̀nà ni ìkọsíráwò obìnrin pàápàá jùlọ àwọn dádì wa dẹ ni ètò alẹ́ fẹ́ dalé lórí mọ́ windo àti iwájú àtòsí àti àtọ̀tún àtòsí ló yẹ ká máa ní pé lágbúdọ̀ ní inú rere síra wa kí labalábá tó fò dada ẹni tó jẹ́ pé kọ̀wọ́ pé wẹ̀lú iṣẹ́ mi ni àsobìnrin tí bàbá bá ti dé mú gbúdọ̀ tẹ̀ra mi lẹ̀ kó kọrí fọ́kọ̀ ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe pé àtọ̀ fi inú rere ìyẹn gan náà ó sì rí bákan bàbá kọ̀ mọ̀ pé okay anytime tí máa wọ́ ti máa pé ìyàwó mi ó máa wá síbẹ̀ ó máa dá mi lóhùn ṣùgbọ́n ìyàwó yẹn ò ṣe pẹ̀lú inú rere àbí ọkàn rere sí ọkọ yẹn so tí inú rere bá wà a ní jẹra wa lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ labalábá máa fò ó máa sweet ní bó ṣe máa fò ó máa dùn dada for example nsìn ká fi ṣe àpẹẹrẹ ni o bàbá tó jẹ́ pé ó ti lọ látàárọ̀ kò wọlé wẹ̀yìn kò wẹ̀yìn bó jẹ́ opportunity ti ẹ̀ wà pé wọ́n fẹ́ pera wọn gan nǹkan mìíràn pera wọn fún kò ń ṣọ̀rọ̀ pé àpẹ̀lẹ́ ìyàwó mi báwo dẹ̀ ni àbó tiẹ̀ kì í rántí nǹkan kan nípa ìyàwó ẹ̀ ṣẹ́ra àwọn obìnrin téèyàn bá ní ojú àánú sí wa ó lè gbéyàn lọ́kàn lọ mo ti sọ lórí ètò ìrí in fact ìyá ẹ̀yìn ilẹ̀kùn ti sọ ọjọ́ kan rí pé a kàn fẹ́ ṣe nǹkan kan àwa méjèèjì a wá bá èèyàn kan tó yẹ níbọ̀ mi kan pé ẹjọ́ ṣá lè lo kínní be ni en se fun wa o se se won na won kan bere si re ni en ni pe iyan to ti e dani anoda tori bo se se wa fun o ba wa se nkan na gege mo se so ngba so to nbere mo ni nkan ta n practice lowo ni o ta n se o kan le je pe ta le yan se si owo po pe awon daddy wa won le on le show kindness inu rere sita pe won robirin kan bi eyan kan to nta nkan to nto nje abi to nta nkan legbe shop won legbe me anywhere ton ba wa another won mo bo se ma se ni jejejeje sugbon le won se obirin yen ni jejejeje obirin kedere ton ba nowo nice ah daddy nice awon daddy nice te ba ti show obirin pe e nice si won lo se da wa niyan ike e si bere si n ba okan obirin yen ni o won so fun wa nkan ta de ma mo ni seri simple thing bi e kan fi atejise ranse abe fun ranse mo kan fi se example ni mi ni ka ma se o in fact nkan ti mo fe ka se ni pe ka se fun ra wa nle e ma ja lo se nta nkan to wo po ni pe lati se sita den ti baba ba tin se si wo obirin na je ki ti baba so fun e je ko nikan ni ko je ko dun leti e ko ma je mi in fact bawo ni ya le gan se mama gba voice note lati bi ti o je but ti baba le o ba pe voice note ti e wole elomi le gbe wole eti eti obirin nkan to ngba eti e wole o le mu ka re move e mo pa ti man so ti pe ti pe ko kon se opa enikan ni ke wa na on mi anara iyawo mi o ki move opa nikan le fe na si ni eyin e try ke fi ohun si eti e ke so nkan si eti e ke je ko gbo nkan te fe le fe so keje ke gbe kini yen wa si eti e nipa pe ohun ni ke kan fi ife ke fi han orisirisi ona de le fi se mi ife wa bi ki wa so fun wa pe oke enowo si bi ana even oro si so lasan pele salafia ni bawo de ni bawo ni die se nlo se se yen nlo so nlo pe lo mi oko e le mewa lo ma pe pe bawo ni se on ri se se se se se ma si o fun problem awon ri yen wa wa soro die we baba ife mi le je nkoju si se ti mo nse se mo kon tin build up niyan won tin build up niyan sugbon baba ni ah mo be se ma je ona ni mo wa lo lataro jare wo ni ki won ma pe won ni ki mo se wa ma pe abi o se wa npe mi a se wa nse ah se mo pe se te lo si yen ko se pe kan ranju mo se yen 20 gbogbo time te fi wa nbe boya iya lamo la ma de en to ntamo la fi no dey mash ema wa ema pause there now ema dawo jo lenu se ema try lati relax now te ba je yen ton le fe tayin now iwo ba time te fin tayin e le pe le now e le pe yawo yin na keju oro sira yin ife no pe yen inu rere okan rere sira yin ko den se pe oluwa ko yin ti so pe ka ma se be so e ya tete pe o ki labalaba le funfun mi lale e je ka build e ko je pe o ti wa di monli ba se nse niyan ko nse pe to ran wa nkan so da to ba natural pelu wa bi la balaba na se ma fun naturally niyan e ni ni da ti se idun ta yun e mo generator abi moto ti battery o se dada e ma se ta yun o to ba ti charge battery e ti battery yen wa charged e mi pe ni time te ba tono si o nlo niyan ki le ma fi charge battery ara yin inu rere o se pataki awon ona orisirisi de ni inu rere yen to birin ba ni inu rere soko toko e ba ti e pe ko to de ko ni so pe ehn ati mo ti yin be abi ko ko dodi o kan mo fa for example apele han wa ni o ni ni ha ati wa pele na taro se ko se go flow ni bayi traffic kan yen bayi ah mo ti bere si wona e pele ise to ma se pe a mo ti ebe a mo ti yin be obirin to ba fe show o ti le je baba yen lo se nkan buruku nta ko je bo mi lo lo ti won gbe inu rere yen pade e ma gba pe ajosepo wa labalaba wa olohun la nse fun even da wa la nje igbadun e tori bibeli temi nka se pe gbogbo nkan ta ba se fun ra wa ka se gege bi en polon la nse fun ni baba ti lo se ti e o gba to de ko ti e to se ko to because nkan to common ni pe wa kan berin o ti e ti reke sile ti to ba si nde to ba so tin bayi o ma ti opportunity o ma gba irun wa kan ni ah e pele e ka mo se ko ah se ko se pe bayi ni bayi ọpẹlẹ mi ti wa worried oluwa seun elomi n gbọ mi báyìí wọn ni ẹ kini igba ta se fẹra wa niyẹn àdìsí ní level yẹn mọ ṣe rí igba ta se fẹra wa bá ṣe máa ń káràmásì kira wa yẹn tá bá ń ṣì ń continue láti máa ṣe àwọn kan ṣì ń ṣe tó jẹ pé bó ṣe ń ṣe yẹn òun dẹ ló ń jẹ pé tá bá rí ìgbéyàwó wa inú wa gan máa dùn fún wọn pé èyà àdẹ fẹ kí tiwa náà rí báyìí o omi tán pọnlẹ dòǹgbẹ òun ni wọn rí mu bí wọn ṣe ti ń gbé ìgbé ayé wọn ni ká máa káràmásì kira wa in fact bóyá yẹn ni kí n pè ní kindness inú rere ka ni síra wa ká máa rí pé òkè o ti mú mọ àwọn ọkọ àti ìyàwó tó yẹ pé wọn máa rẹkẹ ra wọn ni oníbàárẹ sí mo lè mọ mú mọ pé mo ti máa ti rẹdì pé kí ni mo mọ pé bí ló máa gbà yín so mo ti dúró dé ń bẹ mo dúró dé ẹ o a máa sọ síbẹ̀ pé ọ̀tá wọn máa ń bá sọ̀rọ̀ inú rere ìkáràmásìkì ìkẹ́ ká ní ọkàn rere síra wa kí là ń sọ lórí ètò lálẹ́ aphrodisiac kindness àánú àmì àánú síra wa táànú bá wà síra wa even tó bá dàbẹ̀ pé báyìí ti lọ látàárọ̀ mo ti lọ látàárọ̀ mo ti lọ ṣe wàhálà and all that mo wá dé nsìn mo kàn fẹ́ wẹ̀ ní kí n lọ sùn tẹ bá láàánú yẹn wàá mọ̀ pé bàbá yìí nídìí mi o wà á gbára dúró tó bá gbára dúró ṣé láàánú tó nìyẹn á fún ẹ lókun á dẹ̀ rẹ̀ tẹ́ tí labalábá máa fi lọ dáadáa because tó bá tiẹ̀ ti rẹ̀ tó ti lọ ṣiṣẹ́ tó ti rẹ̀ àbí tó ó tiẹ̀ lè má jáde ilé kó jẹ́ pé iṣẹ́ ilé iṣẹ́ náà ni iṣẹ́ ló ń jẹ́ wọn sọ péré ilé iṣẹ́ náà ni even obìnrin tí ò lọ ṣiṣẹ́ níta tó yẹ pé inú ilé nìkan níṣẹ́ wà iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ṣe rí ṣíṣe labalábá ó lè tún ara yẹn tò fún yàn.

ká bọ̀ padà orí bond 92.9 fm láwà ètò tajẹ̀ ń gbọ́ òun ni à ń pè ní labalábá ọ̀rọ̀ ètò ọwọ́ abẹ́ aṣọ láàrin lọkọláya tí health communications limited gbé kalẹ̀ lórí bond tí a fi lè bond together ìyẹn ìfẹ́ òun ló so wá pọ̀ a ń sọ̀rọ̀ nípa inú rere ọkàn rere síra wa as lọkọláya ṣẹrí kéèyàn ní inú rere àbí kéèyàn káràmásìkì kó nínú rere sí ọkọ àbí ìyàwó èèyàn ó máa ń jẹ́ kí àárín èèyàn dán kó gún régé gan every time táwọn olóyìnbó sọ pé àwọn méjèèjì ọkọ àti aya wọ́n máa feel safe ipe ilé ni mo wà kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ a jọ máa wà á máa mọ̀ pé ìfẹ́ wà yìí o nǹkan kan ò lè mí ṣẹ́rí ibi tí ò bá ti sí ọkàn rere oríṣiríṣi nǹkan ló lè wọlé láti bẹ̀ ògiri olólanu yẹn tí ò bá sí ọkàn rere àbí àánú nínú ìgbéyàwó wa relationship wa ògiri òun ló lanu lẹ̀yẹn oríṣiríṣi nǹkan oríṣiríṣi aláǹgbà atolórí pupa atolórí dúdú òun ló máa wọ bẹ̀ àwọn olóyìnbó wa sọ pé sẹ́ńtà ò wá nílé hold mọ́ nílé gbọ́ra wáyé àwọn bíi tí táwọn míì labalábá ò tiẹ̀ nílé fò dáadáa because ádàbí ẹ̀ ń pọ̀ ta méjì ni wá ni tajọ́ ń gbélé à ń kó dẹ̀ dàbí the truth is sọ ta méjì ni wá ẹ mọ̀ pọ̀ táyàn lèèyàn ní fẹ́ lójú àánú ẹ̀ ojú àánú fún ẹni tó fẹ́ ṣe mí pa a jẹ́ máa ṣera wa pa ni ó ṣe máa rí nìyẹn ṣùgbọ́n ta bá ń ju àánú síra wa as lọ́kọláya ẹ̀yìn ẹ wo bí ó ṣe máa lovely tó ó máa wà pato ó máa jẹ́ kí ìyá yẹn fún ìpè ọkọ mi lélẹ̀ inú ilé ni mo wà aṣọ bora mi lélẹ̀ òtútù ò lè gbé mi lọ ṣé ti yé wa wọ́n máa even bàbá gan máa rò pé ìyàwó mi ìgbàkigbà tí mo bá wa èèyàn tèmi lélẹ̀ á ń bà mí ni ta bá ní àánú síra wa tí à ń fi àánú bára wa lò ọkàn àánú ojú àánú tí a fi ń bára wa lò as lọ́kọláya a máa rẹ́ ìrẹ́pọ̀ yes a máa jọ́rẹ̀ ara wa ọ̀rẹ́ la máa jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ yín ta bá sọ pé ọ̀rẹ́ mi ni ẹ mọ bó ṣe ń lọ ta bá ní ọ̀rẹ́ ọ̀rẹ́ lẹ máa wá jẹ́ bàbá ò bá fọdún mẹ́ẹ̀ẹ́dógún ò bá gbọ́dún mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ ìyàwó àjọ́rẹ̀ kí lọ̀rẹ́ dẹ̀ máa ń ṣe ọ̀rẹ́ máa ń wá ìgbéga ara wọn ni ọ̀rẹ́ máa ń wá ìfọ̀kànbalẹ̀ ara wọn ni ọ̀rẹ́ máa ń wá bí ó ṣe máa ízì fúnra wọn ni ojú àánú ọkàn àánú nǹkan tó máa ń ṣe nìyẹn láàrin lọkọláya ṣẹ́rí téèyàn bá tún wá ní ọkọ àtàyàwó tán bá ní ojú àánú ọkàn rere inú rere sí ara wọn ó tún máa ń jẹ́ kí stress kó reduce ṣẹ́rí pé téèyàn bá ní stress lára labalábá ò tiẹ̀ lè dùn kò lè fò dáadáa ṣùgbọ́n nígbàtí mi pé pẹ̀lú gbogbo stress tí mo ti ẹ̀ ní gbogbo everywhere tí mo bá lọ ni lẹ́nu iṣẹ́ ni lójú pópó ni èèyàn kan wa mọ́tò bẹ́ẹ̀ èèyàn kan wà àbí gbogbo mi rí mọ́tò wọ̀ kò sí mọ́tò ní kíní àbójò rọ̀ gbogbo ilé ṣe pé anything at all tó bá lè fún wa ní stress ta bá rántí pé ṣùgbọ́n mo máa ti ń wọlé báyìí even mi ìwọlé gan mo wà lọ́nà ẹ lè polólùfẹ́ pé ó ga o traffic yìí ó tà ìràpá o ẹ̀mọ́ pé èèyàn kan wà tẹ́ lè gbé sílé tí ta lè jọ sọ̀rọ̀ ta lè jọ fèsì nǹkan náà papọ̀ so nǹkan tó lè fún wa ń stress yẹn ta bá ti mọ̀ pé mo léèyàn tèmi èèyàn mi wà á jọ wà tùgẹ́dà tí a jọ ní àánú ra wa máa ń gbé stress ó máa ń reduce ẹ̀ gan-an torí tí stress bá wà labalábá ò tiẹ̀ lè fò àwa náà mọ̀ torí stress míì tó wà ní ọkàn àwọn ẹlòmíì gan lára ò ṣe move torí stress tó wà lára àwọn bàbá míì gan ni ìsàlẹ̀ yẹn ò ṣe gbérí mọ́ dáadáa tí ò ṣe lágbára mọ́ apart from pé tọ́jú orí bá ti ń lọ sókè o agbára lè fẹ́ máa lọ́lẹ̀ díẹ̀díẹ̀ nítorí nǹkan tá à ń jẹ àbí tá à jẹ àbí gbé ayé tá à ń gbé ọ̀rọ̀ ta lé ẹ̀kọ́ yẹn mo kàn ń sọ ni pé tí a bá lójú àánú fúnra wa tí a bá ní ojú àbí inú rere sí ara wa as lọ́kọláya ó máa ń gbé stress ó máa ń gé kúrú stress kẹrẹ ìpòrúru nǹkan kan yẹn
o ma ota labalaba ni ko nje ki labalaba fo so ta nu ba wa a ni soro alu fancha se ra wa pe kini kan toma to ti pe anything toma ti so die bae won ti so mefa ko ni fi yen be a fa nu se nitori gbugbo awon stress yen gan o ni mo se ma awon hormone to wa nu to wa lara wa tolorun fi sara wa lati je ki labalaba rin sara awon stress yen to ba ti de ma ba won hormone yen ja ni won ni gbora won ye mo tori e lo fi dabi en pe ti stress ba ti wa ero labalaba ma fo kuro lara gan papa se ti ye wa ngbon inu rere okan rere sira wa o ma n je ki stress ko reduce stress kedere ota labalaba ni so anything to ba ti wa reduce ota labalaba that means pe o je ki labalaba ko se kini ko fo dada niyan inu rere si ara wa taba ninu rere si ara wa o ma n so oro dada agbe kale oro ti inu rere ba wa o ma n yato sigba ti o si inu rere agbe kale o ma n yato a de tun ma soro a soro a inu rere yen a je kale ma gboriyin funra wa a de tun ma saba ara wa dada a de ma sa ara wa a bebi mi olowo ori mi dadi wa ale elomi ale nobody a ma lanu soro awon kan wa awon iya wa won mo ro so won ti e mo lati ti se soro wuri fun dadi won mo so nkan ma wa borogidi yen ko se kokan ma so ma borogidi lasan eni won gan won ke lanu soro mi wa la won le ma ri ton ma bere orin bayi won lanu normal ma won la ma ki gbe momo won la ile yen singo to ba di lanu ko pe ori dadi wa le won mo se a le so pa ini inu re si yen nigba mi ni elemi le ni abo pin ise lejo and all that to ba ti doro labalaba ko n soro ejo lele oni inu rere ni adisami e wa ori ki fun ayin baba na ke pe yawo yin ke pe ori e wa le inu rere ma je ke soro be ti en soro normally to ba ti di be e soro e gbori yin e je kori ololufe yin ko wu e ba n se iru awon nkan be even ti o n soro ololufe ẹwà àwọn ọmọ wọn ń gbà mí tó má ṣe nǹkan téèyàn gbóríyìn fún wọn téèyàn fẹ́ pa àwọn olóríire ọmọ ní nǹkan nǹkan bẹ́ẹ̀ ó máa tún jẹ́ kí nígbà tó ṣe pé èsì kọ́lé sí àyà wọn ó máa jẹ́ kọ̀wọ́ pé àmì gbúdọ̀ disappoint mọ́mì àgbúdọ̀ fall hand daddy the same way ìyàwó lọ́kọláyà tí wọ́n bá ń wá inú re àbí orí ire fúnra wọn tó bá wá ire fúnra wọn o se ma ri ni ebe pe mi gbudo fall hand eni mi gbudo fall hand eni so awa jo ma wo nibi ta wa pa ki lo le mu woman ko tun shine ju bo se wa lo ko tun smile ki lo le mu erin wa saye ju bo se wa lo ka ba nle pa yen ni para wa obirin na wo to ni ki mo fe gbe wa ti dadi wa tun tinu e tun ma fi dun to ye tun ma fi wu o le mo pe inu didun ohun mo ri ya tinu wa ba dun ta ba wo nínú bá nínú rẹ sí ẹ lè máa rò pé kí ló tún lè múnú ẹdùn ẹ ní máa rò náà so inú rẹ síra wa ó máa jẹ kí àwọn nǹkan nǹkan lọ ní mẹlọmẹlọ kí labalábá dẹ lè fò dáadáa mo sọ fún wa mo ní awóbìnrin tóbìnrin tọkùnrin ẹni ọkùnrin ní ìdẹ̀sùn nǹkan tí mo ń sọ lè fún ni pé ẹ ṣe sílé kẹdẹ ṣe fún ilé àwọn ọkùnrin mọ bá ṣe ń jù ó ń jù síta nítorí pé kí ni ẹntàn sùn tì là ń jarun pálù so ilé ò mátà ní ilé ló mátà jù àwọn ọkùnrin mímọ lè sọrọ sóbìnrin tó wà ń tẹni àwọn kò ní mátà mọ bá ṣe bínú sí wọn bá débà ní ẹlẹjà rí ẹra sànà ẹ ṣe sílé náà mo mọ pé inú dídùn ló mórí yá lóòótọ bọ́n bá ṣe gbé wá lẹ ṣe máa gbé fún ànádà bọ́n ń bà mí bí wọ́n bá ti ṣe gbé wá ẹ̀yìn ẹ̀kọ́ inú re wọ́n máa gbé wá ní gbígbóná ẹ̀yìn ẹ̀chá láti step it down ṣé ti yé wa kéèyàn kan níkan nínú lọ́kọ ní ọláyà ni kẹ́míkọ̀ pọ́n ìdí pé òkè mo máa bẹ̀rẹ̀ sí lo àgbédùn inú re fún ìyàwó mi fọ́kọ mi kẹ máa wá ire kẹ rí nǹkan tó máa ṣe wọ́n láǹfààní bóyá ń wo nǹkan lórí tv ni o bóyá ń wo lórí fóònù yìí ni kẹ rí pé kíní máa máa ṣọkọ mi láǹfààní ó máa ṣèyàwó mi láǹfààní kẹ jù síra yín kẹ máa bá yín sọ̀rọ̀ pé tí ò bá wò dẹ̀ ní nǹkan kan àwọn inú re yẹn kẹ jẹ́ kó máa jáde then máa sọ inú re gbangba kan tó jẹ́ pé no matter bó ṣe kéré sí nǹkan tó máa gbé jáde máa ń tóbi ni every time.

0: lápálápáọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláyà lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí instagram orúkọ wa ni lápálápáọ̀rọ̀ ẹ like facebook page wa lápálápáọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.
1: tọ́ òun ni ká jẹun pẹ́ lẹ́nu òun fa ọfun ni ò jẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run níbi tí wọ́n ràn wá lọ́wọ́ dé láti padà ti bẹ̀rẹ̀ ètò yìí ní alẹ́ yìí. ó wá ti àti ń lọ síbi gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tá má ti wá máa sọ pé báyìí gàrí ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí n ṣe ìdíje ráńpẹ́ fún wa. Kí la sọ ní alẹ́ pé ó jẹ́ àdúdù tí a sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́. A máa fi àwọn ìdáhùn a máa fi ránṣẹ́ o ká lè jẹ́ research card. Èèyàn márùn-ún àkọ́kọ́ tí wọ́n bá gbà tán bá lọ síbẹ̀ dáadáa. Kí ni nǹkan tá a pè ní àdúdùn tí a sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́? Ìyẹn ni number one. Number two, ẹ sọ ọ̀nà mẹ́ta tí a fi lè lo àdúdùn yìí. Ọ̀nà mẹ́ta tí a fi lè lo àdúdùn yìí kí ó máa fi jẹ́ kí ọ̀rọ̀ abẹ́ aṣọ wa kó tún dán mọ́rán ju tàtẹ̀yìn wa lọ. Ọ̀nà mẹ́ta wo la lè fi lo àdúdùn yìí? Ìyẹn ni number two. Number one ni kí ni àdúdùn tí a sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ètò ní alẹ́ yìí? Number two ni pé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wo láti lè jẹ́ kí àdúdùn yìí la fi lè gbé jáde tí ó fi wúlò fún ọ̀rọ̀ abẹ́ aṣọ wa? Ẹ fi ìdáhùn yín ránṣẹ́ sí nọ́mbà wa tẹ́tí mọ̀. Ẹ kọ orúkọ yín, ẹ kọ àgbègbè tí ẹ ti ń gbọ́ wa, tẹ́tí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 08023135773 08023135773. Nọ́mbà yẹn náà lẹ máa fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí tí ẹ bá fẹ́ A1 àbí flusher. Tí obìnrin ò bá tó bá ti dáwọ́ ọmọ dúró ọmọ bíbí dúró tó bá tiẹ̀ ti wọ menopause pàápàá, flusher yẹn náà ìyá lè lò. Àwọn tó máa ń sọ pé ìyàwó mi alòtẹ̀kẹ́ mú rárá ẹlòmíì infection ló ti ṣeléṣe tí ó pa action síbẹ̀ torí máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn pé ṣé láti lẹ̀ ààyàn tí mo rán nínú ìgbà tó dìgbà báyìí nígbà tó dìgbà báyìí gbà míì ó lè jẹ́ infection àbí pé àwọn ìdọ̀tí oríṣiríṣi ó ti block àwọn bí tí signal lè ti wọlé. So flusher ó máa ràn wá lọ́wọ́ even tí obìnrin ò bá tiẹ̀ ti ṣe nǹkan oṣù mọ́ rárá. Bí ò tiẹ̀ ń ṣe ti infection àti bàbá o àti màmá o ẹ̀ǹkan ní oṣù mẹ́ta ẹ jẹ́ ká gbé flusher lura kó kàn bá wa fọ àwọn nǹkan jáde lára so that gbogbo a máa ṣe kí ni a máa síntọ́ ìlera. Tí ìlera bá dẹ̀ ti ń síntọ́ lára wa gbogbo nǹkan tá bá fẹ́ ṣe ó máa lọ dáadáa ni pàápàá jùlọ ọ̀rọ̀ abẹ́ aṣọ wa. Àwọn ẹlòmíì máa ní kò sí nǹkan tá à ń ṣe máa ti ṣe gbogbo ẹ̀tọ́ ìyókù ìsìn à ń sinmi ni èèyàn ń sinmi ọ̀rọ̀ abẹ́ aṣọ o as long as tó tí èèyàn ń sinmi láti sùn èèyàn kì í sinmi láti gorí bẹ́ẹ̀d àbí dùbúlẹ̀ sórí ẹni láti sùn títí téèyàn máa fi wọlẹ̀ the same way ni o. Tí oorun bá ti wà lábalábá náà gbúdọ̀ wà bí ṣíṣe ẹ̀ lè yàtọ̀ síra wọn a lè ti reduce yí gbogbo jìgbìgbìgbìgbì ànágà ṣùgbọ́n lábalábá yẹ kó máa fò lóòrèkóòrè ni. Tí agbára bá ti wà táyé dẹ̀ wà ó yẹ kí lábalábá máa lọ ni òní mẹ̀lọmẹ̀lọ. Àwọn ọ̀nà oríṣiríṣi la lè fi ṣe o ọ̀nà tó tọ̀nà ni mo ń sọ o mi ò sọ àwọn ọ̀nà ẹlẹ́yàmẹ̀yà o no normal ọ̀nà. So tí gbogbo ẹ bá ń set tọrọ abẹ aṣọ wa náà dẹ̀ ti set yòókù kéré o láti ibi tọrọ abẹ aṣọ wa ti set yẹn ọlọ́run lè gbàbẹ kó tó gbogbo every other thing. Mo dẹ̀ gbà ní àdúrà pé gbogbo ọ̀nà tó dàbí ẹni pé ó dí kí ọlọ́run là fún gbogbo wa gbogbo nǹkan tá à ń fi ọkàn wa gbàdúrà fún tá à ń gbàdúrà sọlọ́run fún olúwa ṣe wọ́n fún wa o lórí ọmọ lórí ọkọ lórí aya lórí owó wa àbí iṣẹ́ ọwọ́ wa ọlọ́run alànà fún gbogbo wa á bùkún wa á bùsí wa á bùsí Èdùmarè a ní táwọ́ná gbogbo nǹkan ta nílò láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn olúwa á pèsè ẹ̀ fún gbogbo wa láṣẹ Èdùmarè àwa tí a jẹ gbèsè olúwa á ràn wá lọ́wọ́ láti sọ torí àwọn ẹlòmíì gbèsè tán jẹ yẹn ló wà lọ́kàn wọn ara ò lè múùvù ẹsẹ̀ kẹta máa kú o nítorí pé kí ni ó ti wà láyà wọn bá ó ti di ẹrù síbẹ̀ téèyàn àríyá bá dẹ̀ ti tó bá ti ru ó bá ti rí bẹ́ẹ̀ yẹn tí pressure bá ti wà lábalábá ò lè fò dáadáa o ṣùgbọ́n tí àdúgbò ta sọ lálẹ̀ tó bá wà in place ta bá ń lò ó ṣe yẹ ká lò á bẹ̀rẹ̀ sí máa gbé ìrọ̀rùn pa gbogbo ona wa lati ipa yen a ni ruju bayi lo lori eto ni ti ale yi adupe lowo Olorun ti won ran wa lowo de bi a si dupe na lowo awon oga wa ni bon 92.9 fm latori kiwa wa ti si oja awon managers wa awon engineers wa ati olutu wa gbeni bi odun folorun so ati baba adini labalaba oro ton ba jupo ni run ale bayi oba noa ati gbogbo ati atetigbeto titi ojo mejo ni ase idumare mi ni ti ni toto oluwa toyin ni mun je e ma npe mi ni the labalaba one of africa and the universe.